0: igbagbo yin elekeji gbogbo yin e ma bo pelu keti omi yin be ni igbagbo yi ni ke ko ma nbo
1: ike omi kan sa ro mi si kan gbo mi dani
0: omi won bo nu e ni o ti si opolopo ise awon alaisan awon to nwo mo awon to na won daru ti se won daru elomi o sa isan suba gbogbo na lo ti daru gbogbo en tan fi alakala baja eni di adua yi eyin ti awon agba eleye awon aje tan baja tan fi ta kon ba yin ja eni di adua yi eyin te ko gbe to laju ke to di oju yin e ti ri awon oku e ti n gbogbo ale gbẹrẹgbẹ ẹni di adua yi ibẹlẹ ọlọrun ti tun sile patapata
1: jesu yoo tun wọn silẹ ninu ipade
0: bẹẹni
1: o daju
0: gbogbo ẹyin tẹ jẹ gbèsè ẹni di adua yi gbogbo ẹyin tẹ n wọ ọkọ ẹni di adua yi ẹyin tẹ n wọ ẹsẹ ẹni di adua yi ẹ máa bọ ni prayer center church of god kilomita 7 ní ìdàlúrò ní adófure ní àkúrẹ.
1: ẹ ṣeun bàbá wa mo wá fẹ béèrè wípé báwo ni ti ètò ààbò. Kí ni àwọn ohun tí ẹ ṣe sílẹ̀ ṣé àwọn ọlọ́pàá máa wà ńbẹ̀ àwọn wo lẹ fẹ́ kó wá láti rí pé ètò ààbò yìí pé.
0: Well, àwọn tí ó ti ń wá ìpàdé yìí wọ́n mọ nǹkan tí ó ṣẹlẹ̀ ní àkọ́kọ́ ọlọ́run ní aláàbò gbogbo ìgbà táwọn èèyàn sálé tí wọn lọ ṣọ́ọ̀ṣì mọ́ àwọn onígbàgbọ́ bẹ́ńtì àwa òfijọ́ kan má ṣe ìṣòro ọlọ́run ní aláàbò wà ṣùgbọ́n at the same time a gbọ́dọ̀ jẹ́ òkè àwọn tó wá wọn mọ̀ kì í sí ọlọ́pàá tó wọ́sọ nìkan àwọn sójà bẹ́bẹ̀ àwọn DS àwọn tí wọn ò wọ́sọ. torí pé àwọn èèyàn a need láti dáàbò bo dúkìá àti ẹ̀mí àwọn ènìyàn. So ààbò ẹni tó fi fóònù ṣeré gan-an wọn gbé kó tó mọ nǹkan tó ṣẹlẹ̀ ó ti bọ́ ó ti ọ̀gá regret. So ààbò yẹn ó dá mi lójú pé jésù ní aláàbò ṣùgbọ́n ó tún ra àwọn kan gẹ́gẹ́ bí agbófinró gbogbo ẹ̀ ní a ti pèsè sílẹ̀ kí jésù gbàlà kó wà pẹ̀lú wa.
1: ẹ ṣe lẹ́ẹ̀kan sí ẹ bá wa dárúkọ ibi tá ò ti ṣe ìpàdé yìí àti ọjọ́ náà.
0: ó ní mo sọ gbogbo ẹ̀yin ẹ̀yàn tẹ́ ń gbọ́ mi.
2: ó lọ fi dàtà ẹ̀ arín mi.
0: ìpàdé yìí.
2: this meeting.
0: mo fẹ́ olódùmarè bẹ̀yìn.
2: I beg you in God's name.
0: ọba àwọn mọ́tò kọ́ máa
2: gbọ́ mi. if you are inside your car you are hearing my voice.
0: o lè wà nù mọ́tò.
2: you can be inside your car.
0: o lè wà nù ọjà.
2: in the market.
0: o lè wà nù ilé.
2: in your house.
0: yóò wáyé ni prayer center to God.
2: this meeting will come in prayer center to God.
0: international headquarter.
2: international headquarter.
0: kilomita 7 ní adofure ìdẹ̀rẹ̀ road nílùú àkúrẹ́.
2: kilomita 7 adofure ìdẹ̀rẹ̀ road àkúrẹ́.
0: tọ́nà jésù olùgbàlà òun retí yín.
2: jesus the saviour is expecting.
0: tí ẹ bá dẹ̀ ti wá gbọ́ mi ibi tó bá ti gbọ́ mi.
2: anywhere you are hearing my voice.
0: ọba àjẹgbẹ́nu taxi.
2: maybe inside a taxi.
0: ibà jẹ mọ́tò ẹ̀.
2: or in your own car.
0: ibà jẹnu ọjà.
2: or in the market place.
0: kí ni kò sọ fún àwọn ọ̀pọ̀ èèyàn kí n máa sọ pé
2: yàrá. ensure you invite and you tell a whole lot of people.
0: kí n máa sọ pé yàrá mẹ́wàá.
2: I don't want to say 10 people.
0: ma sam sọ pé sóun gbọ́ ìkéde ti pé prayer center of God marathon fasting pé mo ń bọ̀.
2: tell people that can you hear that there is a marathon fasting that comes up in prayer
0: center. tó bá ti ṣe eléyìí.
2: as you are doing this.
0: bẹ́ẹ̀ ni ọlọ́run máa gbọ́ sí
2: i. and God will continue to
0: hear your voice. mo pàṣẹ lọ́wọ́lọ́wọ́.
2: I decree right now.
0: agbára ọlọ́run.
2: the power of the almighty.
0: ó kàn ọ́ níbi tó ti ń gbà mí yẹn.
2: meet you wherever you are hearing me.
0: ayé rẹ yóò dẹ̀ dára.
2: your life will change for better.
0: àlàáfíà ọmọ bá ń gbé.
2: peace of God reign in your life.
0: èmi wòlíì samson olúwadé.
2: I prophet samson olúwadé.
0: wòlíì àti ají rere.
2: the prophet and evangelist.
0: mo ń bẹ gbogbo èèyàn báyìí.
2: I am pleading with everybody.
0: jésù olùgbàlà retí.

0: sọ fún gbogbo àwọn ẹgbẹ́ oníkòkó ní ìlú Ìpele.
1: Àti Ìpele Cocoa Buyers Association.
0: Ní ọ̀wọ̀ SCDA.
1: Pé kòkó tí ó bá máa jáde fún títà láti jẹ ojúlówó.
0: Ẹnikẹ́ni tó bá fẹ́ ra kòkó ní ìlú Ìpele gbúdọ̀ ní káàdì ìdánimọ̀ olùrajà kòkó ti ìlú Ìpele.
1: Bákan náà kò sí àǹfààní fún ẹnikẹ́ni láti fi abọ́ tàbí apẹ̀rẹ̀ ra kòkó.
0: Ké ni ìwọ̀n tí ó gba òǹtẹ̀ ẹgbẹ́ ní ìlú Ìpele.
1: Ó kéreké o, ìkòkó yọ bàbà, rọ́jọ́ mẹ́rù yẹ máa ní alápẹ̀rẹ̀pẹ̀tẹ́.
0: Ìjàtíjàtì
1: àti síléètì.
0: Káṣù
1: àtẹràn yẹ máa nẹkù.
0: Òun nìkan wọ ọjà.
1: Ọ̀nẹ́kọ́nẹ́ yẹ bára kòkó. Ọwọ́ ọmọdé yẹ máa ti yá ṣoko.
0: Tàbí dúra kòkó tútù ṣẹgbẹ́ṣẹgbẹ́.
1: Tàbí dúra kòkó gànjẹ́.
0: Ó lo fi
1: aago mẹ́fà, ojú alẹ́ sí aago mẹ́fà wúrọ̀.
0: Òun kòkó gbúdọ̀ jáde tàbí wọlé sùlù pele.
1: Ẹnẹ bá ta pásòfì yìí.
0: Ìgádá bá gbé.
1: Alága gbọ́lí kòkó pele.
0: Ẹ̀dá Solomon.
1: Akírótìmí.
0: Àti sẹ́kítì.
1: Ṣífọ́ olúpọ̀nà máa ti wá kí ọlá.
0: Ìgbìmọ̀ amúṣẹ́ṣe àtọ̀run mẹgbẹ́.
1: Ọ̀ràn ẹ̀mẹ́ kéde o.
0: Kúwe bánú bèrè pé nọ́mbà yìí.
1: 081-3704-4254 tàbí 081-0232-7340.
2: Your Nescafe is not just a drink, it's your...

0: December 5 1976 ṣàgbátẹrù rẹ̀ pẹ̀lú ìkówójọ káwọn iṣẹ́ ìdàgbàsókè ní construction of modern pavilion continuation of ìgbàlódò city hall àwọn kíká bíèsí àràjàká ọba edward jayọlá àti gbogbo ọmọ ìlú ìgbàlódò èkìtì ọmọ ni diaspora ẹwà kájọgbẹ ìlú wa lárugẹ látọdẹ december 5 la ṣe kágbá ìgbàlódò day 2026 sórí pápá ìṣeré st peters ọgọtúrò láago mẹwàá òwúrọ chairman of the day dig abiodun alabi retire chief launcher barrister tope adebayo idf 70s president barrister Lakunde Fakunda Mr. Lawale Marcus Ojo Chairman Mobilization and Sensitization Committee Baro Dekiti Omeleye Seweyeweye ati Dori Ogun Lodo Ugbara Olukede Central Mobilization and Sensitization Committee for Igbarodo Day 2026 celebration Loni ka forere
1: Subatun
2: Nasfat Akure proudly announces the celebration of its 25th anniversary. Theme, the humble beginnings of divine establishment. 25 years of faith, growth, and community impact. Join us as we celebrate this milestone with a lecture on the theme. Guest lecturer, Alhaji Yusuf Olatunde Adepoju, Chief Lecturer, Akadeep Worldwide, Chairman of the occasion, Alhaji Mahmoud Kola Adishina, Senior Advocate of Nigeria and First Wazir Muslimin of Ifon Osun State. Special guest of honor, Alhaji Amidu Takuro, Ondo State Commissioner for Local Government and Chieftaincy Affairs. Grand host, His Excellency, Dr. Lucky Orimisan Ayedatiwa, Governor of Ondo State. Date is Sunday, 11th October 2026 at Nasfat Secondary School, Akure Owo Expressway, after Shasha Market, Akure. Nasfat Akure ti pe odun marundinlogbon. Ko si iranlowo kan bi ko se lati odo Allah. Igbe ma jodun ni olukede
3: ọjọ́ kíní tínú oṣù kọkànlá ọdún yọra yìí ẹbí ọ̀dọ́fín yẹnì suwada ìjọba ìbílẹ̀ ọ̀rọ̀ o gédé ọ̀hún yẹngórí alẹ́hún yìí má gbọ́ kìlọ̀ yìí tó wá sùpàdé yọ̀ fẹ́ ṣe o torí kéré ẹjọ́ yọ̀hún ẹbí ọ̀dọ́fín yọ̀hún ṣe o àti kábíyèsí joel olúwàfẹ́mi adélùwòye asuwada òfin suwada náà ulẹ́jọ́ yẹnì olókúta àkúrò olóye mẹ́kun justice adémọlá number iwe jona emere yi o HOW/34/2021 ongo yengori ale odofin uroro quarters isuwada yo choko yo koli yo nale sibe dege wasupade ojo kini ochu kokon la odo yo ora yi ago meta osame o umo uchala yipi ma ye o wakeso lure bi pa Emmanuel Adromola Adedi Mila 070-42-79-55-36 hako webi o Adam Ablaziz Bidemi 081-36-87-54-86 ebi ọdọfin ni bajẹ.
4: Ẹ̀lẹ́mẹ̀ wọ́n jẹ́ ìtilẹ̀ tí gbọ́ nípa ilé ìwé kan Jackian College of Health Sciences and Technology lórúkọ rẹ̀ ilé ìwé tí ó tilẹ̀ ní ìmọ̀ nípa ètò ìlera human sciences àti ìmọ̀ ẹ̀rọ ọkí ni wọ́n láàrin ẹ̀yẹ wọ́n láwọn ohun èlò ẹ̀kọ́ tó jẹ́ ti ìgbàlódé tí àyíká ilé ìwé ọ̀hún gan dáńtọ́ Jackian College of Health Sciences and Technology ló wà ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Èkìtì State College of Health Sciences and Technology ti ìlú Ìjẹrò Èkìtì nípínlẹ̀ Èkìtì ilé ìwé yìí ti gbọ́ntẹ́ ìjọba wa àti pé ẹ láǹfààní láti kẹ́kọ̀ọ́ gboyè certificate diploma OND àti HND láwọn ẹ̀kọ́ wọ̀nyí community health technology health assistance medical diploma in public health àtàwọn yòókù àti pé Èkìtì State College of Health Sciences and Technology ti ìlú Ìjẹrò ni yóò fáwọn akẹ́kọ̀ọ́ gboyè ní certificate wọn ibo gan ni ilé ìwé yìí wà Akose First Samuel Ogangan nílùú Súpárì Àkókò nípínlẹ̀ Ondo fọ́láyé Lẹ́kùnrẹ́rẹ́ sáwọn nọ́mbà wọ̀nyí 08120644426 tàbí 08154377844 àti 08154375072 Jackian College of Health Sciences and Technology wọ́n gba ìmọ̀ láti lè di adarí lọ́jọ́ ọ̀la.
5: Gbogbo ẹni fẹ́ ìrànlọ́wọ́ lórí iṣẹ́ lórí ọmọ pẹ̀lú èyíkéyìí ibi tó ti nílò ìrànlọ́wọ́ ẹ kú oríire o torí ọlọ́run ìrànlọ́wọ́ tó ṣèlérí tó rán wòlíì torí ìran tí ò ṣe báyìí tó ń gbọ̀n wọn ọlọ́run ketekete prophet Ebert Taiwo Ojo ti CAC Covenant of Mercy aka Májẹ̀mú Ànúbọ̀ wá sílùú Àkúrẹ́ the apostolic visitation to the city of Àkúrẹ́ October edition wo ògúdọ̀ míì sí ẹ̀ ọjọ́ tó lápẹrẹ ni October 10, 10 7 a.m. to 11:30 a.m. láàárọ̀ ní St. Thomas's Event Center Bypass Junction opposite NNPC filling station Ondo Road Àkúrẹ́. Wòlíì kì í ṣàdédé wọ̀lú láì jẹ́ pé Ọlọ́run rán ó rán wòlíì Elisha sílùú Jericho ó wọ ilẹ̀ wọn sàn. The team I will help you màá ràn ọ́ lọ́wọ́ lẹ́ṣẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run kì í sọ̀rọ̀ kó máa múṣẹ. O lè rí wa wò lórí ìkànnì Prophet Taiwo Ojo lórí gbogbo social media handles CAC Covenant of Mercy .com àti Covenant of Mercy TV lórí Free Toya TV channel fún ìbéèrè ẹ pé

0: price òun gangan nìyẹn tẹ bá ti gbọ́ tó dún bẹ́ẹ̀ ládàbà ọjà ọdún ti bẹ̀rẹ̀.
1: ọjà ọdún ti dé àdàbà gbé.
0: kí lẹ ń tàṣà kí lẹ fẹ́ ṣe mà kábà yí gbé jáde lásìkò ọdún yìí àsìpé wọn ti kọjá ọdún dé kárajà ọdún kátajà ọdún kájìfà ọdún àpolówó ọjà ọdún ẹ ṣé àmọ̀nà o pápátá yorílẹ̀ ìgbà pé ṣẹ́gisẹ́ ètò ọjà ọdún òní classmate tó bá níbi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ́dà ìparí december gbọ̀ngbọ̀n.
2: òyà ẹ máa bọ̀ wá o.
1: rẹpẹtẹ ìwé ọjà ọdún ti dé.
0: tiwọn náà máa ń gbẹ yìí lọdún yìí o. orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fìtà mẹ́ta tá jẹ́ ń kúra wọn tó ń jọra wọn. ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní.
3: mọ̀sílò building lẹ́gbẹ̀ẹ́ a division police station ọba adéṣídà road àkúrẹ́.
0: kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó ọdún yìí á dùn yògbà yògbà á jì jó ta warawara. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé karim sórí 08030414344.
3: grace 08032474686.
0: tàbí fẹ́mi sórí 08060864428. ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
4: ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí èyí ni àpapọ̀ olóyè àti àwọn ọmọ ìlú àpọ̀mọ àkùrẹ́ fi ń fàsìkò yìí láti dúpẹ́ lọ́wọ́ kábíyèsí wa ọba aládé tóyìnbó ògúnládé aládé lucy dèjì ìlú àkùrẹ́ fún bí wọ́n ṣe fi olúwa tuntun jẹ olú babatunde olúsọjí gẹ́gẹ́ bí olú ìlú àpọ̀mọ àkùrẹ́ ẹ ṣeun wa o bẹ́ẹ̀ gẹ́gẹ́ lábá ń pe gbogbo ènìyàn síbi ìjáde olúwa tí ó wáyé ní friday ọjọ́ etí ọjọ́ kẹsàn-án nu oṣù kẹwàá ọdún yìí nílùú àpọ̀mọ pẹ̀lú iṣẹ́ àti àṣà wa ìkéde yìí wá látọ̀dọ̀ àwọn olóyè àti àpapọ̀ ọmọ ìlú àpọ̀mọ nílé lóko àkúrire.
5: tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjókòó àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
6: ẹ tún gbé ìyàwó láyé.
7: ẹ jọ̀wọ́ ẹ dúró lọ́jà rẹ̀.
8: kí ló ṣẹlẹ̀.
7: kí wọ́n tó so wápọ̀ ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi fìríìjì kan ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
5: ẹ ní tòótọ́
7: kájà sọ pé o ti rà wọ́n àbí.
5: ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí cdk wà.
8: èmo ló tún jẹ́ cdk báyìí.
5: bẹ́ẹ̀ ni o cdk ẹ lè ra fìríìjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
7: ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
5: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
7: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
5: pẹ̀lú cdk o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa download cdk lórí play store àti apple store.
9: iléeṣẹ́ wa wà ní danco plaza ajilosun lẹ́gbẹ̀ẹ́ olú motors ládojúkọ maria asunta catholic hospital ikere road adoekiti ẹ lè pe 0707 484 3351.
10: cdk

0: 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pèsè.
1: Bàbá ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, máa ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Kò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣẹ̀kan sùn lọ ni.
2: Abba, aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mission kò lọ́tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó dá alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà ìjáwá ìjà òsì. Always guide
3: me. You. Yes, you would hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope say,

0: Adeba FM, adding value to broadcasting.
1: Jọna se wipe mo le ni ipin se ninu ile ise Dangote Petroleum Refinery.
2: Beni, tireni, IPO na ti si.
1: Sugbon mi lo ni mo le ra. Nitori gbogbo oro IPO yi dabi eni pe
2: ipin kan je 525 naira. O si le bere pelu ipin mewa, iyen je 5250 naira. Pele.
1: Se loto, bawo ni mo se le se iforuko sile?
2: O le se iforuko sile nipasẹ awọn asoju gbigbọ owo ti SEC fọwọ si pẹlu awọn banki to kopa, awọn ile ise fintech, awọn stock brokers ati awọn onomi ti a fọwọ si te BVN re sile lati jeri si idanimọ re. Yọ iye ipin ti o fe sanwo na ati pe wa gba mi daniloju pe won ti fi oruko
3: Se abẹ́wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀ IPO fún àwọn ènìyàn tí rẹ ní láìpẹ́. Jọ̀wọ́ ka àwọn ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà tí o bá ń ṣe iyèméjì bá ilé iṣẹ́ tó mọ̀ nípa ṣe sọ̀rọ̀ àwọn stock broker àti olùgbaninímọ̀ràn nípa ìṣúná owó fún ìtọ́nisọ́nà.
4: Ẹtúkú dédé ìwòye ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ́ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tún bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín. Ilé-iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Aba Mixture. Àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbára wa nímọ̀ràn ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa ká sì mọ́ tọwọ́ tí ń dùn wá bọ abẹ́ aṣọ. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni. Kọ́rọ̀ mọ́ wá di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wá di ti yanpọ̀yanrin ṣẹlẹ̀ ńbẹ̀. Àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wípé ká fi gbára wa nímọ̀ràn ká sì fi sí òdiwọ̀n ilé ayé wa. Ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àtìyàwó bìrì òun náà ló yí ló wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpọ̀yanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe. Ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọlọ́kọ òun ò ṣe tó kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú ilé. Dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí. Kò ṣe bẹ́ẹ̀ dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ńṣe lobìnrin yìí lọ bá nasẹ̀ síta. Àmọ́ kò pẹ́ kò jìnà ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kó bára rẹ̀. Sàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ. Ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun ẹ bá ń bẹ ọkọ mi ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mi torí mo ti sẹ̀ ẹ́. Ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó ń rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀. Àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀ yìí kò fẹ́ fúnre rárá. Eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri. Ó wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀ jẹ nígbẹ̀yìn. Ẹ sì mọ̀ wípé Yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀. Kọ́lọ́hún ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. Èyí ni ilé-iṣẹ́ tó wá ń ṣe gbòógì 24/7 Aba Mixture. Láfi wá ń gbára wa níyànjú wípé ìwọ ìyàwó tó o bá mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni. Kì í ṣe wípé àwa ń bẹ́ ta ànasẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ. Ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 Aba Mixture. Kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé. À ń jẹun tó dùn à ń mu tó dùn. Ẹlòmíì wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́. Bẹ́ẹ̀ lẹlòmíì wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí. Gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́. Àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀. Àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 Aba Mixture láti máa jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn. Ó wúlò fọ́kùnrin, ó wúlò fóbìnrin, ó wúlò fọ́mọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà. Ẹ sì wá máa wò ó egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò nọ́tínú rárá. Omi pọ́nbélé náà fi ṣe. Àjọ NAFDAC sì fòǹtẹ̀ lù. Ìwọ náà lọ rà á lónìí torí pé ìjà wà ìjà ò sí. Always guide ni. Wọ́n ní kọ́ gáìdì ara rẹ. Ẹ jẹ́ ń kọ́kọ́ dókè lọ́run náà mo sì ń padà bọ̀. Ẹ kú kalẹ̀.
5: Bàbá ẹgbà mi ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣẹ̀kan sùn lọ ni.
6: Abba aṣọ òkú ti ìbọn ni nípa 24/7 Aba Mixture. Kọ̀rọ̀ jogún ogun nílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Aba Mixture kò lọ́ tínú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin
7: ìyá bá dúró tọ́ tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gbò láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 abamission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160626253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abamission gbogbo ìgbà ìjàgbá ìjà òsì always guide
4: Bẹ́ẹ̀ni, ìjáwà ìjà òsì, always guide náà ni. Ṣé wá rí gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún lè iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 abamikṣọ̀ yìí. Nọ́mbà yìí, òun náà ni kẹ́ ẹ mọ́ pè. 091-60-62-62-53. Ẹjẹ́ ń pè lẹ́ẹ̀kan sí. 091-60-62-62-53. Tó, ó tún dìgbà míì náà tá a tún mọ́ pàdé. Ire o.

0: Aja kwa katuma akira wako ojuma. Ako ojuma, ako ojuma, atuko ojuma mani ye. Yani bigwebwete atuti nlafane. Alati ma akba milo rato ni sebe ati ma. Bojo bati dairi otungbo dose ma. Odi walo ni ye. Ako ojon lao ni. Baba to moto ni suenu. Yoko ojon lao jojima bi meta la ototo. Todun 2026. Ti o fi kogba wole. Olon dakun adukpa yo. Adukpa ese mi. Asi mo lore, gbogbo nto ti se fun wa ni ti dada. O kere opa ninu binu la re motuka mu wa lowo. A mo dupe alekun ni, tori wa na lo je mo pe eru to ba mo ba se dupe ore. Alekun ni rufe eru be mo ri gba. Olorun dakun wa sa lekun fun wa o. Wala bi gbogbo ti won ti kewu kewu tuba loni, eyan awon mamu awon afa ti won ti be lohun si loni, adura wa dakun jo gba o. Ami ati ami madura wa wole ase lo wara fana makana aliya agbega agbega oni o ma je teni kokan wa eja bere seye lati le gege bi se wa nu ni folajin oye tayo oruko mi lo nje be faka sport bi controller of sport in general.
1: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Silkly with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Silkly, it's your time to shine.
0: Awon afese won se ile ti o waye lopin ose yi ta ba nso nipa idije ti league agba ojo lorilede wa Nigeria. Nigeria Professional Football League NPFL yo tun fana soju gege bi ise re e ku jere en teni ma ja intan kale kale awon owo ati awon owo yo ma lanfani lati ma koju ara won bere lati ola lo se bola ni ojo Saturday ola na ni. Eje nso fun agbo to ba ti di ola. Ago merin role iko Ranchers Bees yo mo koju Continental Tornadoes. Iko Rodu City yo mo gbalejo koti Kwara United. Oba wa dojo Sunday, alari o farabalẹ ma ju agba. Emi ti nkan o ti ma gbe nkan nu. Opolopo awon fi gagbaga. Oni o tun lanfani. Láti wáyé ń bẹ̀ gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ Folajin Oyetayo. Òun lèmi náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwa mọ̀. Yóò tún máa wáyé o tá a bá ń sọ nípa ìdíje ti èwo nìyẹn. Ìdíje ti líìgì àgbà ọ̀jọ̀ lórílẹ̀‐èdè ti England náà yóò tún máa wáyé gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nìyẹn. Bí nǹkan tún ṣe lọ́ǹbì yún náà ẹ kú jẹ́rìí ẹ̀ ń tẹni àájà ìtàn kanlẹ̀ kanlẹ̀ torí pé bó ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ Folajin Oyetayo a gbọ́dọ̀ máa bá dọ́gba ẹ tún já kú ọ̀nbẹ́ ìyẹn lọ bẹ́ẹ̀. Ó lọ bí àwọn gẹ́dẹ́ngbẹ́ nìyẹn agbárí boni tún balẹ̀ sí pẹ́pẹ́pẹ́. Màá fún wa jẹ́ láàárọ̀ tòní ìgbà ń bá débẹ̀ ìdí tó fi jẹ́ wípé orogún láàrin Kwe Fatin àti Kwe gbé agbábọ́ọ̀lù. Orogún láàrin Kwe gbé agbábọ́ọ̀lù Liverpool àti Kwe gbé agbábọ́ọ̀lù Everton tí ò fi ní tán láìfà àbàdàmọ́là. Orogún ń bẹ láàrin wọn yóò sì máa tẹ̀wájú ni torí ibá méjì kọ́. Orogún wọn ti bẹ̀rẹ̀ kì í ṣàná o. Ẹ̀jẹ̀ wọn kà á fún wọn jáde. Mo sọ fún wa pé Ikọ̀ Rodu City ó mọ kojú kan ti Kwara United láago mẹ́rin ọ̀la. Tó bá dọjọ́ Sunday láago mẹ́rin gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ yóò wáyé. Kun Khalifa FC ó mọ kojú kan ti Shooting Stars. Sporting Lagos yóò mọ gbàlejò kan ti Bende Insurance. Bambi dada bami aláṣẹ KSC àmì gbogbo kárí àkókò Gunners. Ó bàjẹ́ tì. Barawa FC ó mọ kojú kan ti Enugu Rangers. Plateau United ó mọ kojú kan ti Kano Pillars. Wari Wolf yo mo gbalejo ko tin ta Lagos. So ngbo mi Adewale ma sa gbogbo ilu ajo e ni oni white. Abia Warriors yo wa le mo yo mo gbalejo ko ti Rivers United. Nasarawa United yo mo koju ko ti Doma United. Match day 8 ta ba nso nipa idije ti league agbojo orilede wa Nigeria. Nigeria Professional Football League NPFL. Ega bo se wa si lo ni tuntun aja balẹ mo ja wa tan kale kale eja ku nbe otun ba lare fana na gbogbo ilu owo agbara to gbe governors dani niyan o baje ti e tun ja ku nbe match day 6 ta ba nso nipa idije ti English Premier League no ma te waju ago meji la bo san la awon ara bi ni okoko side o up governors won ni ko ni baje governors for life. Arsenal ma koju ko ti Leeds United ago meji labo ni Aston Villa ma koju ko ti Brentford to ba ti da ago melo role ola to ba ti da ago meta osan ola niyan up Chelsea Michael da so for to gbogbo lara mo kin thank you olubayo Michael gbogbo japo extension e ma gbalejo ko ti FC Bournemouth iyago kan na ni ago meta Sunderland ma koju ko ti Brighton iyago kan na ago marun abo la gbogbo Manchester United come dada to by immigration mi o ni white afa yorin de obaru gbogbo lara mo kin e mo gbalejo ko Tottenham Hotspur ago marun aboro le ola ni Crystal Palace mo koju ko Nottingham Forest to ba ti dojo Sunday la ago meji honorable Oluwa Tony Victor Jaffet gba mi dada mi o ni wa yin ti up Manchester United o City o mo koju ko ti Everton ago meji ojo Sunday Liverpool Manchester City yo ga yata gbogbo Liverpool tó mi dáadáa Dortmund gbogbo àdàbà ń kọ́ mi ọkọ̀ ìyàwó nìyẹn. Bóòlù ẹ̀ ṣe sí lọ́jọ́ Sunday ẹ̀ máa kojú kọ ti Manchester City kò sí wàhálà. Ikọ̀ Coventry City yóò máa kojú kọ Newcastle United tó bá ti da aago méjìlá ọjọ́. Tó bá ti dọjọ́ Monday òjàre gẹ́gẹ́ bó ṣe wà sí nìyẹn àti bí nǹkan ó tún ṣe lọ ẹ jẹ́ ń lọ polówó ọjà náà. Bí n bá dé ẹ tí gbọ́ nǹkan kan o ẹ gbọ́ wìnrin wìnrin. Ó ń lọ wá gbogbo ara mọ̀ fún padà bọ̀ ẹ kú kalẹ̀.
2: Nigeria ti ẹni ìpèsè IPO ti Dangote Petroleum Refinery ti ṣí báyìí. Ó ṣí fún ọ láti di onípín nínú ilé iṣẹ́ náà. Ìpín kan jẹ́ ₦525. Ó sì lè bẹ̀rẹ̀ láti ìpín mẹ́wàá. Ìyẹn jẹ́ ₦5,250. Kíkópa nínú ìpín ilé iṣẹ́ náà rọrùn. O lè ṣe ìforúkọsílẹ̀ nípa àwọn ilé iṣẹ́ tí àjọ SEC fọwọ́ sí pẹ̀lú àwọn ilé ìfowópamọ́ tó ń kópa nínú ètò yìí. Àwọn pẹpẹ ìṣúná owó lórí fóònù àti ayélujára fintech, àwọn stock broker àti àwọn ọ̀nà mìíràn tí wọ́n fi ọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìí pé ìdánimọ̀ rẹ jẹ́ òtítọ́. Yan iye ìpín tó fẹ́ kó o sì san owó rẹ̀. Lẹ́yìn náà, àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀ fún ìpín rẹ̀, wọ́n yóò fi ránṣẹ́ sí ọ. Ṣàbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀ fún IPO náà. Jọ̀wọ́ ká àwọn ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tó o bá ń ṣiyèméjì, bá ilé iṣẹ́ tó mọ̀ nípa ṣe sọ̀rọ̀, àwọn stock broker, àjọ ìṣúná àti àwọn olùbánidámọ̀ràn ìṣúná owó rẹ sọ̀rọ̀ fún ìtọ́nisọ́nà kí o tó forúkọ sílẹ̀.
3: Daddy, bring your phone. Let me teach how to use Opay.
4: Teach me?
3: Yes, open the App Store.
4: My son, I've been there since. I was here since year one.
3: Wait, you already have it?
4: Before you started forming tech experts.
5: See you. He has been using it since your admission days.
3: So, I'm the new user here.
4: Well.
6: Opay at 8. 8 years of Opay is also the story of first users who tried, trusted, and stayed. Opay at 8. Still okay. Opay is okay.
7: Your Nescafe is not just a drink, it's your

0: Up your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: My people, make sure you get enough sleep. There's a reason for it. Work never truly ends. Your work will be there when you wake up. Enjoy a good sleep on a Mooka mattress. Yes, even the hardest worker needs some good sleep. Experience all-round comfort for a good night's sleep.
4: Sleep better, Mooka.
0: Mooka, adding comfort to life.
5: Ladies and gentlemen, she's heading into episode 12. 4 hours of non-stop streaming. Surely she's going to bed. No! And now she's live on TikTok.
6: Wait, these are finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
7: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.
8: Follow come on.
9: Yes, now follow come.
8: As you dey buy your DSTV, eh? Remember say 1 month DSTV and gas subscription follow the decoder when you just buy. So, and for GoTV, the tori na the same. As you buy the GoTV decoder, the thing carry 1 month GoTV jolly subscription join body.
9: Ben yo,
8: mind the Kenny Ogbe Omara.
9: Ora yo, the bad one yo pelu DSTV ati GoTV to ship ubaje. 15,000 naira pere ni DSTV kan bayi. Atagbada ati decoder atlmb rek papo papo ni. To si fosu kan ora yo lori ikani yangala ise kobo. GoTV na pelu decoder re ati antenna re 15,000 naira pere ni to si wo ikani jo ni lori re fosu kan le san sile kan tete lo gba ti e bayi
8: foto tan
9: because ti won ba ja to wa le ba ti tan
8: promo do pinu wo
9: awon bi to ti le rire
8: number 120 hospital road aja center kunas college akure
9: signal strength house
8: number 93
9: ajilosun street
8: aduekiti
9: ademuleku road
8: beside gosak shopping complex
9: ondo
8: shop b3
9: sweet mother shopping complex
8: legba uba bank
9: ore nipinle ondo
8: to fi modo awon ojulowo alagbata dstv ati go tv to ba sumo julo
9: DSTV ati Go TV
8: igbadun ti o ni pekun.
10: Pada bose ma jani eje mbale sodo Granny Chaka ogbon tari ge gbe bo lo sena nigba kan ri ton lo da lo ninu ko ti Sunderland o lo ngba o ngba idajo ile ejo ile ti won gbe ka lo ile de Switzerland nje lori kini be ba gbagbe lodun 2022 abi ke so pe lodun 2019 sodun 2022 aja kale arun COVID-19 eleyi to sele rungba ye eleyi to fi mu ki gbogbo nile ma gbele. Sugba nigba na lo won is Granny Saka won lo paro o injero ki lo pa won is certificate to fi gba abere ajesara ti COVID-19 eleyi ton de na re won le o 4G ni o won ni ki si ojulowo fun di eleyi won ti wa gbe idajo won kale yo sanwo sugba ijiya to wa nbe to gbopon ju fo di odun meji ni won ti suspend e awon ni to ba tu wa rurufe iji esun bayi titi arin odun meji a je pe iji ayo ma te waju niyan won sati ni o lo sanwo tanra o na si gba o lo n gba ese un lese gege bi Granny Saka gege bo se je ka mo awon ko e gbe agboro lede ti England won je ka mo won ni oto ni pe iko Manchester City oke tẹ́tí bọ́ọ̀lù mọ́ wọn lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí wọ́n ní ṣùgbọ́n àwọn rọ gbogbo àwọn tọ́rọ̀ kan láti lè jẹ́ kí wọ́n ṣe ìwádìí lóní fínífíní. Àti pé àparò gan ọ̀ka jù kan lọ àfi tó bá gorí ebè ẹjí ikọ̀ Manchester City náà jẹ ìyà ẹjí wọn jẹ ìyà ẹsẹ̀ wọn gẹ́gẹ́ bí àwọn kò gbé agbábọ́ọ̀lù tó jẹ́ akẹgbẹ́ wọn gẹ́gẹ́ bọ́n ti jẹ́ ká mọ̀ wọn lè mí náà tún farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwa mọ̀ ẹjẹ́ á tún kúrò mẹ́ pàápàá. Ìwọ̀n bá àṣẹjú tó kù ẹjẹ́ máa fi lọ sí abala bóyá lẹ̀mọ̀ pàápàá torí ibá méjì kọ̀ àwọn tèmi fẹ́ gbọ́ tuntun. Torí pé ṣe tuntun sèmí náà ń sọ o sèmí ṣe tuntun gbòòrò ayé nìyẹn. Ǹjẹ́ jámọ̀ ẹjẹ́ mú wá díẹ̀ sókí lára ń tó ti fi jẹ́ wípé orogún láàrin ikọ̀ Everton àti ikọ̀ Liverpool kò ní tán láì fa àbàdàmọ́là. Ǹjẹ́ jámọ̀ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool bẹ́ẹ̀ bá mọ̀ tẹ́lẹ̀ Liverpool kọ́ ni wọ́n ń jẹ́ ńgbà tí wọ́n dá wọn lẹ̀ o ẹni kí lorúkọ wọn Everton Athletic òun gangan lorúkọ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Liverpool ìgbà tó yá ọdún 1892 ni wọ́n dá wọn lẹ̀ látọwọ́ John Odin. Ìgbà tó wá yá wọ́n yí orúkọ rẹ̀ padà sí ikọ̀ Liverpool FC. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ikọ̀ ti Everton FC kí kí lorúkọ táwọn náà ń jẹ́ lọ́hùn-ún wọ́n dá ifátì sílẹ̀ lọ́dún 1878 òun ni wọ́n dá ifátì sílẹ̀ o ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù lẹ́fàtì yìí saint domingo fc òun ni wọ́n ń jẹ́ tẹ́lẹ̀ o kó tó wá di wípé àwọn náà gbẹ̀rẹ̀ sí ní jẹ́ ikọ̀ ti ifátì bóyá lẹ mọ̀ pé pápá ṣeré ifátì yìí pápá ṣeré anfield ṣe mọ̀ pé liverpool ló ń lò báyìí ifátì ló kọ́kọ́ lo pápá ṣeré yìí o ifátì òun ló kọ́kọ́ lò ó ṣùgbọ́n nígbà tí wọ́n ń lo ifátì tán lo pápá ṣeré anfield yìí wọ́n rẹ̀ǹtì ẹ̀ ní ohun ọ̀rá tán pátápátá wọ́n rẹ̀ǹtì ẹ̀ ní ìgbà tó wá yá àbólówó kọ̀ ẹgbẹ́ agbẹ́rò ti liverpool bàbá tó da ikọ̀ ẹgbẹ́ agbẹ́rò liverpool lẹ̀ ló wá kàn sí john orel ṣe rí ilẹ̀ tí pápá ṣeré anfield wà yìí john orel òun gangan ló ní ilẹ̀ yìí ó kàn sí létí wúyẹ́wúyẹ́ bàbá má nílò pápá ṣeré yìí má sì fẹ́ kẹta fún mi tán pátápátá ni àdéhùn wọ láàrin john orel àti bàbá tó ní ikọ̀ ẹ̀fọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti liverpool òun ló mú kó tà fún tán pátápátá o òun tó wá mú kí ifátì tó ń lo pápá ṣeré anfield tẹ́lẹ̀ òun tó mú kí wọ́n kà á sá wọn kúrò ní pápá ṣeré rè o ṣé ẹ rí i pé orogún ni orogún tí ò ní tán láìfẹ́ àbàdàmọ́lá ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé blue and white eléyìí tí ikọ̀ ifátì ń lò ní ìsín gangan ni ikọ̀ liverpool náà ń lò tẹ́lẹ̀ òun ni jẹ́ sí wọn o kó tó wá di wípé ọdún oṣù kọkànlá september oṣù kẹsàn-án ojàre ọdún 1896 òun ni ikọ̀ liverpool wá yí kúrò ní blue and white ìyẹn jẹ́ sí wọn wọ́n wá wo red tán pátápátá gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ fà cow sport òun lèmi náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tí wọ́n mọ̀ òun tó fà rèé tó fi jẹ́ wípé orogún tó ń bẹ láàrin ikọ̀ ti liverpool àti ikọ̀ everton yóò máa tẹ̀síwájú everton athletic òun ni liverpool jẹ́ tẹ́lẹ̀ ìgbà tí bàbá olówó kọ liverpool yìí tó fẹ́ rẹ́gísítà orúkọ yìí wọ́n ní kò pọ́síbò pé a ti rí ikọ̀ everton kan tẹ́lẹ̀ ìwọ náà tó wá gbé tiẹ̀ dé òní everton athletic kí ni tó ń jẹ́ bẹ́ẹ̀ ìgbà ńlọ wà lọ ronú tó fi wá sọ di liverpool fc ó ṣe wà sí nìyẹn falcao sport gbé yín débẹ̀ kí làwọn tó tún yẹ kẹ́ mọ̀ dáadáa nípa ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù liverpool àti everton tó fẹ́ yí pé orogún òfin ní tán sí wàhálà ìgbó bá dọjọ́ mi ọjọ́ rẹ̀ á tún gbé yín débẹ̀ mo sọ yìí mo dúró fọlájì òye tayo ẹja máa gbìyànjú ṣeré ìdárayá bami nàìjíríà kéwì gbogbo la fẹ́ ó tọ́jọ́ mẹ́ta up chelsea 09021077719 ẹjẹ́ máa gbìyànjú ṣeré ìdárayá ẹ kú kalẹ̀.
11: ọ̀rẹ́ bẹ́ẹ̀ni ìwọ́n tó ń gbọ́ mi lọ́wọ́ kó yanu ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó o fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọba pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò máa túnọ̀ ka àkọsílẹ̀ tó o bá ti lè tajà kan bọ́ sí òmíràn nítorí wípé kò ń wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí o túmọ̀ sí wípé ibi tó bá fi ọlú máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
12: ó ti ṣe wàhálà tó download smart cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá 10% ní gbogbo ìgbà tó bára dáta tẹnu lásánkọ òfin àti ìlànà à ń tẹ̀lé wa o smart cash látọ̀dọ̀ Airtel.
13: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Silkly with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Silkly, it's your time to shine.
14: Àwọn ọmọ tí ẹ rí ẹ nígboro lẹnu ọjọ́ mẹ́ta yìí.
15: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
16: ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara yín lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ògùn lónìí. ẹ máa pe 0706460619 0706460619. bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
17: mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite Oye Mekun Grammar School ni ilu Akure boyo fe bere nkaka bo fe bere oni imore ka to fe bere lowo mi pe mi sori ero bani soro mi yi 07 60 60 64 19 07 60 60 64 19 kini le ese baba oke ogun ti en gba awon eyan ni momore lo lori ati pe kini le ese baba oke ogun se ohun na ni isoro to n ba wa ja ninu ise ara wa ati to n ba wa ja ninu egungun ara wa apere wo ni won na ti en ri elomi a ma ri pe tohun ba sun bayi tohun ba jin ati dide nile re isoro ni oje fohun tori gbogbo ara ni o ma ro ohun elomi a ma ri pe ise ohun bere si ba fa ohun so lati bi ibara adi ohun de bi ese elomi o le bere mu kan le elomi o le duro pe elomi a ma ri pe gbogbo enu eti ohun lo bere si ma ho ye be le elomi o ma ri pe gbogbo enu ara ni kan bere si ma ja ohun je tabi nkan bere si ma rin kaaki inu ara ohun tabi ara ti e bere si ma ta ohun bi e pe ohun fi atarara elomi ba so esun lale bayi ati irun sun re isoro ni elomi ba tun sun wakati kan tabi wakati meji to ba di laaro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fese lele ba ese o kan gogogogo bi eni to gbe ese le egun lemi an fi ma pe e ma ja wora wa ni re iwa na gbianju ko wa yoju si wa fun mara kan abi meji office wa ni number 4 Dudu Yemi Lane opposite Oye Mekun Grammar School ni ilu Akure tabi ko pe mi sori ero bani soro mi yi 07 60 60 64 19 07 60 60 64 19 nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be le elomi o ba fe jade nu le re bayi ko le da jade afiko mo fa jade tabi ka elomi o ma fi opa si kete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni ge ge ge de po hun fe subu eyen wa won baba wa e wa won baba baba wa elomi won lo gborun odun won lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode be ni wọn tún máa dáta kébé kébé ṣé bí ewé àti egbò yìí náà lẹwọn náà ń lò nítorí àmọ fi lọ kó ewé àti egbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú sẹyìn ọrọ àwọn egbò ajíṣẹ dáadáa àwọn egbò ajíṣẹ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa máa ta kébé kébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi èyí náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọ̀n ṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní ogójì ṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ogun tí mo wà ní nọmba 4 Dudu Yemi Lane opposite Oye Mekun Grammar School ní ìlú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19 àlàáfíà ara wo ní bí fi àbí ojúbà.
18: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
19: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
20: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.

0: planning committee Mrs. Elde tun le se banas fa planning committee secretary o tun ba gbola abiodun Samson gale we lowo lowo
1: Mrs. Oloye de Ruth Fiola Moki
0: ayeya doctor Ruth dasile Ololoke grammar school ya le
1: alarinrin gbogbo le amiti
0: o godo ba wa be o
1: and rejoice
2: Kẹyẹra náà bẹbi Atrisi ọmọ bá mi jọ mi gún ti mú dà rẹ lẹlẹ lọsẹ Jésù. Lọ́ni àádọ́fà ọdún 110 years. Ọ̀pọ̀ ọmọ àtàrọ ọmọdé mọlí sẹ́yìn ìdí yẹyẹ. Ìmọ̀ ìjọ kẹsí oṣù kẹwàá aago mẹ́rin ìrọ̀lẹ́ ní ìwé kìnìún lúlẹ̀ yẹyẹ. Kíkọ́ ra yẹyẹ ti lórí tẹ́lúlẹ̀ rẹ̀ hùn. Agolé olóyè Adémọ́lá Amigun. Inú ìjà ìkọ́ gòsì Èkìtì. Sátidé ọ̀rẹ́ ìjọ kẹwàá aago mẹ́wàá ọ̀rọ̀ lọ́sìn dágbére ní First Baptist Church. Kíkọ́ gòsì Èkìtì. Oṣù kẹsùgẹ́ olójú àtọ̀sẹ̀ gẹ̀ǹdẹ̀rẹ̀ ojú ọ̀ni ọmọ sí ayé lábí yamọ ẹsẹ̀ oyé bẹ́ẹ̀ni Events Hall.
1: Ìkọ́ gòsì Èkìtì.
2: Ọ̀pọ̀ ọmọ ọlọ́sìn lọ́rọ̀ àti àmúyangàn àrọ́mọdọ́mọlẹ́gbẹ̀yìn yẹyẹ. Ọmọ ìlú ilé ẹ̀hún ẹ̀fọ́n mi yàrá jíjìn. Ọmọ olókè ẹ̀fọ́n kọ́ bá láàyè ìtìlẹ̀ ogun. Ọmọ ìrúlẹ̀ lẹ́wùjù. Ọmọ ilé bàtàkì ìrọ́kálọ kábọ̀ lọ́gbẹ̀ ọ̀sẹ̀ ọ̀rọ̀. Òpàdé dọ̀rẹ́jọ́ àjíǹde káàdé asúnpiyà lọ́ọ̀tún Jésù. Olóògbé Yemi Beatrice ọmọ Bámijọ Amigun. Professor Rotimi Amigun Líṣùkéde lárúkọ ọmọ àtẹbípọ̀ lọ́lọ́.

0: pàtàkì kan ẹgbẹ́ alálùbáríkà tá a mọ̀ sí irun progressive light club ipc àwọn ló mà ní ká lọ kí àwọn ọmọ wa pàtàkì yìí fún ti ipò rere ipò tó dáa tí wọ́n gbé wọn sí láìpẹ́ yìí ìyẹn ni honorable comrade doctor olúbùnmi ọládàpọ̀ ẹni ayéwu tí wọ́n gbé sípò commissioner ní local government service commission ẹnì kejì sí ní comrade victor temitayo ọmọdára gẹ́gẹ́ bí senior special assistant to the governor on grassroots mobilization ẹ wò ó ká sọ òtítọ́ fún ara wa àwọn ọmọ wa méjèèjì yìí ni wọ́n jẹ́ ọmọ rẹ tí wọ́n bí nílé rẹ tó dẹ̀ tún níwà rẹ àtọ́ba àtijọ́yè àtọmọdé àti àgbà ìlú ló dẹ̀ ń fọwọ́ sọ̀yà fún wọn bákan náà la tún fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ ondo honorable doctor lucky orimisa ayédàtiwa for giving them this opportunity to serve the good people of ondo state èrò progressive light club ní ẹsẹ púpọ̀ o tó àwọn ń fi àsìkò yìí kí honorable comrade doctor olúbùnmi ọládàpọ̀ ẹni ayéwu àti comrade victor temitayo ọmọdára níbi ẹkú oríire pàtàkì yìí congratulations
1: ìyá lóòótọ́ ìyálálá bàárò ọmọ. Niku laye ini taye ni okuse erede yi ini gbogbo bi mama wa chief mrs ma onosoya lowo made to fi pe tabi taratore sibi ase kagba oko loye arabini ma onosoya iya oweke alewa eni ti gbogbo eyan pe ni mama owo lonje ni dojukoju omolere nursery and primary school akure to mi mi keyin lojo kejo osu kejila odun to koja leyin 75 years loke pe ayeye ase kagba oko o di saturday ọ̀sẹ̀ yìí tí ṣe ọjọ́ kẹwàá oṣù yìí ní gbọ̀ngàn sacred heart catholic cathedral lákùrẹ́ òye ọ̀pọ̀ ọmọ àti ọmọọmọ ló gbẹ̀yìn tó ń tẹ́yìn ṣe o fún chief mrs ma ọ̀nàṣọ̀yà ọmọ yìí olóyè arábìnrin yetunde olúbùnmi yeye oge of igoba kingdom lónìí bá sẹ́yìn wáyé bá ń bẹ màámi kẹmáṣà ìpadà wáyé àlọ́dọ̀ ọmọ o.
2: Hi guys, welcome to my channel. So today, I'll be showing you how I make a milky bowl of golden morn.
3: Yay!
2: I like to have my golden morn in a bowl first, then pour some warm water. I just stir and watch it turn into milky, nutritious enjoyment.
4: What?

0: don't put one finger down. Now you be say you self they like go where you pay you pass. So why your choice for bank go come different?
1: You self don't try for this your hustle. Download Smart Cash app today. Make your money come the hustle for you. You go get 15% interest per annum for your savings. No shishi as charges for any withdrawal way you do. Oh, now free of charge and get up to 10% cash back for data bundles. No be cho. Terms and conditions apply. Smart Cash now by Airtel.
2: Odun jo Mario Joloro Soro Erarun Iku Erubo Odun Egigun Oleje Oba Ulu Araro Mi Omo Ladan Lujoba Ibile Ifedore Wole Ke Mariwo Di Asara Mole Rigborigbo Akeka bi esi oba jaye oba Alabi owo Ademula juru araro memo ladan oyan ojoye re ati ke ti omo bibi ulu araro mi omo ladan yan ma seku mo pe yeje dule loko ati lona jijin ku odun ti eleje oba ko le were iku odun aseyi samodun odun eleje oba bere lejo kesan osu kewa eni lejo iseku oru agbo ya sawure ku luroju ke tesiwaju to ba ulu araro mi omo ladan ke ku akebi eku ke ya fon beye komo eniyan fon bi omo eniyan la keko seku yi obirin atogberi omo egbodo yoju fin o tori ko mo ba re re lejo kewa osu kewa igun kawa jade ogbere yoro ai me ko iro keteria lati jare dabo je asodun todun yin pelu irorun lai soja tabi jagiri jagan adi me ko iro yan lejo ko ba ti aya ba asodun kan dabo kan mo fun boya fe dan o tori one ba te fe de gigun o ma ru ja omo le o aku odun aku yedun eyan mo le gigun se se bere wuti wuti o ma me gigun boko mo so yin boko egugun kan ni mori mo oso yin labe ye ka ti sodun eleje oba todun yin ka sere mirin si towo tomo ohun aiku na se oba risa
3: o jẹ́ mi lójú pé o ti gbọ́ nípa IPO ti iléeṣẹ́ Dangote Petroleum Refinery and Petrochemicals o sì ti mọ̀ pé o lè ra ìpín ìdókòwò tiẹ̀ pẹ̀lú Meritrade ti iléeṣẹ́ Meristem Securities nípa gbígba àpò Meritrade lójú òpó Dangote IPO.meristemng.com láti jẹ àǹfààní náà ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn olùdókòwò ló ti ń darapọ̀ mẹ́tò yìí má jẹ́ kí àǹfààní bàǹtàbàǹtà yóò fún ọrù o lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìpín ìdókòwò mẹ́wàá ìyẹn 5,250 naira gba àpò Meritrade báyìí báyìí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ tàbí kí o kàn sójú òpó Dangote IPO.meristemng .com o si le pe 0703-185-3878 lati bere leye osoka Meristem awa fun idagbasoke oro re.
4: Ọlọ́run ayọ̀ babalọla ti ń ṣe ìpè wòlíì Etíkayọ̀ Olúgbóyè Ọládèjì tó fẹ́ ṣe bó ṣe máa ń ṣe lọ́dọọdún nínú ìyìn. Praise Festival 2026 edition lélẹ́yìí tí a pe àkórí rẹ̀ ní èmi ni tí ń jẹ́ èmi ni I am that I am.
5: Ẹ fi lu àkórí ní bàbá, ẹ fi lu àkórí ní oníbùwọ̀ rẹ̀.
4: Bí àwọn akọrin ẹ̀mí bíi Evangelist Tọ́pẹ́ Olútòkun, Mínísítà Jùmọ̀kẹ́ Ayẹni, Mínísítà Joshua Ayọ̀ọ́lá àti ẹgbẹ́ akọrin CAC Kenaland District Headquarters láfẹ́ Àkúrẹ́ yóò ṣe máa forífọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀. Bẹ́ẹ̀ni kọ́ Ọlọ́run alààyè Prophet Ayọ̀ Daniel bàbá orí òkè ìkejì yóò ṣe máa lo àṣẹ ọ̀run àti àsọtẹ́lẹ̀ já gbogbo àjàgà sọnù láyò oníkòjípò tó bá wà ń bẹ̀ tí wọn yóò sì máa kọrin tuntun àti àwọn ìránṣẹ́ Ọlọ́run míì bíi Evangelist Philip Odigi, Pastor CEO Ọlájúyin, Pastor David Ọlájídé, District Superintendent. Ọjọ́ kọkànlá oṣù kẹwàá ọdún yìí ló máa wáyé láago mẹ́wàá àárọ̀ nínú ìjọ CAC Kenaland Lafẹ́ District Headquarters Lafẹ́ Lakure Evangelist Mrs. Mary Omidiwura the convener Ọlọ́run Prophet Etíkayọ̀ Olúgbóyè Ọládèjì CAC General Evangelist Nigeria Nova sì ń dúró de ọ nítorí àsìkò rẹ ti tó láti kọrin tuntun.

0: Turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafé.
1: My coffee, my Nescafé.
2: Make my world my way, yeah.
0: Nescafé. Make your world.
3: Èrò wìtìwìtì ní gbòòrò ìlú ọ̀rẹ́ lọ́jọ́ Sátidé yìí, October 10, àti nílùú Àkúrẹ́ Tuesday, October 13. Nígbà táwọn ẹgbẹ́ President Bola Tinubu 2027 Re-election Support Group lábẹ́ àkóso ẹbí Tinubu fúnra ẹ̀ ti Fọlá Tinubu FT ríṣẹ́ Director General. Wọ́n máa ṣe ìwọ́de ìpolongo ìta gbangba road show láti ṣe àfihàn àtìlẹ́yìn fún Ààrẹ Bola Ahmed Tinubu láti tẹ̀síwájú iṣẹ́ rere tó ti ń bá bọ̀. Gbogbo ẹ̀yin olóyè ẹgbẹ́ APC, àgbàgbà olóṣèlú pẹ̀lú gbogbo ọmọ ẹgbẹ́ APC lápapọ̀ ní Southern Senatorial District. Nìkẹ́ Tuyaya Tuyaya darapọ̀ máwọn ọmọ ẹgbẹ́ Bola Tinubu 2027 Re-election Support Group lọ́jọ́ Sátidé yìí, October 10. Nígboro ìlú ọ̀rẹ́, ẹ̀yin olóyè ẹgbẹ́ APC, àgbàgbà olóṣèlú pẹ̀lú gbogbo ọmọ ẹgbẹ́ APC ní Ondo Central Senatorial District. Roadshow ti wá di Tuesday, October 13 nílùú Àkúrẹ́. Ká jáde wìtìwìtì lọ́jọ́ méjèèjì, ká tún dì wìtìwìtì lọ́jọ́ Ìbò. Gbogbo iṣẹ́ rere lè tẹ̀síwájú. One good ten deserves another. Ọ̀túnba Steve Ọmọgbẹ̀mí àti Relúmọdúká Martins ló ń ké.
4: Àdúrà àti àwẹ̀ alágbàyípo. Níbi tíṣe ìyanu kàǹkàkàǹkà bàǹbàbàǹbà fàkíàfàkíà ti máa ń ṣẹlẹ̀. Prayer Center Church of God tún ti gbede o. Marathon fasting and prayer on the 9th, 10th and 11th of October. Ìní gbogbo àdúrà tún máa sọ fódìdì ọjọ́ mẹ́ta. Tí dédé ìṣòro ti ń bọ́mọ ẹ̀dá fira yóò sì máa pòórá dànù dànù. Ìbẹ́ ìṣe ìṣòro onígun mẹ́rin. Léyìí tó lọ́wọ́ tẹ̀bítọ̀ rẹ nú. Tàbí talájogú Àṣíà ni wọ́n fi wọ́n fún ẹlòmíì. Káyìí rẹ ni kó tètè wá yé dànù. Ìbẹ́ ìṣe àìlọ́kọ àìláya ìríṣẹ́ àìrínà ìrílò àtàwọn àìsàn tí ń ṣe ọ̀nà náà. Oh my God! Lọ́ka ìwé Revelation chapter 21 verse 4. Kó lè dá olójúpọ̀ Olúwa lólùṣẹ̀dá wáìpà tó máa ń wá ìbò omi jó ojú ẹni sọnù tí ò ní sẹ́kún mọ́. Bàbá Sámsì lolúwabọ́dédé tún ti gbáradì. Pẹ̀lú àgbára àdúrà bàǹbà tí máa ń tu ìṣòro dànù tí gbòǹgbò tí gbòǹgbò. 9, 10 and 11

0: Abiodun
1: Káyàdé
0: lórí ọ̀rọ̀ ìdìbò tó mú wá òun. Ọ̀dọ̀ àjọ elétò ìdìbò náà ni mo lọ nígbà tí àjọ elétò ìdìbò ni INEC nínú ìpínlẹ̀ Ondo ti ẹni tó jẹ́ kọmíṣánná fún àjọ elétò ìdìbò nípínlẹ̀ Ondo Mutiu Agboke tó ti rọ gbogbo àwọn ẹni ọ̀rọ̀ kan àti gbogbo àwọn tó rọwọ́ rí nínú ní ìpínlẹ̀ Ondo wípé kí wọ́n nígbàgbọ́ nínú àtúnṣe léyìí tí àjọ elétò ìdìbò tí wọ́n ń ṣe lọ́wọ́ kí wọ́n sì nígbàgbọ́ nínú àwọn aṣáájú àti àwọn adarí àjọ elétò ìdìbò náà. Èyí ló wáyé níbi àjọ INEC ọ̀hún bí wọ́n ṣe tẹ̀sán mọ́ láti máa la àwọn èèyàn lọ́yẹ̀ tí wọ́n sì ń ṣe ìpàdé pẹ̀lú àwọn ẹni ọ̀rọ̀ kan ní lórí ọ̀rọ̀ ètò ìdìbò ń káàkiri òru àtìbú ìpínlẹ̀ Ondo lórí ètò ìdìbò gbogbogbò léyìí tí ó wáyé lọ́dún 2027 tá à ń wò lọ́ọ̀kan àjọ ọ̀hún ni wọ́n ṣe bẹ́ẹ̀ tọ́kojú rìnjú pẹ̀lú àwọn ẹni ọ̀rọ̀ kan nílùú Àkúrẹ́ tó jẹ́ olúlu ìpínlẹ̀ Ondo léyìí tí ó mú kí gbogbo àwọn tí ọ̀rọ̀ ọ̀hún kàn gbọ̀ngbọ̀ngbọ̀n kí gbogbo wọn jọ jókòó kí wọ́n sì jọ fi kùnlukùn lórí ọ̀rọ̀ àtúnṣe àti àtúntò ètò ìdìbò gẹ́gẹ́ bí ó ṣe ń lọ lọ́wọ́ tán sì sọ pé àwọn gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni yóò kópa nínú ọ̀rọ̀ ètò ìdìbò náà. Ìpàdé ọ̀hún ni wọ́n forí rẹ̀ sọ wípé àwọn tí ọ̀rọ̀ kàn ọ̀hún wọ́n nílò láti ní àgbóyé pẹ̀lú bí wọ́n ṣe ṣe àtúnṣe sí ọ̀rọ̀ ètò ìdìbò àti wípé kí wọ́n ní ìmúlọ́kànlé o láti rí dájú pé gbogbo ẹni tí ó bá yẹ kó kópa nínú ètò ìdìbò náà ni yóò kópa o léyìí tí ó wáyé lọ́dún 2027. Nígbà tí ó ń bá àwọn tó péjọ náà sọ̀rọ̀ Ọ̀mọ̀wé Agboke ń ló sọ wípé títúnṣe àti gbogbo àwọn àtúpalẹ̀ pẹ̀lú àwọn àyẹ̀wò fínífíní tí wọ́n ṣe láti ọ̀dọ̀ àjọ INEC ọ̀hún ni wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ láti ro ètò ìdìbò léyìí tí ó gíríkì tó gbóúnjẹ fẹ́gbẹ́ gbàwobọ̀ lágbára ní orílẹ̀-èdè Nàìjíríà kó sì lè mú kí ìgbàgbọ́ wà lọ́kàn àwọn ènìyàn wípé ètò ìdìbò náà ni kò ní sí bayobayo nínú rẹ̀. Ẹ lọ kàyókù nínú ìwé ìròyìn Daily Post, ìwé ìròyìn Punch, àtọ̀pọ̀ ìwé ìròyìn tó jáde lónìí.
1: Káyọ̀dé
0: Bíọ́dún
1: lórí ọ̀rọ̀ ètò ìdìbò ni ẹ̀yẹ́ gbà pé wọ́n ti fi léde báyìí pé alága ẹgbẹ́ òṣèlú ADC yẹn Senator David Mark ni yóò ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ olùkọ́ olùpolongo sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Kọ́dà wọ́n sọ o, wọ́n ní láti lè jẹ́ kí àwọn èèyàn kí wọ́n mọ̀ pé lóòótọ́ àti lódodo ni ẹgbẹ́ òṣèlú náà ló ti gbáradì dáadáa fún ètò ìdìbò náà. Ni ó jẹ́ pé wọn yóò ṣe ìfilọ́lẹ̀ àwọn ìgbìmọ̀ ọ̀hún. Kọ́dà wọ́n sọ àsìkò èyí tó jẹ́ pé yóò wáyé o, ibi tí yóò ti wáyé nílùú Àbújá, wọ́n mọ̀ sọ o, wọ́n sì jẹ́ kó di mímọ̀ pé èyí gan ni yóò lè jẹ́ kí gbogbo àwọn èèyàn tí wọ́n jẹ́ adarí nínú ẹgbẹ́ òṣèlú náà àti gbogbo àwọn olùdíje lè tó jẹ́ pé wọ́n fẹ́ díje sí ipò kan àbí míì kí wọ́n lè parawọ́pọ̀ kí wọ́n sì ṣe ọ̀kan o. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde èyí tó jáde láti ẹnu Kọ́lá Ọlọ́gbọ́ndìyàn ló ti sọ, ó ní ilé gan ni ìgbésẹ̀ tó lágbára fún ètò ìdìbò náà, ó sì jẹ́ kó di mímọ̀ pé gbogbo àwọn adarí àwọn tí wọ́n fẹ́ díje sí ipò gómìnà tàbí ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè yìí tó fi mọ́ ti àwọn ìpínlẹ̀ pátápátá ni wọ́n ń retí láti pé kí wọ́n wá síbi ayẹyẹ ọ̀hún èyí tó jẹ́ pé lónìí òde yìí gan ni wọ́n sọ pé yóò wáyé o. Ẹ wo ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
2: Òkè ìgbàlà Cherubim and Seraphim aládùúrà worldwide fi tìfẹ́tìfẹ́ pé gbogbo ènìyàn síbi ìpàgọ́ lọ́jọ́ mẹ́ta tí yóò wáyé ní General Headquarters wa Maryland lọ́jọ́ kẹsàn-án títí dọjọ́ kọkànlá oṣù kẹwàá ọdún 2026. Ọjọ́ kìíní Friday 9th October ni arrival àti registration látago mẹ́wàá òwúrọ̀. Ọ̀rọ̀ Ọlọ́run láṣàlẹ́ látẹnu Venerable Monday Akínrogbe. Saturday ni ìsìn àdúrà fún ìpínlẹ̀ Ondo àti orílẹ̀-èdè Nàìjíríà láago mẹ́wàá. Ìdánilẹ́kọ̀ọ́ látẹnu Reverend Peter Olówó Níran láago méjì. Àṣálẹ́ lọ̀rọ̀ Ọlọ́run látẹnu Bishop Tọ́pẹ́ Orípọ̀tá pẹ̀lú àkànṣe àdúrà látẹnu Reverend Mother Esther Adeniyi. Ọjọ́ kẹta Sunday 11th October ni ìsìn ìdúpẹ́ àti ìfinijòyè yóò wáyé nínú ìjọwa kan náà níbi ní Àkúrẹ́ Expressway Ifon Ondo State ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Lábẹ́ àkóso bàbá wa His Grace Most Reverend S.F. Tanimowo, the Primate and Archbishop of Òkè Ìgbàlà CNS Worldwide. Wọ́n darapọ̀ mọ́ àpéjọpọ̀ lọ́jọ́ mẹ́ta yìí. Bishop M. Olawole Olaye àti ìgbìmọ̀ conference ni olùkéde Jésù.
3: Ọjọ́ kìíní nínú oṣù kọkànlá ọdún yóò ráyè yìí ẹbí ọ̀dọ́fin Yẹmi Suwada ìjọba ìbílẹ̀ ọ̀rọ̀ o gédé ọ̀hún Yẹngúnrí Alẹ́ngọ́ Yimagbọ̀ kìlọ̀ yìí tó wá sùpàdé yóò fẹ́ ṣe o torí kéré ẹjọ́ lọ́wọ́ ẹbí ọ̀dọ́fin yọ̀wọ́ ṣe o àti Kábíyèsí Joel Olúwafẹ́mi Adéluwoyè Asuwada ọ̀fin Suwada náà kúlẹ̀ ẹjọ́ Yẹmi Olókút ta apro loye mekun o justice ademola eniku omi o ti da owo ebi odofin ogo jare ojo kerin le na gun o tu kejo odun yo ra yiyi number iwe jo na mere yiyi o HOW/34/2021 ongo ye ngori ale odofin puro quarters isuada yo choko yo koli yo nale sibe dege wasu pade ojo kini o tu kokon la odun yo ra yiyi ago meta osan me o mo chalaye ki ma ye o wa keso lore bi pa Emmanuel Adromola Adedimila 070-42-79-55-36 Akowe Biro Adam Ablaziz Bidemi 081-36-87-54-86 Ebi Odofin ni Baje
4: O ma ya to to ba wole
5: Faro
6: Akure North and South rejoice, for a light has come as Honorable Babatunde Faro is bringing a difference into the service of a true representation. Babatunde Faro, a man who understands the struggle of you and I in Akure, courageous and bold. He hears a call and ready to stand up for the interest of all in Abuja. Oyato is the slogan that would definitely bring a vision for progress, for growth, and for change. Vote Babatunde Faro to represent Akure North and South Federal Constituency in the coming election under People's Democratic Party, PDP. Oh,

0: ìbò oníkòkò tó fẹ́ jìrì rẹpẹtẹ lọ́dún yìí yẹ́ ò fẹ́ kí kòkòrò aboko jẹ́ ó dá wa ní gbèsè fatafata ní ògùn torítorí tá a gbé dé òun ni kẹ́ máa lò káìkáì bristol fatafata mẹ́sàn-án kòkó so àso fagiya gbogbo kòkòrò aboko pọ́ dànù rẹ dànù ni dànù wọ dànù kẹ dànù ló máa pakú fífi àlàáfíà wa dí sára kòkó wa yìí èso kòkó a dúró tó kò ní jábọ́ ní primasure fatafata ẹ̀yin ọlọ́gbìn tomato ẹ̀pà ẹ̀wà mango òwú tàbí rẹ̀kẹ́ fatafata dá púpọ̀ fún yín ẹ fi sára ọ̀gbìn ní bẹ̀rẹ̀ ọ̀gbìn àbí tọ́gbìn yìí bá ti gbéra sọ díẹ̀ kó máa wá gúrò lọ fàlàlà aṣọ ológunlógún lọ́pọ̀lọ́pọ̀ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ lọ́pọ̀lọ́pọ̀ táùsàn táùsàn oògùn kòkòrò yìí ti wà láwọ̀ ilé ìtajà ìlú àgbẹ̀ jákèjádò Nàìjíríà o bèrè fún tiẹ̀ fatafata oògùn jorijori bristol fatafata ó ti wà lọ́jà o fún gbogbo àgbẹ̀.
1: Hello doctor, mo ní kí n dúpẹ́ lọ́wọ́ yín ni. Èròjà egbògi Rootmax tẹ́ ní kí n rà. Mo rà á mo lò ó. Ara mi máa ti yá gágá. Àlàáfíà ti dé ságọ̀ ara mi. Gbogbo ìtọ̀ ní ìṣẹ́jú ìṣẹ́jú lóòrèkóòrè kílẹ̀ tó mọ́ ti mo máa ń tọ̀. Ó ti dópin. Ẹ ṣeun o.
2: Ọ̀nàrẹ́bù Alábí mo sọ fún yín. Èròjà egbògi Rootmax ń ṣe bẹ́bẹ̀. Òun ló ń kojú àwọn kùdìẹ̀kudiẹ lágọ̀ ara. Ká máa tọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. Àbẹ́ ni tó nira fún láti ṣẹ̀yọ. Ẹni tí fúnpa rẹ̀ ń ga. Àbọ̀kùnrin tí ò lè ṣe déédé tàtẹ̀ kanlẹ̀ lọ́dọ̀ olólùfẹ́. Rootmax Herbal Product ni wọ́n ń gbé lura tálàáfíà ń dé tára ń tù wọ́n pẹ̀sẹ̀. Ojúlówó ewé àti egbògi ilẹ̀ wa ni wọ́n fi pè lú ẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀lú iléeṣẹ́ iCare Herbal Company Limited ló ṣe. Branch office wọ́n wà ní plot 7 Ayọ̀dẹ́lẹ́ Taiwo Street lẹ́yìn Signature Alágbàká Àkùrẹ́. Ibi yòówù kẹ wà ní Nàìjíríà. Ẹ ọ̀dà ẹ̀ kí wọ́n gbé wá fún yín. Ó yẹ pé wọ́n sórí aago
3: 0707002-7274 lẹ́ẹ̀kan sí 0707002-7274
2: website wọn ni icare.com.ng àṣírí ìlera tó péye.
4: Iléeṣẹ́ fún tó súnmọ́ Dan Farmers Ọbalagbẹ Globally tún ti gbára mí dé àràǹbarà ńlá aṣọ ọ̀gà ìrànlọ́wọ́ tí kò lẹ́gbẹ́ àti ìrónilágbára èyí ti iléeṣẹ́ fún tó sì ń ṣe fáwọn àgbẹ̀ oní nǹkan ọ̀gbìn láti bu òróró síbi tí bàtà gbé ń tà wọ́n lẹ́sẹ̀ kí ọ̀dá owó lè jìnà sí wọn gédégédé. Omi ló tún dé yìí o ẹ̀dínwó tó ga yàtà lórí àwọn èròjà àmukòjí pépé tó ń jáde láti iléeṣẹ́ fún tó súnmọ́ Dan Farmers Ọbalagbẹ látàsìkò yìí lọ èròjà tí iye rẹ̀ jẹ́ 800,000 tẹ́lẹ̀ ti di 350,000 báyìí èyí tó jẹ́ 280,000 tẹ́lẹ̀ ti di 200,000 naira tí o ní 110,000 naira tẹ́lẹ̀ yóò mọ̀ di títà ní 100,000 naira títí di November 30, 2026 ṣe rí pọ́bù yàrí fún tó súnmọ́ Dan Farmers náà ló tó bẹ́ẹ̀ wọ́n lé kẹ́yìn àgbẹ̀ ó mọ̀ fi yìí ṣara ni din tí Farmers Festival tọdún yìí yóò tún fi dé December 2 ni fàlàyé sí ẹpẹ́ ààrẹ sórí 0705451-4477 tàbí royal father sórí 0705578-5705 Ọbalàgbẹ̀ lóní àgbẹ̀ lérè o.

0: Dọ́dún.
1: Ayọ̀dé.
0: Ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó fi kalẹ̀ sí ìpínlẹ̀ Èkìtì lánàá ọjọ́bọ̀ ọ̀hún ló ti gbé ẹjọ́ tí ń bẹ níwájú rẹ̀ léyìí tí kan lára àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC Báyọ̀ Babalọ́tí tí ó pè tako ẹni tí ẹgbẹ́ òṣèlú APC gbé kalẹ̀ láti ṣojú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní ilé ìgbìmọ̀ aṣojúṣòfin Àbújá nínú ètò ìdìbò léyìí tí yóò wáyé ní ẹkùn gúúsù Èkìtì ìkíní ẹni tóyìn òkúrò tí ó gbé lọ sílẹ̀ ẹjọ́ ọ̀hún ni wọ́n ti dànù bí omi ìṣanwọ́. Babalọ́tí òun ló ṣe bẹ́ẹ̀ pé ẹjọ́ ọ̀hún ò síwájú ilé ẹjọ́ náà léyìí tí ìwé ìpẹ̀jọ́ ọ̀hún jẹ FAC/AD/CS/19/2026 tó gbé lọ síwájú ilé ẹjọ́ ọ̀hún léyìí tó fi ń sọ wípé ńṣe ni kí wọ́n fa òkúrò tu kí wọ́n yọ bí ẹni yọ jìgá lórí ẹ̀sùn wípé ó kùnà láti kọ̀wé fi iṣẹ́ rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí ó ti ṣiṣẹ́ bí òṣìṣẹ́ ọba kó tó di wípé ó wọlé gẹ́gẹ́ bí olùdíje sínú ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú ọ̀hún láti díje gẹ́gẹ́ bí ẹni tí yóò jẹ aṣojú ṣòfin nínú ẹgbẹ́ òṣèlú náà. Nínú ìwé ẹ̀sùn lèyí tó kọ mọ́ òkúrò ọ̀hún bẹ́ẹ̀ kẹ̀ ló tún kọ mọ́ àwọn ẹgbẹ́ òṣèlú APC láwọn ìgbìmọ̀ àṣejọba ti Àbújá àti àwọn ti ìgbìmọ̀ àṣejọba ti ìpínlẹ̀ Èkìtì gẹ́gẹ́ bó ṣe sọ ló bẹ̀rù rọ ilé ẹjọ́ wípé ńṣe ni kí wọ́n sọ wípé ẹni tí ẹgbẹ́ òṣèlú APC fà kalẹ̀ gẹ́gẹ́ bí olùdíje ọ̀hún ẹni kò kújú òṣùwọ̀n kí wọ́n sì fàwé rẹ̀ ya pẹ̀rẹ̀pẹ̀. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ náà òkúrò àti ẹgbẹ́ òṣèlú APC iná jọfa ọ̀rọ̀ mọ́ra wọn lẹ́nu ní ilé ẹjọ́ o nígbà tí wọ́n ní Babalọ́tí ló kùnà o lórí ẹ̀tọ́ àti agbára láti gbé láti ṣe bẹ́ẹ̀ pé ẹjọ́ lórí ọ̀rọ̀ léyìí tí ó jẹ́ wípé ó kan ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún àti wípé kíni ẹ lọ sínú ìwé ìròyìn punch àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí kẹ lọ kàyókù bẹ́ẹ̀.
1: Káyọ̀dé.
0: Bí ọdún.
1: Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ló mọ̀ ti kéde lánàá yìí pé àwọn yóò mú ẹ̀dínwó dé bá iye owó epo èyí tí wọ́n bá ń rà nílé iṣẹ́ ìpopo ti NNPC o gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ láti ẹnu ẹni gan tí í ṣe mínísítà tó wà fún ọ̀rọ̀ ìnáwó àti ọrọ̀ ajé ní orílẹ̀-èdè yìí yẹn Taiwo Oyedele. Wọ́n ní odidi 30 ọjọ́ gbáko ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yóò lè lọ máa fi ní àǹfààní láti lọ ra epo ní ilé iṣẹ́ NNPC láti pé kí owó rẹ̀ kí ó ba lè dín. Wọ́n á jẹ́ kó di mímọ̀ pé eléyìí tí wọ́n ṣe yìí kì í wá ṣe pé bóyá wọ́n sọ pé wọ́n dá owó ìrànwọ́ owó epo padà o ṣùgbọ́n ṣá wọ́n kàn fẹ́ kó jẹ́ ìtura fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni fún odidi 30 ọjọ́ gbáko èyí tí wọ́n sọ ọ̀hún. Bákan náà ni Oyedele ló tẹ̀síwájú nínú ọ̀rọ̀ náà oníṣẹ́ rẹ̀ pẹ̀lú bó ṣe jẹ́ pé ìjọba àpapọ̀ ó kéde eléyìí yóò lè fún gbogbo àwọn tí wọ́n jẹ́ ohun wakọ̀ láǹfààní láti lè jẹ́ kí owó ọkọ̀ tí wọ́n ń gbé àwọn èèyàn kí ó ba lè wálẹ̀ o. Wọ́n ní ní pàtàkì jùlọ àwọn tí wọ́n bá ń fi ọkọ̀ kó èrò wọ́n ní iye gan tí wọ́n gbé epo jáde láti ilé iṣẹ́ náà ni wọn yóò máa tà á. Wọ́n ní gbogbo èrè èyí tó yẹ kí ilé iṣẹ́ NNPC kí ó jẹ ni àwọn ó fara mọ́ tó sì jẹ́ pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni yóò máa jẹ àǹfààní èrè náà. Oyedele tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní pẹ̀lú bí wọ́n ṣe ṣe yìí àwọn fẹ́ kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n mọ̀ dájú pé gbogbo nǹkan tó yẹ ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìṣèjọba rẹ̀ yóò ṣe o. Wọ́n tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ náà wọ́n ní iṣẹ́ rí wọ́n ní iye owó epo tí wọn yóò máa ta epo ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti fi gidó o tó jẹ́ pé ₦1,350 ni wọn yóò máa ta tí ò gbúdọ̀ kọjá rẹ̀. Wọ́n ní ó lè wá sísàlẹ̀ oṣù gbẹ́sà kò gbúdọ̀ kọjá rẹ̀ sókè. Wọ́n sì wá sọ wọ́n ní iṣẹ́ rí gbogbo àwọn tó bá jẹ́ pé ó jẹ́ àwọn tí wọ́n pọn epo ní orílẹ̀-èdè yìí tàbí àwọn tí wọ́n jẹ́ alágbàtà epo tí wọ́n kó epo wọlé wọn yóò fara mọ́ ni ò tí owó ọ̀hún tí ó bá ga ju ₦1,350. Wọ́n ní ìgbà tó bá jẹ́ pé ọrọ̀ ajé tàbí ọjà àgbáyé tàbí pàṣípààrọ̀ owó ilẹ̀ wá sí ti ilẹ̀ òkèrè tó bá tún gbéra sọ wọn yóò máa rí èrè wọn padà. Ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ tí wọ́n sọ gan ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.

0: lọ́pọ̀lọpọ̀ thousand. Wọ́n mú kòkòrò yìí ti wà láwọ̀ ilé ìtajà ìlú àgbẹ̀ jákèjádò Nàìjíríà o. Bèrè fún tiẹ̀.
1: Fatafata.
0: Oògùn jorijori Bristol Fatafata. Ó ti wà lọ́jà o fún gbogbo àgbẹ̀.

0: Káyọ̀dé.
1: Olórí ọmọ ogun ojú òfurufú Ẹ̀àmàṣà Sunday Aneke òun ló ti rawọ́ ẹ̀bẹ̀ pé káwọn èèyàn ó ṣe sùúrù o nípa bí iléeṣẹ́ ọmọ ogun ojú òfurufú ní orílẹ̀-èdè ti bẹ̀rẹ̀ ìwádìí tó lóòrìn lórí ohun tó ṣokùnfà ìjàm̀bá ọkọ̀ bàálù àràbà dẹ̀dẹ̀lẹ́ èyí tó jẹ́ ti iléeṣẹ́ ológun ojú òfurufú NAF931 léyìí tó ṣe bẹ́ẹ̀ tí ó jalulẹ̀ ní ìgbọ́kọ̀dá níjọba ìbílẹ̀ ìlàjẹ́ nípínlẹ̀ Ondo tó sì gbẹ̀mí èèyàn 25 léyìí tí wọ́n wà nínú ọkọ̀ bàálù ọ̀hún. Aneke lánà ọjọ́bọ̀ ń lọ ṣáájú àwọn níràwọ̀ lápá tí wọ́n sì tún lókun nínú iṣẹ́ ológun ojú òfurufú láti lọ darapọ̀ mọ́ àwọn tí ń tú gbogbo inú ìrà náà yẹ́bẹ́yẹ́bẹ́ láti ṣe àwárí àwọn tó já sínú ìrà náà pẹ̀lú àjákù ọkọ̀ bàálù ọ̀hún ní ìgbọ́kọ̀dá. Ó ní gbogbo ipa ni wọ́n ń sà báyìí léyìí tí wọ́n sì ti ń tẹ̀síwájú láti máa rí àwọn ẹ̀rí ní oríkò tí ìjàm̀bá ọ̀hún tí ó ti ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ló rawọ́ ẹ̀bẹ̀ sáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n ṣe sùúrù díẹ̀ pẹ̀lú àwọn ológun àti wípé gbogbo ipá tí wọ́n sà láti rí dájú wípé ìyókù àjákù bàálù ọ̀hún léyìí tó wà nínú rẹ̀ náà fẹ́ gbìyànjú àti yọ jáde o àti gbogbo àwọn tí ó fara kááṣá léyìí tí wọ́n jáláìsí nínú ọkọ̀ bàálù tó jẹ́ ti ọmọ ogun ojú òfurufú náà nínú ìrà ọ̀hún. Gẹ́gẹ́ bó ṣe sọ ní ọkọ̀ bàálù náà léyìí tí ó wáyé tí ó ṣe bẹ́ẹ̀ jalulẹ̀ ní ọjọ́ ajé ọ̀sẹ̀ yìí ní ìgbọ́kọ̀dá ni wọn ò tí ì rí yọ jáde kúrò nínú ìrà ní ibi tí ó wọlé sí òun. Ó ní ọkọ̀ bàálù náà léyìí tí nọ́mbà rẹ̀ jẹ́ NAF931 ni ó gbéra láti ìlú Bìnín tó jẹ́ olúlu ìpínlẹ̀ Edo tó ń rìnrìn àjò lọ sí ìpínlẹ̀ Èkó kó tó di pé ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún ṣẹlẹ̀. Nínú àtẹ̀jáde láti ọwọ́ adarí ìròyìn àti ìbáraàlú sọ̀rọ̀ ní oríta pé iléeṣẹ́ àjọ ọmọ ogun ojú òfurufú Air Commodo Ehimen Ejodame ó ní Aneke ló fi dá àwọn mọ̀lẹ́bí àwọn tí ó fara kááṣá nínú ọkọ̀ bàálù ọ̀hún lójú àti àwọn aráàlú wípé gbogbo ohun tó yẹ kí wọ́n ṣe ni wọ́n ṣe nípa ti ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwádìí tí ò ní lẹ́jà bákanú pẹ̀lú láti mọ gbogbo ohun tó ṣe okùnfà bí ọkọ̀ bàálù náà bó ṣe di èyí tí ó jalulẹ̀. Ẹ wò ó tẹ bá fẹ́ kàyín kù ẹ lọ sínú ìwé ìròyìn Punch àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
0: Káyọ̀dé
1: bí ọdún
0: pẹ̀lú bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ṣe kéde epo èyí tí yóò máa dínwó láti iléeṣẹ́ NNPCL fún odidi 30 ọjọ́ gbáko ọ̀pọ̀lọpọ̀ lára àwọn tí wọ́n jẹ́ alátakò sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹgbẹ́ òṣèlú rẹ̀ ni wọ́n mọ̀ ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí rẹ̀ báyìí o. Ní pàtàkì jùlọ ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí Atiku Abubakar ó mọ̀ sọ ó ní nǹkan tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìṣèjọba rẹ̀ ṣe yìí ó ní bí ìgbà tí wọ́n bá sọ pé wọn kàn mọ nǹkan tí wọ́n ṣe lásán ni ó ní torí pé òun ò mọ nǹkan tó fà á tó fi jẹ́ pé àsìkò yìí gan tí wọ́n rí pé ètò ìdìbò ń súnmọ́ etílé ni wọ́n sì wá ń sọ pé wọ́n fẹ́ kí ara ó tu àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní irú ara wo gan ni wọ́n fi tu àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tó jẹ́ pé iléeṣẹ́ NNPCL nìkan ni wọn yóò tún máa ta epo ní ẹ̀dínwó àti pé kí ni nǹkan gan tí ìjọba àpapọ̀ ń wò kó tó di pé ó lọ yọ owó ìrànwọ́ owó epo léyìí tó jẹ́ pé ó ti jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n mọ wọ̀sùkù nínú iṣẹ́ àti òṣìṣẹ́ ó ní eléyìí tí ìyàn lójú púpọ̀ púpọ̀ nítorí ìjọba àwọn gan mọ̀ pé lóòótọ́ àti lódodo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọn ti fi orí tì í títí tí orí wọn ti fẹ́rẹ̀ lè máa pa wọn ní eléyìí tí wọ́n ṣẹ̀ wá ṣe yìí kò tiẹ̀ ní ìtumọ̀ rárá lójú gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú SDP náà ìyẹn ọmọọba Adéwọlé Adébáyọ̀ olùwọ́ náà ló máa wá sọ̀rọ̀ ó ní nǹkan tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ṣẹ̀ wá ṣe yìí ó dàbí ìgbà tí wọ́n bá sọ pé ìjọba rẹ̀ gan kò tiẹ̀ mọ ibi tí wọ́n lọ àti pé ọ̀rọ̀ ń gan ò tiẹ̀ yé wọn mọ́ rárá àti rárá ni ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ẹ̀ tí kálukú wọn ń sọ nítorí pé ó fi kún o ó ní ẹjẹ́ gbà pé tó bá jẹ́ pé bóyá bí nǹkan tí wọ́n sọ yìí bó ṣe rí nìyí àjẹ́ pé nígbà tó bá yá tá a bá fi máa rí àsìkò ìgbà tí nǹkan míì tó bá tún máa ṣẹlẹ̀ pàápàá jùlọ sí owó epo ọ̀hún àjẹ́ pé àfàìmọ̀ kó mọ̀ jẹ́ pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yóò mọ ra epo ọ̀hún ní ₦2000 fún jálákọ̀ ó ní tó bá máa fi di ìwòye ọdún tó ń bọ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bá lè láǹfààní àti jáwé olúborí tán káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan mọ múra lẹ̀ pé àfàìmọ̀ képo ọ̀hún kó má wọ ₦5000 ọ̀rọ̀ pọ̀ gan ẹ̀kọ́já lọ sí.

0: ìwé ìròyìn Daily Post kẹ́ lọ kà.
1: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
3: Kí ló ṣẹlẹ̀?
2: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí ìṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
3: Ẹ
1: ní tòótọ́.
2: Kájà sọ pé
1: o ò tí
2: Olùṣọ́ àgùntàn, ẹ̀sùn wa pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá dọ̀dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
4: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pe 0707 484 3351.

0: adúgbò náà gbogbo ẹ̀ jẹ́ wàá gbẹ́tò tó lọ́wọ́ wọn sí gbogbo ẹni tẹ́sí kúnkùn ló ọjà yẹn wà àmọ́rírì yín ẹ̀ ṣeun ṣeun
1: adúpẹ́ o
0: ẹni tí ẹ̀ ń ṣe àtìlẹ́yìn fún ètò bó ṣe wọ́n sáré fẹ́ àmọ́rírì yín o
1: ìpadà
0: lọ́wọ́ ọlọ́run lè lájọ máa rí bá
1: lókù
0: ẹnì kejì mi.
1: Aishif Commander Abiodun Ilorin lèmi ń jẹ́ aládé alẹ́lẹ̀ lóko tó fi ń gbé mi lárugẹ.
0: Olúkà dé lóko tèmi Akinwéde Falẹ̀ gan baba tó bí mi lọ́mọ Ẹrìjì Èkìtì Golden City náà bí mi síbẹ̀ náà mo dàgbà sí Abiodun yá kárélé.
1: Kárélé ilé là ń lọ
0: àgbẹ̀rẹ̀
1: kan ò roko roko roko roko kò gbà gbé ilé.
0: Ó yà fẹ́ gbé mi abẹ́ ọ̀pẹ àánú yá. Lẹ́rìí yin Èkìtì.
2: Ó dá kọ́kọ́rọ́ mọ́tò tèmi dà, ó dára mọ́kọ́ Èkìtì.

0: sí Ọlọ́run ó pé ọdún kan tí mama wa wọn olórin Rachel kékeré oyè àjọké ọmọ tóyìnbó fájú ìgbé ni Adéyẹmí fi wá sílẹ̀ lọ ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá ọdún 2025 ni mama dágbére fáyé lẹ́yìn ọdún 98 years lókè pẹ̀ olórin Rachel kékeré oyè àjọké ọmọ tóyìnbó fájú ìgbé abiyamọ tòótọ́ oníwà tútù bí àdàbà mama rere àfijú onígbàgbọ́ sunre o láyé olùgbàlà níbi tí ìpìyà kò sí mọ́ títí láé láàmọ̀ ṣèrántí rẹ ìyá onínúure Olúfúnkẹ́ Ọláyinka Ọmọdùnbí Adéjọkẹ́ Tèmítọ́pẹ́ gbogbo wọn ló ń ṣèrántí yín lónìí àti lọ́jọ́ gbogbo àrẹmọ Tèmítọ́pẹ́ fájú ìgbé ló ń kéde.
1: Come join God's Faithfulness Power Ministry, Dominion Chapel, Lokusa Quarter, Sakumba Akoko for a 16th annual convention with the theme New Glory and consecration to the office of Bishop or Pastor Professor Olusegun Matthew Akande. This spirit-filled week-long event begins on Monday, October 5 with a visit to the prison. Tuesday is time for special treat for widows. Wednesday and Thursday are for world feast, while praising evening holds on Friday and the consecration service holds on Saturday, October 10, 2026 with the Thanksgiving service slated for October 11. All at Dominion Chapel, Okusa Quarters, Akungba Akoko. Come for a new glory with Archbishop Francis Waleoke, Bishop Felix Adejumo, Bishop Mike Bamidele, Bishop Kola Opayinka, and State PFN Chairman Bishop Wale Ayugbusi and Bishop Felix Ayo Babalola for the 16th Annual Convention and Consecration to the Office of Bishop or Pastor Professor Olusegun Matthew Akande from Monday, October 5 to Sunday, October 11, 2026 at Dominion Chapel, Okusa Quarters, Akungba Akoko, and receive a new glory. You must be there.
2: Gbogbo ìgbà ṣáálẹ̀ ni tó bá gé aṣíwájú rere yóò mọ ṣiṣẹ́ rere láti máa mú inú àwọn ènìyàn rẹ̀ dùn. Nítorí ẹ̀ làwọn olùgbé ní àkókò ṣe ń gbóṣùbà káre. Honorable Ẹ̀sán Owólabí, the chairman of Àkókò Northwest. Ìlọsíwájú ìjọba ìbílẹ̀ Àkókò Northwest pẹ̀lú gbogbo Àkókò àti ìpínlẹ̀ Ondo àti Nàìjíríà lápapọ̀ ló jẹ́ lógún púpọ̀. Wàyí o, ó tún ti gbé àkànṣe ètò ìrànlọ́wọ́ kan dé. Special and Developmental Empowerment Program. Empowerment tó kìdọ̀ táwọn èèyàn tún máa jẹ àǹfààní ẹ̀. Yasi local government wa ni Àkókò Northwest níbi tí òkè àgbẹ̀ ti get quarter ìyẹn lọ́jọ́ Friday yìí. Ẹ wò ó, oríṣiríṣi àwọn ètò ìdàgbàsókè àti ètò ìrànlọ́wọ́ ni alága wa yìí ti ṣe pẹ̀lú àwọn aṣètò ìjọba ẹ̀. Ṣùgbọ́n eléyìí o, àwọn obìnrin àti àwọn ọ̀dọ́ wa women and youth ìlú wà fún. Torí ẹ, ó yá ẹ máa bọ̀ Friday 9th of October the management team ìjọba ìbílẹ̀ Àkókò Northwest ìlú ni ká fún rere ẹ. A máa tún dúpẹ́ lọ́wọ́ yín o, Honorable Ẹ̀sán Owólabí pẹ̀lú àwọn ìgbìmọ̀ aṣètò ìjọba ẹ̀. Thank you, sir.
3: Ọ̀rẹ́ mi, wọ́n ní nǹkan máa ń rìn káàkiri ara ẹ bí kòkòrò tàbí bí aràn. Ara tún máa ń yan lẹ́yìn ìwẹ̀. Ẹgbẹ́ kan ara ẹ máa ń kú tàìtàì. Ìjáfara léwu o.
4: Ọ̀rẹ́ mi, pajápajá ń kọ́ iṣan ara fífà so. Ọwọ́ àtẹsẹ̀ tó ń kú rìrì kú tàìtàì.
3: Gbogbogbò, oògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀ fẹ́ lómi ìbúṣe dára tó ni BNC capsule. Yóò mú òpin dé bá ara tó ń ta ni, ara tó ń yún ni. Iṣan ara ìgbòlẹ̀ wa ni wọ́n fi ṣe BNC capsule jáde. Àjọ NAFDA sì fọwọ́ sí.
5: BNC capsule wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìpínlẹ̀ Ondo. BNC capsule wà nílùú Àkúrẹ́, Ondo, Ilẹ̀ Olújì, Ọ̀rẹ́, Òkìtìpupa, Ìgbọ́kọ̀dá. BNC capsule tún wà nílùú Ọ̀wọ̀, Ìkàrẹ́ Àkókó, Ìṣọ̀ Àkókó, Ọ̀kà Àkókó, Ifọ̀n àti nílùú Kàbà. Iléeṣẹ́ Tèmítayọ Prado Medical Nigeria Limited ló ń ṣe BNC capsule jáde. Láti mọ pharmacy tẹ́ ẹ ti lè rí BNC capsule rà ládùúgbò yín, ẹ pé 08 1 03 3 6 9 4 3 4.
6: Jùlọ náà ṣé wípé mo lè ní ìpín ṣíẹ̀ nínú iléeṣẹ́ Dangote Petroleum Refinery.
7: Bẹ́ẹ̀ni tirẹ̀ ni IPO náà ti ṣí.
6: Ṣùgbọ́n mélòó ni mo lè rà?
8: Nítorí gbogbo ọ̀rọ̀ IPO yìí dàbí ẹni pé
7: ìpín kan jẹ́ ₦525, ó ti lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìpín mẹ́wàá, ìyẹn jẹ́ ₦5,250 pẹ́lẹ́.
6: Ṣé lóòótọ́ báwo ni mo ṣe lè ṣe ìforúkọsílẹ̀?
7: O lè ṣe ìforúkọsílẹ̀ nípasẹ̀ àwọn aṣojú gbígba owó tí SEC fọwọ́ sí pẹ̀lú àwọn báńkì tó kópa, àwọn iléeṣẹ́ fintech, àwọn stock brokers àti àwọn ọ̀nà míì tí a fọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìísí ìdánimọ̀ rẹ, yan iye ìpín tí o fẹ́, san owó náà, àti pé wàá gba àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀.
9: Ṣé àbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀? IPO fún àwọn ènìyàn tí rẹ ní láìpín. Jọ̀wọ́ ka àwọn ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tí o bá ń ṣe iyèméjì, bá iléeṣẹ́ tó mọ̀ nípa ṣíẹ̀ sọ̀rọ̀, àwọn stock broker àti olùgbaninímọ̀ràn nípa ìṣúná owó fún ìtọ́nisọ́nà.
2: Gbogbo ìgbà ṣáálẹ̀ ni tó bá gé aṣíwájú rere yóò mọ ṣiṣẹ́.
10: Ẹ ṣe púpọ̀. ifolokomo. Yes, na folokom. As you dey buy your DSTV, eh? Remember say 1 month DSTV and gas subscription follow the decoder when you just buy. So, and for GoTV, the tori na the same. As you buy the GoTV decoder, the thing carry 1 month GoTV jolly subscription join body. Ben yo, man de keni ogbe omara. Ora yo je gbadun ayo pelu DSTV ati GoTV to ship baje. 15,000 naira pere ni DSTV kan bayi. Atagbada ati decoder atelembi re papo ni. To si fosu kan woran yo lori ikani yangala isekobo. GoTV na pelu decoder re ati antenna re. 15,000 naira pere ni. To si wo ikani jo ni lori re fosu kan la isanshile kan. Tete lo gba ti e bayi. Foto tan because ti won baja to wa le ba ti tan. Promo do pinu wo. Awon bi to ti le ri re. Number 120 Hospital Road, adjacent Akunas College Akure. Signal Strength House, number 93 Ajilosun Street, Adoekiti. Ademulekun Road, beside Gosak Shopping Complex, Ondo. Shop B3, Sweet Mother Shopping Complex, Legbe UBA Bank, Ore Nipinle Ondo. To fi modo awon ojulowo alagbata DSTV ati GoTV to ba sumo ojulo. DSTV ati GoTV, igbadun ti o ni pekun.
11: Lọ́dún 2020, àwọn ayé sọ wípé okòwò yóò ní pé, ṣùgbọ́n báyìí ọ̀pọ̀ ti sun.
12: Pàdé mi, ọdún yẹn ò rọrùn rárá o. Ṣùgbọ́n ò ń lọ sẹ́nu iṣẹ́ rẹ̀ lójoojúmọ́.
13: Ẹ jọ, mo fẹ́ fowó yìí ránṣẹ́.
14: Payment received in
12: okay.
15: Mo sì wà níbí o, mo ti rí ìdàgbàsókè, àwọn olùbárà sì ń pọ̀ sí.
16: Fún ọdún mẹ́jọ gbáko, àwọn alágbàtà OPAY ti wà láràwọ́tò gbogbo agbègbè tí wọ́n ń fi tọkàntọkàn dá wọn lóhùn.
17: OPAY is okay.
18: Mami! Mami! Iṣẹ́ yẹn ti bọ́ sí o.
19: Káàrí ọmọ dáadáa.
18: Àwọn àǹfààní kòkó tún bá wà ọ́ ẹ̀. Bíi ètò ìdáàbòbò fún ìlera, pẹ̀lú ètò ìyáwó fún ọkọ̀ àti ilé.
19: Iye náà dáa, àmọ́ ṣó mẹ́tọ́ ìfẹ̀yìntì tó jọjú dání ṣá.
18: Èmi ò mọ̀ bóyá yẹn bá wa o, mi mọ́ o. Ṣó wá ṣe pàtàkì tó yẹ mi.
20: Kódà, ó ṣe ju pàtàkì lọ. O ò lè torí pé oníṣẹ́ gidi lọ́wọ́ lónìí kó wá máa fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun tán láì mọ bí ọjọ́ ọ̀la rẹ̀ ó ṣe rí. Nítorí náà, o ní láti wá ètò ìnáwó tí ó máa rọrùn fún ọ láti kó ọrọ̀ jọ lọ́jọ́ iwájú. Bá wa dòwòpọ̀ lónìí ní Access Pensions kí a ba lè ràn ọ́ lọ́wọ́ láti gbé ìgbé ayé ìyọ̀tọ̀ mi ní ọjọ́ ọ̀la. Lápapọ̀, a lè jọ tún ọjọ́ ọ̀la rẹ̀ tò. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí wa lórí www.accesspensions.ng tàbí kí o pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
21: 02-09-461-3333.
20: Access Pensions, à ń tún ọjọ́ ọ̀la tò.
22: Wow, mommy, today's golden one is milky.
23: Mine too.
24: Mother of the year, well done. But please, he's been managing the milk small now.
23: It's not me, oh. This is golden one 3-in-1. It comes with milk already inside.
24: Milk already inside? Since when?
25: Get golden one 3-in-1. It already has milk inside for your creamy, nutritious enjoyment. No need for milk. Just add water, stir, and enjoy. Golden one. Make every day golden.
26: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Silkly with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. So clean, it's your time to shine.
27: You. Yes, you will hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope say,

0: future.
1: We not dey predict our future. We dey shape am. Make we help you shape your own. For more tori, rush go www.accesspensions.ng or call our telephone on top
2: 02094613333.
1: Access Pensions, future shaping.
3: Ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́ o yanu ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí ajọgbà pẹ̀lú ìrètí wípé ẹ̀dúró yóò bá túnọ̀ ka àkọsílẹ̀ tó bá ti ilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé ò ń wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí o tún mọ̀ sí wípé ibi tó bá pi ọlú máa ń yà sí kí ló wá dé tí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
4: O ti ṣe wàhálà tó download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mú yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10%
5: ní gbogbo ìgbà tó bára dáta
4: tẹnu lásánkọ
5: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
4: Smart Cash látòdo Airtel.
6: Ẹnu ṣe ìgbọ́dọ̀
7: الحمد لله رب العالمين الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون اللهم صل وسلم وبارك على مبعوث رحمة للعالمين بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والسراج المنير محمد بن عبد الله وعلى آله وعلى صحابه وعلى جميع أمته آمين أدوكي فون والله وبا الله وبا لان وبا لقبرا وبا لتو وبا تي ونيانو لدو تسي مانشي فواني تبا وو ينو أواي داري أبلان قولان قوشا لقوان نوري لوري نكو قوا أترو كياتي جي فون ونبي ومحمد انتالو مبا في بوبو داداران سي آيي osi jise dada na o to wa fi dada na le saye abelon kolon ko dakun o se wa ni eni re laye ati ni alkiyama ki gbogbo muslimi lokunrin lobirin lomade lagba pe atabo sori to yin to wa ti biyan iti ero olorun ba lati lo owo ni pinle ondo bi to se ngbo owo re abelon kolon ba wa salokun anu adoroti ati amojuto fun ero olorun ba na gbogbo ti ja pada si si o da olorun dakun mo jo ero olorun ba ila ila برحمتك يا رحمة الرحمن عبد الواسع يوسف ني اوكوتمي لوني اما ويسي دروس من احاديث الرسول اوان يقو تي آري نوع وراء النبي ومحمد صلى الله عليه وسلم فضيلة الشيخ عبد الواسع زكريا ابو عبد الله حنيف اوانا نيوما شي على يليف بلون قولون قدات مكوبا دروتي اوان شيخ بسم الله
8: الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله الطاهرين وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم فون ولن وبا Ọlọ́run ba ọba Allah ọba ẹ̀kọ́ ṣoṣo òní ọba tí a dọ́pẹ́ fún ọba tí ó tún ṣe ẹnìkọ̀ọ̀kan wọn kù di àsìkò tí a wà yìí a dọ́pẹ́ fún ọlọ́run ọba náà. Àtọ̀rọ̀ ìkẹ́ ọlọ́run àti àánú rẹ̀ fún ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ ọlọ́run àti àánú rẹ̀ yìí kó má dúró lórí ànábì nìkan o kó má bá àwọn ara ilé rẹ̀ tí wọ́n jẹ́ ẹni mímọ́. Gbogbo àwọn sahaba rẹ̀ lápapọ̀ àti gbogbo ẹni tí ó bá ń tẹ̀lé wọn ní ti dáadáa títí di ọjọ́ ìsàn lọ́mọ àmì ní agbára ọlọ́ọ̀ba ní èní èyí tí a ó mọ gbéyẹ̀wò òun náà ní ìkan nínú ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run ànábìwá muhammad sallallahu alayhi wa sallam èyí tí ó jẹ́ àsọtẹ́lẹ̀ fún wa àti ó sì tún jẹ́ wáàsí fún ẹnì kọ̀ọ̀kan wa kí ọlọ́run bàbá aláà kó dákun sísọ náà ọlọ́run jẹ́ kó já sí rọrùn kó sì ṣe ẹnìkọ̀ọ̀kan wa ní àǹfààní. Hadísì tí a máa kà náà ó ń bẹ́nu tíra àfáà wa ibnu majah ki olohun ko dahun ki oba kerun afa wa abdullah ibn umar radiyallahu ta'ala anhuma awon na ni won gba hadisi wa hadisi na lo bayi won ni call aqbala alina rasulullahi sallallahu alaihi wasallam faqal ya ma'shara al-muajirin khamsun idha btulitum bihin wa'udhu billahi an tudrikuhun afa awle abinu mo kolon ko ba yunu si won won ni ni ojo kan jise olohun sallallahu alaihi wasallam anabi doju ko awon anabi wa so bayi pe ya ma'shara al-muajirin anabi ni mo pe eyin muajiru yen ni awon ti won se hijra lati lu makkah wa si lu madina awon ni anabi n ba soro ni ojo ti anso yi anabi wa so bayi pe khamsun idha btulitum bihin anabi ni eri awon kan marun kan be o ti olorun ba fi dan yin wo nkan lamo ni wa a'udhu billahi an tudrikuhun mo wa iso lo si odo olorun ba ko dakun ko layin ni bi awon kan marun ti o n fe ka yi anabi wa bere si ka awon kan marun yi anabi lam tadhharu al fahishatu fi qaumin qad anabi ni eri iwa ibaje iwa agbere ko mo ni gbalẹ laarin awon eyan kan hatta yulinu biha to fi wa di wi pe iwa baje iwa agbere o di n to je pe o han o di n to je pe ato lori ato moleyin o lo kundun iwa ibaje iwa agbere ti a n so yi anabi to ba di pe ile isele illa fasha fihi mutta'un wal awja' anabi ni to ba ti da bayi to di wi pe iwa agbere iwa ibaje o di omi ti awon eyan mu illa fasha fihi mutta'un anabi ni ti eleyi o bi ohun naa ni wi pe awon ajakale arun yo ma sele laarin won bakana wal awja'u bakana awon aisan alleti lam takun madat fi aslafi alladina madaw anabi ni eri ajakale arun ati awon aisan to je yi pe awon eni isaaju ti won buru re ri ti won gboru awon aisan bayi ri yo ma sele nigba to ba ti di pe awon eyan ko wo ti won so iwa agbere ibaje tan ba ti so di omi ti won mu anabi ni bakana walam yankud limikyali wal mizan awon eyan ni so imo owo osuwon to ba ti di pe awon eyan din osuwon igba ti awon eyan ti won fi won nkan fun awon eyan awon ti won ba n taja won ti won fi won oja fun awon eyan ba ti n diku bakana ti won se jamba nibi osuwon illa ukhidu bi sinin anabi ni ntele yo bi ohun na ni wi pe iyan yo mu washiddat limuna ije emu ko ni rorun fun awon eyan waje rusulito ni alehim bakana awon ti won ma je adari nigba ti a n so yi anabi ni won je to je pe won ni laanu awon ti won dari bakana wala mu yamna zakata amwalihim to ba ti di pe awon eyan won o yo zaka won o yo zaka ninu dukia won mo awon ti won je olowo won o yo zaka fun awon ti won je alaini illa muni loqatra minas sama anabi ni to ba ti da bayen o to ojo ko mo ni ro mo lati san mo wala la libahim lam yumtaru koda ti ki ba se wi pe ti awon eran ko tin benu gbo ti awon o lese lorun ti won oje ba ti moro rara mo o bakana wala yamkud adallahi wa ad rasulihi to ba ti di wi pe awon eyan adehun ton bo lorun ba se ta ba ni ba muhammad sallallahu alaihi wasallam to ba ti di wi pe won ja ti won mojuto adehun olohun ti won mojuto adehun ani ba muhammad sallallahu alaihi wasallam illa sallata allah alaihi maduwa min ghairihim anabi ni eri to ba ti da bayen olohun wa fi awon ota yo fi won je gaba le won lori awon to ko won se ara won fa akhadu ba'da ma fi aydihim koda ninu tin be ni owo won o ba se kini o gba ku lowo won ninu dukia ni inu agbara ti nbe lo won tele o di kini o yo din ti awon ota ti won gba lo won latara wi pe won adehun tolorun oba adehun ti anabi muhammad sallallahu alaihi wasallam won si kini o won ya pare kini eleyi obi nti obi na ni wi pe awon ota ti ise ara yin awon ni o si kini o yo je gabale yin lori ti won si gba awon ti nbe ni owo yin ele to wa je lekarun anabi wa ma lam tahkum aimatuhum bi kitabillahi ani baba ti di pe to awon ti won je adari yin to di pe won o fi iwe olorun oba won o fi dajo mo wa takhayyaru mimma anzalallah o pa idajo tolorun oba sokale to ba ti di pe won pa ti won lo mo illa jalallahu basahum bainahum anabi nti o sele na ni pe ideyide yo ma sele laarin yin e ma bara yin ja e ma gbogun ti ara yin hadisi ari sahih hadisi oni alafia gege bo se wa nu tirafa wa ibnu maja ki olorun ba ko dakun ki ba kewon ko si ba san won ni esan daada to oro jise olorun adebu muhammad sallallahu alaihi wasallam ti akafunra wa yi kini awon eko ti a fe mu jade nbe eri pe afawa ble ibnu makolon ko ba yonu si awon ati baba won won ni anabi doju ko awon tawon je muhajirun anabi so fa won wi pe egbo eyin muhajirun e je ki so fun yin awon kan marun kan to je pe to ba de tolorun ba fi dan yin wo nkan la ni koda mo ba yin wa iso lo sodo olorun ba kuro bi awon kan won yi itumo eleyi ni pe anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi so fun wa nipa awon ti o pada sele to ba di ojo waju anabi re si ka awon kan won yi anabi si je ka mo pe awon kan ti a so yi n ti yan ma wa iso olorun ba kuro nbe ni o n ti ko da ni o ibaje ni aburu ni o iyan ma wa iso olorun ba kuro nbe ni anabi wa bere si ka sallallahu alaihi wasallam anabi ni alakoko ni wipe to ba ti di wipe iwa agbere to ba ti di wipe o di n to gbajugbaja ni iki inu awujo to ba ti di pe iwa agbere iwa ibaje to di pe gbajugbaja lawujo to di n ti awon eyan ti won mu bi igba ti won mu omi anabi ni ti eleyi obi ohun naa ni wipe awon ajakale arun yo sele bákan náà àwọn àìsàn tó jẹ́ wípé àwọn ẹni ìṣáájú tí wọn ò gbóòrò rẹ̀ rí tí wọn ò gbóòrò àìsàn bẹ́ẹ̀ rí eléyìí yóò ṣẹlẹ̀ nínú àwùjọ eléyìí tí anabi muhammad sallallahu alaihi wasallam tí anabi sọ yìí nínú umurul ghaibiyya ni nínú àwọn àlámọ̀ rí tó jẹ́ pé ó pamọ́ tó jẹ́ pé ọlọ́run ba nìkan ló mọ̀ ṣùgbọ́n fi eléyìí ó fi mọ anabi muhammad sallallahu alaihi wasallam kò fi mọ jẹ́ ìkìlọ̀ fún àwa àlèwọ́mọ rẹ̀ kò fi lè mọ jẹ́ wáàsí fún wa ká lè mọ̀ pé tí nǹkan bá ti ń ṣẹlẹ̀ àwa tá a bá jẹ́ mùsùlùmí tá a jẹ́ ẹni tó gbọ́ ọlọ́run bá gbọ́ tó sì gba anabi wa muhammad sallallahu alaihi wasallam ká lè mọ ojúṣe tí ó bá yẹ ká ṣe tó anabi ń jẹ́ ká mọ̀ pé tó bá ti di pé ìwà àgbèrè nítorọ̀ bó nífẹ̀ẹ́ sí ọlọ́run pè ní fáhíṣà ni ọlọ́run bá pè ìwà zina ọlọ́run wà látàkọ́rọ̀bù zina ìnáwóká ní fàáhíṣà tán wà sáàṣẹ̀ bí ìlà ọlọ́run ni ẹ mọ́ súnmọ́ wá gbèrè o ẹ mọ́ dédì rẹ ẹ mọ́ súnmọ́ gbèta sí wípé ẹ ṣe torí pé ìbàjẹ́ ni bákan náà wà sáàṣẹ̀ bí ìlà ọ̀nà aburú sí ni zina jẹ́ tó a nígbà ń sọ fún wa ń sìn pé tọ́ tó bá di wípé zina ìwà gbèrè tó bá di wípé ó gbajúgbajà ní àwùjọ kan anabi ni ti eleyii obi sallallahu alaihi wasallam ohun naa ni wipe ajakale arun yoo ma se lawujo bakan naa awon aisan to je pe awon eni ana ti won o buro re ri ti won o mo yoo ma se lawujo jama eje ki a wo oro yi daada anabi n so fun wa wipe aburu ti zina obi lawujo ikan nbe ni wipe awon aisan bu yoo ma jade ninu awujo ẹ jẹ́ ká wo àwùjọ wa léèní ipò wo ni zina wà àgbèrè ipò wo la fi sí láwùjọ léèní ǹjẹ́ zina ǹjọ́ wà nù
0: n ta ri lai da mo awa ta ji obi ninu ile awon mo wo obirin ipo wo ni won wa labe wale ni irin ese won je irin ese to mo se irin ese won mo ko mbi wa gbere se obi o ti tun mo ran omo re lowo lori awon iba buruku ti an so yi ti o tun mo gbe omo re fun awon okunrin to ye pe n ton fe ba se na ni pe o mo ba se agbere ipa wo lawo bi n ko lori aburu ile ni ona sipo to fi je pe a se satan fi se sababi pe ki iwa agbere yi ko le ti o mo fanka ninu awujo lara re han lara re ni ko je yi pe a o ni tele lana tolorun oba nibi kini o nibi wi pe a fe yawo awon yi o mo ko igbeyawo won mo ko sile awon yi ni fe se yawo mo omo obirin ko ni fe loko omo okunrin na nko awon na ni fe ni iyawo tori pe won ti ni ona mi ti won gba lati wa ona abayo si oro pe a loko a ni iyawo ona abayo ti won si ni na ona ni ona agbere leyi to ye pe o ti funka ninu awujo sugbon olorun baba to se da wa ati nti o fi ran ni baba muhammad sallallahu alaihi wasallam ona ni wi pe awa muslimi papa ju lo odo to ba ti to niyawo ko niyawo la nabi so pe ya ma shara shara ani mi lo pe eyin odo mani stato ami kum liba fal yatazawaj ani mi ne ki to ba ti mi ti o fo bere ti o gbo buka to obirin laarin yin fal yatazawaj ani bi ni ko ntun ko lo se kini o ko lo niyawo ni ele ni la nabi muhammad sallallahu alaihi wasallam tori pa nabi ni eri to ba ti niyawo ile yo le se kini o yo le je oju re sile wa gadal basaru ile yo je ko le roju re sile yo si je o le se kini o yo le je ko so abere to ba di se kini o to ba ti wa ni po enti o ba ti fe iyawo ile o le je ka re oju wa sile bakan na yo le je ki aso abe wa a ni je enti o ma se agbere ninu ilana ti islam la kale ti o fi ni mo si aiwa agbere lawojo lele bakana ninu ti esin wa tun la kale ohun na ni pe awon mowo obirin awon to ba ti to ni oko ka yonda fun won ka je ki won loko lasiko ka mo je ka awon mowo mo pele ka wa pele ka mo je kan loko ka mo so pe won wa en to lowo dada ninu adanwo to doju ko awojo wa leni oni ariwo owo ti ogoro mo obirin npa obin to ti to lo le oko yo mo so pe won ti ro lowo to ti lo lo to ti ko ma sabiya mo nile oko yo mo so pe won ti ri en to wu ohun lati fe ki lo gba lero pelu pe won ti re en to wu lati fe itumo re na ni wi pe ko ti ri eni to lowo ti o fi soko ibere wa pe to ba fe en to lowo yi to ba wa fe to dele tolorun ba ni ki nkan yi pada so koku nbe inu adan o ti se lawujo wa leni oni eleyi ko je pe awon mo obirin o mo ran kankan lori pe en to ba je olowo o ni a fe fi se oko bakan na lodo wa ta je obi na nbe lodo wa na awon mi nbe ninu awon omo to je pe won ti lo ile oko oko to bi omo odokunrin to ti niyawo boya gbon mi si omi osto ti n se laarin lokolaya ti le ba ti sele opolopo awon obi ayiran awon lokolaya yi lowo lati mo wo ona to to ona to ye lati pari awo ti nbe laarin lokolaya ere topologo bi mo saba mo sangba mi ni pe ti awo ba ti sele n to ku ni pe a mo mo wa a mo mo wa ku lodo oko eleyi aran awujo wa lowo nigba te ba mo mo ku ni oko ki logu se pe si sobu agbere fun omo te mu ku ni oko ilele nigba te ba ti lo mu ku ni oko ki logu ti o mo se abara ni wa eyan ni wa kini wo mo se ile wa nu wahala ti se lawujo wa leni to fi ndi wi pe iwa agbere o gbali oboko wahala ti mo se laarin lokolaya ide ayede ti mo se laarin lokolaya ka mo mo lo ona to to ka mo mo lo ona sharia lati fi pari awon awo yi ile na wa nu awon kan tin bi wahala ninu awujo wa to je pe gbon mi si omi to ba se laarin lokolaya a ni se suru ka ba won pari e lona to to lona to ye a ni pe ko mo wa ko keru nigba mi na si lele awon obi okunrin na àwọn náà tó mọ̀ ṣe sábà bíi pé irú ìyàwó tó fẹ́ yìí o ìyàwó tí ò ṣe ní o kò ṣe gbàgbọ́sàwó ó kọ́ ni o ó filẹ̀ ni o ó bá ní kó kọ ìyàwó sílẹ̀ ìyàwó tó kọ̀ sílẹ̀ yẹn kí ló ń lọ máa ṣe òun ló tún dákún ìṣòro tí ń bẹ nu àwùjọ à ń rọ ẹnìkọ̀ọ̀kan wa ẹ dákun ẹ jẹ́ ká kíyèsí àwọn nǹkan wọ̀nyí ìgbéyàwó láwùjọ wa ẹ jẹ́ ká mójútó ká jẹ́ káwọn ọmọ wo lọ́kọ lásìkò ká jẹ́ káwọn ọmọ wa lókùnrin kí wọ́n níyàwó lásìkò tí o bá ti tọ́ lásìkò tí o bá yẹ láti lè dènà ìwà burúkú ìwà àgbèrè láwùjọ wa torí pé tó bá ti di yí pé ìwà àgbèrè tó bá ti gbalẹ̀ láwùjọ ànábì ti sọ fún wa o sọlọ́lá àlewà sálàm ntí òbí náà ni pé àjàkálẹ̀ àrùn yóò máa ṣẹlẹ̀ bákan náà àwọn àìsàn tó yẹ pé àgbọ̀rí 30 ọdún sẹ́yìn àìsàn tá àgbúrò ẹ̀ rí yóò kàn gbalẹ̀ ẹ jẹ́ ká wà àwùjọ wa náà lénìí a rí pé lè ti ń ṣẹlẹ̀ ẹ lè rán sọ pé ọmọbìnrin kan àìsàn kan ń ṣe ẹ̀jẹ̀ ń ya lára rẹ̀ ibẹ̀ náà ló gbà lọ ibẹ̀ ló gbà kú tá a bá wá béèrè tẹ bá wádìí lọ tẹ wádìí bọ̀ wọ́n lè sọ pé tọ̀ iṣẹ́ tí ń ṣe iṣẹ́ ìgbélépawó oníṣẹ́ rẹ̀ kọ́lọ́n kó dáhùn kó kíyèsí ẹnìkọ̀ọ̀kan wa ọ̀rọ̀ yìí ń tó kan gbogbo wa ni o àtolórí àtẹlẹ́mù gbogbo wa ni ó kan pàápàá jùlọ àwa tí a jẹ́ òbí nínú ilé ẹ dákun ẹ jẹ́ ká mójútó abala yìí torí pé tí ìsìnà bá ti ń gbalẹ̀ nínú àwùjọ aburú ni o ìwà ẹ̀ṣẹ̀ lọ́lọ́run bá pè ìbàjẹ́ lọ́lọ́run bá pè tó bá sì ti gbalẹ̀ láwùjọ ohun tí ò dáa òun ni máa bí ànábì wa muhammad sallallahu alaihi wasallam ànábì tẹ̀síwájú ànábì ní ẹlẹ́ẹ̀kejì òun ni tó bá ti di wípé à ń ṣe jàǹbá níbi ọjà títà fúnra wa níbi àwọn kan tá à ń wọ̀n fúnra wa à ń ra gàrí ni à ń ra rẹsì ni à ń repo ní epo ni tá à ń ṣe jàǹbá fúnra wa níbi àwọn kan tá à ń wọ̀n ànábì tí ilé bá ti ń ṣẹlẹ̀ ohun tí ó bí náà ni wípé ọ̀dẹ ò máa wà òjò ò ní rọ̀ lásìkò ìyẹn ó mú ìjẹ́ imú kò ní rọrùn fún àwọn èèyàn bákan náà àwọn tí ó máa jẹ àdárí wọ́n jẹ́ àwọn tí ò ní láàánú torí pé àwa fúnra wa náà ń kọ́ àláàánú ara wa òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ànábì jẹ́ ká mọ eléyìí lámọ̀dájú pé tó bá ti di wípé ohun tí àwọn èèyàn ń ṣe jàǹbá là ń ṣe níbi òṣùwọ̀n ẹni tó fẹ́ ra kóńgò ìrẹsì nígbà pé agolo mẹ́wàá ni ó wà ń bẹ̀ nígbà tó bá délé agolo mẹ́jọ ni ó bá ń bẹ̀ àbí kó gba agolo méje àbọ̀ lára jàǹbá tá a ti ṣe ẹni tó bá ra àpò ráìsì ta nígbà pé tọ̀ 30 kóńgò ló yẹ kó wà ń bẹ̀ nígbà tí ó bá gbé délé tó bá wọ́n 28 lábà ń bẹ̀ kóńgò 2 yóò ti kú ń bẹ̀ lára 30 tá a ti ta sí pẹ̀lú wípé a fẹ́ ṣe jàǹbá fúnra wa aláìwá aṣọ àtúbọ̀tán tí eléyìí máa mú bá àwùjọ ìfàsẹ́yìn tí máa mú bá àwùjọ ànábì ní nǹkan ń bẹ̀ ò ní pé ọ̀dà ìyẹn ó mú ìjẹ́ imú onírọ̀rùn fún àwọn èèyàn bákan náà àwọn tí wọ́n mọ̀ jẹ́ àdárí wọ́n jẹ́ àwọn tó yẹ pé wọ́n ò ní ṣe kínni wọ́n ò ní láàánú àwọn ọmọ ẹlẹ́yìn wọn eléyìí nínú ohun tí ọlọ́run bá fi mọ ànábì wa muhammad sallallahu alaihi wasallam òun ni eléyìí tó bá ti ń di wípé a ní àwọn adarí táwọn àwọn adarí wọn mọ̀ sí dáadáa sí wa tó káwa náà yẹra wa wò bó o ní ṣe ọwọ́ wa ṣe rí láàrin ara wa síra wa ṣáà máa ṣe jàǹbá ṣáà máa ṣe àbòsí síra wa nígbà tá a bá ń ṣe àbòsí síra wa àwọn òpin àwọn tó wà lókè kí wọ́n ṣe dáadáa sí wa ó túmọ̀ sí pé àbòsí tá à ń ṣe láàrin ara wa òun náà ni àwọn tí ń bẹ lókè làwọn náà ń ṣe sí wa ṣùgbọ́n táwọn bá ń fẹ́ kí iléèwé yí padà kí àwa náà ṣe kínni o ká kíyèsí iṣẹ́ ọwọ́ wa jàǹbá tá à ń ṣe síra wa káwa náà pinwọ́ rẹ̀ ká dá dúró káwọ́ ṣe jàǹbá síra wa mọ́ táwọn bá fẹ́ kí àwọn tí ń bẹ lókè kí wọ́n máa ṣe dáadáa sí wa eléyìí ni ọ̀rọ̀ tọlọ́run tó fi rán ànábì wa muhammad sallallahu alaihi wasallam eléyìí tí à ń sọ yìí nínú àwọn tó jẹ́ pé ó ti di bárakú láwùjọ wa lénìí òun ni eléyìí ká ṣe jàǹbá fúnra wa nídìí tá à ń wọ̀n táwọn yẹn bá lọ sílé epo tá fẹ́ lọ ra epo pẹturó àwọn yẹn ti gbà lẹ́pẹ̀tọ̀ táwọn bá ra lítà 5 àwọn ò sanwó lítà 5 ṣùgbọ́n táwọn ò bá lítà 4 ni ẹ máa rí táwọn yẹn máa sọ pé ilé epo eléyìí epo wọn kìí pé ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n máa ṣe jàǹbá nígbà tí wọ́n bá ti ń ta epo fáwọn èèyàn àwọn oníkàṣẹ́ ẹ̀rí tẹ́ bá ti délé epo táwọn èèyàn ń pọ̀ mẹ́ta ń pọ̀ mẹ́ epo tí wọ́n pè ní tẹ́ bá ti délé epo tó yẹ pé èrò kìí pọ̀ mẹ́ èrò kìí pọ̀ mẹ́ jàǹbá ni wọ́n ń ṣe so to tumo si pe nkan yi awa na e mo yi pe aburu ni nti o da ni lawujo wa tori pe ko se nti o fe kan se jamba so na sugba won kan laarin wa na ni se jamba ta so yi ni bi pa won re si ni awon e wa ni awon ni ran kan ta mo won laarin ara wa en ti ra koko insele laarin awon na ti agbe ba gbe koko de ti o ba gbe 80 kilo wa nigba ti en to fe ra koko ba ma won lowo re o le so yi pe 80 kilo lo wa nbe 80 lo si wa nbe 100 kilograms lo wa nbe sugbon ti o so fun agbe ni wi pe 80 kilograms lo wa nbe yo zan wo 80 fun e wo didi nkan to ti yo nbe jamba to se so malake yi re o didi 20 kilo lo ti yo ti o ni san re fun agbe gbogbo awon ise si buruku ni iwa buruku ni ele o ki mu itesiwaju bawojo tori pe ta ba ni tesiwaju bawojo owo olodun na gbogbo e wa o so ninu nti o si ma mu tesiwaju bawojo na ni pe ka se dede laarin ara wa ka se dede dogba dogba laarin ara wa ka ma se abosi sira wa ka ma se jamba sira wa ele ni nkan tolorun ba fe ti si ma mu itesiwaju ba awojo laarin ara ta jo mo leyi ta ba se dede sira wa awon tin be loke na won se kini won se dede si wa ojise olorun sallallahu alaihi wasallam o je ka mo ele ilamo daju wi pe to ba ti di wi pe a se jamba nibi nkan ta won nti o bi na ni pe se mi aye ko mo ni rogbo iyan mo ba ni ri nkan to wa je mo n to ba ta ba ri la mo je aso to ba wa a ni wo so to a ni ra so to ba wa wo mo ile ta ba ri nu aso o na la mo wo bakan na awon to si je adari le wa lori won o di en to ye pe o ni lanu wa latara isowo wa anbe olorun baba allah o ba lanu julo ko dakun ko tun eni kokan wa se ko furiji wa nibi awon imo se wa ko sanu wa ko tun wa se ko se wa leru ti o le mo se ti e ti o le mo te lase re ni gbogbo pe si aye wa abi olorun baba allah e ti awi olorun je ko se wa lanfani o ko furiji en to soro ati gbogbo en to gbo subhanaka alhamdik ashhadu an la ilaha illa ant أسعف وأتوب إليه السلام عليكم ورحمة الله وبركاته
7: جزاكم الله خيرا أبنو كلنا كباسنا وشيك واني سنرادا فديرا تشيك عبدالواس عيد ذكريا واناني وانتين تواني أكو إبنا نياتي ما دانو دولو لوريتو واتبيان فمو جوتوني إجو من جلاتو ما قادل لوريتو إن شاء الله أبنو كلنا كدافو كشواجو أجو من جلو number ta ma pe awon sheki sire leyin to ta ba ni bere to sikeji lati bere 090-30-33-1364 le kan si 090-30-33-1364 adupe fun gbogbo awon ta jo se to yi laaro to ni ile ise wa nbi Abdulwasi Yusuf ni orukọ temi 3-3-3-6-5-0-0-9
2: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
9: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
10: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
11: Tọ́ yìí la fi ń kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
12: Ẹ̀tọ́ ìgbéyàwó láyé.
13: Jọ̀wọ́ ẹdúrà lọ́jà rẹ̀.
14: Kí ló ṣẹlẹ̀?
13: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríjì kan, ẹ̀rọ fọṣọ. Kí iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ nílé ẹni 2026.
11: Ní tòótọ́.
13: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
11: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kanṣo níbi tí CDK wà.
15: Èmo ló tún jẹ́ CDK báyìí.
11: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
13: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
11: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
13: Olùṣọ́ àgùntàn, ẹ̀sùn wa pọ̀.
14: pẹ̀lú CDK. O lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà. Ọ̀bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
16: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹlẹ́ pé 0707-484-3351.
17: Diphtheria is a serious and highly contagious disease that can affect children and adults. It can spread from person to person through coughing and sneezing. Watch out for signs such as sore throats, fever, weakness, difficulty in breathing or swallowing, and thick grayish-white thickening in the throat. If you or your child develops these symptoms, do not wait. Go immediately to the nearest health facility for medical attention. The good news is that diphtheria can be prevented through vaccination. Parents and caregivers, make sure your children receive all recommended routine immunization vaccines at the nearest health facility. Do not believe rumors. Do not delay vaccination. Protect your family and your community. Vaccinations save lives. Stop diphtheria. Protect every child. This message is from the National Primary Healthcare Development Agency, NPHCDA, in collaboration with partners. For further inquiries, call the following NPHCDA hotline, 091-6824-5000 or 091-6827-5000 or 091-6839-5000 or 091-6849-5000.
18: Live it, my father.
19: ADABA.
18: ADABA. ADABA.
20: Alhamdulillah, some salat was salam ala Rasulillah. Adukofun alam, atara kiasikilam batukofun alamwa Muhammad sallallahu alayhi wa sallam. Ike alam atulia jatitari kumabana wa Muhammad sallallahu alayhi wa sallam. Adama radio latan sahaba. Itu dire ni kokawana ti ani luju ko natanabu Muhammad sallallahu alaihi wasallam to wala kale fuwa abelun ba hin to dire Allah ko maji kira ko da sibu ya rahmatihi ya rahmar rahim akara sab qabo suri to yi ito wa al bayan eti ma waye ni ya jojo ni ti si ojo juma ni ikani 88.9 adaba fm ito ta kamale si larama ko da kore ibita ti mo kala sheikh wa fanya to ustaz adab kullu kuma ni disi ko ni afita mu wa wara ti mo je oju dal si de ya ko daru sunna ito ta kamale si iguba ni ya kore abelon ba ni to bere ko to ba wa elan sheikh wa jibai lo bi rahmatihi ya rahmar rahim ashe wa ti wa pelu wa adori eto yi eto wa al bayan ti ara yi ke bi se wa abelon ba ni ti bi be ile ti atuma gbo ni ara yi ko ba dikela ko je ku lu fa ko se wa lan fani bi rahmatihi ya rahmar rahim sallallahu
21: alhamdulillah wassalatu wassalam ala rasulillah adupe fun olohun oba atoro ike olohun anu re ore ajinje tan re ki o ma ba aswaju wa anabi wa muhammad sallallahu alaihi wasallam awon ara le re awon sahaba ati gbogbo enikokan wa atun ki enikokan wa si ori eto wa al bayan abelun oba gege bi ise wa bere lati odo awa ti awon ri ati gbogbo eti to ngbo wa pata abe ko se ni oro lati inu okan lo sinu okan ko si se ni oro ti o sanfani ti o tu igbesi aye awa ti an wo se bakan na gbogbo awa ti an gbo wa abe olohun oba fun awon ti won dari wa itosona olohun anu olohun idari eyi to pe lati odo olohun olomose ma ba mu ba won awa ti won dari na olohun ma je ki aya a itele buru mo won lowo kolon ko to awa na so na ko si duro ti wa awon ton dari wa ni die sin olohun ko ba wa duro ti won papa julo awon imam wa gba fun gbogbo ile akure fadilatu sheikh doctor abdul hakim qasim yahi akurede albarika abi ala subhanahu wa ta'ala itosona olohun anu olohun olohun ko mose ma ba mu ba won ati gbogbo awon ti olohun ko ti won pata ta fi n du oko idari ala mari esin ninu ilu yi bákan náà fún gbogbo àwọn ìmáàmù pátá jákèjádò ìpínlẹ̀ tàwa àti gbogbo orílẹ̀-èdè nàìjíríà àti gbogbo àgbáyé àti gbogbo àwọn tí ọlọ́run ọba fi ta kókó ìdarí ẹ̀sìn kí ọlọ́run ọba kí ọmọọṣẹ́ bá wà dúró tì wọ́n àti gbogbo àwọn olùmọ̀ àwọn àfáà tí wọ́n jẹ́ ká mọ kí ni nǹkan tó tọ́ àti nǹkan tí ò tọ́ abẹ́ ọlọ́run ọba nu tóbi rẹ̀ yìí tí a tún máa gbé yẹ̀wò ọlọ́run jẹ́ kó ṣe wá láǹfààní eléyìí tí a máa gbé yẹ̀wò lénìí òun náà ni pàtàkì ẹ̀mí gúngùn kí ọlọ́run ọba ọba dẹ́dà kó lọ́ra ẹ̀mí ẹni èèyàn ṣe ewé èèyàn ṣe àgbà èèyàn ṣe ogbó lórílẹ̀ débi pé ẹlòmíì àti ẹ̀túnmọ̀ dunnú bó bá ti ń pé ọdún kan yóò sọjọ́ bí tó bá ti ń pọ́dún kan yóò sọjọ́ bí láti dunnú lórí wípé òun pẹ́ lórílẹ̀ ṣùgbọ́n yẹ ká mọ pàtàkì kẹ́mi ogun abẹ ọlọ́run ọba nínú títóbi rẹ kí ọlọ́run ọba kó lọ́ra ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa lórí dáadáa ọlọ́run ọba tí ọlá rẹ ga ọba elétò ni lórí ìgbésí ayé ọmọnìyàn kò fi ọjọ́ orí kò fi tó kò fi pọ̀ kò fi tó ó ń bẹ nínú ẹni tó wáyé tí kò lò ju ọjọ́ kan péré lọ tó tún fi padà ó ń bẹ ẹni tó lo ọ̀sẹ̀ kan ẹlòmíì lo ọdún márùn ẹlòmíì lo ọdún mẹ́wàá ẹlòmíì lo ọgọ́rùn ọdún àti jújù bẹ́ẹ̀ lọ ó yẹ ká kíyèsí iṣẹ́ ọlọ́run ọba yìí àti ètò rẹ̀ yìí wípé kì í ṣe lásán o kò sí ìlànà kan èyí tí ọba dẹ́dà tó bá gbé kalẹ̀ ó fẹ́ ká ronú sí i ká sì mú ẹ̀kọ́ tó pọ̀ ká lè mú jáde ńbẹ̀ ìwọ tó ń gbọ́ mi lénìí ìwọ náà wò yìn àwọn tẹ́ ẹ jọjọ ṣèwé àwọn tí wọ́n jọjọ bí yín papọ̀ ṣe gbogbo yín lẹ́sẹ̀ kù sáyé àwọn tí wọ́n àti wọ́n jọ jókòó lẹ́sìn ṣé wọ́n ń bẹ láyé báyìí ló fi jẹ́ wípé ìmọ̀ ṣẹ́kù wa lórílẹ̀ àti ẹni tọ́lọ́run ọba ti mú kúrò ńbẹ̀ ó yẹ ká rí òye àti ẹ̀kọ́ ká lè mú ńbẹ̀ kì í ṣe pé kákàn máa gbàlù ká máa jó pa à ń sọjọ́ bí nìkan ó yẹ ká ronú sí kí ló dé tí wọ́n fi ń ṣẹ́kù tó sí nínú àwọn tó ti lọ ọlọ́run ọba tí ọlá rẹ ga ọba alágbára ni ọba olóye ni ọba tó máa ń ṣe nǹkan ní tìdítìdí àti ní tìtorí àwa bẹ ọlọ́run ọba tí ọlá rẹ ga àtẹ̀mí àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi ẹ̀mí gúngùn àti àlàáfíà lórí dáadáa kí ọlọ́run ọba kí ojogún rẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa ìdánilẹ́kọ̀ọ́ wa tèmi ó ń lọ lérí pàtàkì kẹ́mi ó kùn lórílẹ̀ àǹfààní wo ń ló ń bẹ ń bẹ oore wo ń ló wà ń bẹ báwo ló sì ṣe yẹ kí a lo ẹ̀mí gúngùn ọ̀hún anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam arákùnrin kan lọ bó òjíṣẹ́ ọlọ́run ò ní ayé náà sí khair ó nílò òjíṣẹ́ ọlọ́run ta ló dára jùlọ nínú ọmọnìyàn khal òjíṣẹ́ ọlọ́run ọba dá lóhùn wípé man tọ́lá umruhu wa hasuna amaluhu ó lóhùn náà lẹni tó bá ṣe wípé ọlọ́run ọba fún lẹ́mí gúngùn ó ṣèwe ó réwe ṣe ó ṣe àgbà ó rágbà ṣe ó ṣe ogbó ó sì tún rí ogbó ṣe wà á sùnà àmàlùhù àtẹwé àtàgbà àtogbó iṣẹ́ rere ló fi ṣe irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ò lẹni tí ó dára nínú èèyàn wà kíìlà fà áyù náà sì ṣàr arákùnrin tún béèrè wípé ó dà tá a lẹ́ni tó burú jáì nínú èèyàn òjíṣẹ́ ọlọ́run ọba dá lọ́hùn wípé man tọ́lá umruhu wà sáà àmàlùhù ó lóun náà lẹ́ni tí ẹ̀mí rẹ̀ gùn ó lo ewe o lo agba o si lo gbo.

ìdílé, gbogbo ilẹ̀ nínú ẹbí, ojoko tẹ, kò sí sẹ́ni tó lè bílé rẹ̀ torí pò ń ló dàgbà jù. Oríṣiríṣi ìtàn eléyìí tí ò sí òní yóò máa pa, kò sí sẹ́ni tí ó sọ pé kò rí bẹ́ẹ̀ torí pò ń ló dàgbà jù nínú family. Ó ń bẹ nínú àwọn èèyàn bẹ́ẹ̀ tó ṣe pé àgbà wọn wọ́n fi báyé jẹ́ ni, ogbó wọn náà wọ́n fi tu ẹbí ni. Irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ tán bá ń celebrate birthday, ẹ sọ fún wọn wípé wọ́n kú ìyà lórí ìyà, wọ́n kú ìpalẹ̀mọ́ fún ìbínú Ọlọ́run. Ọ̀rọ̀ tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún wa yìí, ó jẹ́ ká mọ̀ wípé kò sí oore níbi ẹ̀mí gígùn tí a ò bá fi ṣiṣẹ́ rẹ̀, kò sàǹfààní níbi ẹ̀mí gbọ́ọ̀rọ̀ tó bá ṣe wípé a fi kọ̀tọ̀ Ọlọ́run ọba ni, kó o sì kú ní rèwerèwe, kó o tọrọ àforíjì, ó pé ọ ju kí ẹ̀mí rẹ ogun lórí kó fi gbogbo ẹ̀yà pàṣẹ Ọlọ́run ọba tí ọ̀la rẹ ga. Ẹ̀mí gígùn àánú Ọlọ́run ọba ni, ẹ̀mí gígùn ìkẹ́ Ọlọ́run ọba ni, tó máa ń ṣe fún ẹni tó bá wò ó kọ́lọ́run ọba kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. Ṣùgbọ́n bí ẹ̀mí bá ń gùn yìí, ìjó tó ní tọ́mọnìyàn máa ń ṣe jà kínídòdò lé lórí, tí ń pelé, tí ń pe ara lórí pò ń lékún lórí ọdún kan, ọdún méjì, ọdún mẹ́ta, ó yẹ ká gbéra wa léèrè wípé ìṣẹ̀mí wa ọ̀hún báwo la ṣe ń lò ó. Ọdún kan ti lọ lẹ́sìn sí ọdún tá a wà yìí, èèyàn mélòó ló tara rẹ̀ dunnú? Báwo ló ṣe jọ́sìn fún Ọlọ́run ọba sí? Ǹjẹ́ o lékún nínú ìbẹ̀rù Ọlọ́run ọba? Tí o bá lè fi èyí múlẹ̀, a jẹ́ pé ó tọ́ kó o pèdè, kó o ṣayẹyẹ wípé ẹ̀mí tó ń gùn yìí mo rí nǹkan gidi fi ṣe. Ṣùgbọ́n àwọn tó bá ṣe wípé bí ẹ̀mí rẹ ṣe ń gùn sí náà ni ọ̀rọ̀ rẹ ń burú sí, bí ẹ̀mí rẹ ṣe ń gùn sí ló ń pọ̀ mọ́lẹ́kùn jayé sí, bí ẹ̀mí rẹ ṣe ń gùn sí lórílẹ̀ làwọn ènìyàn ń kan ìbànújẹ́ látara rẹ̀, ọmọ ń bànújẹ́, kódà àwọn ọmọ gan ní lẹ́mìí pé kí bàbá àwọn yìí gan kò tiẹ̀ tètè kú, ìyàwó gan ń retí pé kán pàdánù rẹ̀, kódà orílẹ̀-èdè wọ́n ń ṣàdúrà pé kọ́lọ́run kó mú ọ kúrò ńlẹ̀, pé tó ọba kúrò lórílẹ̀-èdè yìí orílẹ̀-èdè yìí ò lè dá. Ó ń bẹ bẹ́ẹ̀ nínú àwọn tí wọ́n darí rí, tí gbogbo èèyàn máa bẹ lọ́run wípé kán tiẹ̀ kúrò ńbẹ̀, kí láǹfààní ẹ̀mí gígùn tá a fi kọ̀tọ̀ lọ. Ìyẹn túmọ̀ sí wípé tí a bá ti ń bẹ Ọlọ́run ọba, ẹ̀mí gígùn àtàlàáfíà, ká máa bẹ̀ ẹ́ pé kó fún wa ní okun àtágbára láti lè lo ẹ̀mí gígùn yìí láti lè fi rí iṣẹ́ olóore ṣe. Àwọn olùmọ̀ wọ́n ní àǹfààní méjì kan bẹ fún ẹni tí ẹ̀mí rẹ̀ bá gùn. Àǹfààní alákọ̀ọ́kọ́ òun náà ni pé láti lè peléke, láti lè lékún níbi ṣíṣe tọ́lọ́run, níbi tuntun ayé ṣe, níbi títẹ̀lé òfin Ọlọ́run, níbi pípa òfin Ọlọ́run ọba mọ́, níbi jíjìnà sí ní tọ́lọ́run ò fẹ́, níbi máa ṣe ní ti Ọlọ́run ọba fẹ́. Ọ̀nà kan lélẹ́yìí. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni láti ṣe kíni o, láti tọrọ àforíjì lórí àwọn àṣìṣe tó o ti fi gbọ́ ọ̀dọ́ ṣe, gbogbo àwọn nǹkan tó o fi gbẹ ìwé ṣe tí wọ́n náà mọ̀ pé kò dáa, fi ẹ̀mí gígùn yìí fi tọrọ àforíjì, kò fi jáwọ́ kó tó di pé yóò dópin, torí pé kò sí bí ẹ̀mí yẹn náà ṣe gùn tó níbi òpin ni ó padà kanyìn rẹ̀. Ẹni tọ́lọ́run wá fún ní ẹ̀mí gígùn, Ọlọ́run ọba lọ lára lórílẹ̀, ó yẹ kó lo ẹ̀mí gígùn yìí fún àǹfààní méjèèjì yìí. Àkọ́kọ́, kó pọ̀ ní iṣẹ́ olóore, kó lékún ní ìbẹ̀rù Ọlọ́run ọba, kó lékún ní títẹ̀ láṣẹ Ọlọ́run ọba tó dáa, kó lékún ní ṣíṣàforíjì fún màlàkejì. Èèyàn kì í dàgbà kó tún máa di àwọn èèyàn sínú pé lámọ̀ọ́nísẹ̀mí mo gbúdọ̀ gbẹ̀san. Ọlọ́run ọba tó ṣe ọkù lórí dáadáa, ó fẹ́ kó ṣàmójúkúrò fún àwọn tí wọ́n bá ṣe ọ. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ìwọ náà tọrọ àforíjì lọ sọ́dọ̀ Ọlọ́run. Mélòó ni àṣìṣe, mélòó ni ẹ̀ṣẹ̀ tó o ti ṣe látara ọ̀dọ́, mélòó ni ẹ̀ṣẹ̀ tó o ti ṣe.

0: atara egun odo eje odo to fi se opolopo awon ise agbara yi fi toro aforiji ma je ki ku oka omo ori iwe ise yi ninu to se ni lema lawojo wa leni a ri ninu elomi to ti le ni adorin odun ko de elomi ti wo 100 odun be na lo tun peleke ninu iyapa ase olohun baba olowo o ti le ni 100 odun gbogbo awon ti won mu leti opata won o gbudo soro o folopa mu won tori pe agba loya ni o ko to retire nkan ko gbudo sele ladugbo o ti folopa ko gba awon eyan o ti gbe won lo sile ejo nibi ti ojo ori re de yi daada lo ye ko ma se amoju kuro lo ye ko po anu o lo ye ko po titẹ lase ọlọrun ọba olóye kó pọ ìbẹrù ọlọrun ọba olóye kó pọ ìtọrọ àforíjì lórí gbogbo nǹkan tó ti fi àìmọ kan ṣe nígbà ọdọ olóye kó pọ ṣùgbọn nínú ọ̀nà tí èṣù tó fi kó bọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lénìí òun náà ni wípé àsìkò àgbà yìí náà lọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín tún máa ń ṣe ọlọrun ọba ni wọn ń kó owó orílẹ̀-èdè jẹ ni wọn ń kojú bọ òṣèlú lọ́nà àìtọ́ tí wọn ò láníyàn pé táwọn ti bàjẹ́ ó yẹ káwọn ó tún ṣe àwọn míì ń bẹ àgbàlagbà ni wọn tó ṣe wípé wọn ò sí nídìí àtúnṣe rárá bó ti wulẹ̀ kọ́ mọ́ wọn ń fi àgbà wọn yìí wọn fi ń rẹ ọmọdé jẹ wọn ń fi àgbà wọn yìí wọn fi ń kó ẹ̀tọ́ gbogbo ayé wọn ń fi àgbà wọn àti ìrírí tí wọn ti ní wọn fi ń dojú òdòdó rú gbogbo ẹnikẹ́ni tó bá wà nírú ipò yìí kó gbà pé àǹfààní la fún ọ pẹ̀lú bí ẹ̀mí rẹ̀ ṣe gùn lo àǹfààní yìí láti fi lékún nínú iṣẹ́ olóore lo àǹfààní yìí láti fi tọrọ àforíjì lórí gbogbo àwọn kùdìẹ̀kudiẹ tó ti fi àìmọ̀ kan ṣe sẹ́yìn padà sọ́dọ̀ ọlọ́run gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ ọlọ́run ọba yí padà kúrò níbi ẹ̀ṣẹ̀ dúró déédéé níbi ìlànà èyí ọlọ́run ọba gbé kalẹ̀ ronú sí ní tọ́lọ́run ọba torí rẹ̀ dá ọ tí ọlọ́run ọba dá oko kan mọ́ lulẹ̀ ayé lásán gbogbo téèyàn bá ṣe yìí ó lọ jábọ̀ rẹ̀ níwájú ọlọ́run ọba àdẹ́dà tí a bá lè ronú sórí eléyìí ni wọ́n bá lè yín ó mọ yọ ayọ̀ pọ̀rọ́ lórí pé ọdún kan lé ọdún kan ni wọ́n bá lè yín ó yọ ayọ̀ jù torí pé n tó mọ bíra rẹ léèrè ni pé àwọn ọdún wọ̀nyí báwo ni mo ṣe lò ó anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú hadithi afawa abu huraira tí wọn gbà wá òjíṣẹ́ ọlọ́run ọba ní àdàrọ̀ lọ́hu ìlàmúrin àkọrọ̀ àjẹlẹ̀hu hàtà bàlágà sí ti iná sànà rọwá wùlù buhari òjíṣẹ́ ọlọ́run ọba ní dájúdájú ọlọ́run ọba tí ọ̀la rẹ̀ ga ó ti jàre gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run ọba ní kó lo 100 ọdún láyé ọlọ́run ọba ti jàre rẹ̀ o so sọ pé òráyè ni àbó sọ wípé kò sáǹfààní fún ọ ní lẹ́yìn 100 ọdún lórílẹ̀ bó tilẹ̀ jẹ́ pé gbogbo alátùmọ̀ abẹ́ lọ́hùn pé kọ́lọ́hùn já ju 100 lọ lórílẹ̀ ṣùgbọ́n káàmù láti ibi kékeré hùn òjíṣẹ́ ọlọ́run ọba ní ẹni tó lu 100 ọdún láyé tó tún wá ń sọ wípé ọkàn òun ò tí ì balẹ̀ òun ò tí ì ráàyè sin lọ́hùn òun ò ráàyè kírun òun ò ráàyè gbàwẹ̀ òun ò ráàyè ṣetọ́ lọ́hùn ọtí mímu ò tí ì fi sílẹ̀ zina ṣíṣe ọmọ 100 ọdún òun ṣe zina òun ní àlè òun ṣàgbèrè ìyá mi ń bẹ ó ti lé 100 ọdún ìwà àgbèrè ò tún já lọ́wọ́ rẹ̀ gbogbo àwọn ọmọ rẹ ni wọ́n mọ àlè rẹ̀ lọ yí padà lọ bẹ̀rù ọlọ́run lẹ́yìn 100 ọdún lọ ṣẹ̀ṣẹ̀ tún ṣí ilé ọtí lẹ́yìn 100 ọdún ló tún gbé gáńtà sẹ́gbẹ̀ẹ́ títì tó ń ta ọtí onípẹlẹbẹ ń bẹ alábùrọ̀ ń bẹ ibi tó ti ń rówó nìyí wọn kò sórí eléyìí ẹ̀mí gúnkù tí ọlọ́run ọba fún ọ yìí àǹfààní ńláńlá ni láti fi ronúpò ẹ̀dẹ̀ ẹsẹ̀ àti láti lè lékún nínú ṣíṣe tọ́lọ́run ṣẹlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọn sọ fún wa wípé látàzúlù kọ́dà mahabdin yọmọ kìyàmẹ̀tì hàtà yusu ala anumrihi fíìmà àfúnà tó bá di ọjọ́ gbìndé alkìyàmà tí oníkàlùkù bá dúró wámúwámú níwájú ọba àdẹ́dà tó dá wa awon beere kan be ti won bi emi ati re lere tete ma barade fun idahun ibeere na ba se wa laye yi o akoko nu re ni pe won bi wa lere nipa ise mi wa iye odun mi lo laye bawo lo se lo ibele ni ti emi re ogun gan ninu ti o tun ma dun wi pe iwon ba lo won okoko so nitori pe emi ohun okoko gun laye iwo lo ogorun adun laye o celebrate ako to celebrate o nu si bawo lo se lo tori pe o jejo re ni waju oba to da o wa ni ilmihi fi ma fa'ala fi imma ti afun o iwo ni ma je egbe lo gbogbo ye lo ti gba ninu imma ninu imma ijile iwo ni professor iwo ni gba iwo lawo o da amo bawo lo se lo a je pe ko ti si ja kini dodo I'm a professor, I'm a doctor, I'm an engineer, I'm a lawyer, I'm a barrister. Gbogbo awon kan yo da amo to ba ti ranti re ba on na ma barade fun ibere ni waju Olorun oba to da o ima yi so fi tun aye se ni abo fi baye je papa julo imesin afa fa ri po ihale po be ba n soro bi kile ya ki san ma ya lo to agba pa afani agba pe nima nje o ti aro ni pe Olorun o bi o lere pe bawo lo se lo imo yi ori social media kun orisirisi nkan le ma gbo imo yi to ni yi o da lo to o si fi yi si olara ama ma ronu o si ma gbarade wi pe Olorun yo bi o lere fi ma fa'ala fi bawo lo se lo imo re yi so fi tun aye se ni abo fi baye je abo ti e fi da nkan ru ma won yan lowo de pa won yan wa je ni mo yi tun wo se ma ni di esin de bi pe telomi ba gbo pe afa yo si ma sa telomi ba gbo pe pastor yo si ma sa alo bi o lere imo yi to fun pa pa julo imo tolorun imo esin to mo yi so fi tun aye se ni so fi koro jo ni abo fi bata won yan je abo fi tun aye se abo fi se anu o malakeji wa amalihi min aina iktasaba wa fima anfaqa bakana au bi o lere nipa owo to ni jama igba to di oro owo ati dukia ibere meji ni anabi wa muhammad sallallahu alaihi wasallam lo ni olohun oba yo bere lori eleyi akoko min aina iktasaba owo to kojo yi ni bolo ti ri Olorun obi o lere o won ni o ma se yahu yahu oni business ni mura se bo se ri owo un Olorun yo bi o lere won ni o ma jale ma oni ko se ni to le di o lowo mura se owo to kojo un Olorun yo bi o lere wa fi ma anfaqa ti ona to gba rowo ba tun wa mo ti ko ni konu ko honu o ti le lo ni waju Olorun Olorun yo tun bere o pe wa fi ma anfaqa bawo lo se na nibo lo na si Allah akbar owo to ni lo to o ma ona wo lo fi na owo un se o fi n ba o malakeji ninu je ni abo un na lona ti o malakeji o fi ri duna latara re olowo mi o so wi pe o n le na 50 million lati fi ya je ni to jeun ni 5000 naira e gboro owo to wa ni 50 million lowo ẹni ká jọ 5000 o ṣe bun kó mọ̀ mú lọ kásàlẹ̀ mọ̀ pé olówó ni ẹni fi àjẹ mẹ́kúnnú kó lè múra gbáradì fún ìbéèrè méjèèjì yìí níbo ló ti rí owó yìí báwo ló ṣe na jẹ́mọ́ àti gbogbo abámọ̀túnmọ̀ ọ̀rọ̀ yìí ìwọ̀nba láàlẹ́ ayé lálejò ìwọ̀nba torí pé bó bá ṣe pọ̀ sí náà ni ìbániwíjọ́ yóò ṣe pọ̀ sí o tó bá wá fẹ́ kó àní kò mọ wá ọrọ ṣùgbọ́n wà níbi tó mọ tó bá wá rí níbi tó ti mọ náà ó kú báwo ló ṣe ń na olówó ò ràn ẹbí lọ́wọ́ ò ràn ẹni tó súnmọ́ ọ lọ́wọ́ ò ṣàánú aláìní ẹ sàn kójọ àfi kẹ́ ẹ máa ná lórí ibi tí ò dáa ibi tó lè ba yé jẹ́ lẹ́nà òyìn sí Ọlọ́run ọba yóò bí yín lérè. Elekerin wa jismihi fi ma abla. Ara alafia ti Olorun oba fun eni kokan. Olorun yo bere wi pe bawo lo se lu alafia ohun to fi dan to da leni. Iwo to mi enu ko mu. Bo se mu bo lo mu ko lo. Lo tun morisirisi. Didi debi wi pe gbogbo eya ara re lo ti baje. Edo re ti baje. Edo foro ti baje. Kidini re ti baje. Won wa ni kilo fa won ni to mu won lo ba gbo ara re je Olorun yo bi o lere o ara yi mo fun o ni pipe bawo lo se so de dakuda elomi latara imukumu latara ije kuje omo ogun odun o ti dabi omo adorin odun elomi nbe latara ise kuse iwa agbere iwa zina omo ogun odun o ti dabi omo ogorun odun lobirin obinrin mi bi ba rin bayi bi alakani o ti wo oko jaamu re isekuse ni ijekuje ni irinkunrin ni gbogbo eyin ti e ba ri bayi Olorun oba yo bi lere ninu awon beere ti enikeni o le mori po nbe to ba di waju Olorun o do we ni kokan wa wa Tirmidhi al imam Tirmidhi ni wa hadith wa hadith afa wa barza al aslami abi Olorun oba ni to bele ti agbo Olorun je ko se wa lanfani ati awa ti awi ati gbogbo eti to nbo wa na Olorun ko fi tun en ko kan wa se wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh
1: wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh jazakumullahu khairal jaza abi Olorun ba ni to bere ni gbogbo wa ba se da ni wa faaj bela wa rahmatullahi wa rahmatullahi ustaz doctor kuma ji se koni hafizahullah wa ra'ahu je dasle li qadar sunnah itataka min asi goba ona latin bu wani ya tataro abelon ba tube kolon wa dikala ko ma du wani la dalil ti mo sai awati agbo na kolon ki o de ko lo fa ya rahmatihi ya rahmanir rahim fa fa ni awati aba fe pe won lati bere bere yala lori le ta gbo la re abi nkan mi na to ni se pe lori si wa e je ka ko won so yi number yi 0003615425 lekan si 0036154254 o number na la lanfani ati pe won si pe gbogbo lo a ni ju bayi lo lori eto yin eto wa albayan fun titi oni abelon ba ndo bere ko so aju ijoko to nbe lo tesin ma majami lo ko temi abu ahmad ti afas ko da gbere fun awipe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
2: Egba mi era mi kale oro po mi yi ma ti su mi ise lo n pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
3: aba aju ko ti igbo ni nipa 24/7 aba mission korojo gogo bile tawon okunrin bire fun gba gogo akonse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba mission ko lo ti nu rara o ka gu eyin didun ara riro afogede gede do ti ara danu logo lomo okunrin aba duro to ti o si ma sise akori lodo lolufe re iwe atebo la fi pe lo re ajo nafda ki fun te dugba o da lagu ara 24/7 abomination lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abomination gbogbo iga ijawa ija osi always guide me
4: I've made it.
5: As how now?
4: It's an investment opportunity message that says invest 10,000 naira, collect 50,000 naira in 1 week. 500% guaranteed. In this economy, this is my chance.
5: As how now? Who gives 500% returns in 1 week in this economy?
4: Of course, everybody is doing it. Bello, Chike, and Tunde, my favorite celebrities, even their brand ambassador. In fact, they said if I bring two people.
5: As how now? Scamo. What business are they into? Are they registered with SEC? That's how MMM and CBEX started and people lost their money.
6: Nigerians have lost over 2 trillion naira to fraudsters and Ponzi schemes. Don't let your hard-earned money be next. If it looks too good to be true, it's a scam. Before you invest, verify. Never share your PIN, password, BVN or OTP with anyone. Your bank will never ask. And when in doubt, contact your bank and ask. Stay alert. Protect your money. This message now from Bankers Committee.
7: ẹ̀yin ènìyàn mi ẹ máa sùn dáadáa o ó sì nídìí iṣẹ́ ò lè tán láéláé yóò sì máa wà ńbẹ̀ títí ni ẹ sùn dáadáa lórí mátírẹ́sì múkà.
8: kódà ẹni tí ń ṣiṣẹ́ takuntakun jùlọ nílò oorun tó kúnjú òṣùwọ̀n irú oorun bẹ́ẹ̀ sì wé orí mátírẹ́sì múkà nìkan lẹ ti lè rí i. múkà a ń fi ìdẹ́ra kún ìgbésí ayé ènìyàn.
2: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọ̀ ọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
3: Abba aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 abamation kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 abamation kò lọ́ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 abamation láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abamation gbogbo ìgbà ìjàwá ìjà òsì always guide me.
9: Iṣẹ́ tó ṣẹ́ tó kí ó fẹ̀ǹfẹ̀ ó kẹ̀ǹkẹ̀ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.7

0: dákẹ́ pani láìsẹ̀ ìjẹ̀ ríru lágọ̀ ara kò yẹ ká fọwọ́ ẹ̀rẹ̀ hẹ́hẹ́ mú ìdí nìyí tí lè ṣe amulab et.
1: Oh, number one radio. Adaba FM 88.9 Akure.

0: ó ní àkókò yìí ó gbẹ́dọ̀ ronú dáadáa ṣé iṣẹ́ yẹn ṣé ó ní security lórí kí ni tí mo security kò ṣe pé kó lọ síbi iṣẹ́ kí wọ́n pa o ṣé kò ṣe iṣẹ́ tá a bá ti fè lọ́jọ́ kàbí ọ̀sẹ̀ kan kí wọ́n terminate appointment yẹn so iṣẹ́ ẹ gbẹ́dọ̀ jẹ́ iṣẹ́ wàá kọ́kọ́ mú iṣẹ́ ẹ ná wàá mọ nǹkan tó ń wọlé fún ọ kó wọ́n lé ẹ fi rí tó bá sọ pé nǹkan tó kọkùnrin ló kọ irọ́ ni o obìnrin ló ní problem jù nípa ìgbéyàwó torí tó bá ti lọ sí 3840 òbí ìyá inú òbí ò dùn mọ́ o because àkókò ti lọ so wọ́n gbọ́dọ̀ ṣọ́ra ọkùnrin sì ní bàbí ẹ torí pé kí ni ọkùnrin 45 ó sì lè rí obìnrin 25 ìfẹ́
1: bẹ́ẹ̀ni
0: so bó ṣe rí nìyẹn o ẹ̀yin ọmọ ẹ kú ètò
1: ẹ ṣeun o ẹ ṣe adúpẹ́ o
2: ṣó tí nìkan tí mò ń sọ báyìí ọ̀pọ̀ èmi jọ da má sọ pé mo gbà tí mo rí ó wà áàdùn ọkìn tọ́lá ti má rí ó máa ṣe ṣé wetí o lè má rí bá kó sọ pé bros
1: ogbó nǹkan kan sọ náà wọ́n ní kò sẹ́ni tó ń kówó ògbéyàwó lé
2: no marriage
1: ibo ló ti fẹ́ kówó ẹ̀ sílé
2: owó ògbéyàwó pé kẹ́ fi má rí eléyìí là ń sọ pé má jẹ́ kẹ́yọ̀kọ́ pressure tó bá mọ̀ pé tó bá fẹ́ má tó bá ti má rí yẹn oh you don't have the well with that to take
1: it. Ìgbà wo ló wá fẹ́ kówó ọ̀njẹ tí òun wá kó tí òun wá sọ pé òun fẹ́ má rí.
2: I can tell you that kò sí ọkùnrin náà tó fẹ́ jó tó fẹ́ má rí tó ẹ̀jẹ̀ fẹ́ máa sọ pé dádì mi ẹ jọ nígbà tí mo di mi délé láàárọ̀ yìí mo discover pé àní
1: gas
2: àní kerosene tí a wá fi dáná before you get married ro pé kò wọ́n lo kerosene mọ̀ tó wá fẹ́ jó nǹkan nílé nìkan wàhálà kerosene ẹ̀lú ẹ̀ka sọ ọ́ ètò àǹtí ẹ̀lú ẹ̀ka sọ ọ́.
3: Hello ma ẹka sọ
2: ma ẹka sọ orúkọ yà sẹ sí ń pè wá.
3: Mr. Ọlá ló ń sọ̀rọ̀ látàkùrẹ́.
2: Àǹgbọ̀yìn.
3: Ṣé àǹtí Jùmọ̀kẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín àjọ ọ̀dà náà mo dúpẹ́ ṣé ẹ yọ̀rọ̀ ìgbéyàwó ìlú gángan ni o ṣé eré mi tí mò ń sọ̀rọ̀ yìí mo ti jáde university by for more than 16 years ago ó wù mí nígbà yẹn pé kí n ti marry but èèyàn kan ní agbára ilé gan tí mo ti jáde gan ìgbà tí mo wà á school gan mo tún gbìyànjú láti ṣiṣẹ́ láti send owó sílé na nígbà tí mo tún ṣe tán after like bí mo jáde ní 2009 mo ṣe sọ pé mo fẹ́ ṣe wedding ní 2019 now ní gbogbo ìgbà tí mo ń sọ iye ìgbà tí èmi àti ọmọbìnrin yìí bí àfẹ́ra kò mi ò níwà kankan tó bàjẹ́ lọ rẹpẹtẹ nínú nǹkan tí ó ń wù but ló wà bí òdìgbà tá a fẹ́ra tán mo ṣe wá ń rí àwọn ìwà kankan bí pé ẹni yìí o tó bá ń dáná gan kò lè dóúnjẹ àṣán ẹgẹ́tì kò lè dóúnjẹ àṣán kò sí management pé nǹkan everything gbúdọ̀ máa lọ ó gbúdọ̀ máa lọ ní ara aṣọ ra bàtà ara gbogbo ẹ̀ èmi dẹ̀ ní bí mo ṣe fẹ́ ṣe tẹ́lẹ̀ kò sí gbogbo nǹkan bẹ́ẹ̀ so ló hàn bí o marriage kì í ṣe ru ọmọdé ṣáà ń ṣọ́ọ̀tì kì í ṣe ru ọmọdé nǹkan tó ní agbára gidigidi ni tó jẹ́ pé
1: hello
3: tó di pé yàn ọgbọ̀n kó tó di pé yàn tẹ̀sẹ̀ lé ọ̀dà wáyé tí a bá ti ṣe ni pé kì yẹn ó máa lágbára láti pé kí yàn tún lè jẹ́ padà owó kì í ṣe nǹkan tí yàn ń bọ́ọ̀lù lásán àbí pé yàn rọ́ọ̀lù ó ní agbára ti tẹ́ṣe bí economy of duties ordinary bag and jimoke ordinary bag and what's the call lunch bag tí mo lọ rà fáwọn ọmọ mi méjì ₦60,000
2: only
3: ₦60,000 lunch bag àti kí náà ń porúkọ ẹ tí mo ṣe lọ rà láwọn fìrìsẹ́ntì kò tí ì jẹta ni mo ṣe lọ rà o ibi ọjà ọba ń bẹ̀ ni ₦60,000 lunch bag ọmọ primary school so adẹ̀rin ni òun gba òun ṣiṣẹ́ ₦45,000 kan òun ṣiṣẹ́ ₦70,000 kan òun fẹ́ fi fún ọmọ three bedroom flat ₦500,000 lórí ìlú.
2: Ẹ ṣe adúpẹ́ now ṣòtí ilé nǹkan tí mo sọ má sọ pé torí family sọ pé go and marry family ìwọ ló sọ pé go and marry the same family yẹn lọ́sọ fẹ́ pé èèyàn ò kí copy o máa copy nǹkan tó bá ti lè ṣe máa jump into it torí wàá wo mental capability ẹ pé ká tiẹ̀ wá sọ pé o broke o lówó lọ́wọ́ ṣé o ní emotional capability láti rò pé nisi ti mo broke yi ṣé ọ̀nà sẹ́kọ̀ọ́ tí mo sọ because tó bá lọ marry tó wá broke ada gba ton fi ya de
1: so wa ye ki
2: mo okay ma gba kon ko ma ko.

0: gbara to mo
1: onku iso kini kan won ni eni ta won fe awon discover pe ko kin jo nje asan
2: to ba won
1: nile kan wa nile kan wa ni igba igba to n dagba boya to wa ti si obe boya let's say for a cafe chicken yo jo to boya jo odun abojo easter ni wa to se chicken yen ton o wa fun eni apa won fun eni children
0: ni apa ese ori
1: ese ori daddy and mommy wa wa je no daddy nigba yen nigba yen daddy nigba yen wa je gogo a je itan yen obi lap loke yen na daddy a je mommy wa lo je orun ati bi aya so ta sa ko
0: bi deran wa aya
1: ah gogo na gogo so e gogo ni so daddy a wa wa je iru eni yen bo se wa dagba wa o pe ah ah bawo ni mommy mi se ma wa je egogun aya adiye ti daddy mi awa je
0: itan adio
1: ah no ti mi ba ti dagba ti mo ba ti wa on my ti mo ti le afford wa diye fun mi mi ni je aya diye itan meji lo wan be you pick one I pick one so mo pe mental kini e ti yato
0: on ti yato
1: okunrin to dagba ni ru the other house yen te ko ni ko lo ma je tan ah we no it is my right to eat the lap yeah and no so ti ra la nkan to wa nbe so ma je ke ni ko so pe go and marry nigba to o ti ni mental capability lati
0: sori ngba mi sori emi ti gbo n to so sugbon gba mi elomi a ma regret pe ohun tete marry
1: oh
0: o ma sele dada
1: ko lo fun wa lemi atalafi
0: to ba we to pe wa to like pe gan ni si wa la won jare in
1: 2009
0: won se marry ni 2019
1: 10 years
0: 10 years after so to ba wo irin ajo tan rin laarin 10 years yen awon na le so
1: eh no o gbangba ton so won ni awon kan wo pe sa de ka won ka won ma
0: ka won ka won because o ti to stage ki won marry
1: at the end of
0: ti wa e ti wo pe ah okun o ti to marry o ye ko se bayi
1: jo ni gba ton ha marry yen we are not judging anybody.
0: Ti won ba la ti won marry ni 2019 yen. To wa je pe 2026 na fe marry.
1: Ni ma to wa marry yen. Won ti wo awon mo pe we don't eat on their soil in our house. You don't get it.
0: Wait. No. Sorry, mo disagree pelu won.
1: Iba ti iyawo yen wa marry
0: o. Mo disagree pelu won.
1: Eyan kan wa so pe iyawo yen ko la authority. Ko ri e wa pa.
0: No matter how. Igba tan fi jo wa. Lati igba tan ti jo wa yen o je kan ti le mo wa ti le mo
1: te ba ti fe boya fe jade bayi ninu okun e deep inside boya ko le afford bi to fe gbe e lo yen but just to impress you awa gbe lo sibe o le wa dele ko ma ni ah o ti mu de no e ko mi ba de ma no bo o ti na gbo gba ye ko fun ke yen lo je asan je o that is what I'm saying ma so pe anything
0: mo so be o se ni deyin o se ni mo
1: gbe anything mo wo yi o ye ko le sise ta ba ti mari to ba wa mari to ba so ko wa
0: se ko wa le ni se ko wa le eni eni
1: ko wa le brother and sister
0: o
1: wa le
0: o ni e ka so e ja welu mi
3: hello
1: e ka so e ka so e ti pe wa
3: juma ni o wa lati kaso la paraga
0: o ya ngo yin
3: seri adua na la ma se emi ti mo n ba yin soro yi mo rí ẹni tó sọ pé òun ò lè má rí nígbà tí mo má rí olówó jù mí lọ́ba yẹn mo sì ti má rí láti ó ti ń lọ sí 28 years tó ẹ jẹ́ ọlọ́run nìkan ká máa bẹ̀ téèyàn bá lówó lọ́wọ́ tó bá má rí tó bá ti kó dàrú gan tó bá lówó mọ́ tó sì má rí tó dẹ̀ àbí àti ìrísẹ́ tó ń lọ tẹ́lẹ̀ tí yóò lọ mọ́
0: àbí ò bẹ́ẹ̀ ni
3: tó ọlọ́run nìkan ìní ká máa bẹ̀ ṣùgbọ́n gbogbo bó ti wù kó rí tọmọkùnrin bá jí ó gbọ́dọ̀ kọ́kọ́ níṣẹ́ ọwọ́ tí ó máa ṣe abẹ́nijẹ́ a wá máa fi àdúrà tí then tábàdà fẹ́ fẹ́yàwó ká mọ sẹ́lẹ̀yìn náà ní iṣẹ́ lọ́wọ́ tó bá yẹ̀ lọ́dọ̀ kan tí ó lè ṣe fún sọ́dọ̀ ìyàwó tó èèyàn lè lówó lọ́wọ́ kó má rí kó dẹ̀ dàrú ó ti ṣẹlẹ̀ nínú ó ti lówó ó ṣe gbogbo ẹ̀ ó wọ́n gbà tó yá gbogbo nǹkan dànù ọ̀dẹ̀ ti bímọ tó gbogbo nǹkan ń bẹ lọ́wọ́ orí kábẹ̀ fẹ́ náà ó ti rẹ́ni tó fẹ́yàwó kẹ́ tí nǹkan ò dáa tẹ́lẹ̀ ó lọ fẹ́ mi ńgbà tó dẹ̀ fẹ́ mi nǹkan dẹ̀ yàtọ̀ tó orí ni gbogbo ẹ̀ kọ́nà ń kó gbà wọ́n mẹ́
1: nígbà tó ní kó lọ fẹ́yàwó second wife tọ́wọ́ wa tún sọ pé kò tó ń lọ yẹn o kó lè
0: ẹlú
1: ẹ kásán we are getting there ẹlú ẹ kásán o hello.
0: E ti wa nbe lo. Eh, o ti ja, o ti ja.
1: Ebe, lati pe wa pada.
0: 0816251999. Elo mi ti wa nbe, hello.
2: Le
0: ka so. E ka so.
2: E ku eto.
0: E se o.
2: E ku se opolo o. Hello sir.
0: An go yin, an go yin.
2: Eh eh, seri oro ti en so yi. Mori eko kan tabi meji ko, emi na wa fe so nipa igbesi aye ti mi papa gambe.
0: Hmm, oya ngbo yin.
2: Igba ti mo fi wa ni awo awon baba ati iya mi. Wa awon aburo mi ma nbu mi pe anti e ku nle. Eye genje baba wa. Awon so fun pe taye o le bi omo kan ide.
0: Hmm.
2: Teni ga ti oko mi ba se tan ma to fe. Won wa ni rara o pe ta ma lo e ta ma lo. Mo wa ma soro kan fun anti mi to mu mi sodo ni Eko ngba yen pe ni ile fe ti mo fe to nwa mi yi o. Anti mi wa ni kilo de kilo se to ni moto. Mo wa so fun pe ki si oko ni mo fe fe o. Pe family e gangan ni mo fe fe o. Awon so fun mi wipe o da inu awon dun bi mo se nso. Igba to wa di jo kan mo ma ngbadura pe enikeni ti mo ba fe fe tabi igbese gbogbo ti mo ba fe gbe Olorun fi asiri ibe han mi. Ijo ti Olorun o ba ti ri han mi mo ri pe o mu siga. O si ti wa ninu emi ni tele pe mi ni fe ni to ba mu siga tabi mu oti. Ife wa sa re jalede kan. O wa ti fi odun mefa paja. Ki to wa fe oko ti mo fe gangan ti mo bimo fun. Okay, igba ti won sa ti mi sile oko lede kan. Awon iyawo le to ba mi lo. Won wa le nso wi pe ase anti ki so rin are. Oko won si tun ba won lodiji. Ebun yen mo gba lowo baba ati iya mi. To tun ra so fun mi. Won tun ba mi ra mensi mi to je irin se tailor ti mo ko. Iyen ko ko awon omo ati ileko ju ki won sa ti ri fonu ni la lowo won. Won ma ti ri fonu la lowo won. Ida je arun pa ni okunrin to si ti n wo yamu meji. Won ti gba fonu yen. Ida wa di ola ki odidi iya ode ki won fesi soro. O kira okunrin ta fe ti se duro lowo e ti yawo ni fe ta ba fe ro ogun fo ma bere lati paracetamol. Ṣé a fẹ́ lọ jí owó ẹ ni àbí ìyá ọkọ la fẹ́ lọ bá àbí ìyá ìyàwó la tún fẹ́ lọ sunkún bá fẹ́ gbà mí. Kí ló dé tí wọn ò dúró kó o gba irinṣẹ́ rẹ kó o tó lọ. Àwọn bàbá mi máa ń pòwe kan àti ìyá mi ń gba ayé wọn. Wọ́n á ní àfọwọ́wẹ́wọ́
0: ní ẹgbẹ́ ọmọ.
2: Ṣùgbọ́n nígbà tá a bá wà ní ìfọwọ́wẹ́wọ́ kí ọkọ ní mọ́tò mẹ́jọ kó ní mẹ́wàá. Kò ní wípé kí obìnrin ní ayọ̀ ayọ̀ jù ń bẹ̀.
0: Ó dà ẹ ṣe o ẹ ṣe adúpẹ́
1: o ẹ ṣe adúpẹ́. Ọ̀pọ̀ ẹ̀mí jọ̀dá. A ní ìdá ti máa lọ sí ilé wa.
0: Àbí o.
1: Yà sórí ìdẹ́ the bottom line there is tí mo ṣe sọ ni pé má jẹ́ kí anybody pressure ẹ. Take your decision tó bá ṣe wò pé ọmọ pé language kan tí wọ́n mi sọ ń gbà yẹn mi fẹ́ go pẹ̀lú ẹ̀bọ̀ time ti lọ wọn ni wọ́n ṣáà ti àwọn. Má jẹ́ kí anybody tí ẹni tí kú tì. Make a choice to wo pe yes choice.
0: Kò sẹ́ni tó lè ti yàn. Kò sí ẹni tó lè ti yàn.
1: Má sọ pé kò sẹ́ni tó lè ti
0: yàn. Wọ́n á gbà yàn mọ̀ràn ni. Lọ ṣe báyìí.
1: Rárá tó bá ti gbà yàn mọ̀ràn.
0: Tọ́ ọ bá dẹ̀ ti gbà wá gbà
1: mí. Ó sì fọ àmọ̀ràn yẹn dáadáa. Má sọ pé wà gbà.
0: Iye kó wá tiẹ̀ pé kò lọ sí. Tọ́ bá ti gbé kọ lọ́tọ́bọ náà sí lọ́tọ́bọ náà ni.
1: Ó lè fẹ́ sáǹpù ẹ̀ bóyá kò gbóná. Ẹ ṣe adúpẹ́
0: o.
1: Gbogbo àyè sí ẹtẹ́ tí wà lórí ètò ní èní. Kó wá tún di yíyan ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára láwùrọ̀ bí a tún máa padà wá sórí ètò. Ọ̀pẹ́yẹmí jọ̀ọ́dá.
0: Tó ọ̀dọ̀ ọjọ́ mẹ́jọ táà tún máa pàdé o. Ọ̀pẹ́yẹmí jọ̀ọ́dá náà ló kọ́ tí mi jẹ́ o.
1: Ọlájúwọ̀n Kẹ́mọ́tọ́ṣọ́ ni orúkọ tèmi ó dàbọ̀.

0: Live it. Muffle it.
1: Eddie, A-B-A.
2: Eddie, A-B-A. Adaba.
3: People of Agra and surrounding cities, get ready for a life-changing encounter.
4: The beginning is ready
3: AC Covenant of Mercy, aka Majebu, presents the Apostolic Visitation to the City of Agra, October Edition, under the divine theme, I Will Help You. Come and experience the supernatural hand of God. There will be miracles as of old. God will visit His people for divine restoration, ministering under powerful unction. Prophet Abel Taiwo Ojo, Papa Isoju Afefe, alongside other anointed ministers of God. Your season of struggle ends here. It is Saturday, 10th October, 2026, time 7 a.m. to 11 a.m. Venue, St. Thomas's Event Center, Bypass Junction, opposite NMPC Filling Station, on the road, Agra, Ondo State. The Apostolic Visitation to the City of Agra, October Edition. Come, your miracle is sure.
5: Yìí la fi ń kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
6: Ẹ tún bẹ́ ìyàwó láyé.
7: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
8: Kí ló ṣẹlẹ̀?
7: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí ìṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹni
5: 2026.
8: Ẹ
5: ní tòótọ́.
7: Kájà sọ pé Olùṣọ́ àgùntàn, ẹ̀sùn wa pọ̀.
5: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
9: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, Lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
10: Ẹ kú gẹ́gẹ́ wòyí o, ẹ̀yin tèmi nílùú Àkúrẹ́. Èmi Fẹ́mi Alágbolóhùnkíyín o, ní ọ̀nà tó gba ìsọlọ lọ níwájú Democracy Park lẹ́yìn mọ́ṣáláṣí Central Mosque nílùú Àkúrẹ́. Ibẹ̀ la wà nísìn. Ẹ rí ọ́fíìsì wa pẹ̀lú sábọ̀dù ńlá tó rí gbàgbà. Ẹ rí ibi tó kọ Fẹ́mi Alágbo sí. Ibẹ̀ la wà. Ẹ̀wọ́ obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pè rán níṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà nípa kíní tó ti wá máa bọ̀ kò sí ìrònú fún ọmọ tàbí ìwọ obìnrin tó jẹ́ pé nǹkan oṣù rẹ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín àárú eléyìí ò dáa tó ń fún ọ ní ìbànújẹ́ ọkàn máa bọ̀ lọ́dọ̀ wa. Nọ́mbà wa rèé 0706532-6843. Lẹ́ẹ̀kan sí 0706532-6843. Àwọn oògùn tó pójú owó wà níbí máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo. Kí ni ọjọ́ orí rẹ? 30 ni, 40 ni, 50 ni, 60, even 70 pàápàá. Kí ló dé? Àwọn bàbá wa tọwọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n ní ìyàwó mẹ́rin, márùn-ún, mẹ́fà tó wá dẹ̀ ṣe ojúṣe wọn láàrin wọn. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo, ìwọ tó ò mọ̀ ń bá bíi Ronaldo tàbí Messi. Máa bọ̀ kó wá gba oògùn tó pójú owó lọ́dọ̀ Fẹ́mi Alágbo. Àwọn mìíràn wọ́n máa jáde ní òru lọ́tọ̀ bí ẹ̀mẹ́ta, ẹ̀mẹ́rin, ẹ̀márùn-ún, ẹ̀mẹ́fà. Irú eléyìí ò dáa fún àgọ́ ara wa. Ẹ máa bọ̀ kẹ wá gba oògùn tó pójú owó lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo. Nọ́mbà wa rèé lẹ́ẹ̀kan sí 0706532-6843. Ìwọ ọkùnrin tó lè gbá pọ̀ lórí pápá dáradára. Kí ló dé? Mo kọ́lé, mo ra mọ́tò, inú rẹ̀ sì pàpà dùn sí mi. Orúkọ báyìí ò lè jẹ́ kínú obìnrin dùn tí wò bá lè gbá pọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé. Apá ló ṣe mú náà máa ṣe dùn. Inú rẹ̀ lòdì sí ọ̀ rárá. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo. Àwọn mìíràn àti yàgbẹ́ ni pọ́blẹ́mù wọn tó jẹ́ pé mo tún fẹ́ yàgbẹ́ báyìí. Kí ni ìyẹn tún jáde? Kí ló jáde? Kí ló ń bọ̀ lẹ́rù láti yàgbẹ́? Àbà Ọlọ́run ni pé ká jẹ ká sì máa yìnbọn ìdí ká dẹ̀ sì ṣe kíni ká sì yàgbẹ́. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo wọn tó ń fún ọ ní ìbẹ̀rù láti ọjọ́ pípẹ́. Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo tàbí ìwọ tó jẹ́ pé wọ́n sọ pé kíní yóò ṣeé ṣe kí ló dé kí ló ṣeé ṣe lọ́dọ̀ Ọlọ́run Ọba. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo ṣàmàbọ̀ lágbára Ọlọ́run. Ọlọ́run yóò dá sọ̀rọ̀ gbogbo ayé wa o. Ìyá ìwọ tó jẹ́ pé òtiẹ̀ mọ̀kọ́ tó ń ṣe lágbára rẹ tó ń fún ọ ní ìfòyà tó ń fún ọ ní ìfọ̀kànbalẹ̀ kí ló dé? Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo lágbára Ọlọ́run. Ọlọ́run yóò fún ọ ní ìwòsàn ní ọ̀dọ̀ wa. Àwọn ọkọ àti dìde ní para ẹni problem wọn o àti gbéra. Mo rọrùn bí àwọ ẹ̀yìn mi kí ló ṣe é lẹ́yìn. Máa bọ̀ lóde mi Fẹ́mi Alágbó nípasẹ̀ Elédùmarè ìwọ yóò rí ìwòsàn. Nọ́mbà wa rè lẹ́ẹ̀kan sí 07065326843. Ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Road níwájú Democracy Park ìbẹ̀lẹ̀ ti máa rí wa ní ẹ̀yìn Mọ́ṣáláṣí Central Mosque.
0: Àwọn kan á ní pé kan rò lágọ̀ọ́ra wọn. Àwọn kan á ní pé ọ̀kan já wọn jẹ lára. Àwọn kan á ní pé inú wọn gbóná láti inú wá. Má ṣe bẹ̀rù nípa ìṣẹ́ Elédùmarè. Máa fún ọ ní oògùn tó máa bá ọ lára mu.
4: Ẹ kú déédéé ìwòyí o, ẹ̀yin tèmi nílùú Àkúrẹ́. Èmi Aya Fẹ́mi Alágbó ló ń kín, tí ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́. Ta bá rí ìwo obìnrin tó ti wà nílé ọkọ lọ́jọ́ tó ti pẹ́, tó ò réyàn pè rán níṣẹ́, máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbó. Tàbí ìwo obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni, máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbó. Tàbí ìwo tí ò lè gbábọ̀ dáadáa lórí pápá bí òsìmẹ̀ àti ìgalò, máa bọ̀ ní ọ̀dọ̀ Fẹ́mi Alágbó. Àṣírí tí mo fi wà lọ́dọ̀ Fẹ́mi Alágbó dì sí, máa bọ̀ ká fi fún ẹ. Ẹ ò bá mi, ẹ ò bọkọ mi ní ilé iṣẹ́, à ń retí yín.
10: Bí ìyàwó mi ṣe sọ ni, bẹ́ẹ̀ ló ṣe rí o, bẹ́ẹ̀ ló ṣe rí. Ẹ ò bá ẹ̀yin obìnrin ló mọ̀kàn tó ń ṣe obìnrin o, àwọn ọkùnrin náà ló mọ̀kàn tó ń ṣe ọkùnrin. So ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ní ilé iṣẹ́ wa. Ẹ ò rí mi, ẹ ò dẹ̀ sì rí ìyàwó mi. Ẹ rí sábọ̀dù wa tọkọ Fẹ́mi Alágbó kẹ́bẹ̀rẹ̀ nínú Democracy Park pé ibo ni ọ́fíìsì Fẹ́mi Alágbó. Ẹ máa bọ̀, a ní ọ́fíìsì ilẹ̀ Haúsá, níbo ní ilẹ̀ Haúsá, mo ní sí Jẹ̀mẹ́tà ní Yọ́là, ibẹ̀ ní ọ́fíìsì mi wà. Mo ti ní sí Ògbólàfọ̀ ní Enugu State nílẹ̀ Ibo. Àsìkò rèé tẹ ẹyin tèmi kẹ́nu wá jàfà ní Fẹ́mi Alágbó. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ ẹ̀ dúpọ̀ lọ́kàn tẹni pé Fẹ́mi Alágbó aṣẹ́ o, Ògùn tẹ fún wa, ó ń bá wa lára mu. Ọlọ́run ló ṣe o, Fẹ́mi Alágbó kan. Ó dìgbà tẹ bá wá kẹ́yìn náà, gbogbo nǹkan tó bá ṣe yín, màá ṣe àyẹ̀wò fún yín gbogbo nǹkan tó bá ṣe ọ́ lágbo ara rẹ nípa àṣẹ Elédùmarè. Gbogbo ohun tó ń jẹ́sòro fún ọ yóò di ìtàn tíjọ́ tó bá ti dé ọ̀dọ̀ mi Fẹ́mi Alágbó. Àlàáfíà yín kò máa ní di fíáfíá o, àmì o.
8: Ṣé ẹ rí ẹ nígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí?
11: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí, iṣara yóò máa fà mí so láti bàrá ìdí dé ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́ náà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi. Fíwí àtẹ̀gùn ń ṣọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 07064606419 07064606419. Bàbá Òkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fíwí àtẹ̀gùn ṣèwòsàn.
12: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ ń bí pẹ̀lú mi. Bàbá Òkè Ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
13: Ó ṣe àtọkùn, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ̀ ń kí yín ni Bàbá Òkè Ògùn, tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lọ́wọ́lọ́wọ́, àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kí náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nínú ilé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi Bàbá Òkè Ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yẹmí Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi, àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419.
12: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín, ìṣòro nípa iṣan ara ni. Báwo lè Njọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
13: Ó ṣe àtọkùn, bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé, ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ròhun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. ẹlòmí ò lè nẹ̀rọ pẹ́ ẹlòmí tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni àfikọ́sẹ̀ wá ọmọ kọ́ tí ó fà á dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀ ẹlòmí ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfikọ́ jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú ẹlòmí eré orun sùn rárá bẹ́lòmí bá ti ẹ̀gbìnyànjú tó sun orun wákàtí kan àbórun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́ bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀ yóò dàbí pé ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun tó bá tún gbìyànjú tó dìde nílẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀ irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹni má jẹ́ adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ mo ti kọ́ àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin mo ti kọ́ wá láti ìlú ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní No. 4 Dúdúyẹmí lane opposite Oyèmẹ́kun grammar school nílùú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419 ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dá gbé ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ ọ̀sẹ̀ máa fọ̀ á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni agbákara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ̀lẹsẹ̀ òun bẹ́ẹ̀ sì máa kàn ún gógógógó bẹ́lòmíì bá sùn báyìí kí lè ó tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde nílẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gú èyí tá a lọ̀ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú ìsẹ́yòrò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní No. 4 Dúdúyẹmí lane opposite Oyèmẹ́kun grammar school nílùú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ̀ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú Àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú Àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ ni ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì ṣojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa á gbìyànjú á ṣèbẹ lọ́run fún ọ bọ́ bá jẹ́ pé nǹkan kan wà bẹ́ẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní No. 4 Dúdúyẹmí lane opposite Oyèmẹ́kun grammar school nílùú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419
14: ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
13: ó ṣe àtọkùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjókòó ló ń ṣe bẹ́ẹ̀ lomi iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ lomi wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́ẹ̀ lomi bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́ bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè sojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbópẹ́ gbogbo ara ní wọ̀hún bẹ́ẹ̀ lomi bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ṣẹ́jú 20 ṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni wọ́n máa ṣe ẹ̀ṣẹ̀ á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtẹ̀gbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tọba ní eléyìí ní yọ̀hún lẹ́nu lẹ́nìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀hún lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jáǹfààní ewé àtẹ̀gbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ bóyá òun fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtẹ̀gbò mọ́ bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó tí báyìí tó jẹ́ òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àtẹ̀gbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà ló wà lásìkò yìí lóòótọ́ ewé àtẹ̀gbò ọ̀nà wọn ti jìn kò sí tòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́ kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn náà bá wá ṣọ́dọ̀ mi ká wá jàǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn 40 ìṣẹ́jú a lè rìn 100 ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ́ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtẹ̀gbò yìí náà làwa náà jẹ nítorí ẹ̀ mo fi ní kẹ́yìn ní ọwọ́ àjẹ àǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wa ìwọ́n tó lọ́wọ́ bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá o lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ó jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ń bẹ̀ la wà àárín fara nira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nà tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 bẹ́ẹ̀ lẹ lomi yóò máa rí pé báyà bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmíì a máa ta ẹlòmíì a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tó o bá fẹ́ béèrè ọ̀nà tàbí onímọ̀ràn tó o fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni yìí 07-64-60-64-19 07-64-60-64-19 àlàáfíà ara wa ò ní di fi àfíà ó rí gbà.
15: ọ̀rẹ́.
16: A ò mà ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
15: Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro isara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa ro mí. Tí isara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa ro mí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Kòrónà báyọ̀ oje. Ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
17: Agbóhùn yìí ṣe ló sì ń jẹ lọ́bẹ̀. Ṣé wò ó gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbòó ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ara yé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú orúkọ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460649 0706460649. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.

0: 89.9 FM. Awolu Solu Dero Pese.
1: On your track, set.
2: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti dàpọ̀ kíní. Ó ṣíwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.
3: Iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ̀ǹfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.

ẹgbẹ́ yẹn sri òkè àrò ayọ̀ní bus stop àkúrẹ́ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ ṣiṣẹ́ tí kò sí èrè nínú rẹ̀ ẹ máa bọ̀ lórí òkè ìyanu láti wá bá jésù olúwa pàdé o nígbà káwọn alágbára fayé rẹ lùlù bẹ̀ǹbẹ̀ lóru máa bọ̀ ọlọ́run yóò ti ṣèyanu láyé rẹ bàbá wa apostle prophet samuel olúwa níyì bàbá orí òkè ìyanu máa wà ń kálẹ̀ láti fàdúrà jagun ó lè ṣù palẹ̀ inú ayé rẹ ẹ lè pe bàbá sí 0065176771 tàbí 0059785015 máa bọ̀ lórí òkè ìyanu

0: si re olorun eru jeje olorun to lo okorin kese aditunla eni teni keni o letu ibare o e kaabo si ori eto toni oruko mi o yi pada emi ni Victor Samuel MC Kodinire coordinator ni ohun mo ti o wa lokan yin beyen coordinator of peace ni e o eyin lori eto akoko iyanunla wa lati ile ise iranse Christ Miracle World Evangelical Ministry ori oke ogo iyanu otegbeye nibi ti oda parisi ni oke aro nilu akure nbi ibe na ni won wa baba wa apostle prophet oluwaniyi samuel baba ori oke ogo iyanu ti wa ni ikale lati fi oro olorun bo wa eje ki gbogbo farabalẹ lati jonje mi
1: oruko jesu ni agba jesu mo gbadura fun yin losun yin be se ma gbo program mi anu olorun olorun to ni imo oya ko fi oro na yeyin ogbon imato ye ta fi yeyin emi mo ko yoda fun yin jesu oluwa wa ami oruko jesu ohun ti mo fe fi ba yin so na ni osun yin na ni okan pepe pelu olorun okan pepe pelu olorun e je ka ohun ti iwe mimo so Psalm 101 verse 2 ore ogorun o le kan ese keji emi o ma rin irin mi pelu ogbon ni ona pepe nigbawo ni iwo o to mi wa emi o ma rin ninu ile mi pelu okan pepe egbon ti olorun so olorun fe olokan pepe opolopo nsin olorun loni sugbon okan e o dogba pelu olorun ki la npe ni okan pepe ohun na ni wepe ki eniyan beni ko se ife olorun ki okan yan ko dogba pelu olorun titori wepe eni to de beru olorun lo le se nkan ta nso yi tori pe eni ti o ba beru olorun a ma poro inu a ma dun a ma se lodi inu a ma dun ohun lo fa loni ti e fi ri wepe borilede se ri ṣọ́ọ̀ṣì pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n ayé ṣe kí wọn sọ títọ́ ẹ̀rọ rẹ̀ pé gbogbo for example ẹ̀rọ rí báyìí àwọn tó ń tukọ̀ orílẹ̀ èdè nàìjíríà ẹ̀rí wípé bí ò bá jẹ́ christian á jẹ́ muslim kò sẹ́ni tí ò ní ibi tó ń lọ nínú wọn ibi gbogbo bí tá a dẹ̀ṣẹ́ sọ ẹ̀ náà ni wọ́n ti máa ń wàásù bẹ́ẹ̀ ni àwọn muslim náà wọ́n máa ṣe wáàsí wọ́sọ̀ kò sí ni wọn á sọ̀rọ̀ ọlọ́run níbi gbogbo ṣùgbọ́n àti mo ló ń kọ́ ẹ wo orílẹ̀ èdè nàìjíríà ẹ rí pé ọlọ́run fẹ́ràn wa gan ó fún wa ní onírúurú ohun tó jẹ́ wípé tí wọ́n ti a lè sọ dowó bí epo rọ̀bì àlùmọ́nì lóríṣiríṣiríṣi tọ́lọ́run fún wa lólẹ̀ èdè ṣùgbọ́n ẹ rí pé bó ṣe fún wa tó náà stíì náà orílẹ̀ èdè yìí wàhálà ni egbe kò sí náà nítorí pé ẹ wo epo yẹn àwọn tó ń ṣèjọba wọn ni wọn yọ sọ́sídì ẹ rí pé bí wọn ṣe yọ sọ́sídì ará ìlú ìnira ló jẹ́ fún ará ìlú síbẹ̀ bọ́n yìí ṣe yọ wọn tún ń ya owó ẹ wo iye tí wọ́n ń ta epo petrol lónìí ìgbà tí wọ́n ní wọn kọ́kọ́ yọ ẹ wo láti 180 naira tí wọ́n sọ di nígbà tí ìjọba ẹ̀dẹ́ wọ́n sọ di 500 tí wọ́n tolúkàlùkù ń pariwo ẹ wá wo lónìí 1,300 and something níbò mí ẹ wá wo àwọn tó dẹ̀ yọ wọn bìkítà wọn nání mẹkúnù pé báwo náà ṣe fẹ́ ṣe ẹ rí àwọn tó ń gba sálárì kálùkù ń pariwo àwọn tó ń ṣiṣẹ́ ọwọ́ olúkàlùkù ń pariwo àwọn èèyàn dẹ̀ ń pariwo dábàdẹ̀wò ìjọba lónìí tí wọ́n bá ń sọ àwọn tí wọ́n ń ṣe wọ́n lẹ́wọ̀n ni the best ẹ̀yin kọ́ lẹ́wọ̀n máa sọ wípé ìjọba dá ará ìlú òun ló máa sọ pé ìjọba dá ará ìlú lẹ̀ ń ṣe ìjọba lé lórí kì í ṣe ẹ̀ ń ṣe ẹ̀ ṣe ìjọba lórí ara yín tó bá dẹ̀ jẹ́ pé múra inú ará ìlú dùn inú wọn máa dùn wọn máa pọn ilé wọn máa praise yín jẹ́ ẹ sọ ọ̀kan fún yín lónìí ọkàn pípé pẹ̀lú ọlọ́run ni mo fi ń wàásù tí ọkàn yẹn bá pé pẹ̀lú ọlọ́run á ṣèfẹ́ ọlọ́run bọkun yan ba pe pẹlu Olorun a so titọ bọkun yan ba pe pẹlu Olorun a munu awon eyan dun bọkun yan ba pe pẹlu Olorun to ba ntuko ilu alafia ma joba ohun gbogbo a ma lo deede e tele Olorun eyan je are o o je gomina ni o je oba ni o ohun ko to le wo ko je fun won gba die ni fun sa die e wo ye awon to ti se are lori lede Nigeria ni e wo titi titi di ele itawa mo ma so bo ba se be odun merin o wa poju ariro eri to tun ba tun se odun merin ni itan lo fi sile o se itan yi pe awon eniyan po munu awon eniyan eyan dun ni wo nigba kan awon kan se ijoba won se free education a kan le ni pe ko ko se free kan se free education sugbon e o se nkan to je pe a kariada even subsidy to your oyeke to wa fun sugbon loni olukaluku n pariwo awon to de se ijoba ni awon ni the best awon lo se dada awon to de ba n se gbogbo awon to kura jopo ti won jo n se inu gbogbo won dun pe awon se dada bi won se eyan kan lo njo je ara o be ni o to je oloselu to n gbo ma eyin te wa mete ni eyin lo da ni adugbo bi to wa iwo rin kakiri lobo mi ko bi won bo ba ma listen si won pe se ijoba e pe so tu won lara ko bi won o le need ewo ohun ti won ta ewo ohun ti won ra loja bo ra nkan ni eye bayi loni to ba de ojo keji atunle ko kan si nkan to nje press control kaluku n se titi e ko ye ko ri be a soro okan okan pepe a soro ikini iranse olorun wa fun iranse olorun wa fun lati so titọ lati mo oro itunu wa fun awon ara ilu lati le je kawon ara ilu ko tele boya eyan le ma se aida ko ro pe dada lo nse sugbon ma gbagbe o eni to laye atorun ohun emi ati e o oruko mi na ni apostles Oluwa ni Samuel baba ori okogo yanu ni otegbeye nibi ti oda pari si ni oke aro number mi na ni 08065176771 08065176771 EKG 08059785015 08059785015 odi ijo mejo
0: oun le ti gbọ yen ki gbogbo eni to ba leti ko gbọ ohun ti emi n so fun ijo e ma gbagbe awon alakale eto wa ni gbogbo ojo Wednesday a ma se oso kan oru kan be si ni lojo Friday iso oru wa ni ori oke ogo iyanu ti a ma bere ni dede ago mejila e ma gbagbe bakan na awon akanse eto ti a ni bi gbogbo ojo Wednesday Thursday ati Friday to keyin lososu wa ba Olorun pade ki Olorun le se ise iyanu ninu aye re mo fe ko mo pe ko si ohun ti Olorun le se Olorun to laju afoju to ji oku dide to mu aro larada to rin lori okun ohun na wa nibi awon ipade woni to duro di o fun ebe adura igbani ni iyanju tabi ohun kan abi mi ti ko ba yi o te fe ri baba fun e kan si awon number ti a fe pe fun yin 65 17 67 71 ati 00 59 78 50 15 oruko mi o yi pada emi na ni Samuel Victor MC Kodinyire te ina ba fe pe mi fun kohun mo se alaga ni o mo de se MC yin ni o ka jo se ki gbogbo e ko dun ko se bo leti e kan si number yi 09063 68 43 92 a ma fi èyí ṣe ìlọ lórí ètò yìí ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀.

0: wà ní ọ̀tẹ́gbẹ̀ yẹ sri òkè àrò ayọ̀ ní bọ́stọ̀ àkúrẹ́ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ ṣiṣẹ́ tí kò sí èrè nínú rẹ̀ ẹ máa bọ̀ lórí òkè ìyanu láti wá bá jésù olúwa pàdé o nígbà káwọn alágbára fayé rẹ lùlù bẹ̀ǹdẹ́ lóru máa bọ̀ ọlọ́run yóò ti ṣèyanu láyé rẹ bàbá wa apostle prophet samuel olúwa níyì bàbá orí òkè ìyanu máa wà ń kálẹ̀ láti fàdúrà jagun ó lè ṣù palẹ̀ inú ayé rẹ ẹ lè pe bàbá sí 0605176771 tàbí 0059785015 máa bọ̀ lórí òkè ìyanu kí ìyanu rẹ dé.
1: Ìgbà tí mo rán wá agbára rẹ
2: Ọlọ́run
1: mo wá rí pé ó jẹ́ ìyá
2: gẹ́gẹ́ bí olúwa tó ń bẹ.

0: ìyanu tí ó wà ní ọ̀tẹ́gbẹ̀ yẹn sri òkè àrò ayọ̀ ní bọ́stọ̀ọ̀ àkúrẹ́ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ ṣiṣẹ́ tí kò sí èrè nínú rẹ̀ ẹ máa bọ̀ lórí òkè ìyanu láti wá bá jésù olúwa pàdé o nígbà káwọn alágbára fayé rẹ lùlù bẹ̀ǹbẹ̀ lóru máa bọ̀ ọlọ́run yóò ti ṣèyanu láyé rẹ bàbá wa apostle prophet samuel olúwa níyì bàbá orí òkè ìyanu máa wà ń kalẹ̀ láti fàdúrà jagun ó lè ṣùpalẹ̀ inú ayé rẹ ẹ lè pe bàbá sí 0605176771 tàbí 0059785015 máa bọ̀ lórí orí òkè ìyanu ìyanu rẹ dé.
1: Ìgbà tí mo rán wá agbára rẹ
2: ọlọ́run o.
1: Mo wá rí i pé ó jẹ́ ìyá.
2: Gẹ́gẹ́ bí olúwa tó lù.

iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 Àdàbà FM.

0: iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́fẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: This is Adaba FM, stay riveted.

0: àwọn èròjà ìgbàlódé dẹ̀ ni à ń lò ní best solution polytechnic láwọn àwọn èrò ìlìjà tó wà ní best solution polytechnic yàrá ìkàwé wa níbi táwọn ọmọ tí ń kọ́ ẹ̀kọ́ ó kún fẹ́fọ́ fún àwọn nǹkan ìgbàlódé fún ọmọ wa tó léyìí tó jẹ́ pé ó máa mú ẹ̀kọ́ rọrùn fún àwọn ọmọ wa tá a bá dẹ̀ ń sọ̀rọ̀ nípa yàrá táwọn ọmọ wa ti ń kàwé tá a mọ̀ sí library ó kún fọ́fọ́ fún ìwé lọ́gọ́rùn lọ́gọ́rùn lẹ́gbẹ̀rún lẹ́gbẹ̀rún yálà bó jẹ́ ìwé ti ilẹ̀ wa ń bí ni àbí ní ti òkè òkun tá ọmọ wa bá tún wò sùn tó bá fẹ́ kàwé lórí afẹ́fẹ́ léyìí tá a mọ̀ sí library àwọn ọmọ wa tún láǹfààní láti kàwé ní orí afẹ́fẹ́ workshop wa ní best solution polytechnic ó kún fọ́fọ́ àwọn laboratories wa ó kún fọ́fọ́ fún èròjà ìgbàlódé òpópónà wa ní best solution polytechnic ó dá ní best solution polytechnic a tún ní ilé ìtọ́jú táwọn ọmọ wa ti ń gba ìtọ́jú ní best solution polytechnic ètò ààbò ó wà ní best solution polytechnic ní best solution polytechnic iná wa ò fìgbà kan ṣẹ́jú rí ní best solution polytechnic omi wa kò fìgbà kan lọ rí ní best solution polytechnic táwọn ọmọ wa bá tún fẹ́ ṣeré ìdárayá àyè tó wà fún wọn yẹn la mọ̀ sí sport and recreational facilities àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Ẹ ṣe òun lẹ ti gbọ́ yẹn nọ́mbà ti kẹ́ máa pèrè 08166733313 08166733313 sáà ìgbaniwọlé fún 2026-2027 academy session òun lọ lọ́wọ́ torí náà ẹ pé 08166733313 ẹ ti sọ àwọn èròjà tó wà best solution polytechnic ó tún gbé ara kan kalẹ̀ ní inú ilé ẹ̀kọ́ náà èyí ni iṣẹ́ ọwọ́ táwọn àwọn tún kọ́ mọ́ ẹ̀kọ́ ẹ jẹ́ kí àwọn òbí àti olùgbọ́ ẹ jẹ́ kí wọ́n mọ̀ nípa àwọn iṣẹ́ ọwọ́ tó wà ní best solution polytechnic àti ìdíjẹ tó fi ń kọ́ àwọn ọmọ ní iṣẹ́ ọwọ́.
0: Ní best solution polytechnic a gbé iṣẹ́ ọwọ́ náà kalẹ̀ yàtọ̀ sí ẹ̀kọ́ tá à ń kọ́ wọn léyìí tó já sí wípé àfẹ́jẹ́kọ́ ọmọ wa ṣe tán kí kó tó di pé sátífíkẹ́ẹ̀tì wọn jáde kọ́kọ́ wá jókòó kalẹ̀ sílé láì ní nǹkankan tí wọ́n ń ṣe èyí ló fà á tá a fi rò pé ó yẹ káwọn ọmọ wa náà kọ́ tún máa kọ́ ẹ̀kọ́ nípa iṣẹ́ ọwọ́ àwọn àǹfààní púpọ̀ dẹ̀ wà lórí iṣẹ́ ọwọ́ tá à ń kọ́ ọmọ wa àkọ́kọ́ kíkọ́ iṣẹ́ ọwọ́ ní best solution polytechnic níwọ̀ngbà tó bá ti jẹ́ ọmọ ilé wa ní best solution polytechnic ọ̀fẹ́ ni a gba owó kankan lọ́wọ́ àwọn ọmọ wa lórí iṣẹ́ ọwọ́ kíkọ́ àwọn wọ̀nyí wà ní àwọn iṣẹ́ ọwọ́ tá à ń kọ́ wọn wa ní best solution polytechnic ní best solution polytechnic à ń kọ́ ọmọ wa bí wọ́n ṣe ń ránṣọ òun la mọ̀ sí fashion designing à ń kọ́ ọmọ wa bí wọ́n ṣe ń dáná yálà bó jẹ́ tilẹ̀ yín ni àbí ní tòkè òkun ìyẹn la mọ̀ sí catering à ń kọ́ ọmọ wa bó ṣe ń tẹ ìwé ní best solution polytechnic ìyẹn la mọ̀ sí printing technology à ń kọ́ ọmọ wa bí wọ́n ṣe ń jó irin mọ́rin ìyẹn la mọ̀ sí metal fabrication technology à ń kọ́ ọmọ wa bí wọ́n ṣe ń ya àwòrán ìyẹn la mọ̀ sí photography a dẹ̀ tún kọ́ àwọn ọmọ wa bí wọ́n ṣe ń gẹrun ìyẹn la mọ̀ sí barbing.
1: Ẹ ṣe gan ni ṣé ọ̀fẹ́ ni ele àbí ẹ tún gba owó.
0: Mo ti sọ síwájú ní best solution polytechnic níwọ̀ngbà tó ti jẹ́ pé ọmọ wa ni wọ́n ní best solution polytechnic ọ̀fẹ́ ni iṣẹ́ ọwọ́ jẹ́ ní best solution polytechnic a gba owó kankan lọ́wọ́ wọn.
1: Àwọn ọ̀lẹ́ ti gbọ́ yẹn o ẹ ṣe o ẹ pè wá sí nọ́mbà yìí 08166733313 ẹ yẹ kí n pèlẹ́ ẹ̀kan sí fún gbogbo ìbéèrè nípa best solution polytechnic àkúrẹ́ ẹ pé 08166733313 pẹ̀lú gbogbo atótónu yín láti àárọ̀ èló báwo ni ó ṣe rọrùn fún àwọn ọmọ láti san owó iléèwé ẹ jẹ́ káwọn olùgbọ́ àti àwọn òbí mọ̀.
0: Ní best solution polytechnic a ti ṣe àbẹ̀wò sí owó iléèwé táwọn ọmọ máa san léyìí tó jẹ́ wípé ààfin ni àwọn òbí ní ara owó iléèwé náà ó jẹ́ owó tí ó rọrùn fun wa ni ilana ti a gbe kale ilana ta gbe kale ni wipe a fun omo wa ni anfani pe ki won ma san owo na ni emefa laarin odun kan that is 6 times installment o le san owo yen ni emefa laarin odun
1: on le ti gbo yen o eko o ti di rorun ni be solution polytechnic akure e tete ma bo e pe 08166733313 08166733313 number ti ke ma pe niyan te ba fe darapo mo wa ni be solution polytechnic akure bawo ni awon mo yin je nko won ni eko oro olorun
0: ni be solution polytechnic anko mo wa ni imo olorun anko ni eko olorun yala bo je muslimi abi kristiani anko mo wa ni eko olorun leyi to je fi nwulo fun won to de mulo ninu ilewe ati ni ita onulo
1: on la ti gbo yen gbogbo omo to wa si be solution polytechnic olorun ran wa lowo lati ko won ni eko to ye koro eko iwe eko ise owo ati eko ibagbipo eda olosiye ka won mo wa kan ye ko le ja won mo to se fi yan kan lawojo tori na eyin olugbo eyin obi e ma je kan mo na joko sile o ati so owo lewe fun yin pe o rorun lati so eko ti di rorun ni be solution polytechnic akure gbogbo nkan te nfe ni ile eko giga gbogbo nse polytechnic lo ti wa ni be solution polytechnic e pe 08166733313 bi sola yola ka to ma lo mo fe ke gba awon bi niyanju fun iseju kan
0: gege bi a se nso ta de tenu mo eyi ti awon mo wa ti joko sile o ti to ge eyin obi wa e je ki awon mo wa e ko won mu won wa si be solution polytechnic ile eko to rorun julo se yala ba awon mo se nso wo la yi fe so ni abi awon ohun igbalode ta fi ko awon mo wa e mo awon yin wa si be solution polytechnic e ma fi akoko sofo mo e je ko awon mo yen e je ki won wa ko eko eko igbalode
1: won le ti gbo yen o lati orugun merin Nigeria no ti mu omo wa si be solution polytechnic tori pe aseyori ti awon omo na nse ninu eko won sa 2026-2027 o ti ti bere o e pe 08166733313 e je ki n pe lekan si 08166733313 e se pupo a ma reti yin o tun digba kan na.

0: My people, make sure you get enough sleep. There's a reason for it.
1: But why?
0: Work never truly ends. Your work will be there when you wake up. Enjoy a good sleep on a Mooka mattress. Yes, even the hardest worker needs some good sleep. Experience all-round comfort for a good night's sleep.
2: Sleep better, Mooka.
0: Mooka, adding comfort to life.
3: Èló ni lítà kò ṣe é má gbọ́ BBC Yorùbá. Èló ni lítà bẹntiróòlù kan báyìí lẹ́yìn tíjọba àpapọ̀ ti kéde àdínkù owó epo fún oṣù kan.
4: Káti ẹ̀ tó máa sọ̀rọ̀ nípa iye tí wọ́n ń ta bẹntiróòlù báyìí, ṣèjọba ti dá sọ́bsìdì orí epo padà ni.
3: Ìbéèrè yìí gan lọ̀pọ̀ ọmọ Nàìjíríà náà ń béèrè, àmọ́ ìjọba ti sọ pé ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀.
4: Àti pé kí ni yóò ṣẹlẹ̀ gan lẹ́yìn oṣù kan táráàlú bá ti ra epo lẹ́dínwó tán?
3: Kàn sójú òpó wa fún ìdáhùn sí gbogbo ìbéèrè rẹ.
4: Ìmọ̀ré o.
3: Níbo?
4: Ọmọ wòlíì kan mà ni wọ́n ló forúkọ wòlíì míì lu jìbìtì.
3: Báwo ló ṣe jẹ́?
4: Adéwálé Ògo Ẹ̀mí ni wọ́n fẹ̀sùn kàn pé ó lu àwọn tó ń wá ojútùú sí ìṣòro ayé wọn lórí ayélujára ní jìbìtì mílíọ̀nù 22 naira.
3: Lọ́rọ̀ kan, afurasí ọ̀hún ti kó sí gbàgà ọlọ́pàá báyìí.
4: Ẹ̀kúnrẹ́rẹ́ wà lójú òpó wa.
3: Ìwọ́de ìwà ipá sáwọn àjèjì tó ṣayọ lórílẹ̀‐èdè South Africa.
4: Ṣé bó ti lọ ọlẹ̀ tẹ́lẹ̀ ni?
3: Lánàá jọ̀bọ làwọn olùwọ́de náà tún dáná sun ọ̀pọ̀ ọkọ̀ tí wọ́n sì tún ja àìmọye ilé ìtajà lólè.
5: Ẹ kàn sí wa lórí bbc.com/yorùbá.
6: Iléeṣẹ́ tó ṣẹ́, tó ki, ó fẹ̀ǹfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà.

0: ọjọ́ fún yín. Ajú ti gbé dé Yempress Power Services báyìí. Ẹ kúṣẹ́ ní Yempress Power Services o. Ẹ kọ́kọ́ bá júwèé bi ti Yempress Power Services wà nù.
1: Kè é léṣe wá wà ní number 137 adjacent Sterling Bank ní ẹgbẹ́ Canada Pharmacy ní ìlú Àkúrẹ́. À ń ṣe inverter battery pẹ̀lú solar panel. À ń ta solar freezer, solar fan, anything nípa solar òun ni à ń ṣe nílé-iṣẹ́ wa.
0: Ẹ bá mú category solar yẹn ní ẹyọ kọ̀ọ̀kan.
1: A ní category tó jẹ́ pé battery ẹyọ kan pẹ̀lú panel àti inverter tó lè gbé fan television pẹ̀lú iná mọ̀nàmọ́ná ní ilé wa. A ní èlé tó jẹ́ pé ó lè gbé pumping machine wa. A nílé tó lè gbé blender. A nílé tó lè gbé solar freezer tàti ní sílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ilé-iṣẹ́ tí wọ́n bá fẹ́ ṣe solar, a máa kọ́kọ́ béèrè lọ́wọ́ wọn àwọn nǹkan tí wọ́n fẹ́ lò fún. A máa recommend eléyìí tó bá máa gbé gbogbo nǹkan wọn ní ìrọ̀rùn. A lè ṣe oní battery méjì, oní battery mẹ́rin, oní battery mẹ́jọ. A ní àwọn òṣìṣẹ́ tó ká ojú òṣùwọ̀n. A ní àwọn engineer tó jẹ́ pé tó ti bá wa ṣiṣẹ́ ní ilé-iṣẹ́ láti ọ̀pọ̀lọpọ̀ ọdún.
0: Ẹ bá wa ṣàlàyé nípa àwọn batteries tí ó wà ní ọ̀dọ̀ yín.
1: Battery oríṣiríṣi la ní bọ̀. A deal pẹ̀lú Luminous Products. Gbogbo àwọn èèyàn tó bá mọ product yìí ló máa mọ̀ pé is the best of the best nínú àwọn battery. Tó bá ti jẹ́ Luminous Products, ọdún mẹ́fà, ọdún méje, ẹ ṣì ń lò lọ láìsí ìbẹ̀rù tàbí ìfòyà. Maintenance nìkan la máa bá yín ṣe. A tún ní àwọn product mi, a ní Lithium product, a ní Unicorn product àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní ẹ̀ẹ̀kan sí ilé-iṣẹ́ wa wà ní number 137 adjacent Sterling Bank, Oyemekun Road, beside Canada Pharmacy ní ìlú Àkúrẹ́. Tí a bá ń bọ̀ láti ọjà, a máa dúró ní Canada Pharmacy tí a bá ti kọjá Oyemekun Grammar School. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 070-31-98-52-13, 070-31-98-52-13, 08-033-60-62-66. Àwa la ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ méjèèjì.
0: Orí ètò ọjọ́ ọdún náà láwà, a ti wà ní ilé-iṣẹ́ TS Furniture. Tó wà ní Dúdú Yemi Lane, ní Oyemekun Road nílùú Àkúrẹ́. Ẹ kúṣẹ́ ní TS Furniture.
2: Ẹ ṣe atọ́kùn. Ilé-iṣẹ́ wa ní TS Furniture Nigeria Limited. Ta wà ní number 2 Dúdú Yemi Lane, lọ́pọ̀sìtì Oyemekun Grammar School. Àwa náà la wà níwájú wọ́ọ̀kì tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. Ṣùgbọ́n ilé-iṣẹ́ wa ti fi kanlẹ̀ sí number 2 Dúdú Yemi Lane, lọ́pọ̀sìtì Oyemekun Grammar School. Níbi tá a ti ń ṣe oríṣiríṣi àga, oríṣiríṣi bẹ́ẹ̀dì, oríṣiríṣi chair, dining table ni o, dining chair ni o, kitchen cabinet ni o, wardrobe nínú yàrá rẹ ni o. Èyí tó jẹ́ ti Nàìjíríà wà ń bẹ́ẹ̀, èyí tó jẹ́ tó kò kún wà ń bẹ́ẹ̀. Ìwọ náà tó jẹ́ pé bóyá Ọlọ́run ti sàánú rẹ, o ti parí ilé rẹ, ọ̀fẹ́ ṣe fọ́níṣọ̀ gbogbo inú ilé rẹ látòkè délẹ̀. Ìwá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 080-34-70-88-72 tàbí 091-67-82-39-80 080-34-70-88-72 ilé-iṣẹ́ TS Furniture Nigeria Limited láti figi dára oríṣiríṣi àwọn oríṣiríṣi chiare eléyìí ti Nàìjíríà ni àwọn eléyìí tó kè òkun ni. Nígbà tí wọ́n náà bá dé ilé-iṣẹ́ wa tí wọ́n náà bá wá wò ó rí pé oríṣiríṣi nǹkan láti figi dára àti bíbà yìí. Èyí tẹ́ bá wa rajà lóṣù tó kọjá, èyí tẹ́ bá wa rajà nígbà tó sùn ti bẹ̀rẹ̀ náà, gbogbo yín náà láti kí o. Bọ́ bá kọ́lé ayọ̀ tẹ́ kọ́ wá sí ilé-iṣẹ́ TS Furniture Nigeria Limited tá wa number 2 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School. Báwo ṣe gba ọ́fíìsì tí ẹni o fẹ́ ṣe fọ́níṣì ọ́fíìsì rẹ? Pé ilé-iṣẹ́ TS Furniture á wà bọ̀ dára sí ilé-iṣẹ́ rẹ tó jẹ́ pé nígbà táwọn kọ́sọ́mà mìíràn bá wọbẹ̀ wọ́n máa gbé o gbé nǹkan gidi jókòó. Lẹ́yìn tó sì jẹ́ pé owó owó ọ̀gára àní fowó lẹ́yìn àní fowó ní ọ lára. Bọ́lá wọ tiẹ̀ ti ń lo chair kan nínú ilé rẹ, ó wá rí pé chair yẹn ò gbọ́n mọ́, àbó ti gbé díẹ̀ ni gbé wá sọ́dọ̀ wa. Àwọn ọ̀bọ̀ sọ di tuntun. Bọ́lá sì fẹ́ fowó kun ni tó gbà yìí tá a ti ṣe kalẹ̀. Kò sẹ́yìn tí ò rọ wá lọ́rùn ní ilé-iṣẹ́ TS Furniture. Àwa náà la wà níwájú wọ́ọ̀kì sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. Ṣùgbọ́n a ti ta fi ìdí kalẹ̀ sí number 2 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School. 080-34-70-88-72 080-34-70-88-72 ọ̀pọ̀lọpọ̀ ọdún láti láyé o. Àní fọdún eléyìí ṣàṣemọ̀ ẹ ṣe púpọ̀.
0: ẹkú ṣe ọwọ́ mi ṣeun.
1: Ẹ ṣe olóṣùú, ẹ kú ọjọ́ mẹ́ta.
0: A lè kú ọdún yìí.
1: A kú ọdún, a tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run tún dẹ̀mí wá sí ìdọ́jọ́ ìní. Ọlọ́run tún pa wá mọ́ ní ọdún tó kọjá. Ẹ̀mí yín tún wá sọ̀dọ̀ mi ní ọdún yìí. Ògo ni fún Kristi.
0: Ó dáadáa, a rí i pé ọdún báyìí ọ̀tọ̀ọ̀tọ̀ láṣọ ọ̀tọ̀ọ̀tọ̀ ń ṣọ̀tọ̀ ọ̀tọ̀ ni.
1: Olóṣùú tọdún yàtọ̀. In fact, mo já àwọn léèsì lóríṣiríṣi, àwọn voiceless, switchless, polishlessi kọ́ máa bọ̀ kọ́ máa bá mi rà á. Àwọn switchlessi wà.
0: Àwọn switchlessi àbí.
1: Bẹ́ẹ̀ni, àwọn polishlessi wà. Lóríṣiríṣi colours. Mo dẹ̀ tún láwọn òfin lóríṣiríṣi. Tẹ bá tiri aṣọ tán, kẹ ẹ rò fi sí.
0: Ó wọ àwọn òfin yẹn báyìí.
1: Bẹ́ẹ̀ni, kò sí pé ẹ tún ń dọ́ báyìí, ẹ tún ń wọ òfin kiri. Ẹ mú aṣọ, ẹ mú òfin sí. Ẹ mú sínẹ́tọ̀ materials sí. Ìyẹn ni tàwọn ọkùnrin tán ń lò. Tó bá yẹ jẹ́ pé àwọn ọkùnrin tí wọ́n fẹ́ lọ sínẹ́tọ̀ onílẹ̀sí ọkùnrin tí ò ní wò táwọn àtìyàwó wọn tán máa dọdọ́ gba, ó wà lọ́dọ̀ mi olóṣù.
0: Irú àwọn àǹkàrà patterns eléyìí tún yàtọ̀ torí à ń wò pé ṣé kí ṣe àǹkàrà tẹ́lẹ̀ pé àwọn olówó nìkan ni ọwọ́ wọn máa ka torí bó ṣe rí ìbọn ṣe ṣe eléyìí tún yàtọ̀.
1: Olóòtú àwọn àkàrà ọdún yìí yàtọ̀ o. Wọ́n ń já àwọn àkàrà kan lọ́dún yẹn là ń pè ní àkàrà òfin.
0: Àkàrà òfin.
1: Àkàrà òfin tí èèyàn bá wọ̀ ọ́ wọ́n á rò pé èèyàn wọ òfin ni.
0: Irú àwọn ilé báyìí.
1: Bẹ́ẹ̀ni, mo dẹ̀ sún àwọn àkàrà mídíọ̀mù tí ò kì í bó. Mo ní àwọn àkàrà kékeré ní oríye tó bá ti ń fẹ́ ni. Àwọn tó fẹ́ ṣe ayẹyẹ òkú àgbà tàbí ìgbéyàwó, ẹ má lè kú, ẹ má lè bàdàn. Ẹ máa bọ̀ lọ́dọ̀ mi tọ̀rọ̀rọ̀rọ̀rọ̀. Kú ọ̀sẹ̀ tó bá ti fẹ́, àwọn tó wá sọ̀dọ̀ mi ti mọ̀ mí.
0: A mọ̀ yín sí àwọn aṣọ white. Ẹ bá wa ṣàlàyé nípa àwọn aṣọ white.
1: Olóòtú ṣẹ̀ṣẹ̀ wà láwọn aṣọ white yẹn. Ó ṣẹ̀ sí pọ̀ jù lọ́dún yìí. Tí bá ní kí n máa dárúkọ, àsìkò wa máa lọ. Wọ́n ń já àwọn aṣọ lóríṣiríṣi rainbow lóríṣiríṣi tó jẹ́ pé mo kí àwọn alága ọdún yìí pé ẹ kú oríire o.
0: Àwọn alága church.
1: Àwọn tó fẹ́ ṣe ìkórè ọdún yìí wọ́n kú oríire. Àwọn tó ń ta horses tó ń tusà kọ́ máa bọ̀ lọ́dọ̀ mi. Àwọn etí lẹ́sì, ìkó, àmùrè, aṣọ pẹpẹ, àwọn orin design tó ń lò sí aṣọ àwọn tẹ̀lẹ́.
0: Torí pé ọdún báyìí ṣe láwọn ọmọ ṣe yìí yẹn a tún máa kí wọn lọ́dún yẹn pẹ̀lẹ́ wọn ẹkúṣẹ́ wọn. Kú ọjà ọdún o. Báwo ni gbogbo ẹ ṣe ń lọ?
3: Ẹ bá wa ra aṣọ, à ń retí iléeṣẹ́ mọ́ mi ṣe trading store dòkò yìí lakalẹ̀ sí oníwájú St. John and Mary Hospital. Tẹ bá wa dòwò pọ̀ lọ́dún yìí o.
0: Ẹyin náà ti ń gé aṣọ báyìí o, ẹ ti máa ṣọ́ gé àbí?
3: Bẹ́ẹ̀
0: sà. Ìlànà
1: ẹ mú mi ṣe ẹ bá ṣàlàyé lẹ́ẹ̀kan sí níwájú St. John and Mary Hospital gan-an. Ẹni ìyá ṣe ohun kò pé méjì. Anybody bá aṣọ ọlọ́kadà bá aṣọ ọmọ kékeré da béèrè wọn á mú yín dọ̀dọ̀ mi. Ẹ má jẹ́ kẹ́ni kankan sí jẹ́ ohun.
0: Phone number táwọn èèyàn máa pè yín sí.
1: 08033894569.
0: Lẹ́ẹ̀kan sí.
1: 08033894569.
0: Ọjọ́ ọdún tẹ̀ síwájú.
4: Ẹkú dédé àsìkò yìí, olówó kéré Joseph ni orúkọ tèmi, abẹnugan fún iléeṣẹ́ NRI, ìyẹn Nature Renaissance International, tí wọ́n ṣe àgbéjáde oògùn tí ń kojú onírúurú kùdìẹ̀kudiẹ lágọ̀ọ́ ara wa. Yàtọ̀ sí iléeṣẹ́ mọ̀ pé àwọn kan rí tí wọ́n ṣe nípa ti ọrọ̀ ajé ní iléeṣẹ́ NRI. Ìjọ mọ̀ pé ìwọ náà lè di alágbàtà NRI kí tọrọ kọ́bọ̀ mọ́ wọlé fún bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí. Ọkọ̀ tí àwọn iléeṣẹ́ NRI ti pín fún àwọn alágbàtà wọn, ó ti jẹ́ 500,000 ọkọ̀. Ìwọ náà lè jẹ àǹfààní ẹ̀. Ọ̀fẹ́ ni fọ́ọ̀mù, ọ̀fẹ́ ni ìdánilẹ́kọ̀ọ́, free NRI distributorship and marketing training, ó ti wà nílẹ̀. Ìwọ náà lè di alágbàtà NRI. Kàn tẹ àtẹ̀jíṣẹ́ NRI, yes I can, bó sì jẹ́ de Yorùbá, NRI, bẹ́ẹ̀ ni mo fẹ́. 09029128502 09029128502 tàbí 09157549390 09157549390 tàbí kò tẹ̀ sí nọ́mbà èmi gangan 08033842322 08033842322. Ẹ mọ̀ pé nǹkan tí ò bá dá mi lójú èmi ò ní wá sórí atẹ́gùn wá polongo ẹ̀. Tẹ àtẹ̀jíṣẹ́ NRI, yes I can, NRI, bẹ́ẹ̀ ni mo fẹ́, mo sì dẹ lóhùn lọ́gán. Má gbàgbé pé àyẹ̀wò ọ̀fẹ́ tún ń lọ lọ́wọ́ níléeṣẹ́ NRI láti lè mọ̀ bó ṣe dúró sí ní àgọ́ ara ẹ̀. Kàn sí iléeṣẹ́ NRI ní ẹgbẹ́ AP filling station ní dojúkojú Adé Super Hotel Lákùrẹ́ tàbí Adémakinwá Shopping Complex ní dojúkojú First Bank Agogo Òkè Yaba Londo tàbí dojúkojú Pimman Hospital Along Okiti Pupa Road Ọ̀rẹ́. Má gbàgbé àti tẹ àtẹ̀jíṣẹ́ yes I can sí 09029128502 tàbí 09157549390 ó sì lè jẹ́ 08033 842322. Lagbara Olorun ki ajinde ara ko mo je.
0: Afa computer.
5: E ku le dasiko yi o gbogbo ololufe Afa computer. Oruko temi ni Alaji Owoyemi Nasiru ti gbogbo aye mo si Afa computer.
0: E ba wa asalaye bi te wa yen tori oni be se ma nju we fa won eyan.
5: Office wa wa legbe we ma bank. Loba Adeshida Road Lakure. O se ta de gbola yen o. Ele to wa ni oba nla ni oba Adeshida. E so pe bere Afa computer. Iwo ti o ti se na erin to n gbo wa ma bo lodo Afa computer. Abi o wa ni pe dinja lori NIN ni lori oruko ni abi date of birth o wa tun ni problem ni bank eni won fun eni owo e nitori pe oruko papo mo date of birth e gbogbo e ti wa sun e ma bo lodo Afa computer ka fi imo ijile wa ta ni lati fi be solve gbogbo problem to ni eyin ti e wa be se NYC eyin agun baniro be be si ilu we are licensed, we are skillful, then we have that kind of ability to solve any human error. Se ba ni lori computer yin then eyin ti e be se CAC o fe foko business e sile ni e ma bo lodo Afa computer. Number temi oni is 0816 245 3103. Lekan si 0816 245 3103. Eyin ti e de tun fe se international passport e ti rin kakiri awon immigration o ta yin lo nitori pe oruko yoo papọ mọ nkan to wa lori NIN ma bo lodo Afa computer. Then eyin te wa ni ilu kereje kereje ni Igberiko pe pe le wa si gboro ta e pe Afa computer. Number temi again ni 0816 245 3103. Lekan si 0816 245 3103.
0: Ẹkúṣẹ́ ní kí fílò.
6: Kásán Lótú. Ní Pọ́fín Kọ́lélà Adéu pẹ̀lú Rufin Sheet, Beat Longspan, Beat Gerard, ọ̀rọ̀ àwọn Aluzinc táwọn kàmẹ́ta máa ń pè ní Weighted Fit Bọ́ndù wọ̀nyẹn. A ní Sumo, a ní Sumo Dragon, a ní D&G, a ní Ọba Planet. Wọ́n pọ̀ tá a lè kà tán. Èso tí wọ́n fi ń kangi náà ó wà dé orí cement, dé orí ọjà àgbà. Gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú ilé kíkọ́ là ní.
0: A rí pé ọ̀dọ̀ yín tóbi gan. Fàtí tírélà bíi mẹ́ta bá fẹ́ tọ̀n wá tọ̀n. Akáko sọ pé ẹgbẹ́ odidi ìlú bá fẹ́ kọ́ ilé, gbogbo nǹkan tó bá nílò ọ̀dọ̀ yín náà ti máa rí.
6: Pátápátá kò sí nǹkan tán wá bọ̀ níbi tí wọ́n ní rí. Pátápátá tó bá ti ní ṣe pẹ̀lú ilé kíkọ́ ni o. Kò sí nǹkan tán fẹ́ tà ní pátápátá. For our intending customers, tán wò ló bí ìyá ọ̀kẹ́rẹ́. Ẹ ti ẹ̀dán wa wò. Kẹ̀ mọ orún kí ẹ ṣe dọ́dọ̀ wa wò. Kẹ̀ wá mọ̀ pé tí tóbi lolúwa.
0: Yàtọ̀ from roofing, kí làwọn kan ìkọ́lé mi tí wọ́n tún máa rí ní ọ̀dọ̀ yín lásìkò tó jẹ́ pé ẹsẹ̀ fi kún ọjà ni.
6: Yes, a ti ń ta cement, then a ti ń ta tar rod, wọ́n máa fi ń ṣe asbestos, a ti ń ta asbestos náà fún ara rẹ̀. Imperial wà, Nigerite wà, then top right náà wà. A máa ń ta fún àwọn retailer ni káwọn náà lè wá kún bí wọ́n lè jèrè lé lórí. So we give them retail price.
0: Báwo ni ọ̀rọ̀ mọ́tò?
6: Pé owó mọ́tò ò lè jẹ́ problem because a ní oríṣiríṣi mọ́tò. Ẹ kàn wá, then we subsidize owó transportation fún àwọn customer wa. A máa jọ, you know, a jọ máa yọ síra.
0: Àwọn drivers wọ́n dẹ̀ ti wà ní standby.
6: Standby, wọ́n ṣe ẹ rí wọn níta. Ẹ rí oríṣiríṣi mọ́tò tó wà níta. Tó bọ́ ti máa wà lójoojúmọ́ ni. Ẹjú fún abíbí náà ni pé àwọn tó máa ń bọ̀ láti Fúta tó máa ń lọ sí agbègbè. A wà ní High School Junction. Àwa la wà lẹ́gbẹ̀ẹ́ ilépo Emirates gangan kẹ tó dé ilépo NU. Àwọn tó máa ń bọ̀ láti agbègbè tó bá ti kọjá Ọ̀yá Rúgbulẹ̀ flyover yẹn. Kọ́ máa wo apá àlàáfíà wọn. Wọ́n máa rí ju fi aluminium bí wọ́n á ti rí sáńbọ̀dù wa gàdàgbàgàdàgbà níta. Ẹ̀rọ tí àwọn kọ́sọ́mà lè máa pè wá sí ni 08037378 09 tàbí 0703330 2362. 08037378 09.
0: Ìyá Abuja.
7: Ọkùnfẹ̀ mo làlà.
0: Ó ga.
7: Ẹ tún borí wọlé lọ́dún.
0: Àgbẹ̀.
7: Ní kú ọdún jẹ.
0: Àgbẹ̀.
7: Ìyá Abuja wà ń kalẹ̀. Gbogbo ẹ̀yìn alábìyamọ wa. Ìyá Abuja bẹ́ẹ̀ palàsí wà fún yín. Ẹ̀yin ẹ̀ mọ́dún pàtẹ́ bá rí 10 million kẹ́ tó rẹ lọ mọ̀. Ọjọ́ tẹ ní 20,000, 50,000, 100,000 ẹ wá rajà. Bẹ́ẹ̀ bá tiẹ̀ mú fún 20,000 wa, ẹ lè rajà 500,000 ní ti Ìyá Abuja.
0: Wọ́n á máa sọ orúkú díẹ̀ díẹ̀.
7: Bẹ́ẹ̀ni adé sẹ́ri tí ẹ̀rọ ọmọ kó fi pa àwọn 3-1 tó yẹn kan lóko bíi 12 yẹn. Àwọn tó ń tuta ni wọ́n wá látòrí omi ìgbọ́kọ̀dá òkùnkùn pa ìjà rẹ̀. Gbogbo ìbílẹ̀ ti lè wá ìdọ̀rẹ́ ti ṣọ́ọ̀jù ní gbogbo Èkìtì ẹ máa bọ̀. a ma se yin dada. All baby sneaks latori we dey wardrobe, plastic wardrobe, clothes wardrobe, imported baby bags, awon trolley, awon different type of dryer ton fi sa somo, plastic one ni, sanjo one ni, baby cot, mastella wa lorisirisi, Fisher Price wa, Nestle mi wa, Calcit wa, Aisha wa. Wo ni wardrobe wa.
8: Ta ba fun yin laye ba ka lo lorisirisi. O ti yi awon to da awon ti o to lo. Awon iya olomo
7: lorisirisi. Awat upward e awon worker lorisirisi.
8: Awu awon iya olomo na ti won wa lodo e ba e pele fun se awon ka.
7: Sa wa niyan o.
8: O da e ba so no fun number ya ti bi ti Yabuja wa.
7: Yabuja wa ni number 30 Odokoyi Street. Se won gbe la mo bi over bridge ti wa la kure yen ton pe loja oba. Ele lo si democracy. Park. Oh, nothing do what dear. Where you are? I'm having a phone number. I wa picking ye. Allow more to kick it out of my ground or somewhere. If you come by this, I'll not be on one.
8: Oh, the SOS numbers here. Call him, I'll call it. Call it when you buy.
7: And the Missouri is 080-64-05-5859.
8: Yeah, cousin.
7: Tabi is 070-39-07-02-61 Yabuja wa ni behind Democracy Park ni odo ile dance e la ni metal workshop opposite wa sambod ajuwe wa o Yabuja o change o amo yi ma so rile lori lede agbaye o
8: ami o ori eto ojo odun na la wa bayi ati wa ni odo baba oke ogun to wa ni oye mekuro nilu akure e ku se ni baba oke ogun
9: akin atokun ajinde ara o ma je o lomode ati lagbalagba baba julo awon tin ba wa dogo lori egogi wa ta pe ni 24/7 aba mister ngba ni more lati le je pe ka tun ma tesi waju ni parira egogi 24/7 aba mister awon baba wa laye atijo ba je nkan lorisirisi won se wahala laaro won se wahala lale ṣugbọn ti won ba dele won lawo egbogi kan abi meji ti won papọ toje pe ti won ba gbelura ara won tun wa kebe kebe awon egbogi ni na ni won lo egbogi ni na lawa papọ ta so di 24/7 aba mister omi lase la fi se ko ni oti ninu rara ko si ni kankan mi ninu ewe atego la papọ si olomokunrin ni bayi lo ma so pe eyin bere si ma ro ohun ni pelu mi ba si wahala die bayi a ri po ti re hun pelu mi ba sise ni ninu ile ise re te to ba dele oni le soju se re gege bi okunrin ninu ile mo be le ro lobirin mi pe papa ya ngba ti o fe se nkan alada re yi to birin se lososu se ni o ma pariwo pe inu bere si kan hun ni inu bere si run hun ni pelu mi ba lo si ile igbonse bayi bi ogun seju bi ogun oseju ko ni ri igbonse se sugbon ta ba ti gbiyanju ta ni egbogi 24/7 aba mister yi ninu ile lagbara ọlọrun a ma ri pe gbogbo ara wa orikirika ni ọwọ ma wa lálàáfíà baba jí láàárọ náà ká tó so ohunkóhun nínú kinní wa ká kọkọ mumi láàárọ ká wá gbé egbogi 24/7 aba mister yìí ká tún gbé sínú ara wa a rí pé ìṣẹlẹ ara wa ma tẹ kébékébé gbogbo àwọn ọkùnrin obìnrin náà ta sì ri pé àríṣẹ kan ṣe tá a bá ń tun ta èrè gidigidi náà ma rí bẹ ọpọlọpọ ló ti ń dúpẹ lọdọ ọlọrun tó ti jẹ pé lórí pé wọn ń ṣòwò nípa egbogi 24/7 aba mister wa yìí ọlọrun ti ń jẹ báwọn náà máa rí nǹkan gidi pèsè bẹẹ sì ni àǹfààní ta ṣe lẹ́dún tó kọjá àǹfààní náà tún wà lọ́dún yìí o àti rẹni tó jẹ odidi masini titun nílé iṣẹ 24/7 aba mister yìí gbogbo ọwọ tó bá fẹ jẹ alágbàtà fún egbogi 24/7 aba mister wọn pe nọmba yìí 0960 62 62 53
8: ètò ọjọ́ ọdún tẹ̀síwájú báyìí a ti wà nílùú òde ìrèlè ní gbẹlẹ́jú street níbi tí ilé ìtajà ọmọ jésù tó kalẹ̀ sí ẹnibí tí wọ́n ti ta àwọn mattresses àwọn ibùsùn tó dáa àti àwọn pílò tó lè jẹ́ distributor fún ilé iṣẹ́ tí wọ́n ń ṣe mattress wọ̀nyí ẹ kú iṣẹ́ o ní ọmọ jésù o.
10: Èmi ọmọ Jésù láti òde ìrèlè. Èmi mò ń ta Good Mattress. Orúkọ fóòmù tí èmi ń tà tó mọ̀ ń gbà lọ́wọ́ àwọn òyìnbó China nìyẹn. Èmi ò ń gba fóòmù oríṣiríṣi. Lórí fóòmù oríṣiríṣi yẹn ló ní wàhálà. Mo ti wà lórí fóòmù yẹn sí 1976 50 years 74 years òun ló wà lórí fóòmù tìmí. Mo ń supply hotel, mo dẹ̀ ń supply àwọn school, mo tún supply àwọn tó jẹ́ pé wọ́n rà á tà tó ń gbà lọ́wọ́ mi lókìtì pa lájàgbà níyànṣán. Gbogbo eré àlókò gọọmenti lọ kìtìpá lọọ rẹ kódà mọ ń tajà sákúrẹ́ gbogbo fóònù tí mọ ń tà gbogbo ẹ̀ ló jẹ́ original mi ò ń ta baroof láti 2.5 inches 3.5, 6 and 8 atún ní 14 and 12 àní 18 and 16 àní 20 then àní 6x6 àwọn lára gbadà tó jẹ́ pé ó máa ń gba èèyàn mẹ́fà méje then ibi tí fóònù wa pẹ̀kun sí ọ̀pẹ̀ ní 6x7 gbogbo ẹ̀ náà la ní inches wẹ̀rìn láti 20 wá sísàlẹ̀ kò sí fóònù tẹ́ ẹ bèrè tẹ́ ẹ ní rí lọ́dọ̀ wa ìfọ̀kànbalẹ̀ wà nú ẹ̀ fóònù wa ń ṣe fóònù tí ń já lọ sàlẹ̀ nítorí náà ẹ máa bọ̀ ẹni tó fẹ́ rà lẹ́yọ àtẹni tó fẹ́ rà ní bọ́ndù bọ́ndù kó máa kó lọ máa ta pẹ̀lú ẹ̀dínwó tó dẹ̀ jẹ́ pé láti bẹ̀lẹ́ tuntun máa máa bọ́ àwọn fámìlì tó tún máa ṣoríire lílo bedsheet ó wà ń bẹ̀ àìmọye bedsheet tó wà lọ́dọ̀ wa gbogbo nǹkan tẹ́ bá ń fẹ́ dúpẹ́ wà ń bẹ̀ kò sí nǹkan bá tẹ̀ rẹ ní ríṣó nítorí náà tẹ́ bá fẹ́ wá rí wa àwa ni a wà ní nọmba 1 gbẹ́lẹ́jú sheet òde ìrèlè fóònù tẹ́ni fi lè pè wá 07038010434 ìkejì 08122012990 ẹ ṣe
11: ẹ kúṣẹ́ ní kúmọ̀ àti ìrẹ̀lẹ̀ rí mi
12: ẹ ṣe gan.

0: dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Àwọn ètò tí a ní báyìí ni pé pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run a ti ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú àwọn iléèwé gíga àwọn school of edtech within Nigeria at àwọn university kan ní Ogun State, Ekiti, Kwara, bẹ́ẹ̀ lọ, àwọn tó fẹ́ lọ sí bíi nursing, tó fẹ́ lọ sí microbiology, biochemistry, SAT. A ti tún ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú àwọn polytechnic kan ní Nàìjíríà tó jẹ́ pé àwọn tó fẹ́ lọ sí bíi SAT, business administration, mass communication, accounting. Bóyá tó ṣe jam àbáwọn tí wọn ò ṣe jam tán bá wá a tọ́ wọn sọ́nà àwọn ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé. A sì tún ní àwọn past question and answer tó jẹ́ pé wọ́n lè kà. Àwọn tó bá yìí tó fẹ́ lórí ọ̀fẹ́ lọ́gbẹ́ náà tó fẹ́ lọ study outside the country, orí ọ̀fẹ́ yìí náà wà. A ti ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú àwọn university kan ní Nàìjíríà tó jẹ́ pé tó fẹ́ ṣe BS in computer, microbiology, biochemistry, BSAGMI, mass communication. Àwọn orí ọ̀fẹ́ yìí wà. Àwọn university náà partner pẹ̀lú àtàwọn polytechnic ní Nàìjíríà, both state, federal, private. Ó ti wà a ti ní orí ọ̀fẹ́. Àwọn ọmọ wa náà tó jẹ́ pé wọ́n ti lọ tún study ní òkè òkun káàkiri bíi Malaysia, bíi UK. Àwọn orí ọ̀fẹ́ yìí ó wà ní iléeṣẹ́ Màádìlẹ̀ Rímì head office wa ní Su-26 Atọ́lágbé Shopping Complex. Àwọn nọ́mbà tí wọ́n lè mọ̀ pé wá sí ni 08060 85 48 19 tàbí 08060 58 52 92 Àláfíà ni gbéra bí irú àwọn ṣìlárì náà tánà tó fẹ́ kàwé sí tán fẹ́ wọlé bóyá fẹ́ lọ àwọn tó ti tún ṣe bí Jésù tán fẹ́ lọ ní BSC Nkànmí tánà fi lè ní certificate tó jarantí lọ́wọ́ níléeṣẹ́ Màádìlẹ̀ Rímì educational services.
1: Orí ètò ọjà ọdún làwọn ti wà ní Nika Fabrics tó wà ní Sami Car Parks ní Àkúrẹ́ ní Àràkalẹ̀. Ìmọ̀ tó wà ń sọ fáwọn ọ̀dọ́ ẹ̀ṣẹ̀ ń gbọ́ yín for the first time.
2: Ẹ mọ̀ pé méjì ò ń já ṣá ní car náà ni tẹ bá fẹ́ ra fabrics ìgbàlódé joys and accessories tó jẹ́ pé ó máa jẹ́ kẹ́ look good tẹ máa stand out tẹ máa fine tẹ máa rẹ wàyàpọ̀ ní party àti event ní ọ̀dọ̀ ní car ní kẹ máa bọ̀ àǹkàrà ní lace ní àjèrè ní aṣọ òkè ní joys and accessories of what type party set ní everyday ní fẹ́ wọ̀ lọ sọ́fíìsì ní ẹ ṣàfẹ́ kó yàtọ̀ ní ṣé àwọn ilé ìtẹ́rìn rí kàkàkiri. Unique design so yeah, specially made for you odo wa ni ke ma bo si
1: eh awon ko de ma wo pa ah nile wo be yen o that place will be too expensive for us so, you know eh ba wa poko si alaye e lori ajueri si yen ni ko ka to wa bo sori awon fabrics yen
2: lori oro cherry wa ba se ni kekere la ni nla olowo popo but quality is our watch word as low as 5000 naira and 3000 naira no but quality we matter si wa gan. When it comes to quality, we are the best. Let me just put it that way. So we are particular about our quality, and that's why I said good quality. Eyin te ba mo pe nkan gidile ma lo sara ni o odo wa ni Kenya si.
1: Nipa awon fabrics yen nko.
2: Eyin na mo pe when it comes to fabric, when it comes to anything at all, when it comes to fashion, e fi le fun mi ka number 1 ni wa ye meji o jasa. Fabrics ye pe o ma je ke joju e fe look do fe look exquisite. E fe jade ton ni ode yin. Odo wa ni ke ma bo boje lace boje ankara boje ajire boje kampala boje aso okunrin ori oniruru segogele to yato to rewa ju e ma bo bi ba to ba ti da festive period gift ma wa nle share e ma worry pe wa le fun yin and the best of prizes the best prizes you can get anywhere e ma lo do wa gba yin.
1: Okay, address yin again.
2: Sami bus stop lara kale inu Sami Car Park gangan e ti ri orange building e ti ri nika loke e ti bi tara ankara si ibẹ̀ gangan lè ń bọ̀. 09032499739 09032499739 phone number náà WhatsApp number náà ni àwọn ẹnìkan sọ̀rọ̀ social media handles tẹ bá chẹ̀kún aṣọ ẹbí bainika asoebi bainika àwa ni bẹ fẹ́ jewels tẹ bá fẹ́ jewelry wa náà jewels bainika jewels jewels by by nika neech àwa náà là ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ẹ́mẹ́jì ò ń já ṣàkóso.
1: Orí ètò ọjà ọdún làwà a ti wà níléeṣẹ́ Amula Healthcare Limited báyìí tí wọ́n ṣe ohun mímu Amobitas fún ìlera gbogbo ènìyàn. Ẹ kúṣẹ́ ní Amula Healthcare Limited.
3: Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ Amula Healthcare Limited. Iléeṣẹ́ Amula ló ń ṣe àwọn egbògi amárayá àti láti dá gbogbo egungun ara, iṣan ara àti omi ara wa padà sí bó ti lè wà lálàáfíà. Nígbà gbogbo àwọn egbògi wa náà ni Amobitas, Amo Flush Capsule. Àwọn egbògi wa méjèèjì dára fún àwa tí a bá ní ìpèníjà àrùn ìbálòpọ̀, àrùn sítọ̀sítọ̀, oyún ìju àti ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀. Gbogbo àwọn tí a ní àdojúkọ àìróyúnní àbí àìrọmọbí Amobitas àti Amo Flush Capsule kí a béèrè fún. Ẹ sáti ra èyí tí ó máa tó yín lò fún odidi oṣù kan fún complete dosage. Ẹ má gbàgbé pé iléeṣẹ́ Amula Healthcare Limited náà ni ó ṣe egbògi atura. Egbògi atura dára fún

0: jákè jàdákẹ́ panila ẹsẹ̀ ìjẹ̀ ríru lágọ̀ara kò yẹ ká fọwọ́ ẹ̀rẹ̀ hẹ́hẹ́ mú. Ìdí ni ti lè ṣe Amolab Healthcare Limited bí ṣe àpòpọ̀ ògùn tá a pè ní Amo HBP formula torí bá ń fọ́ni léraléra kó máa rẹ ni dẹ́dẹ́ tàbí káyà ẹni ó máa ṣàdédé já pìpìpì ní gbogbo ìgbà. Amo HBP formula lọ̀rọ̀ kàn yẹn o láti mú kí àgọ́ ara padà bọ̀ sípò ní wàrà ṣe sà. Àjọ NAFDAC fòǹt Amo HBP Amo High Blood Pressure Formula ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ti wà káàkiri gbogbo ilé ìtajà oògùn lárọ̀ọ́wọ́tò yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí 08037282633. Iléeṣẹ́ Amolab Healthcare Limited ló ní ká máa fìgbà gbogbo wà nílera gbangba gidigba ní gbogbo ìgbà ló jẹ àwọn lógún.
1: Ẹ pàdé wa lásìkò míì lórí ètò ọjà ọdún. Fẹ́mi Julius lórúkọ tèmi.

0: jẹ́ ìlórí ẹ̀ ni ẹ bá gbọ́ nǹkan tí ẹ lọ máa bèrè pé sóòótọ́ ni nǹkan yìí sóhun tí wọ́n máa retí náà ni ìyanu.
1: kí wọ́n máa retí ìyanu àti ọwọ́ ọlọ́run.
0: bẹ́ẹ̀ni
1: kejì bàbá wa fẹ́ bèrè lọ́yìn pé tí wọ́n bá wá ń bọ̀ kí ni ohun tí wọ́n ní láti mú dání.
0: ohun tí wọ́n mú dání. ẹ gbọ́ mi gbogbo ẹni tí wọ́n bọ́ wá sínú ìpàdé. ibi tó sọ pé ó níye méjì kò ní rí nǹkan gbà lọ́wọ́ ọlọ́run. àkọ́kọ́ ẹ máa mú ìgbàgbọ́ yẹn. ẹlẹ́ẹ̀kejì gbogbo èèyàn ẹ máa bọ̀ pẹ̀lú kété omi yín. bẹ́ẹ̀ni ìgbàgbọ́ yìí ní kẹ́kọ̀ọ́ máa ń bọ̀.
1: ike omi kan ṣàrọ̀ mi sí kan gbómi dání.
0: kó kálùkù máa gbómi wọn bọ̀. inú ẹ̀ ni ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àwọn aláìsàn àwọn tó ń wọ́mọ àwọn tọ́nà wọn dàrú títí ẹ wọn dàrú ẹlòmíì ọ̀sẹ̀ àìsàn ṣùgbọ́n gbogbo ọ̀nà ẹ ló ti dàrú. gbogbo ẹni tí wọ́n fi àlàkalà bá jà ẹni ìdí àdúrà yìí ẹyin tí àwọn àgbà ẹlẹ́yìí àwọn àjẹ tí wọ́n bá jà tí wọ́n fi ìtàkùn bá yín jà ẹni ìdí àdúrà yìí ẹyin tẹ́ ẹ kọ́ tó lajú kẹ́ tó di ojú yín ẹ ti rí àwọn òkú ẹ ti ń gbẹrẹgbẹrẹ ẹni ìdí àdúrà yìí ibẹ̀ lé ọlọ́run ti tún sílẹ̀ pátápátá.
1: jésù yóò tún wọn sílẹ̀ nínú ìpàdé.
0: bẹ́ẹ̀ni
1: ó dájú
0: gbogbo ẹni tẹ́ ẹ jẹ́ gbèsè ẹni ìdí àdúrà yìí. gbogbo ẹni tẹ́ ẹ ń wá ọkọ ẹni ìdí àdúrà yìí. ẹni tẹ́ ẹ ń wá ẹsẹ ẹni ìdí àdúrà yìí. ẹ máa bọ̀ ní prayer center church of God kilomita 7 ní ìdánilò ní àdófúre ní àkúrẹ́.
1: ẹ ṣeun bàbá wa mo wá fẹ́ bèrè wípé báwo ni ti ètò ààbò. Kí ni àwọn ohun tí ẹ ṣe sílẹ̀ ṣé àwọn ọlọ́pàá máa wà ńbẹ̀ àwọn wo lẹ fẹ́ kó wá láti rí pé ètò ààbò yìí pé.
0: well àwọn tí ó ti ń wá ìpàdé yìí wọ́n mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní àkọ́kọ́ ọlọ́run ní aláàbò gbogbo ìgbà táwọn èèyàn sálé tí wọn lọ ṣọ́ọ̀ṣì mọ́ àwọn onígbàgbọ́ bẹ́ńtẹ́ àwa òfijọ́ kan má ṣe ìṣòro ọlọ́run ní aláàbò wà ṣùgbọ́n at the same time a gbọ́dọ̀ jẹ́ òkè àwọn tó wá wọn mọ̀ kì í ṣe ọlọ́pàá tó wọ́sọ nìkan àwọn sójà bẹ́ẹ̀ àwọn ds àwọn tí wọn ò wọ́sọ. torí pé àwọn èèyàn a need láti dáàbò bo dúkìá àti ẹ̀mí àwọn ènìyàn. so ààbò ọ̀hún ẹni tó fi fóònù ṣeré gan-an wọn gbé kó tó mọ nǹkan tó ṣẹlẹ̀ ó ti bọ́ ó ti ọ̀gá regret. so ààbò yẹn ó dá mi lójú pé jésù ní aláàbò ṣùgbọ́n ó tún ra àwọn kan gẹ́gẹ́ bí agbófinró gbogbo ẹ̀ ni a ti pèsè sílẹ̀ kí jésù gbàlà kó wà pẹ̀lú wa.
1: ẹ ṣe lẹ́ẹ̀kan sí ẹ bá wa dárúkọ ibi tá ò ti ṣe ìpàdé yìí àti ọjọ́ náà.
0: ó ní mo sọ gbogbo ẹ̀yìn ẹ̀yẹ tẹ́ ń gbọ́ mi.
2: ọlọ́fídà tàyẹ̀ arín mi.
0: ìpàdé yìí.
2: this meeting.
0: mo fi olódùmarè bẹ̀ yín.
2: I beg you in God's name.
0: ọba àwánú mọ́tò kọ́ máa gbọ́ mi.
2: if you are inside the ọkàn you are hearing my voice.
0: o lè wánú mọ́tò.
2: you can be inside the ọkàn.
0: o lè wánú ọjà.
2: in the market.
0: o lè wánú ilé.
2: in your house.
0: yóò wáyé ní prayer center to God.
2: this meeting will come in prayer center to God.
0: international headquarter.
2: international headquarter.
0: kilomita 7 ní àdófúre ìdẹ̀rẹ̀ road nílùú àkúrẹ́.
2: kilomita 7 àdófúre ìdẹ̀rẹ̀ road àkúrẹ́.
0: tọ́nà jésù olùgbàlà òun retí yín.
2: jesus the saviour is expecting.
0: tí ẹ bá dẹ̀ ti wá gbọ́ mi ibi tó bá ti gbọ́ mi.
2: anywhere you are hearing my voice.
0: ọba àjẹgbẹ́nu taxi.
2: maybe inside a taxi.
0: ibà àjẹmọ́tò ẹ̀.
2: or in your own car.
0: ibà àjẹnu ọjà.
2: or in the market place.
0: kí ni kò sọ fún àwọn ọkọ̀ ọ̀pọ̀ èèyàn kí n máa sọ pé
2: yàrá. ensure you invite and you tell a whole lot of people.
0: kí n máa sọ pé èèyàn mẹ́wàá.
2: I don't want to say 10 people.
0: ma sam sọ pé sóun gbọ́ ìkéde tí pé prayer says of God marathon fasting pé mo ń bọ̀.
2: tell people that can you hear that there is a marathon fasting that comes up in prayer.
0: tó bá ti ṣe eléyìí.
2: as you are doing this.
0: bẹ́ẹ̀ ni ọlọ́run máa gbọ́
2: tẹ̀lé. and God will continue to hear your voice.
0: mo pàṣẹ lọ́wọ́lọ́wọ́.
2: I degree right now.
0: agbára ọlọ́run.
2: the power of the almighty.
0: mo kàn níbi tó ti ń gbọ́ mi yẹn.
2: meet you wherever you are hearing me.
0: ayé rẹ yóò dẹ̀ dára.
2: your life will change for better.
0: àlàáfíà máa bá yín gbé.
2: peace of God reign in your life.
0: èmi wòlíì samson olúwa dé.
2: I prophet samson olúwa
0: mọ̀ dẹ́lẹ̀. wòlíì àti ají rere.
2: the prof

0: ọjọ́ mẹ́ta yìí.
1: Wo bẹ́ẹ̀ la bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun sùn dédé. Wo ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú kòrónà bá yóò jẹ ayé ọ̀hún ti wá sú mi.
2: Agbóhùn ìṣelọ́sì jẹ lọ́bẹ̀ tí wò gbọ́ nípa bàbá òkè ògùn ni ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu.

0: sọ fún gbogbo àwọn ẹgbẹ́ oníkòkó ní ìlú Ìpele.
1: Àti Ìpele Cocoa Buyers Association.
0: Ní ọ̀wọ̀ East SCDA.
1: Pé kòkó tí ó bá máa jáde fún títà láti jẹ ojúlówó.
0: Ẹnikẹ́ni tó bá fẹ́ ra kòkó ní ìlú Ìpele gbúdọ̀ ní káàdì ìdánimọ̀ olùrajà kòkó ti ìlú Ìpele.
1: Bákan náà kò sí àǹfààní fún ẹnikẹ́ni láti fi abọ́ tàbí apẹ̀rẹ̀ ra kòkó.
0: Kéè ni ìwọ̀n tí ó gba òǹtẹ̀ ẹgbẹ́ ní ìlú Ìpele.
1: Ó kéreké o, ìkòkó yọ bàbà, ọjọ́ mẹ́rùú yẹ máa ní alápẹ̀rẹ̀pẹ̀tẹ́.
0: Ìjàtìjàtì
1: àti síléètì.
0: Káṣù
1: àtẹràn yẹ máa nẹkù.
0: Òun nìkan wọ ọjà.
1: Ọ̀nẹ́kọ́nẹ́ yẹ bára kòkó. Ọwọ́ ọmọdé yẹ máa ti yá ṣoko.
0: Tàbí dúra kòkó tútù ṣẹgbẹ́ṣẹgbẹ́.
1: Tàbí dúra kòkó gànjẹ́.
0: Ó lo fi.
1: Aago mẹ́fà, ojú alẹ́ sá aago mẹ́fà wúrọ̀.
0: Òun kòkó gbúdọ̀ jáde tàbí wọlé sùlù pele.
1: Ẹni bá ta pásòfin yìí.
0: Ìgádà bá gbé.
1: Alága gbọ́lí kòkó pele.
0: Ẹ̀dà Solomon.
1: Akírótìmí.
0: Àti sẹ́kítì.
1: Ṣífọ́ Olúpọ̀nà máa ti wá kí ọlá.
0: Ìgbìmọ̀ amúṣẹ́ṣe àtọ̀hún mẹgbẹ́.
1: Ọ̀hún ẹ̀mẹ́ kéde o.
0: Kúwe Bánú bèrè pé nọ́mbà yìí.
1: 081-3704-4254 tàbí.
0: 081-0232-7340.
2: Ẹ yọ ìyanra òyìnkun Èkìtì-Kété ẹ̀mí ọmọ ni Gorosọ Èkìtì Olúmọlẹ̀ kẹ́jì bá wẹrẹ ní wẹlé Èkìtì wọ́n fẹ́ rerulé lọ́lọ́ka múrọ̀ ọlọ́run àbọ̀lú sí díkì ẹ̀ wọ́n fẹ́ ra tẹlifíṣàn ni o wọ́n fẹ́ ra fàánù ni o wọ́n fẹ́ ra deep freezer wọ́n fẹ́ ra washing machine wọ́n fẹ́ ra microwave wọ́n fẹ́ ra ro kitchen gas cooker and co. Ẹ yọ àbọ̀lú sí díkì ẹ̀ ẹ yọ wọ́n yóò asan díẹ̀díẹ̀ kan dẹ̀ gbà ní èlé èlé lórí wọ́n yóò san lóṣooṣù wọ́n yóò san lọ́sọ̀ọ̀sẹ̀ kó a ti san ọ̀rẹ́ dáárín àgbéhun kọ̀ yára kọ́ tó ti yé ọbẹ̀ ẹ̀nà ọ̀rọ̀nù yeyeye láìsí èlé ni o ọ́fíìsì rẹ̀ Lidanco Plaza Lajilosun Lado Èkìtì ẹ owó ọkàn sí ọ pẹ̀lú nọ́mbà 07074843351 yémi pé lẹ́ẹ̀kan sí 07074843351 tó ti yọ jáde rúlé o.
3: The Happy People of Ondo State, torrential rains are here with intensity as earlier predicted. As a result of the downpour across the state, some towns and communities are now flooded. Ondo State Emergency Management Agency, SEMA, under the supervision of the Deputy Governor, Dr. Laidi Adelami Emenai, is calling on residents whose houses, schools, health facilities, markets, religious centers, farmlands are on flood-prone areas to move to safer ground immediately. It is now a punishable offense in Ondo State to block drainages by whatever means. Ondo State Governor Dr. Noki Orimisan Yedatiwa FCA is working assiduously to ensure that lives and property of all residents of the Sunshine State are protected under our AIDS agenda. For any emergency in your area, call any of the following numbers: 00384-70009, 070-312-2350, or contact Office of the Deputy Governor, Alagbaka Akure, Ondo State Emergency Management Agency.
4: AGC, arise and shine. It is my turn. Okomi, Netoti, Omowa, Honorable Adeguleye, Benedict Adeosi, Oludije Sipo, House of Representatives, Idore Ifedore Federal Constituency, Labia Asia, AGC, Gbekale. Lati fun awon iya laje, iya loja at awon odo.
5: To jomo bibi ilu igbara oke.
4: Ati laamokin lowo iranlowo. Lati sowo tabi sise ti won yan layo. Ipele meji le to iranlowo yi ma pin si o. Ipele akoko ni awon odo to jomo bibi laamokin, iya laje ati iya loja. Yo wa pade wa lojo kokonla, ojo isimi osu. Tawa ilago konsan. The roundabout all jai la moki. Di bata ba munu yi duton. Elu owo yon lo waj. Dawa wabosi pele keji. Ti go go odo. Yalaji ati yaloja.
5: To jomo bibi ilu igbara oke.
4: Yo wapa dewa.
6: Ni de agometa osan.
5: Ni waju Anglican Hall. Ni ilu igbara oke.
4: O watan si beo. A ufi jo para wala yu la wanjo wanyi. E ni soba mo jo ju yo bebu. A yetu wafu wala si de tete orire rafu draw. A usi tu. Down san wanyi beri. E ni soba ba beri. Yo si tu jebu bi. Generator. O wanla. USB decoder. Android phone. Clipper ati gas cooker. Eto yi wala. So what honorable Adeguleye Adeosi Foundation Igbimọ Ipolongo lo ni ka ku
7: mami pari aye mi wa o baba edi mare ba mi pari aye mi o.
8: Àdúrà àti àwẹ̀ alágbà yìí po. Níbi tí iṣẹ́ ìyanu kàǹkàkàǹkà bàǹbà bàǹbà fàkíà fàkíà ti máa ń ṣẹlẹ̀. Prayer Center Church of God tún ti gbede o. Marathon fasting and prayer on the 9th, 10th and 11th of October. Ìní gbogbo àdúrà tún máa sọ fódìdí ọjọ́ mẹ́ta. Tí dédé ìṣòro tí ń bọ́mọ ẹ̀dá fira yóò sì máa pòórá dànù dànù. Ìbẹ́ ìṣe ìṣòro onígun mẹ́rin. Léyìí tó lọ́wọ́ tẹbí tọ̀ rẹ nú. Tàbí talájogún bá àṣìá ni wọ́n fi wọ̀n fún ẹlòmíì. Káyìí rẹ ni kó o tètè wá yé dànù. Ìbẹ́ ìṣe àìlọ́kọ àìláya ìríṣẹ́ àìrínà ìrílò àtàwọn àìsàn tí ń ṣe ọ̀nà náà. Oh my God! Lọ́ka ìwé Revelation chapter 21:4. Kó lè dá olójúpọ̀ olúwa lólùṣẹ̀dá wáìpà tó máa ń wáìpà omi jó ojú ẹni sọnù tí ò ní sẹ́kún mọ́. Bàbá Samson lolúwa bó dédé tún ti gbáradì. Pẹ̀lú àgbára gba agbára àdúrà bàǹbà tí máa ń tu ìṣòro dànù ti gbòǹgbò ti gbòǹgbò. 9th and 11th of October ni o. Marathon fasting and prayer ní prayer center.
9: Ọdún jọ Mario Jolóró Ṣòro. Era ọ̀run ikú èrùbọ̀. Ọdún egígun olẹ́jẹ ọba. Olú Ararọ̀mí Ọmọládán lùjọba ìbílẹ̀ Ìfẹ́dọ̀rẹ́. Wọ́n lékè Mariwo di aṣáára mọ́lẹ̀ rigborigbo. Akíkábíyèsí ọba Ajayi ọba Alábí ọwọ́ Àdìmúlà ti Olú Ararọ̀mí Ọmọládán ọyàn òjòyè rẹ̀. Àti kẹ́tí ọmọ bíbí Olú Ararọ̀mí Ọmọládán ọmọ Sékú mọ̀ pé ẹjẹ́. Lúlé lóko àti lọ́nà jínjìn. Ikú ọdún ti eléje ọba kọ́lé wẹ́rẹ́. Ikú ọdún àṣeyí ṣàmọ́dún. Ọdún eléje ọba bẹ̀rẹ̀ lẹ́jọ́ kẹsàn-án oṣù kẹwàá èèlì lẹ́jọ́ Ìsìnkú. Oru agbó yàṣà wúre. Kú òlú rójú kí ìtẹ̀síwájú tó bá Olú Ararọ̀mí Ọmọládán. Kí eku akẹ́bí eku. Kẹ́ ẹ ya fọhùn bí ẹyẹ. Bọ́mọ ènìyàn á fọhùn bọ́mọ ènìyàn. Ní akẹ́kọ̀ọ́ Sékú yìí. Obìnrin àtògbèrè. Ọmọ ẹ gbọ́dọ̀ yọjú fín o. Torí kan mọ̀ bàárẹ̀ rẹ̀. Lẹ́jọ́ kẹwàá oṣù kẹwàá. Egígun kẹwàá jáde. Ògbèrè ya oro. Àìmẹ́kọ̀ irọ́ kẹtẹ́ríà láti jàre dàbọ̀. Jẹ́ aṣọ ọdún tọdún yín pẹ̀lú ìrọ̀rùn. Láì sojà tàbí jàgírí jàgan. Àdìmẹ́kọ̀ irọ́ yan lẹ́jọ́ kọ́ bá ti àyàbá aṣọ ọdún kan dàbọ̀. Kọ́ ọmọ fún ọbọ̀ ya fẹ́ dán o. Torí ọ̀nẹ́ bá ti fẹ́ dán egígun ọmọ àrùn jà ọmọ lẹ o. Àkú ọdún àkú yèdùn. Ìyọmọ lẹ́gígún ṣẹṣẹ bẹ̀rẹ̀ wutiwuti. Ọmọ àmẹ́ gígún bọ̀ kó mọ̀ sọyìn bọ̀ kó. Egúngún kan ni mo rí mọ́ ọ̀sọ̀yìn lábẹ́ yé. Káà ti ṣọdún eléje ọba tọdún yín. Káà ṣẹ̀rẹ̀ mìíràn sí towó tọmọ ohun àìkú lọ́sẹ̀ ọba àrìṣà.
10: Who gets the spotlight when work speaks louder than words?
11: Who do we celebrate when excellence becomes a standard?
10: The innovators.
11: The professionals.
10: The bold thinkers.
11: The game changers.
10: This is not just another evening on the calendar. This is the evening Nigeria's marketing communications ecosystem takes a moment to say, we see you, we celebrate you, we honor you. Welcome to the ARCON Special Recognition Award, ASRA, an evening dedicated to recognizing excellence, innovation, professionalism, ethical practice, and outstanding contribution to our industry. And the theme says it all, an evening of many honors. On the 23rd of October, 2026, the red carpet rolls out at Balmoral Event Center, Ikeja. Come witness the stories, the surprises, the applause, the unforgettable moments. For more details about the awards, nomination, and voting process, visit our website, www.asrawards.com. ASRA 2026, because some contributions deserve more than recognition, they deserve honor.
12: Malanta de o panko pe gbogi aje bi don agbanikale lowo iba bo ba le gbogi malanta lowo iba de wo ninu ile re ati gba ti mo ti me gbogi malanta ni mo ti da wo moju fun iba malanta e gbogi iba to di lo pe meta ati lo me ran tin ninu iba kan jogbon abalajo ti

0: ọkùnrin tó bìnrin lọ wà fún.
1: Mọ̀lọ́sà.
0: Ọmọdé tàgbà darúgbọ́ ló lé lọ.
1: Mọ̀lọ́sà lè ṣe.
0: Bí bàbá kọ́lé sí ọlágbára, egbògi màláńtà ni kó lò. Wẹ́rẹ́wẹ́rẹ́ làlàáfíà yóò jẹ́ tiẹ̀, ibà yóò sì sá lọ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀. Ohun tó mọ àwọn tó mọṣẹ́ rẹ̀ máa pariwo màláńtà níta gbogbo nìyẹn o. Tètè lọ́ra egbògi màláńtà tìrẹ lónìí kí ibà dẹ̀ wọ̀ nínú ẹbí rẹ̀. Ẹ lè rí egbògi màláńtà rà káàkiri ibi kan ti ta ojúlówó egbògi. Bí kò bá sí ìyàtọ̀ láàrin ọjọ́ mẹ́ta, lọ rí dókítà rẹ̀ Goyil Pharmaceutical Limited ló gbé jáde.
2: HBM Nigeria PLC, we be Lafarge before, they invite serious business people, we get ginger to grow, to become them distributors.
3: If you get 250 million naira business money, 500 square meter warehouse, 520 or 40 ton trucks, use a V-Join body with the company, we be one of the 10 companies, we be on top for Nigerian exchange, where they make over 1 trillion naira every year.
2: Join HBM Distributor today. Call 0913-901-3242 or 0913-969-3510 and 0916-863-2019. Visit us for HBMNGPLC.com or HBM Nigeria for LinkedIn and HBM Nigeria PLC for Instagram. We go train the people where they select for our school, where they help people grow their business.
4: HBM Nigeria for Mali Lounge.
2: HBM. Beyond building.
5: Èrò wìtìwìtì nígboro ìlú ọ̀rẹ́ lọ́jọ́ Sátidé yìí, October 10 àti nílùú Àkúrẹ́ Tuesday, October 13 nígbà táwọn ẹgbẹ́ President Bola Tinubu 2027 Re-election Support Group lábẹ́ àkóso ẹbí Tinubu fúnra ẹ̀ Tífọlá Tinubu FT ríṣẹ́ Director General ẹ̀ wọ́n máa ṣe ìwọ́de ìpolongo ìta gbangba roadshow láti ṣe àfihàn àtìlẹ́yìn fún Ààrẹ Bola Ahmed Tinubu láti tẹ̀síwájú iṣẹ́ rere tó ti ń bá bọ̀. Gbogbo ẹ̀yin olóyè ẹgbẹ́ APC àgbàgbà olóṣèlú pẹ̀lú gbogbo ọmọ ẹgbẹ́ APC lápapọ̀ ní Southern Senatorial District nìkẹ́ túyáyá túyáyá darapọ̀ máwọn ọmọ ẹgbẹ́ Bola Tinubu 2027 Re-election Support Group lọ́jọ́ Sátidé yìí October 10 nígboro ìlú ọ̀rẹ́ ẹ̀yin olóyè ẹgbẹ́ APC àgbàgbà olóṣèlú pẹ̀lú gbogbo ọmọ ẹgbẹ́ APC ní Ondo Central Senatorial District roadshow ti wá di Tuesday October 13 nílùú Àkúrẹ́ ká jáde wìtìwìtì lọ́jọ́ méjèèjì ká tún dín wìtìwìtì lọ́jọ́ ìbò kí gbogbo iṣẹ́ rere lè tẹ̀síwájú. One good time deserves another. Ọ̀túnba Steve Ọmọgbẹ̀mí àti Relúmọdúkà Martins ló ń kéde.
6: Àjọṣe máa ń gé tantan, ẹyẹ dalẹ̀ sójú àgbàrá.
7: Gbogbo ẹ̀yin èèyàn wa nípínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé àsìkò òjò àròrọ̀dá. Èyí tó máa lágbára gan táwọn amòye ojú ọjọ́ sọ àsọtẹ́lẹ̀ ń parẹ̀. Òun ló tún ti gbòde kan yí o. Nínú òjò yìí lọ̀pọ̀lọpọ̀ ìlú àgọ́ àtàwọn abúlé ń kún fún omi àwọ̀ ọ̀wọ́dá. Àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ Ondo lábẹ́ ìdarí àti ìṣàkóso igbákejì gómìnà wa nípínlẹ̀ Ondo Dr. Láídé Adélámì MNI ṣe wá ń pe gbogbo ẹ̀yin olùgbé, gbogbo ẹ̀yin onílé, ilé ìwé, ilé ìgbafẹ́, ilé ìtura, ilé ìwòsàn, ibi ìtajà, ibi ìjọsìn gbogbo, àbí àwọn tó ní ilẹ̀ bí gbogbo àwọn ibi tá a mẹ́nuba yìí tó wà nítòsí etí omi àtàwọn ibi tí àgbàrá òjò lè gbà kọjá. Là ń rọ̀ yín pé ẹ já súnmẹ́yìn kúrò níbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ ká bọ́ síbi gegele. Kékulé wa gbàgbọ́ sọ fún toko pé kíkó ìdọ̀tí tàbí dídé ojú àgbàrá ti wá di ìṣe tó ní ìjìyà lábẹ́ òfin nípínlẹ̀ Ondo. Sọ́ra kó mọ́ bara kátà òfin. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé gómìnà wa Lucky Orimisan Ayédàtiwa SCA wọ́n ń ṣiṣẹ́ takuntakun láti mú ìdúróṣinṣin àti ìgbáyé gbádùn bá gbogbo mùtúmù wà lábẹ́ ìṣètò ìjọba ìrọ̀rùn. Tó bá wá ní ohun ìṣẹ̀lẹ̀ pàjáwìrì kankan lágbègbè yẹn máa pe 0803-847-0009 àti 0703-122-3590. Ó sì ṣe ká ẹ mọ lọ tààrà sọ́fíìsì igbákejì gómìnà nípínlẹ̀ Ondo tó wà ní alágbàká Lákùrẹ́. Ìjàmbá àtòfò ẹ̀mí ò ní ṣe wá o. Àjọ Ondo State Emergency Management Agency SEMA àwọn ló ń kéde.
8: Gbogbo ẹ̀yin òṣìṣẹ́ fẹ̀yìntì lábẹ́ àjọ PITAT ẹ kú oríire o. Àjọ PITAT ti ṣètò ìlera ọ̀fẹ́ fún gbogbo òṣìṣẹ́ fẹ̀yìntì tó wà lábẹ́ àjọ ọ̀hún níbàámu pẹ̀lú àfojúsùn Ààrẹ Bọ́lá Tinubu láti máa yẹ rọrùn gbẹdẹmu kẹ fáwọn òṣìṣẹ́ fẹ̀yìntì. Èyí ló bí ètò ìlera ìbójútófò tá a mọ̀ sí PHIS. Ẹ̀yin ẹ sáti kàn sí orí ìtàkùn ayélujára www.phis.pitat.gov.ng. Ẹ̀yin ẹ sáti tẹ PITAT nọ́mbà àti sọ́ọ̀nù èmú yín. Lẹ́yìn náà ẹ̀yà fọ́tò pélébé yín sójú ẹ̀rọ ọ̀hún kẹ́ ẹ sì dáhùn gbogbo ìbéèrè tí wọ́n bá bẹ yín lójú òpónà. Ẹ̀rí dájú pé nọ́mbà ìdánimọ̀ yín ní jẹ́ ojúlówó. Báwọn àlàyé mi bá wà kẹfẹ́ fi kú ètò ti wà nílẹ̀ tẹ́lẹ̀ ẹ fi ránṣẹ́ sójú òpó ọ̀hún. Lẹ́yìn náà ni kẹ́ fi orúkọ àwọn tó bá ń tọ́jú yín tàbí tó bá súnmọ́ yín sílẹ̀ sórí òpónà. Ẹ forúkọ ilé ìwòsàn tó bá súnmọ́ yín sójú òpó ọ̀hún. Lẹ́yìn gbogbo rẹ̀ ẹ fi ránṣẹ́ sórí ìtàkùn ayélujára náà nípa títẹ submit ló bá tan àjọ PITAT lóní. Àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì kò gbọdọ̀ mọ kákúọ́kọ́ nítorí ètò ìlera mọ́ wọ́n gbé tọ̀ fẹ́ dé. Olùkéde ọ̀gá àgbà àjọ PITAT lórílẹ̀‐èdè yìí arábìnrin Tolúlọpẹ́ Odúnnayà.
9: Ìyá ayọ̀ dé o fún gbogbo àwọn tó ti kẹ́kọ̀ọ́ jáde girama tó ní àfojúsùn láti tẹ̀síwájú bóyá ohun tó gbà ní jáàbù kéré tàbí ìwọ ò tiẹ̀ ṣe é rárá ó yẹ ẹ máa bọ̀. the Heritage College of Education Unahun Owo to ni ibasepo pelu Adekunle Ajase University Akungba Akoko ti n gba akeko tutun wole bayi o ohun to ko nilo ni 5 credits ni o level o le eyan lati ni bachelor's degree ni eyikeyi ninu education arts sciences social sciences vocational and technical education guidance and counseling early childhood education educational management ati bebe lo o fe se ni full time part time tabi sandwich yan yi to fe atun ni NCE PGD remedial studies entrepreneurship training jamb coaching and secondary school programs ajo ko sile ma fa koko sofo pe 09056199804 lati gba form to ba wa lakure lo oyemekun grammar school CBT center laye computer ni oka koko nade communication iduani ebiness concept cafe opposite owo polytechnic tabi unique cyber cafe ifun tabi ke ma bo tara ni kilometer 3 ikare road owo etun le gba form lori kayelujara at the heritagecollege.edu.ng the Heritage College of Education
10: amura awon oluko ojo la sile
11: Baba, egba mi, era mi kale,

0: turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: In a fast-paced world, phone care is always prepared. Introducing new Silkly with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now, with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Silkly, it's your time to shine.
4: Ẹ̀yin ènìyàn mi, ẹ máa sùn dáadáa o, ó sì nídìí. Iṣẹ́ ò lè tán láíláí, yóò sì máa wà ńbẹ̀ títí ni. Ẹ sùn dáadáa lórí mátírẹ́sì Mukka.
5: Kódà, ẹni tí ń ṣiṣẹ́ takuntakun jùlọ nílò oorun tó kúndùn òṣùwọ̀n. Ẹ ní ìrírí ìtùnú pípé fún oorun alẹ́ tó dáa.
6: Mukka,
5: a ń fi ìdẹ́ra kún ìgbésí ayé ènìyàn.
7: Yìí la fi ń kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
8: Ètò ìgbéyàwó láyé.
9: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
10: Kí ló ṣẹlẹ̀?
9: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlè rí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹni 2026.
7: Ẹ ní tòótọ́.
9: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
7: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDKẹ wà?
10: Èmo ló tún jẹ́ CDKẹ báyìí.
7: Bẹ́ẹ̀ ni o, CDKẹ, ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
9: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
7: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
9: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
7: Pẹ̀lú CDKẹ, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa.

0: lórí Play Store àti Apple Store.
1: Ilé-iṣẹ́ wa wà ní Danco Plaza, Adilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹlẹ́pẹ́
2: 0707-484-3351.
3: Sí, yeah, yeah,
4: yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah,
5: yeah, yeah,
6: yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah,
3: still here, same corner, bigger story, more trust, more customers.
7: For 8 years, OPAY agents have stayed close to the communities they serve. OPAY at 8, still okay. OPAY is okay.
8: Ladies and gentlemen, she's heading into episode 12. 4 hours of non-stop streaming. Surely she's going to bed. No! And now she's live on TikTok.
9: Wait, this is finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
10: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.
11: Àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí àtúgbẹ́ nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kàn ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa CDCare. Èyí ni iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá yìí ṣe móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní jẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkànlá ti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare. Màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé.
12: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàrọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé oní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ̀nà báyìí tá a fẹ́ máa ra bí solar inverter kankan àtúntà ní CDCare. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra, ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpáǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCare ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ rà yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o. Tí wọ́n yá mo ra mattress lọ́wọ́ mo rò pé okay mo fẹ́ ra gas cooker ẹ lè mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́lẹ̀ mo sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDCare wà fún nìyẹn. Káwọn tó sọ pé ṣé wọ́n ń ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tonímọ́tò dé ohun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín kẹ wá sọ fún àwa káwọ wa lọ bá yín sanwó rẹ̀ torí a ní ẹ tó bá tara mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDCare rò pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn. Mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mu osu mewa ni made ra mo san die die mo le mo san 20,000 ni osu osu ti made ti mu osu mewa ti mo ti de osu marun si de ke o de pa le washing machine wo gbo wa fun ma tun ma san wo se be ti ma san fun wi pe mo san o die die so to ba de je pe oso ose le mi fe mo san wo ti mo je bi iya loja ma ti ra mu ye ose to ba ro million lato ose merin titi de ose di meji la daughter that is 48 weeks ti ba mo se mejo ti ba ti san ose kini keji keta ke ni si de ke mo pe a eni oni bi ti o ti jade a gbe oja re fun yo de tun ma san wo lo nkan ti si de ke wa fun ko wa so wi pe a n gbe apa bi kan ni Nigeria a le ra oja o gbogbo bi te ba ma gbe Nigeria te ba ti bere fun te ti download app wa lori Play Store tabi App Store CDCARE te ba ti download e te foruko yin si te fi phone number yin si e ti ra awon yen wa ti o ti mo ki yin ka bo CDK o wa ni so pe ke san wo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba ti download app yen ba aye te mo fi wo yin si e mo ri nbe bo se wole bo se n jade afani tu wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa
11: office nigba to je pe ni epe kan kaakiri
1: ile ise wa wa ni Exodus filling station lanojuko ofe Tochi Pharmacy Oluwa Toyin Quarters Akure elepe 0707-454-2995
11: oro le ti gbowo reyan gbogbo eyin ti en fe lati ni dukiya kan abo mi to je pe e tin ro pe bo le se se bawo ni kini awon se bo si ona na re e tele won CD Care o di bakan na e seun
1: ile ise wa wa ni Exodus filling station lanojuko ofe Tochi Pharmacy Oluwa Toyin Quarters Akure elepe 0707-454-2995
2: City Care there for you. Yeah. Your Nescafe is not just a drink, it's your

0: mi.
1: Ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́ o yà ná ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí ajọ́gbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò bá túnà ka àkọsílẹ̀ tó bá ti ilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé ò ń wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí o túmọ̀ sí wípé ibi tó bá pè ọ ló máa ń yà sí kí ló wá dé tí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
2: Ó ti ṣe wàhálà tó download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mú yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè di àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá 10% ní gbogbo ìgbà tó bára dáta. Tẹnu lásánkọ̀. Òfin àti ìlànà à ń tẹ̀lé wà o. Smart Cash látòdo Airtel.
3: Iléeṣẹ́ tó ṣẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 àdàbà FM.
4: Mo ń gbádùn àdàbà.
5: Ní ká ṣe bó ṣe ya ṣe kó lè bá a rí bó ṣe yẹ ó rí. Ẹ̀yin àgbẹ̀ oníkòkó ẹ kú ilé o. Ọ̀pọ̀ ìgbésẹ̀ tó yẹ agbé lórí ìpèsè àtìtọ́jú kòkó tá àgbẹ̀ ló ń ṣàkóbá fókóró kòkó wa. Torí bẹ́ẹ̀ ni kòkó ṣe kọ̀ tí ò gbówó lérí. Dojúmọ́ lọ̀pọ̀ àgbẹ̀ oníkòkó ń ṣe God why me. Torí bẹ́ẹ̀ ni iléeṣẹ́ Sunbet Global Concept Limited ṣe ń tẹ̀ mọ́ wa létí pé ẹ̀jẹ̀ á san gbófóko wa. Ká ya gbogbo ẹ̀ka tí ò wúlò kúrò lára igi kòkó. Ojú ò gbọ́dọ̀ pọ̀ jù nínú oko wa torí àwọn kòkòrò tí ń jẹ ko. Bẹ́ẹ̀ ká kòkó yín tán ọjọ́ márùn-ún ó kéré tán tàbọ́jọ́ méje ni kẹ́ ẹ fi bà á. Ẹ rántí láti máa yí pọ̀ lọ́jọ́ méjì méjì síra wọn kó lè bà wọnú ara. Jẹ́ kí kòkó gbẹ kó tó tà á. Nípasẹ̀ báyìí ojúlówó kòkó tẹ́ ẹ gbé fún ìrajà amówó ńlá wá. Ẹ mọ̀ kànjú tọ́jú kòkó yín ẹ mọ̀ rojú ṣètò kòkó. Torí pé kò ní mèrè wá bó bá dọwọ́ alẹ́ o. Iléeṣẹ́ Sunbet Global Concept Limited ló ní ká ṣe eré kó lè bá a dúró re. A ò ní ṣòwò àìjẹrẹ o. Àmì.
6: Sunbet ìtẹ̀síwájú àwọn àgbẹ̀.

0: Ènìbi ènì lọ́mọdé kawó. Èjì bí èjì ẹja fara wa mọ́ra. Dégbè gààlà ní remi dòre dòdò mi rere dòmi mi remi mo ti wà lápá bí. Ṣé dáadáa mo bá yín nírọ̀lẹ́ tòní. Iléeṣẹ́ Sunbelt ló ní a máa pariwo ẹ̀. O ní a máa sọ ká máa jákàwọ̀ ènìyàn máa pọ̀ pé. Ṣé rí ọ̀rọ̀ ètò ọ̀gbìn yìí ó mọ̀ ní bó ti yá ṣe kó bá a lè rí bó ti yó rí. Torí pé ká ṣe bó ṣe yá ṣe báyìí òun náà ni yóò mọ̀ kó dúró déédéé. Ẹ kú lé o. Gbogbo ẹ̀yìn àgbẹ̀ pàápàá jùlọ ẹ̀yìn àgbẹ̀ oníkòkó. Àrokò bọ́dúndé gbogbo ẹ̀yìn àgbẹ̀ tí ń bẹ lókè ẹ̀gàn. Ṣàlàáfíà lába yín lákòókò yìí. Wọ́n ní jàn ńlá pa síbà ìwọ̀n bọ́ káńkì jàn lẹ́sẹ̀ sí wọn ò bọ́ ṣòkòtò bọ́ ṣòkòtò bọ́ káńkì ò námọ nílàgbà yọ koko. Adé fún jẹ̀sù jẹ̀sọ̀ tí ń sawọ́rò díẹ̀ gbà. Ó ní erénú òun ògbó ni ẹ mọ̀já tẹ̀lé lòdì fún tòní. Àtẹ̀mí àtàwọn òṣìṣẹ́ iléeṣẹ́ Sunbelt Nigeria Global Concept. Ẹ mọ̀já tẹ̀lé lòdì fún tòní. Àní mo tún ti lálejò. Ẹja ṣe pápápá kó lè bá a rí bí ẹni lé ọ̀yà nínú pápá. Torí pé àkókò wa àrímúṣolókùn. Àlejò wa ti ń bẹ lórí ètò nírọ̀lẹ́ yìí. Ọ̀gbẹ́ni Gbẹ̀ngà Fatogun ìgbà tó bá dọ́dọ̀ wọn. Wọ́n mọ̀ bá wa pé bó bá jẹ́ pé fa àwọn tóògùn náà ni déédé náà ni bó sì jẹ́ pé fa àwọn tó wá tóògùn náà ọkùnrin làdá àwọn obìnrin wá ń kọ́ èmi ò mọ̀ yún o. Kọ́ ló sàárò wa ẹyí àgbẹ̀ sí dáadáa lẹ́wà ẹlẹ́mbẹ́ o. Ẹ bá rú kòkó yẹn dáadáa ẹ bá rú ẹrú kógbẹ ẹ sá fẹ́lẹ́fẹ́lẹ́. Adé ẹ bẹ́ẹ̀ tí ń ṣe kàn bẹ́ẹ̀ tí ń ṣe nǹkan bẹ́ẹ̀ tí. Ẹ bá ń rú dáadáa lórí sá ẹgbẹ́ ó fẹ́lẹ́ dáadáa kó rùn ó pa Sunbelt ló wí bẹ́ẹ̀. All right, ẹ kú lé o. Ẹ jẹ́ lọ rè gbàlejò wa wọlé lápá abẹ yẹn. Mi ò rọjọ́ múdè mọ́lẹ̀ ní tètè mi dégbè ga àlàní ló kọ tẹ̀mí ń jẹ́. Èmi làlà ní tí ògọ̀ ẹni tó ń bá rìn ní ògbọ́n. Ó wọ́ kẹ̀m̀bẹ̀lẹ́ ń tọ́dù mọ́lẹ̀ ọkọ̀ lọ́mọge. Ẹ kú kalẹ̀ sá, ẹ kú kalẹ̀ mà, ẹ kú kalẹ̀ yín ọ̀rẹ́.
1: Wọ́n ní ká ṣe é bó ṣe yá ṣe é kó lè bá a rí bó ṣe yẹ ó rí. Ẹ̀yin àgbẹ̀ oníkòkó ẹ kú lé o. Ọ̀pọ̀ ìgbésẹ̀ tó yẹ á gbé lórí ìpèsè àtìtọ́jú kòkó tá a gbé ló ń ṣàkóbá fókóró kòkó wa. Torí bẹ́ẹ̀ ni kòkó ṣe kọ̀ tí ò gbówó lérí. Dojúmọ́ lọ̀pọ̀ àgbẹ̀ oníkòkó ń ṣe God why me. Torí bẹ́ẹ̀ ni iléeṣẹ́ Sunbelt Global Concept Limited ṣe ń tẹ̀ mọ́ wa létí pé ẹja asan gbó fóko wa. Ká ya gbogbo ẹ̀ka tí ò wúlò kúrò lára igi kòkó. Ojú ò gbọ́dọ̀ pọ̀jù nínú oko wa torí àwọn kòkòrò tí ń jẹ ko. Bẹ́ẹ̀ ká kòkó yín tán ọjọ́ márùn ó kéré tán tàbọ́jọ́ méje ni kẹ́ ẹ fi bà. Ẹ̀nà ti láti mọ iyì pọ̀ lọ́jọ́ méjì síra àwọn kó lè bà wọnú ara. Jẹ́ kí kòkó gbẹ kó tó tà. Nípasẹ̀ báyìí ojúlówó kòkó tẹ́ ẹ gbé fún ìrajà amówó ńlá wa. Ẹ mọ̀ kànjú tọ́jú kòkó yín ẹ mọ̀ rojú ṣètò kòkó. Torí pé kò ní mèrè wá bó bá dọwọ́ alẹ́ o. Iléeṣẹ́ Sunbelt Global Concept Limited ló ní ká ṣe eré kó lè bá àdúró re. A ò ní ṣòwò àìjẹrẹ o. Àmì.
2: Sunbelt. Ìtẹ̀síwájú àwọn àgbẹ̀.
0: Káàbọ̀ padà ẹ̀yìn alára wa àlejò mi ti ń bẹ níkàlẹ̀ láti iléeṣẹ́ Sunbelt Nigeria Global Concept. Ọ̀gbẹ́ni Gbẹ̀ngà Fatogun àwọn ni wọ́n wà lórí ètò pẹ̀lú wa nírọ̀lẹ́. Mo kí yín ṣàlàáfíà lẹ́wà àlejò wa. Ẹ máa gbóhùn sókè gbẹ́nu sí máìkì àwọn àgbẹ̀ fẹ́ gbóhùn yín.
3: Ẹ ṣe wọn lójú.
0: Ẹ káàbọ̀ sórí ètò yìí. Ó ní bá a ti ṣe máa ń ṣe lọ́kọ̀ọ̀kan ìjèjì lónìí. A fẹ́ bẹ́nu já ọ̀rọ̀ tó ní ṣe nípa bá àti ṣe kòkó wa dáadáa. Òun náà ni a tún mọ gbéyẹ̀wò. Ṣùgbọ́n kó tó di wípé a kọjá lọ láti mọ béèrè ìbéèrè kọ̀ọ̀kan lọ́wọ́ àlejò wa. Sinimá àgbélégbọ́ wa lókè náà ẹ já lọ rè gbọ́ ọmọ padà bọ̀. Ẹ kú kalẹ̀.
4: Àbẹ̀wò lè dán àwọn àgbẹ̀ wò kìí ṣe oko wọn ṣùgbọ́n ìgbáradì wọn. Lónìí ìròyìn kan náà dé tí gbọ́ àwọn alábàágbé méjì lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀.
5: ọ̀gá rasidi àwọn olùbẹ̀wò láti RA yóò wá ṣe àyẹ̀wò sáwọn ọkọ̀ agbègbè yìí lọ́sẹ̀ tó ń bọ̀.
0: olùbẹ̀wò fún kí ni gan ní pàtó?
5: Àyẹ̀wò àtìgbàdégbà náà ni wọn yóò ṣàyẹ̀wò àkọsílẹ̀ fífikò rẹ, ìkórè rẹ àtàwọn kẹ́míkà tó ń lò.
6: Àkọsílẹ̀ mi ò ní àkọsílẹ̀ kankan báyìí o. Ibo ni kí n ti bẹ̀rẹ̀?
0: Ìgbà tí mo rántí náà ni mò ń fín kòkó.
6: ìgbà tí mo bá tajà náà ni mò ń tajà kò sí àkọsílẹ̀ kankan fún mi kí n mo fẹ́ sọ fún wọn báyìí.
7: Ìwé ìránnilétí fún àyẹ̀wò. Jẹ́ kí n mú ìwé àkọsílẹ̀ mi jáde. Ọjọ́ kẹta oṣù kẹta ọjọ́ kẹta oṣù kẹta ni mo fi abala méjì oko mo lo ìbòmú àti ìbọ̀wọ́. Ọjọ́ kẹwàá oṣù kẹta mo kórè abala àkọ́kọ́ mo sì ta 40 àpò.
8: Grace, ṣé gbogbo ìgbà ló máa ń kọ eléyìí ni?
7: Gbogbo ìgbà ni o. Ọjọ́ tí mo fi ko oye kẹ́míkà tí mo lò irú èyí tó jẹ́ abala ọkọ tí mo fi lọ́jọ́ náà kì í gbà mí ju ìṣẹ́jú méjì péré lọ.
8: Kódà eléyìí tó kéré jù níbẹ̀.
7: Pàápàá jùlọ àwọn kéékèèké wọn ni àwọn olùbẹ̀wò fẹ́ mọ ohun gbogbo tó ń lọ nínú oko kì í kàn ṣe àwọn ìròyìn tó tuni lára nìkan.
8: Gírèsì Gírèsì.
7: Wọ́n pè mí pa kí ló ṣẹlẹ̀.
8: Gírèsì jọ ràn mí lọ́wọ́ o. Àwọn olùbẹ̀wò ń bọ̀ mi ò lákòótílẹ̀ kankan o Gírèsì.
7: Rashidi fọkàn rẹ balẹ̀ torí kò tí ì pẹ́ jù láti bẹ̀rẹ̀ jẹ́ kí a jọ wo àwọn ohun tí wọ́n sábà máa ń tẹ́jú mọ́.
8: Wo ọkàn mi ò balẹ̀ o jọ ṣàlàyé gbogbo ẹ̀ fún mi lẹ́sẹsẹ o.
7: Kódà lákọ̀ọ́kọ́ àkọsílẹ̀ ìfinko ìyẹn ni pé irú kẹ́míkà wo ló lò nígbà wo ni o fínko àti pé báwo ni o ṣe lo kẹ́míkà náà sí. Èkejì àkọsílẹ̀ ọjọ́ ìkórè báwo ni ìkórè rẹ ṣe pọ̀ tó. Ṣùwárẹ́ lẹ́ẹ̀kẹta ni àwọn ohun ìdáàbòbò tó fi dáàbòbò ara rẹ. Ìkẹrin òun níbi tí à ń gbé àwọn kẹ́míkà pamọ́ sí. Kí ló dé kò le tó yẹn.
8: Gírèsì ó le jù bẹ́ẹ̀ lọ o. Ó ti dójú ẹ̀ báyìí mi ò ní àkọsílẹ̀ kankan lórí àwọn nǹkan yìí tó sọ.
7: Wà ọjọ́ àbáwá rí ibi níbi ìwọlẹ̀ lónìí yìí náà là á bẹ̀rẹ̀. Ó yá kọ ohun tí o bá rántí láti òní lọ kí o wá máa kọ ohun gbogbo tí o bá ṣe nínú oko rẹ sílẹ̀ bí o bá ṣe ń ṣẹlẹ̀ ní ṣísẹ̀ntẹ̀lé. Àwọn olùbẹ̀wò wọ̀nyìí wọ́n fẹ́ràn òtítọ́ àti ìgbìyànjú kódà bí ìwé àkọsílẹ̀ rẹ bá tuntun.
8: Oṣù kẹta ó dàbí pé oṣù mẹ́ta sẹ́yìn ni mo fi abala àkọ́kọ́ nínú oko mi pẹ̀lú kẹ́míkà oníke pupa yẹn.
7: Sori ó dára bẹ́ẹ̀ kọ orúkọ náà dáradára bí o bá lè rí ike kẹ́míkà náà ìrántí gbogbo rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ á wúlò gan.
9: Ẹ káàárọ̀ o. Ohun tí a wá ṣe ni láti yí àkọsílẹ̀ oko yín wò.
7: Ẹ káàárọ̀ sà. Ìwé àkọsílẹ̀ mi lèyí. Àkọsílẹ̀ ìfikọ́ mi, ìkórè mi, àwọn ohun èlò ìdáàbòbò ara mi, ibi ìpamọ́ mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
9: Ó dára bí ẹ ṣe tò lẹ́sẹẹsẹ ẹ̀kú iṣẹ́. Ó pọ ẹ̀yin ọ̀gbẹ́ni Rashid. Ìwé àkọsílẹ̀ yín dà.
8: Mi ò ní àkọsílẹ̀ sà ṣùgbọ́n mo ti bẹ̀rẹ̀ lọ́sẹ̀ yìí mo sì ń kọ́ bí a ti máa ń kọ́ lọ́dọ̀ ìkejì mi.
9: Mo fẹ́ràn bẹ́ẹ̀ ṣe sòótọ́ ṣùgbọ́n láti àkókò yìí lọ gbogbo àgbẹ̀ ló gbọ́dọ̀ ní àkọsílẹ̀ iṣẹ́ oko yín. Ó máa ń dáàbò bò yín àti òǹrajà tó fẹ́ rajà yín.
8: Ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni mi ò ní máa dúró de ìwé ìrántí pé àwọn olùyẹ̀wò ń bọ̀ wá ṣe àyẹ̀wò.
10: Gírèsì Gírèsì ọ̀rẹ́ mi. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ dáadáa.
7: A dúpẹ́ ara ẹni.
10: Eléyìí pọ̀ díẹ̀ ló kù kí n pàdánù orí ọ̀fẹ́ láti tajà mi ní sáà yìí.
7: Ṣèrí ìwé àkọsílẹ̀ kéré ṣùgbọ́n àǹfààní rẹ̀ pọ̀ gan jẹ́ kó súnmọ́ lójoojúmọ́ kò ní sí ẹrù fún ọ bó bá yá.
9: Ẹ̀yin àgbẹ̀ ẹ má dúró de àkókò àyẹ̀wò kí ẹ tó rántí pé ẹ nílò àkọọ́lẹ̀. Ẹ fi àwọn rìsíìtì ọjà tẹ tà pamọ́ ohun tẹ́ ẹ fín àkókò tí ẹ kórè àti bí ẹ ṣe dáàbò bo ara yín. Ohun tí kì í gbà yín ju ìṣẹ́jú kan lọ yìí lè dóòlà sáà yín. Ẹ wà ní ìgbáradì lójoojúmọ́ kì í kàn ṣe àkókò tí ẹnìkan bá ń wò yín.
2: Sọ́ńbẹ́ ìtẹ̀síwájú àwọn àgbẹ̀.
0: Ọ̀gbẹ́ni Fátógùn, ẹ káàbọ̀ padà lápá àgbẹ̀ yẹn.
11: Ẹ ṣeun.
0: Sinimá àgbélégbọ̀ yìí ó wọni lára bákan, ó sì jẹ́ nǹkan tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ tí wọ́n máa ń rọ́lù àkọọ́lẹ̀ àkọọ́lẹ̀ àkọọ́lẹ̀. Kí ni àárín audit ní pàtó, kí ló ń tó túmọ̀ sí gan? Ẹ já bẹ̀rẹ̀ láti bẹ̀.
11: Àárín audit kò sí nǹkan tí ó lọ gàrà bẹ́ẹ̀, but wọ́n wá fún, a máa ń pè wọ́n ní olùbẹ̀wò. Wọ́n wá láti wá bẹ àwọn àgbẹ̀ wa wò iṣẹ́ tí wọ́n ti ṣe láti rí pé ṣé ó tọ́ ní ìlànà tí àwọn tó ń bá wa ṣiṣẹ́ tí ó ti kọ́ wọn.
0: Ó dáa, àkọọ́lẹ̀ tá a wá sọ ń pa yìí, kí ni káwọn àgbẹ̀, kí ni àwọn nǹkan tó yẹ láti kọ́ọ́lẹ̀ tó jẹ́ wípé àwọn RA yìí lákòókò tán bá wá kò ní lè dá wàhálà sílẹ̀ láàrin àwọn àtàgbẹ̀?
11: Gẹ́gẹ́ bí eré tí a gbọ́ tán yìí, ẹ rí i pé àwọn nǹkan tó yẹ ká máa kọ́ọ́lẹ̀ ni àwọn kẹ́míkà tá à ń lò, irú kẹ́míkà tá à ń lò, ṣé kìí ṣe kẹ́míkà tí a ti ban, tí wọn ò lò mọ́,
0: tí wọ́n fòfin dè,
11: tí wọ́n ti fòfin dè, ẹ ṣeun. Àti àkọọ́lẹ̀ nípa àwọn ọjà tá a tà, oye ọjà tá a tà lẹ́nu, ó yẹ ká ní àkọọ́lẹ̀ rẹ̀ láti rí pé a máa mọ bóyá à ń jèrè àbí à jèrè.
0: Kó tó di pé à ń lọ sórí ọjà tá a tà, ṣe mọ̀ pé nígbà tá a bá ṣètò kò tá a bá kórè tán gbogbo àwọn nǹkan wọn ni, ẹ̀yìn ìgbà náà láṣẹ̀ mọ sọ̀rọ̀ nípa ọjà tá a tà. Lákòókò tá à ń báṣẹ́ oko kòkó ìbọ̀, ìgbà tá à ń fíko ni, ìgbà tá à ń sanko ni, ìgbà tá, kí làwọn nǹkan tá a kọ́lẹ̀ kó tó di pé à á fò lọ sí orí ọjà tá a tà?
11: Mo ti sọ̀rọ̀ nípa kẹ́míkà kíkọ́lẹ̀.
0: Ẹ sọ̀rọ̀ ń gbà ẹ́.
11: A tún sọ̀rọ̀ nípa èèyàn tó fi. Èèyàn tó fi, a máa kọ orúkọ ẹ lẹ̀.
0: Ẹni tó bá fi kòkó.
11: Bẹ́ẹ̀ni.
0: Tó bá já wa fúnra wa la fi ń kọ́.
11: A tún máa kọ́lẹ̀. A máa make sure pé bá a ṣe ń fi, ṣé à ń wọ aṣọ láti rí pé à ń dáàbòbò
0: aṣọ ìdáàbòbò.
11: Mo ń pè ní PPE.
0: PPE.
11: Yes. So eléyìí tó ti wá tẹ̀lé níbẹ̀ ni pé àkọọ́lẹ̀ nípa àwọn tó ń bá wa ṣiṣẹ́, ọjọ́ tí wọ́n san oko, oye tá a san fún wọn, ọjọ́ tí wọ́n fi oye tá a fún wọn, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
0: Kí ni pàtàkì àkọọ́lẹ̀ yìí? Torí ẹni tó bá mi fi ko, mo fún bóyá àwọn méjèèjì lájọ dúnàádúrà, kí ló kan ro pẹ̀lú ẹ̀?
11: Wọ́n fẹ́ mọ̀. Torí mo sọ́lẹ̀kùn, ta bá kọ́lẹ̀, wọ́n fẹ́ mọ̀ pé kẹ́míkà tá a lò, ṣé kẹ́míkà tí wọ́n fi òfin dè ni, ìyẹn number one. Then ẹlẹ́ẹ̀kejì, a tún fẹ́ wò pé ṣé lóòótọ́ ni ẹni yìí, ṣé ó ti mú gbogbo nǹkan tí wọ́n sọ, ṣé ó mú lò.
0: Ìyẹn àwọn ẹ̀kọ́ tó ń kọ wọn.
11: Tó ń kọ wọn. Òun la fi ri pé nínú ẹ̀kọ́ tá à ń kọ́ wọn la ti ń sọ fún wọn pé gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe, wọ́n gbúdọ̀ máa kọ́lẹ̀. Ó jẹ́ ohun tí ọdítọ̀ bá ti rí, kò nílò láti máa bèrè lọ́wọ́ àgbẹ̀ mọ́ pé kí ló ṣe nínú oko.
0: Yóò kàn jẹ́ àlàkalẹ̀
11: gbogbo
0: àwọn nǹkan téèyàn ń ṣe. Kódà ọ́dítìn yìí, ìyún àyẹ̀wò àkọọ́lẹ̀ yìí, ìgbà wo ló máa ń ṣẹlẹ̀?
11: Ẹ̀ẹ̀kan lọ́dún ló máa ń ṣẹlẹ̀. Wọ́n máa ń wá láti iléeṣẹ́ Rainforest Alliance, wọ́n pè wọ́n ní RA. Wọ́n máa ń wá láti bẹ̀. So ẹ̀ẹ̀kan lọ́dún ló máa ń ṣẹlẹ̀. Tó má dẹ̀ ti wá, wọ́n wá láti wá bẹ àwọn àgbẹ̀ wa wò ni.
0: Láti ìgbà tí bàbá tó bímẹ ti ń ṣàgbẹ kòkó, èmi ò rí èèyàn kan tó wá bẹ̀ wọ́n wò rí. Kí ni irú nǹkan báyìí le, irú ipa búburú wo ló lè ní? Ohun tí mò ń sọ yẹ kó ti yé yín báhùn. Èmi ò rẹ́ni tó wá bẹ̀ wọ́n wò rí. Ó túmọ̀ sí pé àwọn àgbẹ̀ bíi bàbá mi ń bẹ dáadáa tó jẹ́ kọ́jà kó, wọ́n kàn ń ṣe ni láì tiẹ̀ lóye pé àwọn èèyàn kan bẹ̀ yàn wò àbí kíní. Àǹfààní wo ló wà nínú irú àbẹ̀wò àkọ́kọ́? Ẹlẹ́ẹ̀kejì ni pé bó gan làwọn àrè yóò ṣe mọ àwọn èèyàn tó yẹ kí wọ́n lọ rè é bẹ́ẹ̀ wò? Kó mọ̀ di wípé wọ́n kàn bá wa lójijì fú àbí a kàn ń ṣàgbẹ̀ bẹ́ẹ̀ láì lóye àbí ẹ bá yànnà náà dáadáa?
11: Ẹ ṣeun létu. Àwa gẹ́gẹ́ bí ilé iṣẹ́, a ní àwọn àgbẹ̀ tó jẹ́ pé àbá dòwò pọ̀, tó jẹ́ pé gbogbo wọn la ní orúkọ wọn ní àkọọ́lẹ̀ ní ọ̀dọ̀ wa. So tó bá ti dìgbà tí àrè ń bọ̀, gbogbo ibi tí a ní àwọn
0: àgbẹ̀ wa sí
11: náà ni àrè a fẹ́ lọ láti rí pé wọ́n lọ bẹ̀ wọ́n wò. So àǹfààní tó wà ń bẹ̀ lẹ́yìn pé ta bá ṣe àbẹ̀wò yìí tán, a rí pé a pe kinní kan ní premium.
0: Yeah, Benny.
11: Owo iwuri fun
0: owo gba oku oma kin se.
11: Benny. So agbe to ba se dada. Ton se dada to sakole to se oye oja to ta. Oye oja to ba ta na la ma fi mo ye premium to ma gba.
0: O tun mo se pe en ti o ba boya eyan taja mewa bayi. O ta apo mewa. Ko wa mo ye apo to ta. Eh ti ni mo be se calculate premium fun.
11: E se mi sir. Ara anfani apole nu.
0: O tun mo se pe beyin o ba jeru awon anfani bayi. Ati ru ayewo yi gan. Eyan ni lati darapo megbe niyan o.
11: Ben sir.
0: O da mo mu yan mo fi se keji. Mo n pada bo e ja doke lo.
1: Mo ni ka se bo se ya se ko le ba ri bo se ya ori eyin agbe oni koko e ku ile o opo igbese to ya gbe lori ipese ati toju koko ta gbe lo sako ba fokoro koko wa tori be ni koko se ko ti ogbowo leri dojumo lo pa gbe oni koko se god why me tori be ni le se sunbet global concept limited se nte mo wa leti pe eja san gbo foko wa ka ya gbogbo e ka ti owulo ku lara gi koko oju ogbodo poju ninu oko wa tori awon kokoro ti nje ko be ka koko yin tan ojo marun o kere tan tabojo meje ni ke fi ba eno ti lati mo yi po lojo meji meji sira ko le ba wonu ara te ki koko gbe ko to ta nipase bayi ojulowo koko te gbe fun raja mowo nla wa e mo kanjo toju koko yin e mo roju se to koko tori pe ko ni mere wa bo ba do wa le o ile ise sunbet global concept limited lo ni ka se re ko le ba duro re a o ni so wa ijere o ami
2: sunbet itesiwaju awon agbe
0: ogbeni fatogo e mporo bo lekan eni koda baba gba awon omo lati ba wa sise ki won ba wa finko oni lo pe ka ko le iye ta san fun won lakoko ikore opolopo awon eyan ni koko to je pe o lo bi baba suwa ti won se lawon ti n ba won ka koko yi so o tun se pataki lati ko awon eyan won yi na le ni
11: ben sir o se koko lati ri pe ko si bi koko yen se po to taba ti gbe lori scale o ma fun wa ni number eye to yi koko yen je bo je 10 kilo a ma ko le bo je 1000 kilo a ma ko le so ani lati mo oye to n jade ninu koko ninu oko ti ta ti n da oko koko lati ri pe oju to n bo to ya fe mura si ni abi koko wa o to nkan ta ri nbe o to so ani lati mo nkan ti a ti ni lati ri pe iyan lo ma mu wa sise ni oju ti n bo.
0: O da isoro wo lawon agbe oni koko nipinle Ondo ni won koju julo lori oro akole yi pelu iriri yin ati pe ona wo la gba lati ri wipe a yanju e tori opolopo awon agbe wa ni n gbo wa bayi.
11: Isoro ti mo ri nbe ni pe opolopo agbe wa won ka si won ka si won ro pe ati n se lojo pipe amu nkan ti a ri nbe
0: elomi o gbe sori
11: bẹni won gbe si won a de gbagbe a gbagbe to ba ya so awon isoro ta tun ri nbe ni pe ati ko sile boya eyan mi awon baba wa ohun yi won ni anfani lati lo
0: moko moka
11: bẹni so won le kole but àwa ní àpá láti ri pé à ń bá wọn ta bá ti ń bá wọn ṣiṣẹ́ a máa ń bá wọn kọ́ lẹ̀ oye tán rí lé ni a máa bá wọn kọ́ sínú ìwé.
0: Sẹ́yìn bá wọn gbé ni.
11: Bẹ́ẹ̀ni à ń bá wọn ta bá débẹ̀. Wọ́n máa sọ fún wa.
0: Ẹ bí wọn.
11: À bí wọn a bá wọn kọ́ lẹ̀ a tún ní ìwé pélébé tá a pè ní passbook. Tí a fún àwọn àgbẹ̀ wa.
0: Ẹja àwọn àgbẹ̀ oníkòkò sunbet a ti sọ́rí o ṣùgbọ́n torí àwọn tó jẹ́ pé wọ́n darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́ ẹ ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ ní àwọn àǹfààní ti bẹ́ẹ̀ yóò lè ṣèrànlọ́wọ́ fúnyàn láti gba owó gbà oko ọmọ akínṣe ìyún lópin ọdún lórí iye ọjà tó bá tà àtàwọn àǹfààní míì tó tún ba rọ̀gbọ̀kú dáadáa àwọn èèyàn tó bá jẹ́ pé àkọọ́lẹ̀ yìí ó wù wọ́n lọ́kàn ara wọn ṣùgbọ́n wọn ò mọ báyìí láàṣe kọ́ kìí ṣe pé bóyá wọn ò mọ ọkọ̀ mọ̀ ká o ṣùgbọ́n wọn ò mọ̀ bóyá báyìí láṣe fà á báyìí láṣe fà á ṣó ní ìgbésẹ̀ tí iléeṣẹ́ sunbet ń gbé láti pe ẹ̀tọ́ wọn sọ́nà nípa ọ̀nà tó ń gbà láti kọ.
11: Bẹ́ẹ̀ni nǹkan tí ó wà ń bẹ̀ ni pé gbogbo àwọn àgbẹ̀ wa tí ó dára tó ń jẹ́ àwọn àgbẹ̀ tí wọ́n ń bí gbogbo wọn ni a ti kọ́ ní ẹ̀kọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ wọn náà nílò ẹ̀kọ́ láti ri pé wọn ò gbọ́ wọn ò mọ̀ nǹkan tó ń jẹ́ àkọsílẹ̀ so a ní láti jẹ́ kó mọ̀ pé àkọsílẹ̀ wà láti ri pé a ràn wọ́n lọ́wọ́ a nǹkan tàdé ń sọ ikọ̀ ń ṣe nǹkan tí a máa lọ ra ìwé ọmọ skul ìwé 40 leaf a le lo lati ri pe won ko gbogbo won ko won yi sile
0: oda won fowo darapo mo egbe agbe sunbet ni abibibo
11: won le darapo mo wa
0: sowo na fi darapo ni abofe
11: ofe ni o
0: ko ni nkan kan se pelu oro pe olowode
11: ara ara ofe ni
0: oda lo bada e seun eyin agbe onikoko elegbe wa salafia lewa ati mo bo loko kan ejiji lato ro loni ogbeni fatogun ni be pelu wa lati le se sunbet nigeria global concept loni won si nje ka mo nipa oro akole ni kukuru ede ogbeni fatogun imoran wo le ni fawon agbe laarin iseju kaka ma lo le wa
11: ni odo ti ti peju fun awon agbe ti o ba ti ma se tele
0: ko ti peju bayi osu kewo odun la mo wa
11: be ni ko ti peju
0: oda
11: won le bere ton ba be le ni won gbogbo won le ton ba iran ti
0: kokole
11: won de be si ma kole lati ni lo
0: oda e se won bo ba ni on te fe ba won so ni le se sunbet tabo ni bere kan te fe bi won boya e fe kan to yin sona nipa bet se darapo be gbe agun agbe won a bibile ati bebe lo oju opo te pe won si re 0814 712 1004 0814 712 1004 ojo opo to le jasi le che sunbet ni yen eto yi a nfe onigbowo fun boya on tayin ta ni se pelu nkan ta won agbe onikoko ni lo lati le mo tesiwaju nipa agbe won ele darapo mo wa lori eto yi lati se onigbowo eto yi iseju marun le fe ra nbe ni o iseju mewa le fe ra nbe ni o abi boya ogbon iseju gan le ti e fe ra ke darapo mo ile ise sunbet nigeria global concept lati le pe ka mo gbe egbe awon agbe soke ipolowo yo si mo lo lori eto yi na ajo si bu yin mo igba yin oju opo te pe si re fun alignment iyen lati le sonigbowo eto yi oju opo te pe won si re ni le ise sunbet 0814 712 1004 0814 712 1004 lekan si 0814 712 1004 ogbeni fatogun thank you very much e se wa dupe pe darapo mo wa lori to fun toni oju oni ti yen ko ni ti le yin o yoku to dogba majo lasi olohun oba adegboye gaala ni lo ko temi nje ala ni ti ogo en ton ba ni ogba o wo kembele en todu male oko lomage ile se sunbet nigeria global concept to sagbateru eto yi lo so pe eja asoko wa daada lagbara olohun ere lajebo labi oja eku kale
1: won ni ka se bo se ya se ko le ba ri bo se ya ori eyin agbe onikoko e ku ile o opo igbese to ya gbe lori ipese ati toju koko ta gbe lo sakoba fokoro koko wa tori be ni koko se ko ti o gbowo leri dojumo lo pa gbe onikoko se god why me tori be ni ile se sunbet global concept limited se nte mo wa leti pe eja asan gbo foko wa ka ya gbogbo e ka ti o wulo ku lara gi koko oju ogbodo poju ninu oko wa tori awon kokoro ti nje ko be ka koko yin tan ojo maru o kere tan tabojo meje ni ke fi ba e neti lati mo yi po lojo meji meji sira awon ko le ba wonu ara te ki koko gbe ko to ta nipase bayi ojulowo koko te gbe fun raja mowo nla wa
7: e na
1: e mo kanju toju koko yin e mo roju se to koko tori pe ko ni mere wa bo ba dowo ale o ile ise sunbet global concept limited lo ni ka se ere ko le ba duro re a o ni so wa ijere o ami
2: sunbet ite siwaju awon agbe
12: ile ise to se o ki o fẹnfẹ o kẹnkẹ o wa sẹwẹwẹ o dun bi ilu dundun leti o dun bi dodo ikire 88.9 adaba fm.
13: Ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́ o ya nu ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí ajọgbà pẹ̀lú ìrètí wípé ẹ̀dúró yóò bá tún nàka àkọsílẹ̀ tó o bá ti tilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé òun wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí o tún wọ́n sí wípé ibi tó bá pè ọ ló máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
14: O ti ṣe wàhálà tó download smart cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀
15: bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá 10% ní gbogbo ìgbà tó bára dátà. Tẹnu lásánkọ̀. Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o. Smart Cash látòdo Airtel.
16: Bàbá kẹrẹ wa dé balẹ̀ kasagwa lórí ìtọ́jú ìlera àti àìlèṣedé dé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jaijaijai ìdùnnú ṣubú layọ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ ò kájú lù dáadáa bàbá bọ̀dá ò lè tatẹ kan lẹ dùn bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ bàbá kẹrẹ wa ni ó fọ̀rọ̀ rẹ lọ lórí àìlèṣedé tí ń bọ̀ ọ́ fira ìdákọ́lẹ̀ ara ẹra tiẹ̀ kọ́ sùn lọ ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipi ìpì má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kú rìrì níwájú ta ni bàbá kẹrẹ wa ni ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ pé tí nǹkan lúgọ sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀lé kìí ṣe ti bàbá kẹrẹ wa.
17: Iléeṣẹ́ bàbá kẹrẹ wa aka Stand Action Kòbókò wà níwájú Continental Guest House nílùú Àkúrẹ́ telephone 08164122777
16: bàbá kẹrẹ wa wà pé mi débẹ̀.
18: Bàzó ọlọ́mọdáró bùn àìsàn.
19: Mo kí onílé mo kí àlejò àní fàìsàn ló gbà. Orúkọ ti èmi ni Babangana tí gbogbo ayé a máa pè ní Bàbá Kẹrẹ wa aláṣẹ àti olùdarí Stand Action Kòbókò. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà kọ sí mi.
17: Ní iwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
19: Phone number mi 08164122777.
20: Kí la mọ̀ sí Stand Action Kòbókò? Àwọn egbòogi tó da fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Òun ni à ń pè ní Stand Action Kòbókò. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa. Kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò. Kí ẹṣin ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò da ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Kòbókò wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Àìsàn tí ó gbóògùn ọlọ́run ò ní fi ṣe wá. Gbogbo nǹkan tí ìbálẹ̀ máa ṣe ọlọ́mọ ọkùnrin fẹ́ kó gbìyànjú kó wá bá mi. Egun jẹ egun òṣájú òṣà ògùn tẹ̀mí ò bá mọ̀ èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa a máa dàgbà a máa wọ 90 wọ́n a máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni 50 ọdún ni ẹni 100 ọdún ni ẹni torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa àgbọ̀n rẹ ò lè kàn bí ẹ̀gbò àbí ẹṣẹ ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ ajá afọ rẹ ò lè gbéra dáadáa má fi dẹ́gula.
17: Mo wà níwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
19: Phone number mi 08164122777.
20: Níjà ti tiẹ̀ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ̀ ń wú ni o lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo orúkọ báyìí kò da ẹlòmíì tó bá lògùn lọ́wọ́ àṣìṣe tí oògùn bá tán á tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ. Àwa kì í ṣe èyí àwa kì í ṣe ọ̀hún ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀
17: kọ sí mi. Ní iwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
19: Phone number mi 08164122777 lẹ́ẹ̀kan sí 08164122777.

0: rẹ kàdé gbà. Lọ́wọ́ Ọlọ́run ajagun ṣẹ́gun ní bẹ́jẹ̀ mọ́ sùmà rẹ̀ tó kalẹ̀ sórí òkè àbúyọ. Débi tó gùn ti ṣẹ́, tílé ti ń já. Bí ogun kan bá mú ọgbà torí òkè kan dómi, àlùyọ ti dé. Ní kájọ pàdé lórí òkè àlùyọ, ìpàdé àdúrà lágbára ńlá tí àwọn ènìyàn ti ń gbàgbà jọ ní àdúrà. Ọ̀gọ̀rọ̀ àwọn áńgẹ́lì ti ń jẹ́ bí àdúrà gòkè rọ̀run ló ti wà ń kalẹ̀ láti fìdáhùn sádùúrà rẹ ní kíákíá. Gbogbo ọjọ́rú Wednesday láago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán ni ìpàdé àdúrà orí òkè àlùyọ. Bákan náà ni ìpàdé àdúrà àlùyọ fún second tour ìbẹ̀rẹ̀ oṣù láago mẹ́sàn-án òwúrọ̀ sí aago mẹ́ta ọ̀sán àtàgo mẹ́sàn-án alẹ́ sí aago mẹ́ta òru. Lọ́jọ́ kìíní ọjọ́ kẹjọ àtọjọ́ kẹta oṣù tuntun, orí òkè àlùyọ wà ní Christ Glory Breakthrough Covenant Mission tó wà nínú Parliament Estate Alágbàká Àkúrẹ́. Kété tó bá ti wọnú Parliament Estate, orí òkè àlùyọ ni wàá kọjú sí tààrà níbi tọ́lọ́hún ti lo ìyá wa Prophetess Felicia Olúwaìjẹ̀mí Ayaba Jésù wà fún ẹ̀bẹ̀ àdúrà pàtàkì tàbí fún ẹ̀kúnrẹ́rì àlàyé pẹ̀ sórí 0803-471-5490. Ó yá o, lórí òkè àlùyọ níbi tí gbogbo ayé ti ń gbàgbà yọrí àdúrà.
1: Ogo ni fún Ọlọ́run lókè ọ̀run.
2: Alleluia.
1: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fóore ọ̀fẹ́ àti àánú tá a tún rí gbà ní àkókò yìí. Ní orúkọ Jésù.
2: Amen.
1: Ọlọ́run lẹ́ẹ̀kan sí a dúpẹ́ lọ́wọ́ yín, a fi ògo fún yín, a fi ọlá fún yín, a fi ìyìn fún yín. Ọlọ́run ọ̀rọ̀ tí ń fún ni sọ. Ọlọ́run ọ̀rọ̀ tí ń fi àṣẹ sí. Ọlọ́run ọ̀rọ̀ tí ń fi ṣe agbára hàn. Tẹ́ bá ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, agbára máa ń tẹ̀lé. A fi ògo fún yín, a fi ọlá fún yín. Torí pé ọ̀rọ̀ tẹ fi fún àwọn. Fún àwọn tó ń gbọ́, alàyè ló ń sọ, alàyè ló ń gbọ́. A dúpẹ́ lọ́wọ́ yín, Ọlọ́run gba ọpẹ́ wa. A tún jáde lọ nínú ọ̀rọ̀ náà lẹ́ni, Ọlọ́run ẹ bá wa sọ̀rọ̀. Ọlọ́run ọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ láti ọ̀run wá. Rábì olùkọ́ni ẹ wá kọ́ wa. Ọlọ́run ọ̀rọ̀ òtítọ́ ẹ sọ̀rọ̀ òtítọ́. Ọlọ́run ọ̀rọ̀ òdodo ẹ sọ̀rọ̀ òdodo. Ọlọ́run ọ̀rọ̀ ìyẹ́ ẹ sọ̀rọ̀ ìyẹ́. Ọlọ́run ọ̀rọ̀ ìgbàlà ẹ sọ̀rọ̀ ìgbàlà. Ọlọ́run ọ̀rọ̀ ìwòsàn ẹ sọ̀rọ̀ ìwòsàn. Ọlọ́run ọ̀rọ̀ àánú ẹ sọ̀rọ̀ àánú. Ẹ sọ̀rọ̀ káwọn ènìyàn yín kan gbọ́. Bá ṣe ń gbọ́ kó bẹ̀ sí ṣe ayé wa ní rere. Atẹni tó ń sọ atẹni tó ń gbọ́ kọ̀rọ̀ náà bẹ̀ sí dàpọ̀ mọ́ ìgbàgbọ́ wa. Kó ṣe ayé wa ní rere. Kárí àánú gbà. Bẹ́ẹ̀ ni kó rí. Jésù Olúwa wa. À ń bá mẹ́sẹ̀gì náà tẹ̀síwájú. Ẹni bí tá a ti bẹ̀rẹ̀ láti bí ọ̀sẹ̀ kẹrin. Ẹni tí ń jẹ́ èmi ni. Ibi tá a bá délé ní. Ẹ bá mi lọ sínú ìwé Exodus chapter 20, ẹ bá wo verse 2.
2: Èmi ni Olúwa Ọlọ́run rẹ.
1: Èmi ni Olúwa Ọlọ́run rẹ. Ṣé níbi tí Ọlọ́run bá ti ń rí introduce ara ẹ̀ kó tó sọ̀rọ̀ yẹn, ohun tí kò lè yí padà ló ń sọ níbẹ̀. Èmi ni Olúwa Ọlọ́run rẹ.
2: Tí ó ti mú ọ jáde láti ilẹ̀
1: Íjíbítì. Tí ó ti mú ọ jáde. Ní ọ̀sẹ̀ tó kọjá la ń sọ pé Ọlọ́run gbé kàké pé Ọlọ́run kó gbé wa jáde kó lóko ẹrú. Ó ti gbé wa jáde báyìí. Ó ní èmi ni Olúwa Ọlọ́run rẹ tí ó ti mú ọ jáde kó ní ilẹ̀ Íjíbítì kó lóko ẹrú kó lọ́wọ́ àwọn amúnisìn. Yes.
2: Láti oko ẹrú jáde wá.
1: Tí ó mú ẹ jáde kó lóko ẹrú jáde wá.
2: Ìwọ kò gbọdọ̀ ní Ọlọ́run mìíràn pẹ̀lú
1: mi. Ìwọ kò gbọdọ̀ wá bẹ̀ sí fún wa ní àṣẹ. Wá bẹ̀ sí fún wa ní àṣẹ, bẹ̀ sí fún wa ní ìmọ̀ràn. Báwo Francis.
2: Èmi a sì máa fi àánú han ẹgbẹgbẹ̀rún.
1: Tí a bá ti bẹ̀ sí tẹ̀lé tá a lọ Ọlọ́run mìíràn pẹ̀lú rẹ̀, tá a dá ní ìkọ̀kọ̀, tá a dá ní gbagba, a bẹ̀ sí fi àánú rẹ̀. A bẹ̀ sí fi hàn fún àwọn tó fẹ́ ṣòfẹ́ Ọlọ́run ṣá. Ṣòfẹ́ Ọlọ́run. Àwọn tó bá ti fẹ́ àwọn náà ló fàánú rẹ̀ hàn fún. Ó ní súnmọ́ Ọlọ́run o, ọ̀rẹ́ kó lè súnmọ́. Ó fẹ́rẹ́ rẹ̀ o, ẹ̀ṣẹ̀ ló mú yapa wá. Dágbére fẹ́ ṣẹ́ kó wá mọ bó ṣe fẹ́ ọ. Bọ́lọ́run lájà. O lè rojú rere rẹ. Tó bá ti súnmọ́, òun náà súnmọ́ ẹ. Tó bá ti fẹ́, òun náà fẹ́. Tó bá ti gbà sí Ọlọ́run rẹ, òun náà máa gbà sí ènìyàn rẹ. Tó bá ti ń wojú rẹ ní ìgbà gbogbo, òun náà máa fi ojú àánú wò ẹ. A máa ṣàánú fún ẹgbẹgbẹ̀rún ìran àwọn tí ó fẹ́. Yes, Francis.
2: Tí wọ́n sì ń pa òfin mi mọ́.
1: Jésù ní tí ẹ bá fẹ́ràn mi, ẹ ó pa òfin mi mọ́. en to ba ti fe ran olorun ohun lo po fi olorun mo en to ba ti fe ran olorun ohun lo dupe ko ma se si olorun en to ba ti fe ran olorun ohun lo paya fo fi re fa won to pa ofi mi mo to ba fe olorun olorun na yo fi fe re han si o yo fi fe re han si olorun gbogbo ba ni wo Exodus kana chapter 31 e ba won verse 2 to 5 Exodus 31 verse 2 to 5 yes
2: wo emi ti pe ba se lali
1: eh eh
2: le oruko
1: eh
2: omo uri
1: eh o
2: omo uri
1: eh eh
2: ti eya juda
1: eh eh
2: emi si fi emi olorun kun
1: ni igba nkan olorun ba ti fe o to ti pe o to ti tele awa fo eni emi kan to tayo afo eni emi ogbon kan to tayo afo eni emi imo kan to tayo a se eni iye lo se eni iye lona to tayo ninu ise to ti se tele to je pe o ri kankan ninu e olorun ko ma ko e akoko akofe bo se ma package bo se ma se ta de dowo gbogbo kan to ro pe ko le dowo yen a de dowo fun e bo se omi lo pon tele to pon ta to n po olorun ko e bo se le fi se pure water ta de dowo a ko e bo se le fi se bottle water ta de dowo bo se gi lo n se tele to n se ta tele olorun a ko e bo se le fi ero la to le da igi ti ta fi kole to le da igi ta fi se nkan daada ko si nkan ti olorun ko le se nigba ta ba tele to ba tele olorun olorun ma fun e ni ogbon ati imo ti wa fi se aye re ta aye re a fi dun wo a fun e ni ore ofe ati aanu ti wa fi se aye re ti aye re a fi dun wo fun awon to ti reti eleya e bo se fi ogbon ati imo fun awon ti a daruko nu bibeli yen o lo fi fun ni o fi ogbon fun awon ologbon o fi imo fun awon onimo oni sugba elese ohun la fi ise fun lati ma bojuto sugbon to ba ti sumo olorun olorun ma fun e ni nkan to dara olorun ma se igi gbogbo nkan to wa lara e a se igi mentality e a se igi bo se ronu a se igi bo se rin a se igi bo se gbegbe aye e tele wa wa bere igbe aye tuntun igbe aye to ni itumo igbe aye to ni eto igbe aye to ni ogo igbe aye to ni ola olorun ninu igbe aye to ni ifokanbalẹ igbe aye to ni igbega igbe aye to ni oju rere olorun ma soju rere fun eni bi gbogbo to ba de nigba to ba be si sumo yes
2: ati ni oye
1: eh
2: ati ni imo
1: ati ni imo
2: ati ni oniruru ise ona
1: a fe lo ni ruru awon nkan to le se ta ye fi ma da ta ye fi ma ni itumo e ba lo sinu we Leviticus chapter 26 e ba wo lati verse 4 to 12 Leviticus 26
2: nigba na ni emi o fun yin ni ojo ni akoko re
1: nigba ta ba ti be si sumo olorun olorun a be si so ohun to ma ro wa lorun a fun ani ojo ni akoko re
2: ile
1: yo ma mu ibisi re wa awon agbe won ni sise lasan to ba se die ba ile a mu ibisi wa won be si kore pupo
2: igi oko
1: yo si ma so eso igi oko yo ma so eso re dada won agbo ni koko won ma igi oko a so eso re e ma ka koko ba won ma di apo apo apo koko ta da million million won to ti ka million ri wa be si ka nigba to ba ti sumo olorun gbogbo ise owo re lo olorun ma buko fun gbogbo ise owo re lo ma da gbogbo ise owo e lo ma tayo yes
2: ipaka yin yoo si de igba ikore igba ikore ajara yoo si de igba ifurugbin
1: wa ma ko nkan atijọ jọ o ti ni lo tan igba ikore tutu ati tun bere nkan tun bibeli sọ fun wa nibẹ yen niyen iyen ni pe ohun rere ko ni tan lọwọ e ounjẹ ọdun ko ni tan nile e aṣọ ọdun ko ni tan lara e ìlò bí ọdún ọjọ́ gbogbo yóò wá jẹ́ bí ọdún fún ẹ wàá máa jẹ nǹkan ọdún ní ọjọ́ lásán torí pé kò ní tán nǹkan tó lọ́run sọ nìyẹn tó bá súnmọ́ ọlọ́run àwọn orí ọ̀fẹ́ tí wàá máa rí gbà nínú ẹ̀ là ń sọ ní bíbélì ń sọ fún wa yìí yes.
2: Eyin
1: osun ma je onje yin ni ajeyo.
2: E
1: ku onu ebi ati iyan. E o ma gbe ile yin ni ailewu bo n ko ewu ti po to ko ni wuwa. To ba lo ni waju ani ba. To ba n bo leyin ko ni ba wa. To ba wa lotun ko ni dodo wa. To ba wa lo si ko ni de sakani wa. Olorun yo ma pa wa mo bibeli pe angel Oluwa o yi awon ti o beru re ka o si n gba won. Angel Olorun yen lo ma ma ba wa lo imo le ojurere Olorun yen lo ma ma tele wa nibi gbogbo ta ba wa alaafi Olorun yo wa nbe ara anfani pe asin Olorun niyan ara anfani pe asumo Olorun niyan yes
2: emi o si fi alaafia si ile na
1: Olorun lo fi alaafia si agbegbe wa
2: eyin o si dubule
1: a o dubule
2: ki o si se nti o deru
1: ko so to ma deru ba wa tori pe ojurere Olorun lo ma je abo wa ojurere Olorun lo ma je ogo wa ojurere Olorun lo ma je odina yi wa ka ibi to ju Olorun ba ti wa ibe la wa angeli e ma wa ibe la won eniyan re ma wa to ba ti ri ojurere Olorun wa rojurere lodo gbogbo eniyan wa rojurere lodo gbogbo awon angeli wa rojurere lodo eda ti a ri wa rojurere lodo awon eda ti a ko ri awon eda kan wa to rin ninu afefe ti a ko mo ti a ko ri awon lo ma da isele sile sugbon nigba ti a ba ti rojurere Olorun won ni da isele bi kankan sile ni ayika wa ta ba ti lo won ri ina to yi wa ka won sun meyin awon eda kan wa ti won rin ni oru ti a ko ri nigba to ba ri mo pe imo lo ojurere Olorun wa ninu aye wa won ni fi bi lo wa won ni fi bi lo wa ajakale arun ti rin lo so dandan iparun ti rin ni ogbojo oru won ni gbe di odo wa nitori pe imo lo ojurere Olorun yo mole si wa lara imole anu Olorun yo mole si wa lara oni kikide ti wa lo ma fi gbo kikide oju wa la ma fi ri lori radio lori television lori internet oni buburu koko ni subulu wa bo se wa la tete ko se be na lo si wa titi disise be na lo yo ma wa titi lai lai fa won to sumo Olorun Olorun ko ni ko awon eyan re sile ko ni ko awon eyan fe re sile

0: A ma fun ni onje wa ni akoko re. A si owo re. A fi gbogbo rere, gbogbo anfani, gbogbo ife re, a fi te wa lorun. A si owo re, a fo rere te wa lorun. A fo rere te wa lorun. To ba ti soro be lo nse. A wi ma ye oruko re. A soro ma ye no pe. A ba lo sinu we numeri, numeri, numeri 14, verse 11.
1: Olúwa sì
0: wí fún Mose pé
1: àwọn ènìyàn yóò sì ti kẹ́gàn mi pẹ́tọ́, yóò sì ti pẹ́tọ́ tí wọn yóò máa ṣe aláìgbàmí gbọ́ ní gbogbo iṣẹ́ àmì tí mo ti ṣe láàrin wọn. Èmi ò fi àjàkálẹ̀ àrùn kọlù wọn.
0: Nígbà tó ń gbọ́rọ̀ sí àṣẹ Ọlọ́run, Ọlọ́run náà wá release ìbínú ẹ̀ gẹ́gẹ́ bó ti sọ pé òun máa ń fẹ́ àánú hàn fún ẹgbẹgbẹ̀rún àwọn tó fẹ́hun. Òun fi àánú hàn fún wọn. Àwọn tí ò bá fẹ́ hun, wọ́n á release ìbínú lórúkọ Jésù. Ìbínú Ọlọ́run kò ní wá sórí wa. Báwo fast 26.
1: Olúwa sì sọ fún Mose àti fún Aaroni pé èmi ò ti mú sùúrù pé tó fún ìjọ ènìyàn búburú yìí.
0: Ẹ jẹ́ ká lọ torí ìdájọ́ Ọlọ́run tó sọ ń bẹ̀ yẹn. Ẹ jẹ́ ká fo bẹ̀ yẹn. Ẹ jẹ́ ká lọ sínú ìwé Deuteronomy chapter 10 verse 14.
1: Kíyèsí tí Olúwa Ọlọ́run rẹ.
0: Tí Olúwa Ọlọ́run wa.
1: Ní ọ̀run.
0: Ní ọ̀run àti ayé.
1: Àti ọ̀run dé ọ̀run.
0: Òun ni ó ní ọ̀run. Ọ̀run dé ọ̀run àti ayé pẹ̀lú.
1: Tí òun tí ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀.
0: Àti ohun gbogbo tó ń bẹ nínú rẹ̀ yìí tí a rí àti èyí tí a kò rí.
1: Kìkì Olúwa ní inú dídùn sí.
0: Kìkì dá Olúwa ní inú dídùn.
1: Sí àwọn bàbá rẹ̀ àti.
0: Olúwa ní inú dídùn sí Abraham bàbá wa ló ṣe bá dá májẹ̀mú. Májẹ̀mú yẹn náà ló tún sàn lórí àwa tá a bá gba Ọlọ́run náà gbọ́.
1: Láti fẹ́ wọn, wọ́n sì yan irú ọmọ wọn lẹ́yìn
0: wọn. Láti fẹ́ wa, ó sì yan irú ọmọ. Ara irú ọmọ Abraham náà ni ìwọ àti èmi ń ṣe tí o bá ti gbàgbọ́. Tó ti tẹ̀lé Jésù. Ẹ wo gbogbo ìlérí tó tẹ̀lé. Ìlérí tó tẹ̀lé. Ìbínú yẹn mi fẹ́ sọ láàárín ẹ ni fáwọn tí kò gbà.
1: Àní ẹ̀yin ju gbogbo ènìyàn lọ.
0: Ọlọ́run yàn wá fẹ́. Àwa ni àyànfẹ́. Àwa ni àyànfẹ́ tọ́lọ́run bá dẹ̀ yàn wá fẹ́ tá a gé ojúlówó ọmọ. Ìwé jẹ́ ká gbé sí ara wa wò. Kò sí bí èrò ṣe lè pọ̀ ní skul tó bọ́ ọmọ ṣe lè pọ̀ ní skul tó. Kọ́ ní kọ́ lọ́mọ wa máa mọ́mọ oníkálukú mọ́mọ tiẹ̀. Ó mọ ọmọ tó máa mú lọlé, ó mọ ọmọ tó ń bí. Ó mọ ọmọ tó máa ra bisikíìtì fún tó máa ń lọ. Kò ní ṣe bẹ́ẹ̀ sọmọ lọ́mọ. Ṣùgbọ́n a ṣe fún ọmọ rẹ̀. Nígbà tí a bá ti tẹ̀lé, tí a bá ti di ọmọ ẹ̀ tí a ti di àyànfẹ́ rẹ̀. Àwa bẹ̀ sí gbádùn àyànfẹ́. A bẹ̀ sí gbádùn oore ọ̀fẹ́. Oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ rẹ̀ wá. A bẹ̀ sí fojú rere wò wá lọ́dọ̀ gbogbo ènìyàn àti lọ́dọ̀ gbogbo àwọn áńgẹ́lì. Ìgbà yẹn ni gbogbo ìlérí rere wọ̀nyí. A bẹ̀ sí ṣe sí wa lórí ọ̀yà Deuteronomy chapter 10 verse 14.
1: Kíyèsí. Tí Olúwa Ọlọ́run rẹ ní ọ̀run.
0: Báwo verse 17 àti ka yẹn.
1: Nítorí Olúwa Ọlọ́run yín.
0: Nítorí Olúwa Ọlọ́run wa.
1: Ọlọ́run àwọn Ọlọ́run ni.
0: Ọlọ́run àwọn Ọlọ́run ni.
1: Àti Olúwa àwọn Olúwa.
0: Àti Olúwa àwọn Olúwa.
1: Ọlọ́run tí tóbi.
0: Ọlọ́run tí ó tóbi tó ń ṣe ohun tó tóbi.
1: Alágbára.
0: Tó lágbára tó ń ṣiṣẹ́ agbára.
1: Àti ẹlẹ́rù.
0: Ẹlẹ́rù tí ò ṣe é rí fín.
1: Tí kì í ṣe ojú ṣáájú.
0: Kì í ṣe ojú ṣáájú èèyàn.
1: Báyìí kì í gba àbẹ̀tẹ́lẹ̀.
0: Kì í gba àbẹ̀tẹ́lẹ̀ kó tó ṣorí ọ̀fẹ́.
1: Òun ni ìmá.
0: Kì í gba àbẹ̀tẹ́lẹ̀ kó tó ṣorí ọ̀fẹ́.
1: Òní máa ṣe ìdájọ́.
0: Òun ní ìdájọ́ dẹ̀ tún ni.
1: Aláìní bàbá.
0: Ó ń ṣe ìdájọ́ aláìní bàbá.
1: Àti opó.
0: Àti opó.
1: Ó sì fẹ́ àlejò.
0: Ó sì fẹ́ràn ìwé àlejò.
1: Àti fún ní oúnjẹ àti aṣọ.
0: A fún ọ lóúnjẹ, a fún ọ lóúnjẹ, a fún aláṣọ.
1: Nítorí náà.
0: Tó bá sọ pé torí pé ó ti dèèyàn ńlá kó má fi ìyàjọ́ máa láìní bàbá àti opó nígbà tó Ọlọ́run bá dìde láti gbé wọn níjà. Kò máa ní sojú ṣáájú. Kò máa ní sojú ṣáájú. Nítorí náà. Ìwo opó àti ọmọ aláìní bàbá tó bá ti tẹ̀lé Ọlọ́run wọn ló lè rí orí ọ̀fẹ́ gbà o. Ìwo opó àti aláìní bàbá aláìní ìyá aláìlẹ́nìkan Ọlọ́run lè sọ ẹ́ di ẹni tí gbogbo ayé máa wá. Ọlọ́run ni kì í ṣe ènìyàn. A bá lọ sínú ìwé Deuteronomy kan náà chapter 32 tẹ́wọ́ verse 39 to 43.
1: Òun nísinsìnyí pé èmi.

0: your prostate, maybe that is the root cause of your erectile dysfunction issue. Then charity prostate ba ti pe lara ngba mi to ba especially le to ba je pe o ni jejere o ni prostate cancer o ma nsele ti pe pe o ma nfa awon discomfort awon pains ninu egungun to surround di ibadi wa le ti an pe ni bi wa hips wa ni o boya lower back ni tabi even the thighs nitori pe gbogbo awon nerves to surround the prostate o na lo connect mo egungun eyin wa low back o ba se seri pe o ma eyin ma ndun e sa nigba gbogbo to de ti logun logun to ti e mo itumo nkan to ma nfa to nfa eyin didun yen o se se lo screen in cancer you may be your screen in prostate here you may be having a prostate cancer without knowing boya o de je pe o ma ri pe awon ibi ti o je groin awon abenu abenu e o saba ma ni discomfort nbe o ma ni pain nbe tabi gbogbo awon ibi to sa ni se pelu ibi nkan omokunrin mo yi to je pe o ma experience the pains nbe o ni se lopolopo pe o ye ki o lo se ayewo ipo ti prostrate e wa o ma ti da ti o ma de the later stage ti abayo e ti ona abayo e ti o ma wa je nkan ti o ti bo sori tan then ti a ba ri pe ti eniyan ba n to to ba ri pe kolo awo ti itan tun mu o fe pon o ni nkan ta ma n pe ni bigba ta ba so pe igba mi eje yi ko ni je eje ti eyan le ri to je pe to ba wo ko ni le ri a n pe ni occult blood ni inu imo isegun a n pe ni occult blood to je pe ohun ri o le ma ri sugbon kolo itan yen ko clear bo se ye bo se ye ko ri o le je pe awon eje ti o se foju ri awon eje tintintin ohun lo se je ko o ti dapo mo ito yen tabi ito yen wa ni color bi cola color bi coca cola tabi o kan pink o ni lo ayewo lati mo boya jejere ti nsele ninu prostrate yen ni then atun ni boya eyan nto o wa bere si ni pain o kan to nigbakigba to ba fe to o ma ni inira o ma ni pain o ma ni burning sensation ninu o se se ko je infection tabi prostatitis oni onyo onitan lenu then ti a ba tun wa ri pe boya ibi oni bi ta n pe ni perineum ninu ibi arin ibadi wa awon to ba se je onimo isegun lo le se alaye sugbon nkan ki nkan to ba ti je pe ohun experience discomfort inira to ba di pe o fe to tabi nkan to ni se pelu gbogbo ibi nkan omokunrin ni beyen ohun naa ni o se lo pe fun ki eniyan wa se ayewo ki wa se screening nipa prostate ye to ba ti pe omo 40 ọdun soke le ni ekan losu mefa o se pataki lati ma screening prostate ye ko to di nkan ti owo o ni ka mo
1: eni ero igbalode lati fi wo
0: bẹ́ẹ̀ni olótú ìdí tí a fi jẹ́ kí àwọn ènìyàn náà mọ̀ in case tó bá jẹ́ pé o ti ẹ̀ o jẹ́ nǹkan tí o ti ẹ̀ kà sí ṣùgbọ́n o ti ń rí àwọn àpẹẹrẹ wọ̀nyí tẹ́lẹ̀ tẹ́ bá ti délé iṣẹ́ Dr. Dix náà ni a máa fún yín ní form tó máa jẹ́ kí ẹ lè lọ ṣe irú àyẹ̀wò yìí.
1: Àwọn tó bá ti tó jẹ́ pé wọ́n ti sọ pé àwọn ti ní o ǹjẹ́ ní àwọn oògùn tó lè kojú ẹ̀ lọ́dọ̀ yín.
0: Olótú ẹ ṣe. Pàtàkì ìdí tí a fi wà lórí afẹ́fẹ́ náà nìyẹn nítorí ilé iṣẹ́ Dr. Dix National Health Care Clinic tí a bá ti mú ètò kéto wá láti dá àwọn ènìyàn wa lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ká tún mú wá sórí afẹ́fẹ́ àti pèsè ọ̀nà àbáyọ sílẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀rẹ̀ ṣe mọ àwọn oògùn tí à ń lò ní ilé iṣẹ́ Dr. Dix National Health Care wọ́n jẹ́ 100% natural medicine tí ó jẹ́jẹ́ pé a máa ń kó àwọn oògùn yìí wá láti òkè òkun láti àwọn orílẹ̀-èdè tí ìmọ̀ ìṣègùn wọn nípa lílo tewé àti egbò tí ó ti dàgbà sókè gan bí orílẹ̀-èdè amẹ́ríkà bí orílẹ̀-èdè canada bí orílẹ̀-èdè india orílẹ̀-èdè china àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni a ti máa ń kó àwọn.
1: Ibo ni ọ́fíìsì wà?
0: Ọ́fíìsì Dr. Dix National Health Care wà ní number 141B Hospital Road ní dojúkojú General Hospital léyìí tí a mọ̀ sí Futa Teaching Hospital ní ayé òde òní nọ́mbà tí ẹ̀dẹ̀ lè máa pè wá sí nígbà gbogbo ọ̀nà ni 070-670-652-67 070-670-652-67.
1: Wakati ukuru na le bayi ni office?
0: Lati ojo Monday, ojo aje titi di ojo Saturday, lati ago mejo aro titi di ago mefa irole, onye le conciliation Dr. Dick's Natural Healthcare Clinic.
1: Urukoye?
0: Oruko temi ni Sunday Olowo Kere, the consultant naturopath, Dr. Dick's Natural Healthcare.
1: Olowo Kere Joseph, uni oruko temi, agbaladura kwe ki ajinde ara ko ma je, kara gbogbo wa ko ma le.

0: Dr. This one, number 141B, Hospital Road, opposite General Hospital, now Futa Teaching Hospital, Akure, number 141B, Hospital Road, opposite General Hospital, now Futa Teaching Hospital, Akure, call 070-670-65267, 070-670-65267. Dr. This, your head is our concern. Okay, it's
1: okay. Kilo bi ejo.
2: No, I need to do a koko. Lọ́dún 2020, wọ́n sọ pé okòwò yìí kò lè dára sókè, ṣùgbọ́n mo sì wà níbí o. Fámìlì kan di ilé ìtajà kan di ẹlẹ́ka mẹ́ta.
3: Ọdún mẹ́jọ òrùlé kan ṣoṣo.
4: Owó iléèwé mi di sísan, ìyá mi gan lè fẹ̀dọ̀ lórí òróǹro.
5: Ohun ọ̀tọ̀ọ̀tọ̀, ibùgbé ọ̀tọ̀ọ̀tọ̀, ìtàn kan ṣoṣo.
6: Síbẹ̀, ó dára.
7: Ope at 8, real people, real stories. Ope is okay.
8: Ẹ̀yin ènìyàn mi, ẹ máa sùn dáadáa o, ó sì nídìí. Iṣẹ́ ò lè tán láíláí, yóò sì máa wà ń bẹ̀ títí ni. Ẹ sùn dáadáa lórí mátírẹ̀sì Mukka.
9: Kódà, ẹni tí ń ṣiṣẹ́ takuntakun jùlọ nílò oorun tó pọ́njú òṣùwọ̀n. Ẹ ní ìrírí ìtùnú pípé fún oorun alẹ́ tó dáa.
10: Libeta,
9: Mukka, a ń fi ìdẹ́ra kún ìgbésí ayé ènìyàn.
11: Ọ̀rẹ́, bẹ́ẹ̀ni, ìwọ́ tó ń gbọ́ mi lọ́wọ́, ó yá náà ìka àkọsílẹ̀. Tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dúró yóò bá túnọ̀ ka àkọsílẹ̀. Tó o bá ti ilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé ò ń wá ibi tí ọjà ti dínwó kiri. Tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí, ó túmọ̀ sí wípé ibi tó bá pi ọlú máa ń yà sí. Kí ló wá dé? Títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
12: Ó ti ṣe wàhálà tó, download Smart Cash app lónìí, kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ. Jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mú yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10%
13: ní gbogbo ìgbà tó bá ra dátà.
12: Tẹnu lásánkọ̀.
13: Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o.
12: Smart Cash látọ̀dọ̀ Airtel.
14: Báà mi, ẹ fún mi ní fóònù yín kí n kọ́ yín bá ń ṣe ń lo OPE.
15: Ìwọ fẹ́ kọ́ mi?
14: Bẹ́ẹ̀ni o, ọya, ẹ ṣí Play Store.
15: Ọjọ́ ti pẹ́ látọdún àkọ́kọ́ ni mo ti wà ń bẹ̀.
14: Ìyẹn nípa ẹ ti ní tẹ́lẹ̀.
15: Ẹ ṣé o rò pé wọ̀ nìkan lògbó ń tarigì inú ẹ̀rọ ìgbàlódé ni?
16: Ọmọ tó ti ń lò láti ìgbà tó ti wọlé ìwé gíga.
14: Ìyẹn ni pé mi ni mo ṣe bẹ̀rẹ̀ sí lò nínú ilé yìí.
15: Òye yẹn ṣẹ̀ṣẹ̀ yé ọ ni.
17: Ọdún mẹ́jọ OPE, ó dàbí ìtẹ́ ẹni tó ṣẹ̀ṣẹ̀ ń lò ó pẹ̀lú ìgbìyànjú, ìfọkàntán àti ìdúróṣinṣin. Ọdún mẹ́jọ OPE.
7: OPE is okay.
18: Gírígí làgùn méje lù.

0: 88.9 FM. Àwòrán sọ̀nù dẹ̀rọ̀ pèsè.
1: Mo kí ẹ kalẹ̀ àsìkò iṣẹ́ látàárọ̀ ìròyìn àṣálẹ̀ làwọn afọ̀yín láti kànnì àdàbà FM 88.9 Àkúrẹ́. Ìlú Ìlaramọ̀ kí n la wà, tá a ti ń gbóhùn sátẹ́gùn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dànù níròyìn. Ṣàjùnà ẹgbẹ́ kọ́kọ́ tó wà nínú ìròyìn náà. Iléeṣẹ́ ọmọ ogun ojú òfurufú ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ olùwádìí tí ó ṣe ìwádìí lórí ọkọ̀ òfurufú eléyìí tó já lulẹ̀. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ìkìlọ̀ fáwọn iléeṣẹ́ àti lájọlájọ ìjọba lórí ìmẹ́lẹ̀. Onírúurú àwọn èèyàn ni wọ́n ti ń sọ̀rọ̀ lórí èròǹgbà ìjọba àpapọ̀ láti mú àdínkù ọgbọ́njọ́ débá owó epo.
2: Ó dá mi lójú pé o ti gbọ́ nípa IPO ti ilé-iṣẹ́ Dangote Petroleum Refinery and Petrochemicals. Ó sì ti mọ̀ pé o lè ra ìpín ìdókòwò tiẹ pẹ̀lú Meritrade ti ilé-iṣẹ́ Meristem Securities nípa gbígba àpò Meritrade lójú òpó Dangote IPO.meristemng.com láti jẹ àǹfààní náà. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn olùdókòwò ló ti ń darapọ̀ mẹ́tò yìí. Má jẹ́ kí àǹfààní bàǹtàbanta yóò fún ọrù. O lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìpín ìdókòwò mẹ́wàá, ìyẹn ₦5,250. Gba àpò Meritrade báyìí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ tàbí kí o kàn sójú òpó Dangote IPO.meristemng.com. g.com o si le pe 0703-185-3878 lati bere leye osoka Meristem awa fun idagbasoke oro re.
3: Your Nescafe is not just a drink, it's your

0: up your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba ìpínlẹ̀ Ondo ló ti tó máa fi ìpinnu wọn mọ́lẹ̀ báyìí lórí àti pèsè owó àtàwọn irinṣẹ́ ilé ìtì ìjọba ìbílẹ̀ tí wọ́n nílò láti lè jẹ́ kí wọ́n mú ìdàgbàsókè dé bá àwọn ọmọnìyàn lẹ́sẹ̀kùkù. Ẹni tó jẹ́ kọmíṣánná fọ́rọ̀ ìjọba ìbílẹ̀ àtòyè jíjẹ nípínlẹ̀ yìí Alhaji Hamidu Takurọ òun ló sọ̀rọ̀ yìí di mímọ̀ níbi ètò ìrónilágbára èyí tí ìjọba ìbílẹ̀ ilẹ̀ olújẹ́ òkègbo lábẹ́ ọ̀nọ́rẹ́bù Adébóyè Adébárí tó ṣe agbátẹrù rẹ̀. Ètò ọ̀hún ni wọ́n ti pín àwọn nǹkan ìrànwọ́ tó jẹ́ èlò ìkẹ́kọ̀ọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí wọ́n tún pín ajílẹ̀ fún àwọn àgbẹ̀ láti lè jẹ́ kó ṣe ìrànwọ́ fún wọn lórí ìpèsè oúnjẹ lọ́pọ̀ yanturu. Àwọn obìnrin tó tóbi 320 pẹ̀lú àwọn ọ̀dọ́ iná jẹ́ pé wọ́n tó gba owó tó tóbi 100,000 naira ẹnìkọ̀ọ̀kan wọn gẹ́gẹ́ bí owó ìrànwọ́. Alhaji Takurọ ọ̀hún ó ní ìjọba ìpínlẹ̀ Ondo lábẹ́ gómìnà Lucky Ayédàtiwà òun ló gbájúmọ́ bí ayé yóò ṣe gbẹdẹmukẹ fáwọn aráàlú tó ètò gbóríyìn fún alága ìjọba ìbílẹ̀ ọ̀hún ọ̀nọ́rẹ́bù Adébóyè Adébárí fún bí ó ṣe ń tẹ̀lé àwọn ìlànà eléyìí tó jẹ́ ti àfojúsùn ìṣèjọba tó wà lóde yìí tó jẹ́ our east agenda lẹ́sẹ̀kùkù. Nínú ọ̀rọ̀ rẹ̀ ẹ̀yìn tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ ilẹ̀ olújẹ́ òkègbó ọ̀hún ọ̀nọ́rẹ́bù Adébóyè Adébárí ó tọ́ka sí àṣeyọrí eléyìí tó jẹ́ pé wọ́n ṣe ọ̀hún mọ́ bí wọ́n ṣe ti ń rí owó gbà látọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ yìí. Bákan náà ni ó tún sọ ló tún sọ̀rọ̀ ìdánójú wípé mọ̀kànmọ̀kàn báyìí òun náà ló yé kàn oyè tọ́kan ara wọn ó ti dandan yóò túnbọ̀ wá kan rẹ̀ dẹ̀ ó ní gbogbo àwọn tí ò tí ì kàn báyìí kí wọ́n fọkàn balẹ̀ yọ kàn wọ́n náà. Lisa ti òkè gbó àgbà oyè Akin Fágbàmíye òun náà gbóríyìn fún ọ̀nọ́rẹ́bù Adébárí fún bí o ṣe ti mú ìgbáyé gbádùn àwọn èèyàn lọ́kùnkúndùn tó sì ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí adarí tó ní àfojúsùn tó yẹ fún ọ̀rọ̀ ètò ìṣèjọba rere. Lára àwọn nǹkan tó wáyé ń bẹ̀ òun ni bí wọ́n tún ṣe ṣe ìfilọ́lẹ̀ ibùdó tọ́jẹ́ ilé asòfin àwọn ilé níjọba ìbílẹ̀ ọ̀hún èyí tọ́jẹ́ pé alága náà tó ní yọ parí lóṣù kínní ọdún 2027. Iléeṣẹ́ ọmọ ogun ojú òfurufú nílẹ̀ Nàìjíríà ló ti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ olùwádìí èyí tí yóò ṣe ìwádìí fínífíní lórí ọkọ̀ bàálùú eléyìí tó jẹ́ pé ó jálulẹ̀ ní ìgbọ́kọ̀dá nípínlẹ̀ Ondo. Ẹni tó jẹ́ olórí ọmọ ogun ojú òfurufú ọ̀gágun Sunday Kevin Haneke òun ló léwájú ọ̀rọ̀ ṣíṣe ìwádìí àti akitiyan lórí bí wọ́n ṣe fẹ́ rí ọkọ̀ bàálù ọ̀hún nínú rà tí ó jìn sí tó ìtún ránṣẹ́ ìbánikẹ́dùn sí àwọn ẹbí àwọn èèyàn tó lùgbàdì. Ìṣe ni ó ti àwọn ìkàn tó jẹ́ àwọn adarí iléeṣẹ́ ọmọ ogun ojú òfurufú ọ̀hún òun náà lọ tẹ̀lé ọ̀gá ológun náà. Bákan náà ló tún sọ̀rọ̀ ìdánilójú fáwọn ẹbí àwọn èèyàn tó lùgbàdì ìṣẹ̀lẹ̀ ọ̀hún wípé ìwádìí òun náà ni wọ́n ti ń ṣe lọ́wọ́ láti mọ ohun tó ṣokùnfà ìjàmbá ọ̀gàn. Kò dín ní àwọn ọmọ ogun bíi 25 tó fi mọ àwọn òṣìṣẹ́ inú ọkọ̀ ojú òfurufú náà tí wọ́n ni wọ́n pàdánù ẹ̀mí wọn lásìkò tí ọkọ̀ òfurufú ọ̀hún tọ́já. Ọ̀gá ológun náà níkẹ̀ òun náà ló tún wá jẹ́ pé ẹni tó jẹ́ adarí ìwádìí ọ̀hún ọ̀gágun Ebiowe iná tẹ́wọ́ gbà lásìkò tí ó jẹ́ pé ó débẹ̀ tó sì ṣe àlàyé lórí ibi tí nǹkan dé dúró lórí akitiyan wọn. Bákan náà ẹ̀wẹ̀ iná sọ pé wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kan tó fi máwọn elétò ààbò míì àtàwọn iṣẹ́ pàjáwìrì lórí ìgbésẹ̀ tí wọ́n ń gbé. Ìtàpóró gan eléyìí tó wá di gbọmọgbọmọ bí ẹkún apọkọjẹ báyìí lórí bí àwọn tó jẹ ọmọ ẹgbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ ọ̀ṣun ṣe ti ń tẹ̀síwájú láti mọ ìwà láàbí ló ń kọ àwọn èèyàn lóminú lori abo awon ara ilu gan ati wipe isekupa ni ohun lo waye koda ikolu igbesan na ile nlo tun sele eyi to je pe awon eyan olugbe ni ipinle osun ni won si nse won ni ahin ninu onilu osogbo awon apa bi kan nilo osogbo ti selelo ipinle na koda ijaya inu ijaya ohun lawon eyan wa lori pe awon to je omo egbe okukun mi won tun le wa gbesan awon ikolu ile to tun waye lai wo ti bi won si ti fi kele ofin bi awon kan ti awon iko eleto abo ti won si nda si oro ohun sugbon ko ti wa je ko ti rodu lo mu mi yato fun pe won tun padanu emi yin se ni isele bi o si te pe awon megbe okokun won tun wi wa labi ohun lemo lemo in lo je pe o tun waye ti o si je pe awon to je pe won ti wo ti won ti se ikolu si awon na n gbianjo lati fe tun gba esan sugbon ibere ni pe se awon iko ileto abo se won le pinwo itaje sile eleyi to n waye gomina ipinle ekiti bi odun oye banji n lo ti gbe aba eto sinu odun 2027 eleyi ti owo e to tobi bilionu lona 1,910 naira si waju ile igbimo asofin ipinle naa to si tun yanana wipe o je erongba lati mole awon ohun ohun amayederun ise agbin idagbasoke omoniyan ati pipese ise fun awon eyan ni saa keji re lofisi yi gomina oye banje lasiko to n gbe aba eto isuna naa kale nilu ado ekiti se apejuwe gege bi opakutele eleyi ti o je oju opo tara akoko fun odun akoko re gan ni saa keji re eleyi to bere yin se ni o fi lede wipe erongba ohun ohun naa lo wa nibamu pelu ilana idagbasoke nipinle ekiti todun 2021 si odun 2050 eleyi to je pe o tun se weku pelu koko elega mefa eleyi ti ijoba re to mojuto ijoba apapo orilede yi lo ti sekilo fun awon ile ise ati lajo lajo ijoba lori iwa imele aisise daada ti won si toka si wipe awon ile ise to je ijoba ohun gbodo sise won daada ki won si ko akoyawo lati ri daju pe aseyori wa nibamu pelu ilana ti are Bola Ahmed Tinubu to gbe kale yi pe gbogbo awon ile ise na ni won gbodo sise bo si to ati bo si ye en to je oludari ile ise are to wa fun oro amojuto aye fun awon okowo yini omo babirin Sara Mustafa Audu uno se ikilo yi nibi ipade eleyi to je pe o se pelu awon adari ile ise ati lajo lajo ijoba nibi ati nibi ti o ti je pe o tun soro nibi eto ipade oniroyin ti ile ise to ri se oro eto isuna ti won gbe kale Audu uno wa foju oro ohun o tun fi lede nu ati jade to gbe ta nilu Abuja loni ibasoro ohun ohun naa ni won ni o waye laarin awon ikan ikan to je ti ijoba nile ise ni awon ile ise ijoba ti won si soro lori bi awon ile ise naa bi won si sise si ati akole eleyi ti awon alamojuto awon ile ise naa ti won se Audu naa lo tun gbe ilana eleyi ti o je atele kale igbakeji are orilede yi tele Alhaji Atiku Abubakar awon iko to satileyin fun obi ti won pe ni obedient movement to fi mo egbe oselo Nigerian Democratic Congress NDC ati iko to nse eto ipolongo ibu are fun gomina ipinle Oyo Seyi Makinde ni won ti fi ipatari erongba ti ijoba apapo orilede Nigeria to ni lati mu adeku ranpe deba owo epo petiro fun ogbojo pere ti won se apejuwe re gege bi eleyi ti o ti ebojumo ati pe o tun lowo osilu nu ijoba apapo lede yi saju na je pe won kede re wipe ajo elepo robi lede Nigeria ni won gboju kuro lori ere eyi ti won je lori epo petiro ti won si mo ta epo fun awon lede Nigeria ledinwo èyí tó wà lára akitiyan láti lè rí dájú wípé wọ́n mú àdínkù dé bá ìnira eléyìí tó jẹ́ pé o lè báwọn èèyàn látàrí owó epo rọ̀bì eléyìí tó tó gbẹnu òkè lọ́jà àgbáyé. Iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ó ní gbogbo àwọn ètò tí wọ́n sọ yìí òun náà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ná faramọ́ tó jẹ́ pé kì í wá ṣe wípé owó epo owó ìrànwọ́ orí epo ó ti tún fẹ́ padà dé. Wọ́n ní ṣe ni owó ìrànwọ́ orí epo ọ̀hún ó ti parí láti oṣù karùn-ún ọdún 2023. Àwọn tó jẹ́ onímọ̀ nípa ohun àmúṣagbára ńṣe ni wọ́n ti wá ń sọ èrò wọn báyìí lórí ìgbésẹ̀ ọ̀hún níbi tí àwọn kan tí wọ́n ti gbóríyìn lórí ìlànà tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fẹ́ ṣe ọ̀hún bẹ́ẹ̀ ni àwọn kan ni wọ́n ṣèkìlọ̀ wípé irú ìdásí bẹ́ẹ̀ ó tún lè mú kí wọ́n sọ wípé owó ìrànwọ́ orí epo ó tún ti fẹ́ padà. Àwọn agunbánirọ̀ tó tóbi ogun nìyí eléyìí tó jẹ́ pé wọ́n dòòlà ẹ̀mí wọn nílùú Òwèrè ti sùlùlù ìpínlẹ̀ Imo iná jẹ́ pé wọ́n ti kó wọn fún àwọn ẹbí wọn báyìí nílùú Ìbàdàn ti sùlùlù ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn bíi wákàtí mẹ́ta èyí tí àwọn agunbánirọ̀ ọ̀hún tí wọ́n ti bá àwọn àjọ elétò ààbò DSS tí wọ́n ti bá wọn fọ̀rọ̀ wérọ̀. Ọ̀kan lára àwọn ẹbí àwọn ọmọ náà arábìnrin Faith Felicia Abiala ó sọ̀rọ̀ ó báwọn oníròyìn fọ̀rọ̀ jomi tó rọ̀rọ̀ ní kété tí ó tẹ́wọ́ gba ọmọ rẹ̀ tán. Ó ní ìṣẹ̀lẹ̀ yìí òun náà lọ jẹ́ ewu ńlá ńlá fún àwọn akẹ́kọ̀ọ́ jáde eléyìí tó jẹ́ pé wọ́n rin ìrìn àjò lọ sí ibi tó jìn lójú ọ̀nà láti lọ sin ìrú ìlú. Àwọn agunbánirọ̀ tó tóbi ogun nìyí nínú àwọn ọgbọ̀n ó ní àwọn ajínigbé ni wọ́n kù gìrìgbé nígbà tí wọ́n rin ìrìn àjò láti ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ sí ibùdó ìfinimọ̀lé àwọn agunbánirọ̀ tó wà nípìnlẹ̀ Abia nígbà tó sì jẹ́ pé àwọn mẹ́wàá nínú àwọn agunbánirọ̀ ọ̀hún lórí kó yọ tí wọ́n sá wọgbó lọ. Ńṣe ni wọ́n gba ìdáǹdè lẹ́yìn ọjọ́ méje tí àwọn ajínigbé ọ̀hún tó gbé wọn lójú ọ̀nà Òwèrè sí Onitsha. Ilé-ẹjọ́ kò tẹ̀mí lọ́rùn èyí tó fìdí kalẹ̀ sílùú Àbújá ló ti sun ẹjọ́ báyìí di ọjọ́ kẹtàlá oṣù kẹwàá ọdún tá a wà yìí láti gbọ́ ẹjọ́ ẹ̀sùn kò tẹ̀mí lọ́rùn méjì eléyìí tó ní ṣe pẹ̀lú ìbanilórúkọjẹ́ èyí tí ilé-ẹjọ́ gíga ìlú Àbújá tó pàṣẹ rẹ̀ fún àjọ Serap wípé kí wọ́n san mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún náírà gẹ́gẹ́ bí owó ìbanilórúkọjẹ́ fún àwọn òṣìṣẹ́ àjọ DSS méjì. Ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́ta ilé-ẹjọ́ kò tẹ̀mí lọ́rùn ọ̀hún lábẹ́ onídàájọ́ Danlami Sanchi ló sún ẹjọ́ náà síwájú lẹ́yìn tí wọ́n rí wípé ẹjọ́ kò tẹ̀mí lọ́rùn kejì èyí tí ó wà lórí ìdájọ́ tí wọ́n ti dáhùn gan náà ni wọn ò tiẹ̀ tí ì kà rárá. Ńṣe ni ilé-ẹjọ́ náà iná jẹ́ pé wọ́n ti kó ká kóra ró lórí ìdájọ́ wọn lórí ẹ̀sùn kò tẹ̀mí lọ́rùn tí àjọ Serap tó pè ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n ni wọ́n fi àyè sílẹ̀ fún ẹjọ́ kò tẹ̀mí lọ́rùn méjèèjì kí wọ́n gbọ́nà. Ṣáájú òun náà ni ilé-ẹjọ́ ló ti ní kí àjọ Serap kí wọ́n san mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún náírà gẹ́gẹ́ bí owó ìbanilórúkọjẹ́ fún àwọn òṣìṣẹ́ DSS méjì. Bákan náà ni àjọ Serap ọ̀hún náà bá gbalé ẹjọ́ lọ lórí owó tí wọ́n ní kan san ọ̀hún tí wọ́n sì tún tí ilé-ẹjọ́ tó sì tún ní kí wọ́n pàṣẹ ilé-ẹjọ́ tó sì tún pàṣẹ fún wọn kí wọ́n tọrọ àforíjìn. Bákan náà ni ilé-ẹjọ́ ló ti wá mú ọjọ́ kẹtàlá oṣù kẹwàá ọdún tá a wà yìí láti gbọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ló ti ṣèkìlọ̀ báyìí fún àwọn tí ó jẹ́ olùjọ́sìn wípé kí wọ́n dẹ́kun àbí kí wọ́n fura lórí mímọ sọ àwọn àṣeyọrí wọn gan náà nígbà tí wọ́n bá ń jẹ́rìí ní ilé ìjọsìn. Èyí kò sẹ̀yìn bí ó ti jẹ́ pé àwọn ikùn elétò ààbò wọ́n pín wọ ìgbìyànjú àti jí òjíṣẹ́ ọlọ́run tó jẹ́ obìnrin kan gbé nílùú Àbújá. Àwọn ọmọ ilé ìjọsìn mẹ́rin ìnáwó bà lórí ẹ̀sùn wípé wọ́n gbìyànjú láti di òjíṣẹ́ ọlọ́run kan tí í ṣe arábìnrin Elizabeth lẹ́yìn tí wọ́n ni wọ́n fi ojú sùn wípé tí wọ́n bá ti parí ọ̀rọ̀ ìsìntàn òun náà ni wọn yóò jígbe nigbati o ti so awon eri ati awon aseyori re nile ijosin ontan eni to je igbakeji commissioner olopa Adamu Muasu una wa se ikilo ye nigbati o nse afihan awon afurasi na o so di mo pe erongba won ni lati ji obirin na gbe ti won ba ti pari eto isintan Muasu fi lede pe meji ninu awon afurasi ohun ino je ora omo ile ijosin na okan lara won uno je awako ojise olorun ohun be ni enikeji uno je eni to nso ojise olorun patapata ni inu ijosin ohun ba kan na lo wa ro awon adari ile ijosin wi pe ki won mo so ipin eto abuye dan dan lawon ile ijosin won paapa julo eleyi to ba bo sinu igbo ile ise olopa ni ipinle ogun lo ti fi kile ofin gbe okunrin kan ti won poruko re ni Adewale Ogo Emi Aroja lori pe o feru pera re lomo gege bi ojise olorun nile ijosin to si je pe nse ni o je pe o gbe sori itakun Facebook jare olonlo to si fi gba opolopo awon eyan won ni o ti gba owo to tobi million 2.20 naira lowo awon eyan to fi lu won jibiti nse ni afurasi ohun ni won ni o se eda itakun ibara nsoro Facebook eleyi to je ti ojise olorun kan ti won poruko re ni akogun nse ni o nlo oruko akogun ohun ati itakun Facebook to ti fi ngba awon eyan ti won nilo iranwo adura ati iranwo mi en to je alukoro ilese olopa nipinle ohun oluseyi babatun babaseyi o fojo oro ilede na ati jade to fita pelu alaye pe owo ba won lẹyin ti ojise olorun ohun to wa fejo sun nile ise olopa lojo keta osu ta waye ani logan oni en to je oga olopa to wa ni igbon ile ise olopa to wa ni ilaro in lo bere si ni fun awon to je iko telemu yesita ti won si fi kele ofin gbe afurasi ohun to n pera re ni ojise olorun won ni se ni won fi kele ofin gbe ni abule ajegunle lojo ona ilaro ohun ti won si mu ani ilese olopa wa fi lede pe afurasi ohun o ti jewo o lori bi o se tin lo ruko akogun lati mo fi gba awon eyan iroya shalele ngbo lati ikanni adaba FM 8.9 akure ilu ilaramokin lawa ta tin gbo nsategun ta ba parade iroyin le okere agbo amuludun atere idaraya nloku an pada bo eku kale
4: e ba mi confirm eberun lona adorin ti mo fi sowo si yin
5: mo ti ri o ba mi gbe alawaro fun won
4: ile taja yin yi ti wa ku fofo o
5: to ba je pe nigba kan to se tabili kan soso nita ni ninu ojo ora ni mo ma fi bo awon jami ti ma gbadura pe ki ojo na tete da loni tabili kan ti dile taja ile taja kan ti ni eka meta o pin dagba soke oja mi dagba soke
6: odun mejo opay awon eyan gidi itan to dara o si dara na sibe
7: opay is okay.
8: Ladies and gentlemen, she's heading into episode 12. 4 hours of non-stop streaming. Surely, she's going to bed. No! And now, she's live on TikTok.
9: Wait, this is finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
10: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.
11: HBM Nigeria PLC, formerly Lafarge, is inviting ambitious entrepreneurs with growth mindset to join its distributor network.
12: With 250 million naira working capital, 500 square meter warehouse, access to 520 or 40 ton trucks, you can partner with one of the top 10 most capitalized companies on the Nigerian exchange with over 1 trillion naira in annual revenue.
11: Become an HBM distributor today. Call 0913-901-3242, 0913-969-3510 and 0916-863-2019. Visit www.hbmngplc.com or HBM Nigeria on LinkedIn and on Instagram at HBM Nigeria PLC. Successful candidates will go through our Business Development Academy. HBM, beyond buildings.
3: ẹ̀ka àbọ̀ padà láti òkè lọ́run fẹ́kùnrẹ́rẹ́ ìròyìn ẹ̀lẹ́ kan sí wa lórí ìtàkùn ayélujára www.889.fm ẹ sì lè download application wa ní google play store àdàbà fm bákan náà lè darapọ̀ mọ́ aláwọn ojú òpó ìbánisọ̀rọ̀ facebook instagram àti ìtàkùn x at àdàbà 889fm àdàbà fm tv lẹ́ẹ̀tì bá wa pàdé lórí youtube wa ẹ sì lè fi ìròyìn sọ́wọ́ sí wa lórí email newsroom at àdàbà 889.fm ìròyìn tẹ̀ síwájú. Nílẹ̀ òkèrè àwọn aláṣẹ lórílẹ̀-èdè amẹ́ríkà àti orílẹ̀-èdè ghana lọ́jọ́ pé wọ́n ti fi kélé òfin gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn gbájúẹ̀ tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ńṣe ni wọ́n ti gba owó tó tóbi mílíọ̀nù mẹ́wàá dọ́là lórí bí wọ́n ti ń gbá àwọn èèyàn. Iléeṣẹ́ elétò ààbò fbi wọ́n fi léde wípé àwọn èèyàn òun náà làwọn atiláwí ọ̀hún ni wọ́n ń gbà tó jẹ́ pé wọ́n pọ̀ dáadáa. Àwọn atiláwí ọ̀hún tí wọ́n ń gbá àwọn èèyàn tí wọ́n jẹ́ gbájúẹ̀ ni wọ́n pọ̀ tí wọ́n kóra wọn jọ sí àwọn iye ọ̀pọ̀lọpọ̀ àwọn agbègbè àti ilé káàkiri àgbáyé tó jẹ́ pé àfojúsùn wọn àwọn àgbàlagbà tí wọ́n rí jájẹ káàkiri àwọn orílẹ̀-èdè òun náà ni wọ́n mọ́ gbà ní apá ìlà oòrùn gúúsù àgbà asia akódà tó fi mọ orílẹ̀-èdè nàìjíríà. ẹni tó jẹ́ olùdarí fbi hine kasipati ó fi léde wípé àwọn tí ó tóbi àádóje ni wọ́n ti fi kélé òfin gbé tó fi mọ́ àwọn èèyàn míì tí wọ́n ti ń tọpinpin wọn láwọn inú ilé ọ̀hún. ẹni kódà ìṣe ni wọ́n fi léde wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ ọmọ orílẹ̀-èdè amẹ́ríkà tí wọ́n tóbi ẹgbẹ̀rún mẹ́wàá ló ṣeéṣe kí wọ́n ti lù ní jìbìtì. bákan náà ẹ̀wẹ̀ ni àwọn méjì kan tí wọn kì í ṣe ọmọ orílẹ̀-èdè amẹ́ríkà ni wọ́n ti wọ́ọ̀dì wọn lọ sí ilé ẹjọ́ lórí bí wọ́n ṣe dìbò nínú ètò ìdìbò tó wáyé ní alabama lórílẹ̀-èdè amẹ́ríkà. àwọn èèyàn ọ̀hún òun náà ni stasium polion david tó jẹ́ ọmọ ilẹ̀ jamaica àti sylvia delgado tó jẹ́ ọmọ ilẹ̀ peru. wọ́n ní ọwọ́ bá wọn tí wọ́n sì wọ́ọ̀dì wọn lọ sí ilé ẹjọ́ níwájú ilé ẹjọ́ magistrate tó wà ní orílẹ̀-èdè amẹ́ríkà lẹ́yìn tí wọ́n fi kélé òfin tí wọ́n fi gbé wọn tàn. ìròyìn fi ẹni pé àwọn obìnrin méjèèjì òun náà jẹ́ pé wọ́n ní ìwé ìgbélùú ní orílẹ̀-èdè amẹ́ríkà tí wọ́n ń gbé ṣùgbọ́n tó jẹ́ pé wọn kì í ṣe ọmọ orílẹ̀-èdè amẹ́ríkà gan. lágbo amúlùdùn emeka rollers ni ó ti tọrọ àforíjìn báyìí lọ́wọ́ regina daniels àti àwọn ẹbí ẹ̀ lórí bí ó sì lọ jẹ́rìí gbé lórí wàhálà ilé tó ní pẹ̀lú sẹ́nítọ̀ ned nwoko. èyí ló wáyé gẹ́gẹ́ bí ó ti fẹ́ pé ọdún kan báyìí lẹ́yìn tí ọlọ́ jẹ́rìí gbé regina ọ̀hún lórí wípé wọ́n ní ó ń ṣe àṣìlò oògùn olóró láwọn ibi lásìkò tí wọ́n bá ń ṣe eré sinimá náà. nígbà tí ó ń sọ dímọ̀ pé ó nílò ìrànlọ́wọ́ emeka ọ̀hún ó ní oníṣe ni jíde kò sọ́kọ́ charles noje hoke bakasi àti àwọn míì tí wọ́n jẹ́ ilé orí ìtàgé kódà wọ́n mọ̀ wípé regina ọ̀hún wọn ni ó ń lo oògùn olóró ṣùgbọ́n nígbà tí regina tí ó ń fún lẹ́sì padà ó ní ó dàbí ẹni wípé nǹkan ṣe emeka gan fún rẹ ṣùgbọ́n tí ó tún fi ẹ̀sùn kàn wípé ńṣe ni ó tún ń jẹ àjẹbánu owó. lábala eré ìdárayá fọlájìn oyetayo ó ti wà ń kalẹ̀.
13: ẹ káàbọ̀ sábala ìròyìn eré ìdárayá wa fún ti àṣálẹ̀ tòní. atamọ́tàṣe nínú kankan kalifa fc ahiake chijoke ló ti ṣe lálàyé pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ló ti gbáradì báyìí ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ ti líìgì àgbà òjò orílẹ̀-èdè nàìjíríà. eléyìí tí ó wáyé láàrin ikọ̀ ti kun kalifat fc àti ikọ̀ ti shooting stars. ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù kun kalifat eléyìí tó fi ìlú òwèrè ṣe ibùgbé tó ṣẹ̀ nígbègbè wá sínú ìdíje ti líìgì àgbà òjò orílẹ̀-èdè wa nàìjíríà ni yóò mọ kojú ikọ̀ ti olúyọ̀lé warriors ní pápá ìṣeré dan ayam stadium lópin ọ̀sẹ̀ yìí. ayé kìí ṣe lálàyé pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún ló ti dúró kakaraka báyìí láti lè jẹ́ kí ọwọ́ iwájú rẹ̀ kó tún lè kókókó bí eyín àfọ̀gùn lójú náà àti lè jẹ́ kó rí àmì mẹ́ta mú nínú ìfẹsẹ̀wọnsẹ̀ náà. bákan náà ló ṣe lálàìpé àwọn atamọ́tàṣe lọ́wọ́ iwájú nínú ọkọ̀ ti kun Khalifat FC ló ti ṣetán báyìí láti mú ìfẹsẹ̀wọnsẹ̀ náà ní kólékólé tán sì ti wà ní ìmúrasílẹ̀. Ọjìmí agbábọ́ọ̀lù tẹ́lẹ̀rí fún ikọ̀ Liverpool Jamie Carragher ló ti rọ akọ́nimọ̀ọ́gbá ikọ̀ Liverpool Anthony Rowler láti lè jẹ́ kó lo gbogbo ohun tó bá nílàkà láti borí ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó wáyé láàrin ikọ̀ Liverpool àti Manchester City bó bá ti di ọjọ́ Sunday ọ̀sẹ̀ yìí. Ikọ̀ Manchester City òun ló ti dé pápá ṣeré ti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool látàrí bóun náà ti ṣe múra lẹ̀ dé ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tí ó wáyé lábẹ́ ìṣàkóso Enzo Maresca. Ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin Liverpool àti ikọ̀ Manchester City òun ni yóò jẹ́ ìgbà àkọ́kọ́ báyìí tí ò ní sí akọ́nimọ̀ọ́gbá wọn ìyẹn Pep Guardiola àti Jurgen Klopp tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá tẹ́lẹ̀ fún ikọ̀ Liverpool nílé lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tí wọ́n ti gbá sẹ́yìn kojú ara wọn. Ibílà orímọ alábala ìròyìn eré ìdárayá fún ti àṣálẹ̀ tòní Fọlájìn Oyetayo lóníròyìn yín ẹ kú kalẹ̀.
14: Ó ṣe ń ṣeun Fọlájìn Oyetayo mọ́ dé mọ́ gẹ̀ ìpín ìpéjú báyìí ní àlàáfíà ibi tá a ti dànù dúró rèé lórí ìròyìn àṣálẹ̀ wa fún ti òní Patience Olúṣẹ́gun lọ́lọ́ọ̀tú ìròyìn Ọ̀pẹyẹmí Jọ̀dánù Mùwá Sítìgbọ̀yìn ó ra ẹ̀ lásùn àkójímọ̀ olóyin tòní.
15: What makes eight?
16: I've been there since I was here since year one. In 2020, they say this business will not survive, but I'm still here. One table has become one shop. One shop, it don't become three branches.
17: 8 years, same building. My fees were covered. My mother could breathe again.
15: Different voices, different places. One story, still okay.
18: Obey at 8. Real people, real stories. Obey is okay.
19: Hey, you.
20: Yes.
19: You wait to hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope say, in price go come down before you buy am. Make you bring another finger down. If you don't come out to one shop, come waka go another place. Until say, it dey cheaper for there. As far as say you don't put one finger down, now him be say, you self they like go where he pay you pass. So, why your choice for bank go come different?
21: You self don't try. For this your hustle. Download Smart Cash app today. Make your money come the hustle for you. You go get 15%. Interest per annum for your savings. No shishi as charges for any withdrawal way you do. All now free of charge and get up to 10% cash back for data bundles. No de cha cha cha. Terms and conditions apply. Smart Cash now by Airtel.
22: Live it.
23: Ọjà ọdún ti dé, àdàbà gbèdé, fún ilé iṣẹ́, fún oníṣòwò, ẹlẹ́gbẹ̀jẹ̀gbẹ̀.
24: Ẹ̀yin èèyàn wa, a kì í káàbọ̀ sórí abala kejì ètò ọjà ọdún fún ti àsìkò yìí. Ó yá ẹ máa bá wa ká lọ.
23: Àsìkò yìí la ó fi mọ̀ sẹ́. Ọjà tuntun ta ìfẹ́ gbà.
24: Ilé ìtajà ìyá Chika lọ́jọ́kọ́jọ́ ni wọ́n ń bọ́ lọ́mọ yọ̀ tí wọ́n ń bọ́ lọ́mọ jò. Ẹyin tẹ́ ẹ ti di wọ́n dìṣẹ̀ sínú àsọ̀kalẹ̀ ayọ̀ o, àgbóhun ìyá àgbóhun ọmọ o, gbogbo aláboyún àtẹ̀yìn tẹ̀yẹ̀ṣẹ̀ bímọ ìkókó. Ọ̀dà ìyá Chika nìkan lóhun èlò tẹ nílò pé sí kí lẹ fẹ́ rà kí lẹ fẹ́ lò fọmọ ìkókó. Kò séyìí tí ìyá Chika ò ní. Gbọ̀ngbọ̀ngbọ̀n ni wọ́n kalẹ̀ sórí Tararọ̀mí Lákùrẹ́ ní nọmba 1 Ararọ̀mí Junction. Aṣọ ọmọ lẹfẹ́ ni, bàtà ọmọ lẹfẹ́ ni, ṣọ́ọ̀ lẹfẹ́ ni, kẹ̀kẹ́ ọmọdé ni, bébí kárìà, bébí wọ́kà, àtàwọn ìpara ọmọ, amára ọmọ jọ̀lọ̀, fìdí bọ́tù tó fi dórí ṣíbí, wọ́mà, flask, gbogbo ohun tí ó bá kọ fún yín lọ́sibítù níyà Chika máa bá yín pèsè. Ẹ̀yin alára tó ta nǹkan ọmọ Lákùrẹ́ àtàwọn ọ̀nà tó wà lágbègbè ẹ̀ oríire ti dé. Ẹ máa bọ̀ lọ́dọ̀ ìyá Chika, ọjà ti kúnlẹ̀ ní rẹpẹtẹ o, ní Dọ̀rẹ̀, ní Kàrẹ́, Lóńdó, Ladó, Lọ́rẹ̀, Lókètìpupa àtàwọn èèyàn wa láwọn ìlú tó wà lórí omi. Ẹ̀dínwó nìyà Chika máa kọjá fún yín tẹ́yìn náà máa jèrè jaburata lórí ẹ̀. Pabambari wa ni ti section oúnjẹ ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sí. Ìyá Chika tún gbé tuntun dé o. Wọ́n ní kì í ṣe nǹkan ìlú ọmọ nìkan lọmọ nílò. Lájà kejì orílẹ̀ ìtajà ìyá Chika ló kún fọ́fọ́ fáwọn oúnjẹ ọmọdé ajẹmọmọdún ajẹmọmọdàgbà. Cerelac lóní rọ̀rọ̀ nan tabi SF Gold gugu e lo wa toju omo e kinu e odun tori omo eni lola eni iya chika wa fun yin ni gugu igba papa feyin alara to ta oja won yi won tun ti setun ebun kanka lasiko odun fu gugu awon ni bara won popo na ti joba nse lowo loba desidaro ko le di yin won lati wo odo iya chika tori ori tara ro bi gangan ni number 1 lo wa ko sibi te o le gba debe e ma bo ise popo na ti joba nse o le di yin lowo o e wole kan le ni number 1 nibi ta won lokada nduro si yen lori ta araro mi akure number ero ibali soro iya chika re o 080-3625-8239 080-3625-8239 Eshe, how
0: ma reti yin? Ori eto ojojun na ni ati wa ni Smart Instrument to wa ni Hospital Road eni fegbegbe Union Diagnostic Center ilu Akure ekuse o
1: e kaabo loto Smart Instrument and Company wa ni number 123 Hospital Road beside Union Diagnostic Center opposite Hospital Lane nilu Akure. We deal with medical equipment and laboratory equipment, hospital furniture. A Smart Instrument and Company, if you want to set your hospital, you can come and meet us. Fun awon iya ati baba wa te wa nile te ba ni awon ifunpa yin to wa nile ti o da e mu wa an se ni ile se wo ifunpa an se ni ile se Smart Instrument and Company. Awon ile te fi ye sugar level yin wo te ba lele ti o da e mu wa si ile se wa a ma ba yin se battery e ogugun kan te ba fe ra ile te ma fi se ifunpa yin ni owo ti o gara ti owo ti ogun pa e ma bo ani ni orisirisi ati olowo nla ati olowo kekeke fun afani awon ti o fe mo ru ile itan le ma lo e wa si ile ise wa bi ke pe wa sori ero ibanisoro wa ni 0065085272 lekan si 0065085272 e pe wa ni outside Ondo State ni outside Akure te ba fe ra a le se we bill si yin ko di dodon pe e wa to ba lele te fe ra sa pe wa e ba wa soro a le to yin sona bi e se ma rin
0: e ba so address yin le ko
1: ile ise wa wa ni Hospital Road number 123 beside Union Diagnosis Center opposite Hospital Lane te ba ti de Hospital Lane e ti ri le gagara to koju si Hospital Lane ti won kan ni Green Roof ile kan ni awa ati Mastermind Pharmacy jo nlo 0060658 5272
0: Ito ojo odun tesiwaju bayi ati wa ni Ade Souvenir Homes to wa ni number 192 Arakale Road ni itosi Tipa Garage Junction nilu Akure o ya de ko be ba awon customers wa so lasiko yi ah e ku se ri Ade lo
2: yes sir
0: kilo yi ba awon customers yi lasiko yi
2: e wo eyin customer mi mo ni ke lo fokan bale mo so fun yin pe te ba fe se party ni oku agba ni isomo loruko ni isile ni layo layo ni gbo nkan party ebun lori sirisi lanta ni le se Adel Souvenir Home e wo ko si ye te mu gede ise Adel Souvenir Home te ni ri ebun ra o ko si nkan ohun to kun loju agbe te ina o le ri pe ani to wa olorisirisi ani dress lorisirisi ani pen lorisirisi ani orisirisi owo bottle salara ambara ani iron ani blender ko si yoro te ko le le se Adel Souvenir Home ti e ni bandi ko si yoro te le fi raja o so price lanta emi o ki te yoro gbogbo awon customer me dem be o so price is lanta te ba fe ra yin logun logun logbon ile ise Adel Souvenir Home ni ke ma bo price ta ma fe won ton tuta owo la ma fe ina te fi se party o so fun yin pe ori siri I have 300 plus different items ninu 300 plus yen gan ko si ke ma ri nkan mu bi ko si e wa so pe roni o e pa 1000 capacity ni all yin ni ato gbangba sun loye e gba feed ni e gba feed lo e fe pin gbogbo won general souvenir and ato gbangba sun loye gbogbo won customer wa ton ba wa do po go mo pe yes ile se Adel Souvenir o ma ke nba ti ade ke disappoint te ba de bi logun logun logun e ma re ko a wa ni ilu Akure ni 192 opposite Tipa Garage ni ilu Akure ni Arakale a de ni branch na ni Ondo Town ati wa ni 117 Okay, Lisa, opposite AUD Primary School. Everybody AUD Primary School. I don't do quite by me, won't do.
0: e ba so phone number si awon e ma pe yin si bayi.
2: Phone number wa ni 07031031602. Eyan kin tutun mo le kan si 07031031602. Fun awon olomoge igbalode and tebu igbalode aesthetic pleasing item. We have trendy trendy beautiful souvenirs. You can reach us on Facebook, Instagram, TikTok, Adel Souvenir Home.
24: Akinyo, e kaabo sile ise Jauni to wa ni number 57 Oba Osupa Road ni Hospital Road ni lu Akure. Be ti mo ile ise Jauni fun oja to quality to de ni edinwo to rorun julo fun awon rocks lori sirisi quality rocks ni o Shaggy Center rocks lori sirisi patterns Nobel Center rocks window blind Venetian blind plastic chairs and tables stone decks and chairs awon aga ekowe fa awon omo ile iwe ti won fe ka kayege seri awon student chairs and desk won yi lati factory wa ni o eyin to ti ko ile iwe yin ton e te o fe ki awon obi ki won da mu ke mo se wahala nko aga kiri e wa fe ko aga ati desk si gbogbo yara ikepo to wa ile iwe yen e wa ba yin supply e to any length ko si iye te fe te o ni ba nbe awon security and metal doors feyin te fe ko si le yin design footmat lorisirisi awon office furniture titi dori awon cabinet awon banquet chairs and banquet tables feyin o hotel event centers gbogbo tabeyin to je wipe e ri aye te le ku awon banquet chairs won yi si te ti se awon aye consultor sile ijosin yin ni office yin ni sile iwe yin ni te fe ku awon banquet chairs won yi si ti won nilo office yi Jauni ni ke kan si tori ko si ka lo kabo loro ti won o eyin te ba wa debe te o ba ba ninu awon products ta daruko won yi atawon materials won yi a je pe factory kokan o ti se jade ni won kan le si number 57 Oba Osupa Road ti won pe ni Hospital Road ni lu Akure e kan si won e tun le ma pe won sori number ero ibanisoro won yi
0: 08153537777 tabi 07039126963
24: le kan si
0: 08153537777 tabi 07039126963
4: ori eto ojo odun na la wa bayi ati wa ni odo baba oke ogun e to wa ni oye mekuro nilu Akure ekuse ni baba oke ogun
5: akin atokun ajinde ara o ma je o lomode ati lagbalagba papa julo awon tin ba wa do opo lori egogi wa ta pe ni 24/7 aba mister ngba ni mo re lati le je pe ka tun ma tesiwaju nipa rira egogi 24/7 aba mister awon baba wa laye atijo won ma je nkan lori sirisi won se wahala laaro won se wahala lale ṣugbọn ti won ba dele won lawon egogi abi meji ti won papo to je pe ti won ba gbelura ara won tun wa kebe kebe awon egbogi ni na ni won lo egbogi ni na lawa papo ta so di 24/7 aba mister omi lase la fi se ko ni oti ninu rara ko si ni kankan mi ninu ewe atego la papo si olomokunrin ni bayi lo ma so pe eyin bere si ma ro ohun ni elomi ba si wahala die bayi a ri po ti rehun elomi ba sise ni inu ile ise re te to ba dele ko ni le soju se re gege bi okunrin nínú ilé mọ́ bẹ́ẹ̀ lẹ́rọ olóbìnrin mi tọ́jú pé báyà ń gbà tí ọfẹ́ ṣe nǹkan àládàá rẹ̀ yìí tóbìnrin ń ṣe lóṣooṣù ṣe ni ó máa pariwo pé inú bẹ̀rẹ̀ sí kan òun ni inú bẹ̀rẹ̀ sí rún òun ni bẹ́ẹ̀ lómi bá lọ sí ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 20 ìṣẹ́jú bí 30 ìṣẹ́jú kò ní rí ìgbọ̀nsẹ̀ ṣe ṣùgbọ́n tá a bá ti gbìyànjú ta ní egbògi 24/7 aba mister yìí nínú ilé lágbára ọlọ́run a máa rí pé gbogbo ara wa oríkèéríkèé ara wa máa wà lálàáfíà bàbá jí láàárọ̀ náà ká tó sọ ohunkóhun nínú oge ilé wa ká kọ́kọ́ mú mi láàárọ̀ ká wá gbé egbògi 24/7 aba mister yìí ká tún gbé sí inú ara wa a rí pé ìṣẹ̀lẹ̀ ara wa máa tẹ́ kébékébé gbogbo àwọn ọkùnrin obìnrin náà tá a sì rí pé àríṣẹ́ kan ṣe tá a bá ń tun ta èrè gidigidi náà máa rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ti ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó ti jẹ́ pé lórí pé wọ́n ń ṣòwò nípa egbògi 24/7 aba mister wa yìí ọlọ́run ti ń jẹ́ báwọn náà máa rí nǹkan gidi pèsè bẹ́ẹ̀ sì ni àǹfààní ta ṣe lẹ́dún tó kọjá àǹfààní náà tún wà lọ́dún yìí o àti lẹ́ni tó jẹ odidi masini titun nílé iṣẹ́ 24/7 abamistan yìí. Gbogbo ọ̀wọ́ tó bá fẹ́ jẹ́ alágbàtà fún egbògi 24/7 abamistan, wọ́n wọ́n pe nọ́mbà yìí 091-60-62-62-53.
24: Kéèkù ilé ó gbọ́ kó sọ fún Toko wípé Christmas sales ti bẹ̀rẹ̀ ní Yogbin Shoes and Boutique. Ẹ̀yin tẹ́ fẹ́ quality wears and shoes, àsìkò yìí lẹ máa rira lẹ́dínwó torí ọdún la fi ṣe. Àwọn aṣọ lóríṣiríṣi, Turkish shoes, Turkish trousers to grade, Italian shoes, Italian trousers, Spanish shoes and trousers, lè fẹ́ ni men's wears, ladies wears. Ẹ wá fi àsìkò ọjà ọdún Christmas and New Year yìí jàǹfààní ẹ̀ lẹ́dínwó. Gbogbo paramilitary accessories lọ́dọ̀ Yogbin yìí ló bá quality dé. Soldiers boots, police boots, military belts tàbí beret lóríṣiríṣi. Gbogbo private security companies tó ń fi accessories ẹ máa bọ̀. Ẹ̀yin gbajúmọ̀ sọ̀mọ̀rí ìlú tó jẹ́ wípé ẹ ò kì í fẹ́ go less. Tẹ́ gbàgbọ́ nínú wípé ìrínisí nìsọ̀ni lọ́jọ́. The way you dress, you will be addressed. Ẹ máa lọ sí Yogbin Shoes and Boutique. Ẹ lo opportunity Christmas sales yìí kẹ́ fi kó gbogbo ìfàyè kúrò lẹ̀. Ẹ fẹ́ ra bàtà, ẹ fẹ́ ra cap tàbí belt fọmọ yín lásìkò ọdún yìí, ẹ bọ̀ ní Yogbin yìí. Quality wristwatches to jerry gold tabi leather to joju. Yogbin Shoe and Boutique kalẹ̀ sí number 85 idojuko Akure City Hall, number 85 idojuko Akure City Hall, Obadeshida Road, Akure. Bakana ni won gba osise wo, won gba osise ati awon omose, awon staff ti o ba won jise ati awon omo to fe kose ni factory. Telephone 08034520455 08034520455 ati 08032297823. Christmas says ọjà ọdún ni Yogbin Shoes and Boutique. O ti bẹ̀rẹ̀.
0: Ètò ọjà ọdún fọ́dún 2026 náà ni ẹ̀yà tí wà nílé iṣẹ́ Fẹ́mi Alágbò báyìí tó wà ní Democracy Park ní Ìsọ̀lọ̀ Junction nílùú Àkúrẹ́. Ayé máa kú iṣẹ́ Fẹ́mi Alágbò.
6: Ẹ ṣe olótú ó máa kẹ́kẹ́ mẹ́ta wà tún rí yín lọ́dún ìyá káàkiri máa lọ́dún tó ń bọ̀.
0: A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ilé iṣẹ́ yìí náà ó ń tẹ̀ ń gbòòrò sí náà. Akílẹ̀ tún ní fún àwọn èèyàn wa lásìkò yìí.
6: Nǹkan tá a ní fún wọn pọ̀ pé Ọlọ́run ti ń gba wọn Fẹ́mi ṣiṣẹ́ tipẹ́tipẹ́. Pé tẹ bá tún wá bí ìwọ tó ti wà rí Ọlọ́run yóò máa gbọ́ mi ṣiṣẹ́ fún ọ. Àwọn èèyàn ló ti ń dúpẹ́ lọ́wọ́ Fẹ́mi Alágbò pé àgbo tó fún wọn ó bá wọn lára mu. Àlàgà àwọn obìnrin tó yẹ pé ó wojú Ọlọ́run fún ọmọ atọkùnrin náà tó wojú Ọlọ́run fún gbogbo àwọn ọmọ wa bí o.
0: Atọkùnrin atọkùnrin ló wojú Ọlọ́run fún wọn. A máa rò pé ó ká àwọn obìnrin lára ju okùnrin lọ.
6: Ara ó ká okùnrin náà lára o torí pé ìgbà míì problem lè wà lára okùnrin. Ṣẹ̀jẹ̀ tí ń sìn kí sọ àwọn obìnrin kan ló máa.

0: koko di odun to nbo
1: e ba so address yin ati phone number ta won ma pe yin sile kan si
2: phone number wa ni 0706532 6843 office wa wa ni solo junction legbe democracy park ibelawa 0706532 6843
1: ori eto ojorun na lawa ati wa ni ile ise ts furniture to wa ni dudu yemi lane eni oyimekuro nilu akure e ku se ni ts furniture
3: ah ese atokun ile ise wa ni ts furniture nigeria limited ta wa ni number 2 dudu yemi lane opposite Oyemekun Grammar School. Àwa náà la wà níwájú wọ́ọ̀sì tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. Ṣùgbọ́n léṣe wa ti fi kanlẹ̀ sí nọmba 2 Dúdúyẹmí Lane opposite Oyemekun Grammar School. Níbi tá a ti ń ṣe oríṣiríṣi àga, oríṣiríṣi bẹ́ẹ̀dì, oríṣiríṣi chair, dining table ni o, dining chair ni o, kitchen cabinet ni o, wardrobe nínú yàrá rẹ ni o. Èyí tó jẹ́ ti Nàìjíríà wà ń bẹ́ẹ̀, èyí tó jẹ́ tó kò kún wà ń bẹ́ẹ̀. Ìwọ náà tó jẹ́ pé bóyá Ọlọ́run ti ṣàánú rẹ. O ti parí ilé rẹ, ọfẹ́ ṣe fọ́níṣọ̀ gbogbo inú ilé rẹ látòkè délẹ̀. Ìwá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08034708872 tàbí 09167823980 08034708872 iléeṣẹ́ TS Furniture Nigeria Limited láti fìgí dára oríṣiríṣi àwọn oríṣiríṣi chiare eléyìí ti Nàìjíríà ni àwọn eléyìí tó ke òkun ni. Nígbà tí wọ́n náà bá dé léṣẹ́ wa tí wọ́n náà bá wá wò ó rí pé oríṣiríṣi nǹkan láti fìgí dára àti bíbà yìí èyí tẹ́ bá wa rajà lóṣù tó kọjá èyí tẹ́ bá wa rajà nígbà tó sùn ti bẹ̀rẹ̀ náà gbogbo yín náà láti kí o bọ́ bá kọ́lé ayọ̀tẹ́ kọ́ wá síléeṣẹ́ TS Furniture Nigeria Limited tàwa nọmba 2 Dúdú Yemí Lane opposite Oyemekun Grammar School láwọ́sẹ̀ gba ọ́fíìsì ti ẹni ọ̀fẹ́ ṣe fọ́níṣì ọ́fíìsì rẹ pé léṣe TS Furniture àwọ̀ àbọ̀ dẹ́rà síléeṣẹ́ rẹ tó jẹ́ pé nígbà táwọn kọ́sọ́mà mi náà bá wọbẹ̀ wọ́n máa gbé ó gbé nǹkan gidi jókòó léyìí tó sì jẹ́ pé owó owó ọ̀gára àní fowó náírà àní fowó ní ọ lára bẹ́ẹ̀ wọ́n tiẹ̀ ti ń lo chair kan nínú ilé rẹ ó wá rí pé chair yẹn ò gbọ́n mọ́ àbó ti gbé díẹ̀ ni gbé wá sọ́dọ̀ wa àwọ̀ àbọ̀ sọ́ di tuntun bẹ́ẹ̀ sì fẹ́ fowó kun ni tó gbà yìí ta ti ṣe kalẹ̀ kò sẹ́yìn tí ò rọ̀ wá lọ́rùn ní iléeṣẹ́ TS Furniture. Àwa náà lọ wà níwájú wọ́ọ̀sì tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ṣùgbọ́n a ti ka fi ìdí kalẹ̀ sí nọmba 2 Dúdú Yemí Lane opposite Oyemekun Grammar School 08034708872 08034708872 ọ̀pọ̀lọpọ̀ ọdún láti láyé o àní fọdún eléyìí ṣe àtìmọ́ o ẹ ṣe púpọ̀.
4: Ta bá ń sọ̀rọ̀ nípa àwọn tó ń ṣètò ìrìn àjò lọ sókè òkun America, Canada, European countries a lè fọwọ́ rọ́ Evershine Films and Travels Nigeria Limited a lè fọwọ́ rọ́ wọn sẹ́yìn àtúgbàgbà sùn lọ́yẹ́ ó ti lé ní 20 ọdún ta ti ń kó àwọn èèyàn lọ sókè òkun tí kò bu wa lọ́wọ́ à ń kó wọn lọ láti ṣiṣẹ́ à ń kó wọn lọ láti kàwé à ń kó wọn lọ láti lọ gbafẹ́ kò sẹ́nikẹ́ni nínú àwọn agents tó dá wa mọ̀ tó lè fọwọ́ rọ́ wa sẹ́yìn àárín òbí láti ń yọ ìfin ọlọ́tọ̀ ló ní tòun ọ̀tọ̀ iléeṣẹ́ Evershine Films and Travels Nigeria Limited ó ti wà tipẹ́tipẹ́ a bẹ̀rẹ̀ lórí ká gbé àwọn èèyàn lọ sí America ó wà ní nọmba 280 Ondo Road opposite First Mulak Hotel Isikan Lakure Ondo State Nigeria a ti gbé àwọn èèyàn lọ sí Canada rẹpẹtẹ a ti gbé àwọn èèyàn lọ sí Europe rẹpẹtẹ UK ńkọ́ ẹ mẹ́jẹ kan tàn yín jẹ o iléeṣẹ́ Evershine Films and Travels Nigeria Limited ó kọjá bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí ẹnikẹ́ni fi ẹnu fi ẹ̀gàn iléeṣẹ́ yìí ti wà tipẹ́ ọlọ́run dẹ̀ dúró ti wá iléeṣẹ́ tó wà ní ọ́fíìsì kan ṣoṣo tí ò sá kiri tó dẹ̀ ti lé 20 ọdún tí wọ́n ti wà ńbẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹni tó bá mọ ẹ̀gàn àjànàkú lásọ pé tèrè ò tó nǹkan iléeṣẹ́ Evershine Films and Travels Nigeria Limited wọ́n kọjá bẹ́ẹ̀.
5: Ẹ pé iléeṣẹ́ Evershine sórí nọ́mbà yìí 09036964322 lẹ́ẹ̀kan sí 09036964322.

0: 0806 964322.
1: Ètò ọjọ́ ọdún tẹ̀síwájú á ti wà ní Eze Dog Food báyìí tó wà ní Onyarugule Industrial Park nílùú Àkúrẹ́. Ẹ káàbọ̀ lórí ètò ọjọ́ ọdún.
2: Ẹ ṣe olótú Adẹ̀kúnmọ̀ ọdún láti iléeṣẹ́ Eze Dog Foods Limited nílùú Àkúrẹ́ takalẹ̀ sí Ondo State Industrial Park fọ́mọ̀ Onyarugule Market níbi tí wọ́n ṣe new flyover sí. Ibẹ̀ la ti ń kí o gbẹ̀yìn oníbàárà wa ọ̀pẹ́ ṣé o gbà rọwọ́ yín o. Àwọn product wa la tún gbé dé o. Eze Dog Pounded Yam Flour, iyan funfun ta ti ṣe sí gẹrẹ fún tẹ̀lé jẹ́. A tún ní Eze Dog Coco Yam Flour náà tún wà tánpẹ̀ ní Manimag. Manimag ara iléeṣẹ́ Eze Dog Food Limited náà ni. A tún ní Eze Dog Yellow Yam Powder fún iyan ọ̀lọ̀ tó ti wà ní ìyẹ̀fun tá a kò lè máa rò. Bẹ́ẹ̀ a ní Eze Dog Pap Plus Flour. Pap Plus Flour yìí a ti fi oríṣiríṣi àwọn èròjà sí fún àwọn ọmọ wa láti oṣù mẹ́fà títí dé àgbàlagbà. Bẹ́ẹ̀ sì ni a ní Eze Dog Gbanunu. Gbanunu ní ìyẹ̀fun. A ní ọbẹ̀ ibà ìyẹ̀fun náà. A ní soya milk náà tá a ti ṣe lára ọ̀tọ̀ náà tá a lè máa mu, tá a lè fi mu tíì, tá a lè fi mu àwọn ògìtá ṣe fúnra wa nílé. Bẹ́ẹ̀ kọ́ náà a fi ṣe irú náà, irú gbígbẹ. A ṣe àwọn ẹ̀fọ́ lóríṣiríṣi. A ṣe ilá tá a ti gbẹ náà. Ewé gbígbẹ náà dẹ̀ wà náà tá a ti ṣe náà. A ṣe àwọn ẹ̀fọ́ lóríṣiríṣi. Irú wà. A ń ṣe beef flour náà fún àkàrà àti mọ́ín-mọ́ín gbẹ̀gìrì àti èkùrú. A dẹ̀ ń ṣe pepper soup spices náà fún pepper soup. A ń ṣe oríṣiríṣi àwọn spices bíi ginger, garlic, turmeric, fenugreek, fennel, gbogbo ẹ̀ la ní iléeṣẹ́ wa cinnamon. A ṣe oúnjẹ o. Ọ̀pọ̀lọpọ̀ máa ń pè wá pé ṣé oúnjẹ síse là ń tà rárá o. Oúnjẹ ta ti ṣe sí ìyẹ̀fun bẹ́ẹ̀ wá lọ sí parí nílé yín. Òun la ń ṣe níléeṣẹ́ Eze Dog Foods Limited. A tún máa ń ṣe cargo náà. Tá a fẹ́ send àwọn ẹrù lọ sí òkè òkun sáwọn ọmọ yín, sáwọn èèyàn yín. À ń send aṣọ, àbáyọ̀ send aṣọ, àbáyọ̀ send oúnjẹ, bó ṣe bàtà ni, bó ṣe ọṣẹ ni, epo. A máa ń gbé iṣu gan, iṣu tútù tó ti sè rárá. A máa ń gbé lọ Canada, US, UK kan sí wa ní iléeṣẹ́ wa, iléeṣẹ́ Eze Dog Foods Limited. Bákan náà a tún ṣe àwọn ohun mímu náà ní iléeṣẹ́ wa, Eze Dog Zobo. Kò dẹ̀ kí máa ń bàjẹ́ o fún patí yín. A bá yín brand ẹ̀, a kọ orúkọ yín sí, a lè fi picture yín sí. Àti Tiger Nut yín náà a lè bá yín ṣe, ká bá yín forúkọ yín sí. Bẹ́ẹ̀ ni àná wà o, àwọn oúnjẹ. A ní ètò kéré jù lọ́dọ̀ wa ní 700 naira fún oúnjẹ tí wọ́n fẹ́ pín ní patí. Gàrí ni, fùfú ni, kúkúrú ni, gbogbo ẹ̀ là ń ṣe ní iléeṣẹ́ wa. Èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ náà ó wà náà ti ṣe sí gbẹrẹfun. Àwọn tó bá fẹ́ partner pẹ̀lú wa, bóyá wọ́n ní iléeṣẹ́ ṣùgbọ́n wọn ò lè process fúnra wọn, wọ́n lè kọ̀ sí wa ní iléeṣẹ́ Eze Dog Foods Limited. Kankan pátá pẹ̀lú wọn, kan bá wọn máa ṣe ní báàgì báàgì, kan lọ padà máa bá wọn fúnra wọn máa brand ẹ̀ ní orúkọ wọn kan bá ṣe fẹ́. Kó bá lè fẹ́ ka brand ẹ̀ fún wọn náà lórúkọ wọn náà, a lè bá wọn ṣe náà. Ṣùgbọ́n yọ àsọyé papọ̀ ó wà fún yẹn, tá a máa fún ìbọn condition yẹn náà kò gara. Nọ́mbà wa ni 08035383997. Èkejì ni 08035780726.
1: Orí ètò ọjọ́ ọdún náà la ṣe wà. A ti wà ní Sanchez Ventures báyìí tó wà níwájú former police headquarters ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ AU's Hotel nílé Ṣàrò nílùú Àkúrẹ́. Ẹ ti mọ̀ wọ́n sí plumbing materials. Kò sí nǹkan tó ní ṣe pẹ̀lú plumbing materials tí wọn ò ní bẹ̀. Ẹ bí ṣe ní Sanchez Ventures.
3: Ẹ káàbọ̀ olóòtú iléeṣẹ́ Sanchez Ventures láwàáyé
1: o. Ẹ pẹ̀lẹ́ o.
3: Ẹ ṣe o gan ni sà. Gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe mọ̀ wá pé àníṣe méjì tá à ń ṣe ní Sanchez Ventures.
1: Bẹ́ẹ̀ni.
3: Plumbing materials nìkan làwa ń tà ní iléeṣẹ́ tiwa. Ẹni tí tómi bá ti ń gbà nú ẹ̀ kọjá, òun lè máa bá iléeṣẹ́ Sanchez Ventures. Àwọn bíi water heater, water tank, water pipe, water closet, water pump, alóríṣiríṣi door, German door, ani ti England door, ani ti Nigeria mi, ani bulletproof door. Títí wá ṣe yẹn nìkan o, aláwọ̀ jacuzzi ńláńlá tó gba èèyàn méjì mẹ́ta. Jẹ́ pé ọkọ àtìyàwó a máa ṣeré nu jacuzzi tó bá ti church dé lọ́jọ́ Sunday. Wọ́n á fi yẹn relax. Iléeṣẹ́ Sanchez Ventures lẹ ti máa rí. Iléeṣẹ́ wa lẹ ti máa rí popping machine tó ẹ pọ̀ automatic ni tó ń bá tó nu bọ́ òyìn àbí kọ̀gá á stop fúnra ẹ̀. Tó bá ti a tó ń bá túndé á tún pick fúnra ẹ̀. Iléeṣẹ́ Sanchez Ventures kò sí anything industrial material tẹ bá ní tẹ̀lé bá níléeṣẹ́ tiwa. À ń ta nurses, à dẹ̀ ń ta retails. Tí àwọn èèyàn bá fẹ́ kó bí hòtẹ́ẹ̀lì àbí àwọn tó ń ṣe warehouse kán máa bọ̀ lọ́dọ̀ tiwa, à á ta fún ọ ní price tí ò tí ẹ̀ gara rárá. Èyí tó ń ta lẹ́kọ̀ọ́ tó ń ta ní Ìbàdàn ní iléeṣẹ́ Sanchez Ventures ń ta fáwọn èèyàn. Tí èèyàn bá rajà lọ́dọ̀ tiwa, tó bá lu ṣẹ́kù, à á tún gbà padà, à á fún lówó àwọn kó tún fi ra nǹkan míì. Tẹ bá ra nǹkan lọ́wọ́ wa, tẹ bá ní ìṣù lórí, ẹ dá padà. Nǹkan tá a bá ti nílé fún ní garanti, ẹ ní bá níléeṣẹ́ Sanchez Ventures. Àwa ni a wà ní Old Police Headquarter ní ẹgbẹ́ AU's Hotel nílùú Àkúrẹ́ níbí. Ẹ wọlé kẹ park iléeṣẹ́ tiwa ó ṣe bí tẹ máa park sí tẹ̀rù, a máa bà yín pé bí a kán máa lọ ti ẹsẹ̀ mọ́tò yín. Ẹ rà á kẹ máa kó sínú mọ́tò yín.
1: Ẹ máa sọ phone number sí fún àwọn tí wọ́n gbọ́ yín.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 08266793449 08266 7934 49 tàbí 090 588 88 750.
1: Orí ètò ọjà ọdún lawa a ti wà nílé iṣẹ́ Amola Healthcare Limited báyìí tí wọ́n ṣe omimu Amobitas fún ìlera gbogbo ènìyàn. Ẹ kúṣẹ́ ní Amola Healthcare Limited.
4: Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ Amola Healthcare Limited. Iléeṣẹ́ Amola ló ń ṣe àwọn egbògi amárayá àti láti dá gbogbo egungun ara, iṣan ara àti omi ara wa padà sí bó ṣe lè wà lálàáfíà. Nígbà gbogbo àwọn egbògi wa náà ni Amobitas, Amo Flush Capsule. Àwọn egbògi wa méjèèjì dára fún àwa tí a bá ní ìpèníjà àrùn ìbálòpọ̀, àrùn sítọ̀sítọ̀, oyún ìju àti ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀. Gbogbo àwọn tí a ní àdojúkọ àìróyúnní àbí àìrọmọbí, Amobitas àti Amo Flush Capsule kí a béèrè fún. Ẹ sáti ra èyí tí ó máa toyún lò fún odidi oṣù kan fún complete dosi. Ẹ má gbàgbé pé iléeṣẹ́ Amola Healthcare Limited náà ni ó ṣe egbògi atura. Egbògi atura dára fún inú kíkún àti inú kíkùn, kí a máa tọ̀ lóòrèkóòrè tí a mọ̀ sí ìtọ̀ ṣúgà, ìbàdí ríro, inú ríro àti àtúnṣe nǹkan obìnrin lóṣooṣù. Atura ní kí ẹ béèrè fún gbogbo àwọn ilé ìtajà oògùn òyìnbó tí ó bá ti súnmọ́ yín, tí àwọn supermarket kí ẹ béèrè fún atura. A tún fi àkókò yìí sọ fún wa pé Amola Healthcare Limited tún gbé egbògi Amo HPP formula jáde. HPP ó túmọ̀ sí high blood pressure. Ó gbé jáde fún àìrórun tàbí àwa tí ìfúnpá wa ga. Amo HPP formula ní kí ẹ béèrè fún kí oorun wa lè máa ṣe déédéé. Ó dára fún ọmọdé àti àgbàlagbà, pàápàá jùlọ láti máa relax àwọn system wa. Gbogbo àwọn egbògi wa Amobitas, Amo Flush Capsule, Atura àti Amo HPP formula ni ó gba egbòǹtẹ̀ ìjọba tí a mọ̀ sí NAFDAC approve. Fún ìbéèrè àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0708877855 lẹ́ẹ̀kan sí 0708877855. Ajíǹde ara yóò máa jẹ́

0: jẹ́kẹ́ jàdákẹ́ panila ìṣẹ́ ìjẹ́ ríru lágọ̀ ara kò yẹ ká fọwọ́ rẹ̀ hẹ́hẹ́ mú. Ìdí nìyí tí ilé iṣẹ́ Amolab Healthcare Limited fi ṣe àpòpọ̀ ògùn tá a pè ní Amo HBP formula torí bá ń fọ́ni léraléra kó máa rẹ ni dẹ́dẹ́ tàbí káyẹ̀ ni ó máa ṣàdédé já pìpìpì ní gbogbo ìgbà. Amo HBP formula lọ̀rọ̀ kàn yẹn o láti mú kí àgọ́ ara padà bọ̀ sípò ní wàrà ṣe sà. Àjọ NAFDAC fò tẹ̀lú pé ó dára láti gbógun ti àìsàn ìjẹ̀ ríru lágọ̀ ara. HBP formula ó dára fún gbogbo ẹbí. Ilé iṣẹ́ Amolab Healthcare tọrọ ìlera àwọn ènìyàn jẹ lógún ló ṣe. Amo HBP Amo High Blood Pressure formula ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ti wà káàkiri gbogbo ilé ìtajà oògùn lárọ̀ọ́wọ́tò yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí 08037282633. Ilé iṣẹ́ Amolab Healthcare Limited ló ní ká máa fìgbà gbogbo wà nílera gbangba gidigba ní gbogbo ìgbà lọ jẹ àwọn lógún.
1: Ẹ pàdé wa lásìkò míì lórí ètò ọjà ọdún. Femi Julius lorúkọ tèmi.

0: iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Silkly with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Silkly, it's your time to shine.
2: Ẹ̀yin ènìyàn mi, ẹ máa sùn dáadáa o, ó sì nídìí. Iṣẹ́ ò lè tán láíláí, yóò sì máa wà ń bẹ̀ títí ni. Ẹ sùn dáadáa lórí mátírẹ́sì Mukka.
3: Kódà, ẹni tí ń ṣiṣẹ́ takuntakun jùlọ nílò oorun tó kúnjú òṣùwọ̀n. Irú oorun bẹ́ẹ̀ sì rèé, orí mátírẹ́sì Mukka nìkan lẹ ti lè rí.
4: Live better, Mukka.
3: Mukka, à ń fi ìdẹ́ra kún ìgbésí ayé ènìyàn.

0: Tani jade shaitani lori awon omo mi lori awon
1: omo mi Tani jade shaitani lori awon omo mi
0: lori awon omo mi
1: jade shaitani lori awon omo mi
0: jade shaitani la ko ba
1: mi ja ile ti re shaitani la ko ba mi ja
0: fun mi lawon ma mi fun mi fun wa ni barere lo
1: ani pe fun mi
0: lawon ma mi fun wa ni barere lo fun mi lawon ma mi fun wa ni barere lo ani pe fun mi lawon ma mi fun wa ni barere lo de to bi ki barere kan ma gbogbo emi buruku to wonu won tan fi mu ko
1: Allah
0: emi buruku to wonu won tan fi n kuro
1: Allah
0: emi buruku to wonu won ti won fi ri baba fi tan fi ri ya fi emi buruku to wonu won tan fi si wa wu ẹmi burúkú tó wọnú ọmọ rẹ tí fi ṣe yahoo yahoo ẹmi burúkú tó wọnú ọmọ rẹ tí fi lu jìbìtì tí fi ń talẹ tí fi ń tọ̀lé nípasẹ̀ agbára àti àṣẹ ọlọ́run lónìí alátúnṣe àgbà ọba tó ní ìgbà ìgbọ ọlọ́run kọ́ ìgbọ ọlọ́run kọ́ ìgbọ ọlọ́run kọ́ nígbà wèrè ìgbọ ọlọ́run kọ́ nígbà oṣù gan ìgbọ ọlọ́run kọ́ nígbà ẹkú ìgbọ ayọ̀ nígbà ọlọ́run gbogbo ìgbàkigbà tí èso àtọmọ ogun ẹ̀ fún ọmọ rẹ lò lónìí ìdè yẹn já ìdè yẹn já ìdè ìbànújẹ já lórí ọmọ rẹ ò sunkún mọ lórí ọmọ rẹ ò sunkún mọ lórí ọmọ rẹ ò sunkún mọ lẹnu iṣẹ rẹ ìwọgun òṣogbo mọ. ọba tó ní ìgbà yóò fọ nígbà rẹ lò.
2: ẹni tí ó bá ṣe iṣẹ́ rere lọ́kùnrin àbí lóbìnrin tí ó sì jẹ́ onígbàgbọ́ òdodo nítorí náà àwa yóò jẹ́ kí o lè gbésí ayé tí ó dára.
0: fún mi nígbà rere lò lẹnu iṣẹ rẹ mi o. lẹnu iṣẹ mi mo sọ.
1: ọlọ́run
0: tó ṣe ń kọ ìbàrẹ̀ mọ́ mi lẹ́nu iṣẹ́ lónìí máa kọ ìbàyọ̀ mọ́ àwọn ọmọ tó fún mi.
2: ọlọ́run bó ṣe ń kọ ìbàrẹ̀ mọ́ mi lónìí máa kọ ìbàyọ̀ mọ́ àwọn ọmọ tó
0: fún mi. oríwí oríwí oríwí gbàmílọ́wọ́ ta mi yes.
2: àti àwọn tó ń ṣe inú ni bí ni sí mi.
0: àti àwọn tó ń ṣe inú ni bí ni sí mi yes.
2: ṣe ojú rẹ kí ó mọ́lẹ̀ sí ìránṣẹ́ rẹ lára.
0: dàkún má kọ mi lẹni bá kọ.
1: alágbára ní gbàgbọ́ kan dàkún má kọ mi lẹni bá kọ kan.
0: ọlọ́run alágbára o èmi mọ̀ ń bẹ̀ o. ọlọ́run alágbára o. Òun ẹ̀bẹ̀ mi.
1: Aláwọ̀ gbé ọ̀gọ̀ mi o.
0: Akọ mi lẹ̀ kọ́ ta máa yọ
1: mi. Aláwọ̀ kọ́ ta máa yọ mi o. Dàkọ̀ máa kọ́ mi lẹ̀ kọ́ ta máa yọ mi.
0: Lórí àgọ́ ara mi o.
1: Dàkọ̀ máa kọ́ mi lẹ̀ kọ́ ta máa yọ mi.
0: Lórí àwọn ọmọ mi o.
1: Dàkọ̀ máa kọ́ mi lẹ̀ kọ́ ta máa yọ mi.
0: Àlẹ́nu iṣẹ́ ti rọra mi o.
1: Dàkọ̀ máa kọ́ mi lẹ̀ kọ́ ta máa yọ mi.
0: Àlójú ọ̀nà ẹ̀sìn rẹ.
1: Dàkọ̀ máa kọ́ mi lẹ̀ kọ́ ta máa yọ mi.
0: Ó ṣe bẹ́ẹ̀.
1: Àmì
0: ọba.
2: ṣe ojú rẹ kí ó mẹ́lẹ̀ sí ìránṣẹ́ rẹ lára.
0: yẹs.
2: gbà mí nítorí àánú rẹ.
0: alanu ni ọ.

0: yọ pe adura ta fe pa leyin afọmọun pe ki buburu gba ma lo dada nitori pe adura gba ni lowo ogun lowo ijiburuku ju oko ada iba
1: bẹẹni
0: iti ba o le se adura nse
1: boko
0: atado le se adura nse
1: ore
0: wa se bi to bo mu ala ala sise won fi nu ahama ni won gba tinu e ni amadu o gba tinu e
2: lakpa
0: adura se kini
2: won gba tinu e yo soro
0: don lo ko ba ti do yi
2: lakpa
0: e je tin lo ninu sa to mi tin lo ti olupo ta mo npa e
2: ala
0: en to mo npa na la a soro fun
2: lakpa
0: ore wa bi ba fe fe ka fe ọ̀rẹ́ wa alágbá ti sọ̀rọ̀ ànádi bá mi.
2: Alágbá.
0: Aláìsàn ti àròpé ló kù. Ọ̀rẹ́ wa ní ọba lọ bí jìnnẹ́sẹ̀ ní nǹkan kan òmùtá jọ gbé lọ síbítù.
2: Alágbá.
0: Fara rẹ fọlọ́. Dúpá ju sẹ́lẹ̀ fún.
2: Kábíyèsí.
0: Fara rẹ fọlọ́.
2: Kábíyèsí.
0: Dúpá ju sẹ́lẹ̀ fún.
2: Ọba ńlá.
0: Ó tóbi lọ́la.
2: Alakwa
0: tobi logo
2: alakwa
0: tobi niko
2: alakwa
0: tobi lase
2: alakwa
0: tobi gbogbo na
2: alakwa
0: afomate mi o to se na ni pe alawaki baru la
2: la.

Ruídalo, ruídalo.

0: Achilles Obuma.
1: Achilles
0: Obuma. Achilles Obuma. Gbogbo awon destiny destroyer. Awon ti hijack ogo. Ati gbogbo igban faburo. Ati gbogbo olu omo. Form abikan. Gbogbo seki seki se nu aye re loni. Agagagodo na ta tita o fo dana. Afon filaku tan be lowe. To no wa di oro. Te ha ko re po ma tan janu tara re ki bale. To fi dala sise lodo awon to se olore.
1: Asisi baba.
0: To fi dala sise lenu ise re.
1: Ya Rabbi.
0: To fi den ti o ma se ma.
1: Allahu akbar.
0: Tawon ba ara re fi ko sile bi ona ti o da.
1: Ya Rasulallah.
0: Lati wakati. Alagbara nla.
1: Allah.
0: Ẹni tí fafẹ́fẹ́ darí igi lóko.
1: Wà á rẹ́pù.
0: Iṣẹ́ ìbí náà tán ṣe sínú ayé rẹ̀. Tó o bá jẹ̀bi wọn. Akójọ ó padà sórí ẹni tó ṣe.
1: Amẹ́lá. Ẹ̀fọ́ àkọ́. Àmẹ́. Ẹ̀fọ́ àkọ́.
0: Gba ìtúsílẹ̀ tó dájú.
1: Amẹ́lá.
0: Lórí ìbànújẹ́ tó fi láyé.
1: Amẹ́lá.
0: Gba ìtúsílẹ̀ tó dájú.
1: Amẹ́lá.
0: Lórí ẹkú tó fi lògbà.
1: Amẹ́lá.
0: Gba ìtúsílẹ̀ tó dájú.
1: Amẹ́lá.
0: Lórí àìrówó ná.
1: Amẹ́lá.
0: Àìrówó lò.
1: Amẹ́lá.
0: Àìrówó kọjọ.
1: Amẹ́lá.
0: Ẹlòmíì ti febi panú dájọ nígbà tó gbà gbèsè lé san. Wo yẹ àjọ tó o ti gbá tó o ti dá tó o ti gbà. Ìbájẹ́sípọ̀gùn òjọ́ ni kó ṣe pé àjọ kọ̀ọ̀kan ó ní tó o fi ń ṣe ilé ó ti kú. A ti ń fi ìlàkàkà rẹ ṣòfò kẹ́mi wọ́n ṣòfò.
1: Amina kọ́kọ́ yà fún mi. Àwọn tí ń fi ìlàkàkà mi ṣòfò kẹ́mi wọ́n ṣòfò dànù.
0: Oṣù méjì tó kù ńlẹ̀ àtọ́jọ́ díẹ̀ tọ́dún yóò fi parí tá a fi bọ́ sí tu. Mo súre fún wọn tó ń gbọ́ mi tàbí tá a jọ ń bẹ lábẹ́nu họ́ọ̀lù yìí. Ohun rere tí ó ṣe láti dáná rí másọ̀rọ̀ ìtínú kó tó di December 31st Ayọ́kẹ́ ọkùnà wà.
1: Ayọ́kẹ́
0: ọkùnà wà kan tó fọ́.
1: Ajọkú
0: làwọn kan rere. Ajọkú
1: àṣeyọrí. Ajọkú
0: àlùyọ. Wà á fà ọ̀tún lògbà. Wà á fà yọ lògbà. Wà á fà ọ́ lògbà. Wà á fà làṣẹ lògbà.
1: Bá
0: wà á lògbà ní okùn gíga.
1: Tó bá
0: jẹ́ wọn ni pé ọlọ́lá ẹ̀tọ́ ní kẹ́kọ̀ọ́ rẹ̀. Àì bá a mọ̀ pẹ̀mí lórí aago 08033762049. Wo bi àìsàn dọ̀kùn báyìí.
1: Amina. Amina.
0: Kakulẹ̀ ndọ̀kùn báyìí.
1: Amina.
0: Bọ́ọ̀n dọ̀kùn báyìí.
1: Amina.
0: Àṣetì ndọ̀kùn báyìí.
1: Amina.
0: Àìrọ́mọbí dọ̀kùn báyìí.
1: Amina.
0: Àìrọ́nà dọ̀kùn báyìí.
1: Amina.
0: Àìdíbàlò dọ̀kùn báyìí.
1: Amina.
0: Ó dọ̀kùn báyìí.
1: Amina.
0: Ó dọ̀kùn báyìí.
1: Amina.
0: Gbogbo ibi tó o ti ń gbọ́ mi tàbí wọ́n tó ń wo mi online bí wọ́n tó ń gbọ́ ọ̀rọ̀ yìí. Àwọn àti ìfafẹ́fẹ́ borí ooru.
1: Allah.
0: Gẹ́gẹ́ bó ṣe ká sí pé afẹ́fẹ́ kì í bọ́ ooru wíìtì.
1: Bẹ́ẹ̀ni.
0: Omi kì í pa náàtì.
1: Bẹ́ẹ̀ni.
0: Aṣọ́lọ́ kì í ṣàṣẹ tì níbi kí n láyè láyè. Gbígbọ́ tó gbọ́rọ̀ lónìí. Ohun gbogbo tí kì í ṣe ń tọ́lọ́ ń gbìn sínú ayé rẹ tó lalẹ̀ wò. Aṣọ́lọ́ ń fa tu.
1: Amina.
0: Àìrọ́mọbí ni. Àìrówó náà ni.
1: Amina.
0: Àìsàn ni.
1: Amina.
0: Ìdákulẹ̀ ni.
1: Amina.
0: Àmúbọ̀ ni.
1: Amina.
0: Àṣẹ tì ni.
1: Amina.
0: Ìgbógun tì ni.
1: Amina.
0: Àlàkalà ni.
1: Amina.
0: Ní orúkọ Ọlọ́run alààyè. Ẹni tó lè ṣe ohun gbogbo tó kápẹ́ ohun gbogbo ti
1: fi ṣe.
0: Ìgbọ́ tó gbọ́ mi ìbànújẹ́ rẹ̀ dópin.
1: Amina.
0: Ó ní ìṣe wa lọ sókè. Mo tún wí lẹ́ẹ̀kan sí mo rìpítì ẹ̀ o ò ní fẹ́ kú yọrí ọdún.
1: Amina.
0: O ò ní fi kú ọmọ yọrí ọdún.
1: Amina.
0: O ò ní fọ́ṣ yori adu
1: amena
0: ibi odoku si aki oku na we
1: amena
0: awala lolorun
1: awala lolorun awala lolorun

0: Eko kale gbogbo bi abi amagidi te ngbo mi akanse eto ni yi to je wi pe te ba gbo tan e pada dupe ni o papa julo gbogbo eyin te ti lomo to ti se wa he ka ti neko pelu gc ti won o si rona abayo lati wole si university kankan oya e fi ti bale ke gboro ta le jo pataki mi yi fe so oya alejo mi e ba daruko yi fun gbogbo awon eyan wa ke si so ile ise ile te nsoju fun
1: e se gan ni olotu oruko mi ni mrs jemine mo je Aseju Ileiwe St. Albans Prevesity College Tokalesin number 17B Ijero Street Ijapo Estate ni Akure
0: Ile eko St. Albans Prevesity ten so yi kini won fi awon omo ro nle
1: Lakoko na a fe tupe lowo awon obi ati alagbato ti won ni igbagbo ninu wa ti won si ran awon omo won wa si Ile eko St. Albans Prevesity College Agbe ile eko yi kale fun awon omo ti won ti setan ni Ile eko Girama ti won si fe tesiwaju lo si universities Ile eko St. Albans Prevesity College in se A level programs bi Cambridge International, JUPEB ati IGMB. Eyi ti omo le lo lati lo si universities ni 200 level directly.
0: Ki wa ni anfani ti nbe ninu awon eko meta ile ite ti daruko won yi.
1: E seun lotu. Omo to ba setan lodo wa ni Ileiwe St. Albans Prevesity laarin osu mesan si mewa ni anfani lati darapo mo awon akegbe won ni ipele keji ni university. Omo to ba setan lodo wa ni Ileiwe St. Albans Prevesity ni anfani lati se daada ju awon akegbe won lo nitori pe a ma fun won ni eto eko to yanranti ni ileiwe wa eyi si ma ran won lowo lati darapo mo awon akegbe won ni universities ni 200 level directly
0: esun ora ki wa ni tiyin fi yato si tawon to ku
1: lakoko ile eko St. Albans je ileiwe ti o gba ase ijoba awon oluko to si wa ni ileiwe je oluko ti o dangajia ti asin fun awon akeko ni imeko ti o yekoro our teaching and learning method je ti igbalode and the one in conducive learning environment anybody knows facilities fun awon akeko ti o ba wa lati ona jijin a ma se igbaradi fun awon akeko wa eyi ti o ma ran won lowo lati se daada ju awon akegbe won lo nigba ti won ba de universities nitori pe a tun ma ran awon akeko wa lowo nipa kiko won English language mathematics and computer
0: kini awon nkan amuye ti eni ti o ba fe wole si ileiwe ti o ni iyen entry requirements
1: en ti o ba fe darapo mo wa ni Ileiwe St. Albans Prevesity College ma ni 5 O level credit ni esidonwo waec tabi neco
0: ibere kan ti o mo tawo ta se inu awon eyan bayi ni ti oro owo ileiwe yin se ki se leyi ti yo kan yan legun eyin
1: olotu owo ileiwe wa opo rara ko ni kan awon obi ni egun eyin asitun ba ki awon obi ma sanwo yi die die
0: gbogbo eni to ba wa nife lati darapo mo ileiwe yi a ona woni wo gba
1: omo ti ba fe darapo mo wa ni St. Albans Prevesity College ko wa si Ileiwe wa ni number 17B
2: Ijero Street Ijapo Estate ni Akure ti e ba ti wole lati Okejebu Gate e kan rara rin DS sale tabi ke drive down wa si sale e ri second turning ni apa osi ke ya sibe ti e ba ti debe e ri patako ajuwe wa to wa nibe to n toka si Ileiwe St. Albans Prevesity College ni Ijero Street
1: number 17B fun ekunrere alaye tabi ibere e le pe awon number won yi 07033988200 let kan si 07033988200 tabi
2: 07030063992
0: o da ki n to yonda yin kini amoran yin fun gbogbo awon obi atalagba to pelu awon omo ileiwe gan papa ti won wa nle ti won si n wona lati wole si university
1: amoran mi fun awon obi ati alagbato ni wipe ki won ma je ki awon omo won duro sile ma fi akoko sofo di igba ti esi jamb won ma dara e je ki won wa sodo wa ni Ileiwe St. Albans Prevesity College lati wa se eko A level eyi ti o ma fun won ni anfani lati darapo mo awon akegbe won ni university ti o ba wu won lati se course ti o ba wu won lokun laarin osu mewa pere ni won fi se eko A level program yi ni St. Albans Prevesity ti won ba de ti se tan won lo lati wole si university eyikeyi to ba wu won lati lo se course to ba wu won ni 200 level
0: so bo ti je on le ti gbon yen o lati Ileiwe St. Albans Prevesity College Matthew Adekunle Oladiji loko mi te n pe ni ododo e ku kale
3: ile ise to se to ki o fefe o kenke o wa sewewe o du bi ludundu leti o du bi dodo ikire 88.9 adaba fm
4: ADC.
5: Arise and shine.
4: It is my turn. Okomi, Netoti, Omowa, Honorable Adegbuleye, Benedict Adeosi, Oludije Sipo, House of Representatives, Idore Federal, Federal Constituency, Labe Asia, ADC, Gbekale. Lati fun awon iya laje, iya loja, at awon odo.
6: To jomo bibi ilu igbara oke.
4: Ati la mokin, lo wo yon lowo. Lati showo tabi shise ti won yon layo. Ipele meji le to yon lowo yi, ma pin si. Ipele akoko ni, awon odo to jomo bibi ilara mokin. Iya laje ati iya loja. Yo wa pa de wa lojo kokola, ojo isi mi osu he wa. Ta wa ila go konson. Di roundabout oja ilara mokin. Di bata ba munu yi duton, elu owo yon lowo yi. Da wa bosi pele keji, ti go go odo, iya laje ati iya loja.
6: To jomo bibi ilu igbara oke.
4: Yo wa pa de wa
7: ni de de agometa osan.
6: Ni waju Anglican Hall, ni lu igbara oke.
4: O watan si be o, awo fi jo para wa layo la wan ojo wan yi. Eni so ba mo ojo juju o gbebu. Aye tu wa fu wa lati jete te ori re rafu draw. Awo si tu, down sa wan yi beri. Eni so ba ba beri, yo si tu jebu bi. Generator, owo nla, USB decoder, Android phone, clipper ati gas cooker. Eto yi wa lati owo honorable Adegunleye, Adeosi Foundation. Igbi mo ipolongo lo ni ka
8: ake. Olu ironlowo, iwani ironlowo mi.
9: Ogbe ni fe iranlowo lori ise lori omo pelu eyike yi bi to ti nilo iranlowo e ku orire o tori olorun iranlowo to se leri to ran wo le tori iran ti o se bayi bayi to gbo won olorun ketekete prophet eba taiwo ojo ti csc covenant of mercy aka majemu anunbo wa silu akure the apostolic visitation to the city of akure october edition wo o gbudo miss here ojo to lapere ni october 10 7 a.m. to 11:30 a.m. laaro ni st thomas event center by Bypass Junction, opposite NNPC filling station, on the road, Akure. Poli ki insha, yede wanu, da ije pwela unu, ona woli elisha, silu jariko, owa ile wansan, di teen, I will help you, maana olawa, leshi oro, olanu ki insoro, kuma mushe, ole riwa wo lori ikani, prophet Taiwo Ojo, lori gogo social media andus, csc covenant of mercy.com, ati covenant of mercy TV, lori Fritoya TV channel, kwi beri, epe 0902-965-6110, wa, ori, no walk back.
10: Àdúrà àti àwẹ̀ alágbàyípo. Níbi tíṣe ìyanu kàǹkàǹkà bàǹbà bàǹbà fàkíàfàkíà ti máa ń ṣẹlẹ̀. Prayer Center Church of God tún ti gbede o. Marathon fasting and prayer on the 9th, 10th, and 11th of October. Ìní gbogbo àdúrà tún máa sọ fún dídé ọjọ́ mẹ́ta. Tí dédé ìṣòro ti ń bọ́ mọ́ ẹ̀dá fira yóò sì máa pòórá dànù dànù. Ìbẹ́ ìṣe ìṣòro onígun mẹ́rin. Léyìí tó lọ́wọ́ tẹbí tọ̀rẹ́ nú. Tàbí Bàṣíà ni wọ́n fi wọ̀n fún ẹlòmíì. Káyè ìrẹ́nikú tètè wá yé dànù. Ìbẹ́ ìṣe àìlọ́kọ àìláya ìríṣẹ́ àìrínà ìrílò àtàwọn ẹ̀sán tí ń ṣe ọ̀nà náà. Oh my God! Lọ ka ìwé Revelation chapter 21:4. Kó lè dá olójúpọ̀ Olúwa lólùṣẹ̀dá wáìbà tó máa ń wá ìbò omi jó ojú ẹni sọnù tí ò ní sẹ́kún mọ́. Bàbá Samson Lolúwabọ́dẹdẹ tún ti gbáradì. Pẹ̀lú àgbàrá gbàgbà
11: Beatrice ọmọ bá mi jọ mi gún ti mú dà rẹ lélẹ̀ lọ́sẹ̀ yìí Jésù. Lọ́ni àádọ́fà ọdún 110 years. Ọ̀pọ̀ ọmọ àtàrọmọdé mọlí sẹ̀yìn ìdí yẹyẹ.
12: Tún tẹ́sẹ̀ Jésù. Àtọ́lẹ̀
11: yìí. Ìmọ̀ ìjọ kẹsí oṣù kẹwàá. Aago mẹ́rin ìrọ̀lẹ́ ni ìwé kìnìún lúlẹ̀ yẹyẹ. Lẹ́kọ̀ ọ̀ra yẹyẹ ti lórí tẹ́lúlẹ̀ rẹ̀ hùn. Aago ilé olóyè Adémọ́lá Amigun. Inú ìjà ìkọ́ gòsì Èkìtì. Sátidé ọ̀rẹ́jọ́ kẹwàá. Aago mẹ́wàá ọ̀rọ̀ lọ́sìn dágbére ní First Baptist Church. Lẹ́kọ̀ gòsì Èkìtì. Oṣù Kẹ́sùgẹ́ olójú àtọ̀sẹ̀ gẹ̀ǹdẹ̀rẹ̀ ojú ọ̀nì ọmọ sí ayé lábí yamọ ẹsẹ̀ oyé bẹ́ẹ̀ni Events Hall. Ẹ̀kọ́ gòsì Èkìtì. Ọ̀pọ̀ ọmọ ọlọ́sìn lọ́rọ̀ àti àmúyangàn àrọ́mọdọ́mọlẹ́gbẹ̀yìn yẹyẹ. Ọmọ ìlú ilé ẹ̀hún ẹ̀fọ́n mi yàrá jíjì. Ọmọ olókè ẹ̀fọ́n kọ́ bá láàyè ìtìlẹ̀ ogun. Ọmọ ìrúlẹ̀ lẹ́wùjù. Ọmọ ilé bàtàkì ìrọ́kálọ kábọ̀lọ́gbẹ̀ ọ̀sẹ̀ òwúrọ̀. Òpàdé dọ̀rẹ́jọ́ àjíǹde káàdì asúnpeyà lọ́ọ̀tún Jésù. Olóògbé yé Beatrice ọmọ bámijọ Amigun. Professor Rotimi Amigun Líṣù kéde lárúkọ ọmọ àtẹ́bípọ̀ lọ́ọ̀lọ́.
13: Ẹ yọ ìyanra òyìnkun Èkìtì kété ẹ̀mí ọmọ ni Gorosó Èkìtì Rúmọlẹ̀kẹ́ Jìgbá wẹrẹ ni wẹlé Èkìtì wọ fẹ́rẹ̀ rulé lọ́lọ́ka múrọ̀ ọlọ́run àbọ̀lú sí DK ẹ̀. Wọ́n fẹ́ ra tẹlifíṣàn ni o, wọ́n fẹ́ ra fàánù ni o, wọ́n fẹ́ ra deep freezer, wọ́n fẹ́ ra washing machine, wọ́n fẹ́ ra microwave, wọ́n fẹ́ ra ro kitchen, gas cooker and co. Ẹ yọ àbọ̀lú sí DK ẹ̀, ẹ yọ wọ́n yóò asan díẹ̀díẹ̀ kan dẹ̀ gbà nẹ̀ èlé èlé lórí. Wọ́n yóò san lóṣooṣù, wọ́n yóò san lọ́sọ̀ọ̀sẹ̀. Kó a ti san ọ̀rẹ́ dáárín, àgbéhun kọ̀ yára kọ́.
7: so ti ye obe no ronu yeyeye lai se ele ni o office re le danko plaza laji losun lado ekiti e o wo oko si o pelu number 0707484 3351 yemi pe le kan si 0707484 3351 so ti yo
14: yare ru le
15: 28th annual international convention of Gloria's Tabernacle International is here. Hallelujah. You are all invited to join other children of God at this year's convention of Glorious Tabernacle International coming up between Sunday 11th and Sunday 18th October 2026. 7 a.m. and 5 p.m. daily. The team, new season, special Thanksgiving service with Ondose PFN family and ordinance comes up on Sunday 18th October 9 a.m. prompt. Benny, Otutitwa, Koko, Atidarako, Mogoro, and Womolanu, the 28th Annual International Convention, Ijo Glorious Tabernacle International. Waye lati Sunday 11th da Sunday 18th October 2026 7 a.m. aro ati 5 p.m. irole lojojumo igba otun ni ese oro idupe pelu egbe PFN atawon oloye totun o ka sere nle ni Sunday 18th October 2026 agumesa aro apostle Dr. Beatrice Arowolaju USA Reverend Kotila Bishop Felix Remi Adejumo Professor Afolabi Bakari Emmanuel ati Bishop Chuks Gift Naji ni Olorun fe lo nbe Bishop Dr. JK Opayinka Dolu Balejo wa Jesu Saturday, October 10th, at in Lua, Tuesday, October 13th, Nigba Town Ebe, President Bola Tinubu 2027, Re-election Support Group, Nabia, Oswebi Tinubu Fure, T4 Latinubu, FT, Rinse Director General, Omashe, Wadre, Kologwe, Tagbangba, Roadshow, Latisha, Fia, Tilei, Mare Bola, Metinubu, Latites, you want to share it, Totimbabo, your lawyer by APC and by Boloshelu, the Lugoma by APC Lapapo, the Southern Senatorial District, the Katuya Tuya, Karako, my woman by Bolatinubu 2027, the election support group, not just Saturday, October 10th, the Boro Iguare, and your lawyer by APC and by Boloshelu, the Lugoma by APC, the Ondo Central Senatorial District, Roadshow Tiwadi Tuesday, October 13th, the Luapure, and Jade Witty, Lodja Mejeji, Tatu D Witty, Lodja Ibu, Kibu Boy Shadi Lift. One good time deserves another. Otumba Steve, Omogbemi, Atirelu Moduka Matins, Lunkedi.
16: HBM Nigeria PLC, we be Lafarge before, they invite serious business people, we get ginger to grow, to become them distributors.
17: If you get 250 million naira business money, 500 square meter warehouse, 520 or 40 ton trucks, use a V-Join body with the company, we be one of the 10 companies, we be on top for Nigerian exchange, where they make over 1 trillion naira every year.
16: Join HBM distributor today. Call 0913-901-3242 or 0913-969-3510 and 0916-863-2019. Visit us for hbmngplc.com or HBM Nigeria for LinkedIn and HBM Nigeria PLC for Instagram. We go train the people where they select for our school, where they help people grow them business.
18: HBM Nigeria for Maryland.
16: HBM. Beyond building.
19: Baba Kerewa de Bale Kasagwa. Lori itotu ilera ati aile. Shede di olama okuni ni kasoso. Chai chai chai. Idu nusubu la yo. Fokuni atobeni. Okwa buya wolo ti denu kole. Latari wipe. Awo kore o kajulu dada. Baba boda. O le ta tekan le du. Be lo simi jakuje. Debi potu aswa da kurete. Loro loru fere. Ah. Baba Kerewa ni oforo le lo. Lori aile shede de timbo ofira. Ida kole arera che kosu lo. Okwa enyi dudun. Arati tarabibuna. Inukiku inukiku. Aya tinu pipipi malegbapa malegbase owa tese to kuriri niwaju tani baba kerewa ni o kan si pelu ero igbalode tun ma so bi tin kan lugo si lara ti e ogun te ba lo laarin iseju merin lelogun ti o ba sise o futu fe teni ki se ti baba kerewa
20: ile ise baba kerewa aka stand action koboko wa niwaju continental guest house nilu akure telephone 0816412 2777
19: baba kerewa wa pe mi debe
21: bazo olorun jarobo
22: mo ki onile mo ki alejo ani faisan lo gba oruko ti emi ni babangana ti gbogbo aye a ma pe ni baba kerewa alase ati oludari stand action koboko eike ikude kude to wa le ma ba iwo lomo okunrin ja ko si mi
20: ni iwaju continental guest house nepa ni lu akure
22: phone number mi 0816412 27 77 kí la mọ̀ sí Stand Action Koboko. Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo òun ni a pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣẹ ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Àìsàn tí ò gbóògùn Ọlọ́run ò ní fi ṣe wá. Gbogbo nǹkan tí ò bá lè máa ṣe ọlọ́mọ ọkùnrin, ń fẹ́ kó o gbìyànjú, kó wá bá mi. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa capable láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 100 ọdún ni ẹni. Torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò, àbí ẹṣẹ ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ, ajá afọ rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gun lá.
1: Mo wà níwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
22: Phone number mi 08164122777. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ó ní èjì àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irú ẹ̀yin ní gbogbo ìgbà, oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bí sọfín rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dágúnlá, bóyá wọ́n ṣe ẹ̀yọ, ẹ márùn ẹ̀ mẹ́fà, kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ ló ṣe ń mọmi. Àbí tí bàbá rẹ̀ ṣe ẹ̀yọ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Má fi dágúnlá, gbogbo nǹkan kí nǹkan tí bàbá máa ṣe nínú àgọ́ ara rẹ, bóyá ara ń ta ẹ ni, àbí ara ń já ẹ̀jẹ̀ ni, àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà, orúnkún ń ro ẹ ni, oríkèríkè ara ń ro ẹ ni, àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun, àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kò jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá tiri pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á, ìpèníjà nínú iṣu ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor, tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, òun ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa, ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣu ara kan wà tó ṣiṣẹ́ pàtó, tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì, wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọ ọ́ọ̀tì sínú. Irú nǹkan báyìí yóò dáa. Kàn sí mi
1: ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
22: Phone number mi 08164122777. Àgbo Márúgbó Takebe, òun ni àgbo tí èmi ń gbé káàkiri, tí ọlọ́mọkùnrin tó máa lè dángájá, tó máa lè ṣe dáadáa. Àbí ìpèníjà ti tiẹ̀, ó tiẹ̀ ti fà á, ẹsẹ̀ rẹ ń wú ni, o lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo irú nǹkan báyìí kò da. Ẹlòmíì tó bá lògùn lọ́wọ́, a ṣiṣẹ́ tí oògùn bá tán, a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da, a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu. Tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá béèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o, ká tó mọ oògùn tá máa fún ọ. Àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi, bóyá ó wá nítorí ọkọ rẹ̀. Kàn sí mi
1: ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
22: Phone number mi 08164122777. Lẹ́ẹ̀kan sí 08164122777.
2: You. Yes, you wouldn't hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope say.

0: kú. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Kò ṣe ṣúkẹ́ṣúkẹ́ da tọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà tí ẹ̀ kan sùn lọ ni.
1: Abba, ayé òkú tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Mission kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán Kódà alágbò ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà ìjáwá ìjà òsì. Always guiding.
2: You. Yes, you wait to hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope say.

0: Samsung phone for any of our M Copper shop where they near you. You still fit locating of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M Copper. Own now. Pay small, small.
1: Ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́ o ya nu ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí ajọgbà pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò máa túnọ̀ ka àkọsílẹ̀ tó bá ti lè tajà kan bọ́ sí òmíràn nítorí wípé ò ń wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí o túmọ̀ sí wípé ibi tó bá fi ọlú máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
2: Ó ti ṣe wàhálà tó download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10%
3: ní gbogbo ìgbà tó bára dátà
2: tẹnu lásọkọ̀
3: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
2: Smart Cash látòdo Airtel.
4: Your Nescafe is not just a drink, it's your

0: wàásù ni.
1: Agbon yìí ṣe ló sì jẹ lọ́bẹ̀.
0: Ṣé wò ó gbọ́ nípa bàbá òkè ògùn ni?
1: Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ń sọmọ ara yé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460649 0706460649. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣe wòsàn.
2: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fóun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara ni nǹkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti irú oorun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wo ra wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́, tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dá gbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde, àfikọ́ máa fà jáde, tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tìhun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá wa, ẹlòmíì wọn lọ́gọ́rùn-ún ọdún, wọn lọ́gọ́fà ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣe sí àgbẹ̀, ẹlòmíì ń ṣe sí ọdẹ, bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé. Ṣé bí ewé àtegbò yìí náà lẹ̀wọ̀n náà lò? Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obì, mo kó wá láti ìlú ìsẹ́yìn ọ̀rọ̀. Àwọn ewé ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa, tá a bá ń lò táwọn náà máa rí ta máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní 30 ìṣẹ́jú, a lè rìn ní wákàtí kan, a lè rìn ní 40 ìṣẹ́jú. Tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá jàǹfààní ewé àtegbò. Lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19. Àlàáfíà ara wo ni bí fi àfíà ojú.
3: Padà má lọ síbẹ̀ yẹn o. Marketing office Àdàbẹ́ FM ni wọ́n wá. Number 1 la wà, ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station, Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. Ó dẹ̀ tún lè pe marketing manager sórí 0803-041-4344. Ronke sórí 0703-529-5755. Tàbí Grace sórí 08032474686. Ibẹ̀ gangan ló wà yẹn.
4: You, yes, you would hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but come they wait. They hope say, if

0: ìgbà mi ẹ̀rà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
1: Abba ajókòó tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn bílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì bílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro akọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gọ́ lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọ ní lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegùn láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fóun tẹ̀lú gbà ó da alágbó ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160626253 09160626253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Mixture gbogbo ìgbà ìjà wà ìjà òsì.

0: lẹ́yìn gbogbo tẹ́ tí ń láǹfààní láti máa gbọ́ wa láṣàlẹ̀ ẹ̀tọ́ ni.
1: Àjọmọ́ ṣàṣeyẹ ṣàṣeyẹ ṣàṣeyẹ àjọmọ́.
0: Ṣé bí bá já bá ti gbọ́ ajá àgbò torítorí ni?
1: Ṣàṣeyẹ
0: bá gbò bá ti kan àgbò á sì kàn ti wọ́ ẹ̀gbọ̀n gbọ̀ngbọ̀n. Ayé ní gbẹ̀mí nítorí àti dẹja lóró. Ayé ní fọ́yẹrìn nítorí àti dayé ìpẹ̀sọ́bẹ̀.

balẹ̀ sórí ètò lásàlẹ̀ ètò ní. Ìkànnì àdàbà FM 88.9 ibẹ̀ náà láwà yìí. Ẹ káàlá o, níbi gbogbo tẹ́ ẹ ti ń láǹfààní láti máa gbọ́ wa. Pẹ̀lú ògo ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ ti a. Ẹ̀yin tẹ́ ń fẹ́ ti wa. Ẹ̀yin tẹ́ ẹ lè má gbọ́ wa. Tá a bá ti ń dún sí létí, ẹ̀yin ò kì ń pa rédíò ń tí. Ẹ̀yin gangan náà lọ́lọ́lùfẹ́ ti a. Lágbára lọ́wọ́ ọ̀nà àjọ ṣàṣeyè. Irí àjọ jẹ́ tiwa. Ìdùnnú àjọ máa jẹ́ tiwa. Ayọ̀ àjọ máa jẹ́ tiwa. Àṣeyọrí yọ̀jọ̀ máa jẹ́ tiwa. Lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 àwọn náà náà sọ nígbàwé ètò yìí.

0: on Lagbara. Even the two and one, you know. Praise Boone. On way, me gonna lie. 24/7 ba mi cho egbogi ti olo tin nu ni ndo demo po wulo fokunrin o wulo fo bi tori pe kini omi ponbele na fi se won o fo ti kun e ma pe mo ti wa nfarabale eja yin si kini kan bi pe o tun ti nbo Ombo lona de. To ba ngbo bo ko je. Bo ko je. Abo je ni je be. Ha ko je. Iyen na npe ni aha je. Si ko jo. 24/7 ba mi cho iwo na gbadde lori e loni shi ko wulo fun wo na laago ara re iwa ika ki gba ko lorun yi ti mo bi ti mo nbo lale ifabara amoran okay now to dipa bo si abala amoran ni soki mo so fe po nbo lona de promo ni le nsa to se gbogi 24/7 ba mixture e mo pe ki isa koko ile nsa to se gbogi 24/7 ba mixture won ti se promo lele itoje odun to koja awon eyan ti je daada koda re n to wa gba okada okada to tun yirin moro kada nga owo nloju owo na tin se kini na tin kiki e o kiki e lo ayo se oga ele e to le won gbo kada lo won gba ah mele e tan to gbe le lodun yi o sugbon gba na won to ja wa si ipo ti se ko je pe mo kan jaye si ni o mo eri pe mo ra so ni won gbo nbe sugbon ta ba ti so pe kin na nbe kin so jade ma wa so loke ma so soke daada iyan ni pe iwo na wa je alagbata fun ile ise to nse gbogi 24/7 ba mi cho o le je pe odo re ni won a ti je in fact o le je pe wo gan lo ma je ki wo na je alagbata ko je okan lara awon ti yo tun je alagbata fun ile ise to nse gbogi 24/7 ba mi cho mo gora re o ya pe number yi ni kiakia yara mo pe emi na fe je alagbata fun ile ise to nse gbogi 24/7 ba mi cho ona wo mo fe gbegba ẹyin tẹ ẹ wà ní kogi ẹpin náà ń bà wọn bí ó sì dọdọ yín wọn mọ bí ó sì débẹ ẹ má jẹ ń gbọ wípé àti ìrí lọdọ tí a o ẹyin náà pè é ẹpin náà ń bà wọn lẹyìn náà ẹyin tẹ ẹ wà ní ìpínlẹ èkìtì àǹfààní rè fún yín ọyẹ ẹ mọ ẹpin náà ń bà wọn. Àwọn tó wà nípínlẹ̀ Ondo wọn fi ṣeré rárá. Tẹ́rẹ́ ìtẹ́ wà Lọ́sùn, Kwara, ìpínlẹ̀ Ogun, Edo, ẹ̀yin náà ẹ̀ mọ̀ gọ̀ọ́ra yín. Ẹ máa pè nọ́mbà wọn, ẹ̀yin ẹ̀ kàn pé ni, ẹlẹ́yin náà fẹ́ jẹ́ alágbàtà. Ẹ sọ yìí tẹ́ ẹ fẹ́ kó. Ẹ bá ti sọ yìí tẹ́ ẹ fẹ́ kó fún ọ bí ó sì dọ̀dọ̀ yín. Kìí sẹ́yìn tẹ́ fẹ́ rẹ yọkan tẹ́ sọ pé ẹjọ́ ẹbọlá afẹ́ rẹ yọkan tẹ́ fẹ́ jẹ́ alágbàtà gan nísànsàn ẹ dákun ẹ bá ń kó bíi mẹ́wàá ẹ kó 20 ránṣẹ́ ẹ bá ń kó 50 owó tí ò sì gbọ́pá náà ni emi na fe je alagbata o ye mo pe number 091 60 62 62 53 091 60 62 62 53. On gaga na ni number to ja si ile ise to nse gbogi 24/7 ba mi jo o ye je sari doke lon na ti n ba ti pada de a wa bere eto labala eleyi tokan a n pada bo e ku kale
1: baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo n pariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
2: aba aju ko ti igbo ni nipa 24/7 aba mi sure koro jogun ogun bile tawon okunrin bire fun gba gbogbo akanse gbogi bile kale lona ti gbalode 24/7 aba mi sure ko lo ti nu rara o kagu eyin didun ara riro afogede gede doti ara danu logo lomo okunrin abaduro to ti o si ma sise ako ni lodun lolufe re iwe atego la fi pelu re ajo nadak fun telu gba o da lagu ara 24/7 aba mi sure lati je alagbata jake jado le nigeria e ma pe 091 60 62 62 53 091 60 62 62 53. Oruko mo ni Janu omo 24/7 aba make sure gbogbo iga ijawa ija osi always guide me.
0: Ìyáwá ìjà òsè always guide ni ẹ máa tètè pé nọmbà ọ̀hún ẹ̀yìn náà guide ara yín dáadáa ó ṣe pàtàkì ó ṣe kókó ẹni ọba guide ara rẹ̀ dáadáa ó ní kò ní dìbò dá yọ́kẹ́yọ́kẹ́ máa pè ní akọni akọni ọyà já bọ́ sí abala àmọ̀ràn nta fẹ́ bojú wò lálẹ́ tòní o náà ni wípé rántí ọjọ́ àti sùn dákun mọ wu ìwà ìkà gbogbo ẹ̀dákẹ́dá tó bá gbé ẹ̀bùn ìkà láyé ó di dandan ọmọ rẹ̀ yóò wu jẹ ònga náà yóò wu jẹ bẹ́ẹ̀yàn bá gbẹ́dọ̀ ọ̀kà ó di dandan ọmọ rẹ̀ yóò mú mi oró ònga náà yóò mú mi oró kó tó di pópó onílé ayé sọ́ra kúrò nínú wàkà rántí pé ọjọ́ ọjọ́ kan ń bọ̀ iná mọ̀ dilẹ̀ lẹ́yìn asusu jẹ́ àkùkọ ìkẹyìn ọba kọ lẹ́yìn ọmọ ẹ̀dá rántí pé asán nílé ayé yìí àfọ́bà fílẹ̀ ni wò ó nígbà tó ń bọ̀ wá sílé ayé ìhòhò báyìí lọ wá sílé ayé ìgbà tó délé ayé náà faṣọ bù ọ́ là ǹjẹ́ tọ́ ọba mọ̀ wípé tọ́ ọba fẹ́ kú nílé ayé náà wọ́n kàn máa sọ wọ́n fi bù ọ́ náà o mú nǹkan kan wá sílé ayé o sì ní mú nǹkan kan padà sọ́dọ̀ ọlọ́run ọba tó dá ẹ ohun kan péré tó mú dọ́dọ̀ ọlọ́run ọba tó dá ẹ náà ni tọ́ wá wù nílé ayé ṣe dáadáa ló ṣe ni àbídàkejì ẹ̀ ọ̀bá ronú kó o pèwàdà pa ìwà tí ń bẹ lọ́wọ́ rẹ tí ọ̀dà yìí padà mọ wùwà kàmọ́ mọ wùwà dáadáa wùwà rẹ dáadáa torí pé ẹni tó bá ṣe rere yọ kẹsàn-án rí gbogbo ẹ̀dá tó bá ṣèkàlàyé yọ kẹsàn-án ká ẹ̀ rere ló pé ìkà ò pé.

0: ẹ̀sán ké lórí ẹni tí ń wùwà bí. Kọ̀jẹ́bọ́sẹ̀ ló ń wọ́jẹ́ lábala àmọ̀ràn ní sókí kígùn. Ẹ ti mọ̀ pé sókí náà la mọ́ ṣe, ó lè bá a tọ̀ wá ní Akínyẹmí ara. Praise gan lọ́tọ̀ ńlá Aké praise ara. Àbí náà o, ó yẹ já bọ́ sí abala tọ́kàn tí í ṣe abala parí òwe yìí. Sẹ́ẹ̀tọ̀ parí ẹ̀ parí òwe yìí. Ṣùgbọ́n mò ń bọ̀ náà, ẹ kú kalẹ̀.
1: Ẹgbà mi, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
2: Abba, aṣọ òkú ti ìbọn ni nípa 24/7 Abba Mixo. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixo. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixo láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixo. Gbogbo ìgbà ìjà wà ìjà òsì.

bóyá iṣẹ́ ń ṣe ẹ̀rọ rédíò yín àbẹ́yìn ń gbọ́ fún ìgbà àkọ́kọ́. Ọ̀gangan bíi tẹ́ ẹ já sí náà ni wọ́n ń pè ní Àdàbà 88.9 FM. Orúkọ ètò tó ń lọ lọ́wọ́ báyìí ni wọ́n ń pè ní Àsìkò Mi. Dayo olówó kan Désìn lórúkọ tèmi. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìtàkùn ayélujára náà là ń wò bí o. Àjọṣe wa ò ní bàjẹ́. Mo mọ rírì yín.

tó bá jọ́kó tó bá wò dáadáa. Àwọn nǹkan kan wà tó máa ń ṣẹlẹ̀ sí ẹ̀dá tó jẹ́ pé tí ẹ̀dá bá ríro tó bá dẹ̀ mọ bó ṣe ń lọ. Ó máa wọ gangan ibi tó wà tó ti ń jọ́sìn. Bóyá ibi tóun ti ń jọ́sìn yẹn, bóyá àwọn ọ̀gangan ibi tóun wà yẹn. Bóyá ó lè mú kí ìgbà ó yí padà. Ẹni bá ronú jinlẹ̀ tó bá lè wò ó dáadáa ló lè mọ gangan ibi tó yẹ kó dúró sí. Ṣe rí àwọn nǹkan kan wà tó jẹ́ pé kò gba jẹ̀lẹ́ńkẹ́. Àwọn ìṣòro kan wà tó jẹ́ pé tó bá wà nú ayé èèyàn kì í ṣe àdúrà jẹ̀lẹ́ńkẹ́ ń ló gbà. Ogun tó le ó nílò àdúrà tó le. Ogun tó le ó nílò akitiyan tó le. Tabá ní ká jòkó tá bá wò dáadáa àwọn ngbà tí àwọn aláwọ̀ funfun fẹ́ mú ìgbàgbọ́ wá sí orílẹ̀-èdè aláwọ̀ dúdú. Ẹ rí pé bí ti jẹ̀lẹ́ńkẹ́ ni wọ́n mú wá, kì í ṣe oní bí pé ọlọ́wọ́ ọ̀sọ́jí kọ́ ẹ̀ jẹ́ kí n lo bẹ́yẹn. Kì í ṣe bí ọlọ́wọ́ ọ̀sọ́jí ni wọ́n mú wá nígbà tí báwa ṣe gbọ́ nínú ìtàn. Àdúrà tó pọ̀ jù bí àdúrà ìdákẹ́jẹ́ ni. Kẹ̀kàn jókòó kákànṣá gbàdúrà olúwa, gbàdúrà fọmọ rẹ, gbàdúrà fún ọba ìlú òyìnbó, gbàdúrà fún ó ti yé yín. Irúfẹ́ àwọn ìjọ tí wọ́n kọ́kọ́ mú wá gẹ́gẹ́ bí ìtàn ṣe gbé kalẹ̀ láwọn ìgbà yẹn nìyẹn. Mo wá jókòó mo wò ó wípé Ọlọ́run ọba gan alára gan mọrú èèyàn táwa èèyàn dúdú jẹ́. Nígbà tó máa wá yàn fún wa láwọn apá bí báyìí. Ó wò pé agídí àwọn ogun tó wà ní ilẹ̀ aláwọ̀ dúdú.

ọlọ́mọ̀ pé agidi pọ̀ àwọn ogun tó wà lápá abí nílẹ̀ aláwọ̀ dúdú pé àwọn ogun alágídí ni ó yàtọ̀ sáwọn ogun tó ń dojúkọ wọn láwọn ìlú aláwọ̀ funfun wọn yẹn ó yàtọ̀ pátápátá so tí ọlọ́run ọba ti wò ó ti mọ̀ wípé àdúrà jẹ̀lẹ́ńkẹ́kọ́ ló lè ṣẹ́ àwọn ogun tó wà ní ọ̀dọ̀ wa láláwọ̀ dúdú ń bí. kò pẹ́ ńlá rí àwọn èèyàn tọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ bí àwọn bàbá ayọ̀dẹ́lẹ́ babalọ́lá ìsọjí nìyẹn iná ò mojú ẹni tó dáa nígbà tí àwọn èèyàn bá ń gba àdúrà ó tún yá orímọládé dìde ọ̀ṣọ́fà dìde àgbékalẹ̀ ẹ̀sìn tí àwọn wọ̀nyẹn wá ń bá àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wá ń bí ó wá ń bá amú ó wá ń bá amú torí ọlọ́run ti mọ̀ pé ọ̀rọ̀ wa nílẹ̀ aláwọ̀ dúdú ò gba kò gba jẹ̀lẹ́ńkẹ́ rárá àti rárá.

ẹni tó ti ní tó ní gan like ó ní kò sí nǹkan tó wá mọ́ ní gbogbo ohun tọ́lọ́wọ́n bá ń fún yàn ó ti fún ló máa wá rí ẹni tó jẹ́ pé ó ń gbìyànjú tó ń tiraka ló tó fẹ́ tó sì fẹ́ gòkè kì í ṣe pé bóyá ẹni yẹn wá tọrọ lọ́wọ́ òun o kò ní kó fún òun o nínú ohun tóun ní gẹ́gẹ́ bóun ti ní tó yẹn kì í ṣe pé bóyá ó wá sunkún ba pé kó wá ran òun lọ́wọ́ ó kàn rí ọ̀nà gan wọ́n kàn gbé gba wájú tiẹ̀ wọ́n gbé gba wájú ẹ̀ pé lágbájá báyìí báwo lo ṣe rí i sí a dẹ̀ fẹ́ àwọn kankan báyìí a fẹ́ nawó nǹkan báyìí sí tó dẹ̀ mọ̀ pé ìgbéga ló máa jẹ́ fẹ́ni yẹn ohun tó máa tẹnu ẹ̀ jáde náà ni pé ẹ má fún a ní kò yẹ torí kí ló dé tó fi sọ bẹ́ẹ̀ ó ti mọ̀ pé ìrànlọ́wọ́ díẹ̀ tó bá rí yẹn nígbà tó bá máa dìde ó máa dìde kọjá ibi tó nǹkan wà táwọn èèyàn sì fi ṣe ránkà dèdè sí òun yẹn torí pé òun fẹ́ dá nìkan jọ̀gá kán lè máa rí ibi pé kò sẹ́ni òmíràn bíi tiẹ̀ nínú ẹbí ni o láàrin àdúgbò ni o nínú ìlú ni o àbí lórílẹ̀-èdè

ilẹ̀ aláwọ̀ dúdú lẹ ti máa rí tó jẹ́ pé wọ́n máa rí ẹni tó jẹ́ pé ohun kan kékeré báyìí ni ó nílò láti gbé kan fún àbí láti pé kí wọ́n kàn ṣe fún láti lè mú kó gbéra láti lè mú kó dìde ṣùgbọ́n tí wọ́n wò pé ṣé àwa nílé ránṣẹ́ mọ́ tó bá ti di pé bóyá ó lọ dìde bá a ṣe ń control ẹ̀ bá a ṣe ń darí ẹ̀ a nílé darí ẹ̀ mọ́ ó tẹ́wa lọ́rùn kó wà bó ṣe wà ẹ má jẹ́ ká ṣe ìrànlọ́wọ́ yẹn fún torí tó bá ti lè mú ká ṣe ìrànlọ́wọ́ yẹn fún a nílé rí lò mọ́ bá a ṣe ń lò tẹ́lẹ̀ yes gbogbo ọ̀nà tó bá tiẹ̀ tún rí pé ẹni yẹn gun alára fúnra tó ń gbìyànjú láti tiraka bó láì rí ìrànlọ́wọ́ o kó nǹkan tiẹ̀ wá dá kó wá tayọ fúnra ẹ̀ wọn á tún gbogbo ọ̀nà àwa èèyàn dúdú anyway ọlọ́run mọ nọ́mbà lé wa ṣá gẹ́gẹ́ bí èèyàn dúdú kò sí ọjọ́ mo ń sọ ní gbogbo ọ̀nà a máa ń sọ èmi àtàwọn èèyàn mi kan máa ń sọ pé ṣé ó wà ṣọjọ́ ṣì wà ṣá ta lè bá àwọn aláwọ̀ funfun torí gbogbo ìrònú wa ó yàtọ̀ pátápátá o ìṣe wa yàtọ̀ pátápátá kò kàn sí nǹkan tán lè fi a lè fi wé lóòótọ́ àjọ ní ojúpá kan náà anímúbá kan náà orí wa náà pé gan orí èèyàn dúdú pé o ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó jẹ́ pé tá a bá ní ká gbé yẹ̀wò tá a bá wò ó dáadáa sí àwọn aláwọ̀ funfun ó yàtọ̀ pátápátá kò ṣeé fi wé rárá àti rárá ni.

ní ìsọjí ọlọ́jọ́ mẹ́ta wà ń bẹ̀. Deliverance hour ni wọ́n ń pè. Àdáyanrí rẹ̀ Ọlọ́run àwọn bàbá wa, God of our fathers. Wednesday kẹta sí Friday gbogbo oṣù ló máa ń wáyé. Aago márùn-ún ìrọ̀lẹ́ sí méje ìrọ̀lẹ́ ni. Ẹjọ́ ṣe wà ní bàjẹ́, mo mọ rírì yín.

ṣe mọ̀ pé kíní yẹn máa ń farahàn nígbà tí àwọn agbábọ́ọ̀lù bá ń gbá bọ́ọ̀lù lórí pápá. Mo kàn fi yẹn ṣe àpẹẹrẹ ni o. Àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù kan lè wọ́n lè wà tó jẹ́ pé gbogbo ìgbìyànjú wọn láti ìbẹ̀rẹ̀ eré bọ́ọ̀lù yẹn títí tán máa fi parí ó máa kù díẹ̀ ṣáá ni wọ́n ní wo ibi tó gbá bọ́ọ̀lù yẹn sí ó tún lọ ba irin ó tún kù díẹ̀ ó kù díẹ̀ kó wọlé. Orí ó kù díẹ̀ yẹn ni àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù yẹn máa wà títí tí àwọn tí wọ́n jọ ń gbá bọ́ọ̀lù orí ọ̀fẹ́ kan tí àwọn yẹn bá ní báyìí wọ́n á ju tiwọn sínú àwọ̀n ó tán bẹ́ẹ̀ wọn ò dẹ̀ kí ń ka ó kù díẹ̀ fún òyàn wọn ò lè sọ pé go attempt yẹn o wọ́n tún ń kà á fún òyàn ní gẹ́gẹ́ bí àwọn kan tó tẹ̀lé tó rọ̀ mọ́ pé à ń gbá bọ́ọ̀lù gbọ́ mi dáadáa abisa ọ̀rẹ́ mi dáadáa láti ìlú Abuja gbogbo Abuja ń kọ́ bàbá mi lẹ́kọ̀ọ́ nìyẹn bá ṣe máa ń pè nígbà tá a wà nílé ìwé nìyẹn mo nídìí katakata o katakata tó máa wá bá mi ṣọ̀nà ilé ọ̀dọ̀ mi ṣé o gbọ́ ọ̀rẹ́ mi abisam àjọṣe wa ò ní bàjẹ́ nígbà ọjọ́ tí n bá ti lè dá tí mo dáàbò já kẹlẹlẹ báyìí mo ti sọ bóyá tí n bá lùrò láti lo ọjọ́ mẹ́ta mo máa fi lo màá fẹ́ fi lo oṣù kan torí abisamu ni jẹ́ kí n lọ bọ̀rọ̀ bọ̀ mo wá ronú pé ṣé kí n ṣe nú katakata ni màá máa sùn báyìí.

ẹ̀yìn ṣẹ̀rọ rédíò yín àdàbà 88.9 FM lẹ́ ń gbọ́ o àsìkò mi lórúkọ ètò tó ń lọ lọ́wọ́ báyìí dayo olówó kandé lórúkọ tèmi yes mo ń sọ̀rọ̀ nípa àkòrí ọ̀rọ̀ tí mo pè ní òkù díẹ̀ wọn ò kí ń kà á fún èèyàn kò sí bí wọ́n ṣe fẹ́ ka àṣeyọrí fún èèyàn àbí àwọn nǹkan téèyàn dáṣe nílé ayé kan máa ka òkù díẹ̀ kun ohun tó ṣe kò bọ́ sí a lókù díẹ̀ kó kọ́lé ó ralẹ̀ wọ́n gbà lọ́wọ́ ẹ̀ òkù díẹ̀ nìyẹn wọn ò tí ì lè ka fún ẹnìyẹn wípé ó ti kọ́ wọ́n ló ti kọ́ o ó gbé débì kan o kò tí ì kàn án òkù díẹ̀ kó kàn án ẹni tó kówó ogi fún ó gbowó ogi jẹ àwọn ibi tó ti lóun fẹ́ rí igi kò rí igi ọdún kìíní ọdún kejì ọdún kẹta àwọn wọn wá ń ka iye ọdún tó ti pọ̀ ó kù díẹ̀ sí ni kò tí ì bọ́ sí wọn ò tí ì lè kà á mọ́tò ló fẹ́ rà owó tó ti kó jọ tó bá ti di pé ó tún kù díẹ̀ báyìí kówó mọ́tò yẹn pé nǹkan ká tún ṣẹlẹ̀ àní ọdún tó kọjá lòun ìbádẹ́ ní mọ́tò yẹn o lòun ìbára mọ́tò òun ti kówó yẹn jọ ó dẹ̀ ti díẹ̀ gan ló kù kówó yẹn o pé àmọ́ kinní kan báyìí ló ṣẹlẹ̀ ẹ má ṣì mí gbọ́ o kì í ṣe gbogbo tó bá nǹkan tó bá tí kù díẹ̀ kọ́ ni ó di pé bóyá ogun o rárá o ṣùgbọ́n tó bá ti ń di pé ó ń lọ bẹ́ẹ̀ ó fẹ́ ó ti ń fara jọ pé ó ń lọ bẹ́ẹ̀ lèèyàn ti gbọ́dọ̀ fiyè sí i gbà tó kọ́ṣẹ́ ọwọ́ báyìí délé dára máa gbọ́ mi dáadáa akọrin ọba àjọṣe wa ò ní bàjẹ́ o mo mọ rírì yín now ó ti kọ́ṣẹ́ ọwọ́ ó kọ dáadáa ó kù kó yọrí owó tó fẹ́ fi ṣe òmìnira kò sí tó fẹ́ fi dá dúró kò yọ àwọn abẹ̀ sí ní ọdún lọ ọdún bẹ̀ sí ní lọ ó bẹ̀ sí ní gorí ara wọn wọn á ní lágbájá ó kọ́ṣẹ́ iṣẹ́ wo ló kọ́ iṣẹ́ báyìí ló kọ́ kí ló wá dé kò sówó láti lè fi gba òmìnira ni a ní gbogbo owó tó ń kó jọ wá tún kù díẹ̀ kó pé báyìí nǹkan kan ló tún máa tún ṣẹlẹ̀ tí ò tún ní rí bẹ́ẹ̀ yes ó máa ń ṣẹlẹ̀ láyé ọmọléèwé bẹ́ẹ̀ ò bá mọ̀ ọmọléèwé lè wà tó jẹ́ pé bó bá ń kàwé yẹn lọ o tó ń kà á lọ o tó bá kù díẹ̀ kó ṣe àṣeyọrí tó bá kù díẹ̀ kó ṣe tán nǹkan kan ṣẹlẹ̀ ni kò wá ní lè ṣe wọn ni ó dẹ̀ kù díẹ̀ kó graduate ó kù díẹ̀ kó kà á tán nǹkan kan ṣẹlẹ̀ ó kù díẹ̀ ẹ jẹ́ ká tún wá wò ó arábìnrin tó rẹwà gan tó bá ti lè rí pé ó rọkùnrin báyìí tọ́rọ̀ wọn ti ń lọ tó ti ń lọ tó bá ti débi tó bá ti ń súnmọ́ gangan bi tí ó máa dé bóyá kí ó di kó yọrí sí à ń gbéra ẹni sílé kíní yẹn á tún ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ lẹ́ẹ̀kíní ó ṣẹlẹ̀ lẹ́ẹ̀kejì tán bá wá ń sọ àwọn nílẹ̀ lágbájá àyè ẹni tó fẹ́ nígbà yẹn díẹ̀ ló kù ṣe bó tiẹ̀ ti fẹ́ mú lọ ó ti ní tán bá ṣe tán wọ́n jọ ń lọ lóyìnbó ni tán bá ṣe tán wọ́n jọ ń lọ sí ìlú ibi tó ń gbé ni ṣàdédé lókàn díẹ̀ dẹ̀ ló kú o wọ́n ti múra ó ti ṣe díẹ̀ tó kù yẹn kò dúró lórí ẹnìkan ó ti wá ń fara jọ pé ó wá ń lọ bẹ́ẹ̀ ó ti ń fara jọ ogun nìyẹn tó bá ti díẹ̀ ó kù díẹ̀ bá ti ń kúrò ní ẹyọ kan méjì mẹ́ta tó téèyàn ti lọ máa kà á lọ sí ibi mẹ́rin márùn-ún ó ti ń di wàhálà ó kù díẹ̀ láyé agbaṣẹ́ṣe láwọn tó máa ń gba iṣẹ́ ṣe contractors láti gbà tẹ́lòmíì ti sọ pé òun gbaṣẹ́ ṣe gbogbo àwọn ìwé téèyàn máa ń kó lọ síbi téèyàn ti fẹ́ gbaṣẹ́ tiẹ̀ ló máa ń dáa jù ṣùgbọ́n kí ló dé tó fi wá jẹ́ pé tán bá ti jókòó pé òun ni wọ́n máa fún òun la ìwé tiẹ̀ àwọn ohun tó kó wá síbí yìí ló yanrantí jù ṣùgbọ́n ẹnìkan lákàndé á ní
wo jare o dabi pe eni yi elebisi ni o to ba di pe a lo kowo yen fun aba agbese yi fun ti ara lo ma kokko gbo o ko ni sise wa awon yan de wo na lo to pe a ki la won kan amoye to ye ka le gbese yi fun lagbaja yi so ti ni awon kan ti yan foju ri tan mo pe to ba di pe boya won gbese yen fun ki sa awon kan lo ma kokko lo fowo se tan ba ti di pe ko ni o gba lowo e o tan ngba to ba ma sa odun de ku die ki contract yen o bo si we atun ma tesi waju lo to o ma tesi waju kini keji keta lati gba to tin lohun gba sese ko si eyo kan ti o ri to le so pe o bo si ogangan bi o ku die lo ma de duro to ba wa laye oloselu ogun o ku die sari ogun yi ki se pe boya mo lowo lo pe boya mo lowo lowo ni o ki fin jayan ko gbo pe mo lowo o ki se pe boya mo lola o o le o ngba ninu aye olowo awon olowo kan wa to je pe won yin sa se yori nkan so tan akin se bi kan akin wale ore mi daada timotimo baba mi leko ajose wa oni baje now oloselu to gun o ku die ba wa nu aye oloselu seri o ti ma farajia a ti ma farasise fun egbe won egbe oselu ti won yen won ti mo gbogbo eyan ti mo nbe a ti ma se gbogbo kan to ba ti wa se gere to ba ma fi egbe oselu yen sile bayi o le je gba yen gan ni egbe oselu won a wa je lo la wa di pe olohun wa yi igba o yi kan won a wa di pe ha o de ku die lagbaja la de ti ni sokan o pe a ma fun ni ipo bayi seri bayi ko duro o ti kuro ninu egbe oselu ti won wa won ni ha ohun de la won eyan dibo fun o wa wa won lo se wa ri be a lo ku die ha o ku die lodun kini awon oloselu kan wa to je pe lati gba tin ti mo won lati gba tan ti o ku die loro won yes to je pe ko fi gba kan bo soju owo ri elo awon kan ti o ba won jiya oselu rara la kan wa lati bi kan sa won de dede ri ku eni yen de rowo mu o tan la wa di pe ah lagbaja o de pe ta ti jo babo o ku die ki se nkan to ye ke yan ma foju ye pere wo seri o ma n ja iranse olohun gan awon ojise oluwa o ma n ja won ogun ku die kini ka ti pe si ngba ti iranse olohun yen ba ti sise o to farajiya o lori omo ijo kan ni gere to ba ti n da fomo ijo yen nje je mo pe omo ijo o wa ni ko ni gbe call ko ti eni gbe ipe oluso agutan mo seri adura omo ijo to gba bayi ko wa ni wa si inu ijo yen lati wa se idupe lati wa gbegba ope ijo mi lati lo lo ma lo ijo to ju ibe yen lo abi ko kan sa lo ijo mi lati lo gbegba ope inu awa ma bi oluso agutan ani omo ise yen ani omo ijo yen ani ko more ani gbogbo bi mo se jiya gbogbo ba se jo nlo lati bi kan si bi kan gbogbo gba ti o ti si nkan fun gbogbo gba ti o ti da fun tohun ati ejo rin kiri tohun be lohun lori oro e a ni ko ranti yen nkan da bayi oto ni bi to ti lo nse dupe tan ti ba n gbegba ope ogun oku die ni o tun ma ja eni gan to tun gbadura fun yan se o tan tori ogun iye rira gba ni ki je ke yan le ronu o ma ma ja onitohun werewere ni ki fara han bi ogun gidi so ko wa ni je ki eyan le ri nkan ko ni eniyan o ni le ri bi ohun kan to lagbara ko ni ri bi nkan to le a kan wo pe ko ti to akoko ni o ku die ah olohun ko sanu wa

Ọlọ́run ọba tó dá ayé òun ọ̀run. Nígbà tí kò sí ẹni tó mọ ìgbà tó fi ìpìnlẹ̀ ayé tó fi lélẹ̀ Ọlọ́run. Nígbà tó máa gbé ilé ayé kalẹ̀, ìbú àti òró, ìwọ̀n tó fi wọ̀n, kò sí ẹ̀dá àlàyé kan tó lè sọ wípé iye ìwọ̀n báyìí ló fi wọ̀n. Kọ́kọ́rọ́ tó fi ti òkun mọ́bi tó wà yẹn, ibi tí o fi kọ́kọ́rọ́ yẹn pamọ́ sí, èsì ẹ̀dá àlàyé kan tó mọ̀. Àṣírí bí òkun ṣe ń rọ́ gírígì yẹn, kò sẹ́ni tó mọ̀. Kò sí ẹ̀dá àlàyé kan tó lè sọ. Ìṣẹ́jú, wákàtí, ọ̀sẹ̀, ọjọ́, ọ̀sẹ̀, oṣù, ọdún tó gbé ayé kalẹ̀, kò sí ènìyàn tó lè sọ Olúwa. Níwọ̀n ìgbà tí ò ti sẹ́ni tó lè dáhùn àwọn ìbéèrè yìí Olúwa tí mo sọ yìí. Èmi, Dayo, olówó kan dé, gbogbo kùdìẹ̀kudiẹ tó wà láyé tèmi, bá mi mú kúrò Ọlọ́run.

0: Oh yes, ọmọbìnrin inú bíbélì
1: yẹn. Bẹ́ẹ̀ni sà.
0: Òun yóò sùn lọ. Ó sùn lọ.
1: Ó sùn fáfáfá.
0: Ó sùn lé ọmọ rẹ̀.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ọmọdé kú lọ́wọ́ rẹ̀.
1: Ó kú ọ.
0: Èyí tó sùn lọ.
1: Yẹ sà.
0: Wọ́n pàrọ̀ ọmọ lọ́wọ́
1: rẹ̀. Wọ́n pàrọ̀ rẹ̀ o.
0: Ẹ̀yà bí ọmọ ń jì.
1: Ó jáde dé.
0: Ẹjí lójú oru.
1: Àbí
0: ọmọ yẹn ò yẹ kó rí báyìí. Ọ̀tá ló dé.
1: Ọ̀tá ló ṣẹlẹ̀ o.
0: Òru ni wọ́n dé.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Wọ́n dé ní òru gẹ̀jọ.
1: Ayérayé o.
0: Nígbà tí o sùn lọ.
1: Kábíyèsí Ọlọ́run
0: o. Wọ́n fún èpò.
1: Ẹ o.
0: Sínú àlẹ kámọ.
1: Irú àlìkámà.
0: Nígbà tí ènìyàn sùn.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ọ̀tá wú wá.
1: Wá o.
0: Ó fún èpò sínú àlẹ kámọ.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ó bá tirẹ̀ lọ. Ẹni wọlé sàmí.
1: Èmi ni o.
0: Mo kọ́ ni.
1: Orúkọ Jésù.
0: Ìràwọ̀ ọmọ rẹ tó ti jí lọ.
1: Orúkọ Jésù.
0: Báyìí lolúwa wí.
1: Orúkọ Jésù.
0: Adégbọ́dọ̀.
1: Mẹ́jọsọ.
0: Adégbọ́dọ̀.
1: Mẹ́jọsọ.
0: Ògbó ọmọ rẹ tó jí lọ.
1: Adéwáyé o.
0: Adégbọ́dọ̀.
1: Mẹ́jọsọ.
0: Adégbọ́dọ̀.
1: Mẹ́jọsọ.
0: Ó tẹ́ ti gbà lórí ọmọ rẹ.
1: Orúkọ Jésù.
0: Ó tẹ́ ti rà lọ́wọ́ ọmọ rẹ.
1: Ayérayé o.
0: Nínú ẹrù ògbó ọmọ rẹ. Ibi tí wọ́n ti fi ṣe ìtajà.
1: Jọ́sọ̀.
0: Tí wọ́n ti ta ògùn ọmọ ẹ̀.
1: Ó yẹsà.
0: Nínú ọjà òkòkò.
1: Jọ́sọ̀.
0: Àwọn oníbàárà òkòkò.
1: Kábíyèsí o.
0: Tí wọ́n ti ra ògùn ọmọ ẹ̀ lọ.
1: Kábíyèsí o.
0: Adégbọ́dọ̀.
1: Amen.
0: Adégbọ́dọ̀.
1: Amen.
0: Gbogbo ẹ̀sìn kì í tó jí lára ọmọ ẹ̀.
1: Ayérayé
0: Ọlọ́run. Adégbọ́dọ̀
1: fún
0: wa. Adégbọ́dọ̀.
1: Amen.
0: Mẹ́jọ̀sọ̀. Ẹrù òkúta tí wọ́n di mẹ́rù fún ọmọ rẹ̀. Ó yẹ kó máa lana. Kó máa lana. Ẹrù òkúta. Ẹ mọ̀ fọ́. Ẹrù òkúta. Ẹ mọ̀ fọ́. Ẹ mọ̀ fọ́ àìsàn. Aṣọ ni dẹ́dú ọrin lẹ̀. Àlórí rẹ̀ láwàṣẹ. Mo lè rí i pé. Ẹ àwọn èèyàn ń ta property.
1: Adéwáyé
0: o. Ẹ sà.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Wọ́n ń ta property.
1: Wọ́n táwọn ìní wọn.
0: Ọ̀gá.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Kò gbúdọ̀ dé bá
1: o.
0: Mo mọ tí mo ń sọ.
1: Ó yẹ sà.
0: Arákùnrin kan ń gbọ́ mi.
1: Kábíyèsí o.
0: Orúkọ rẹ̀ ń jẹ́.
1: Yẹ sà.
0: Adékunlé.
1: Adékunlé lorúkọ rẹ o.
0: Felix.
1: Felix.
0: Adékunlé.
1: Adékunlé Felix.
0: Felix.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Adékunlé.
1: Ó yẹ sà.
0: Felix.
1: Felix.
0: Ìyàwó rẹ̀ ń jẹ́.
1: Yẹ sà.
0: Ìyàbọ̀.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ìyàbọ̀ lorúkọ ìyàwó ẹ̀. Ọmọ rẹ̀ kan wọ̀.
1: Jọ́sù.
0: Ní hospital.
1: Yẹ sà.
0: Àwọn òkùnkùn wípé.
1: Kábíyèsí o.
0: Wọ́n ti fún orúkọ àìsàn yẹn lórúkọ.
1: Adániwáyé.
0: Wọ́n ló ní ania.
1: Jọ́sù.
0: Ania.
1: Ania.
0: Àti hepatitis B.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Hepatitis B àbí.
1: Yẹ sà. Yẹ sà.
0: Ogun yín tí mo rí tẹ́ ń sọ pé ó ṣe nìyẹn.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ọmọ yẹn ń bẹ lọ́spítà.
1: Jọ́sù.
0: Adékunlé.
1: Adékunlé.
0: Felix.
1: Felix ni.
0: Ìyàwó ń jẹ́ ìyàbọ̀.
1: Ìyàbọ̀.
0: Mo rí ìran yín lójú ìran mi. Kò sẹ́ni wá sọ fún mi.
1: Kábíyèsí o.
0: Olúwa wí pé.
1: Yẹ̀sà.
0: Ẹni tí èèyàn mọ̀ ni ọ.
1: Adániwáyé
0: o. Ní ìpínlẹ̀ Ondo State.
1: Jọ́sù.
0: Ìpínlẹ̀ Ondo State.
1: Ondo State ló wà o.
0: O ti ná owó.
1: Kábíyèsí o.
0: Olúwa fi yé mi pé.
1: Yẹ̀sà.
0: O ní ilé epo.
1: Ayérayé o.
0: O ti ta ilé epo.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Tó o ní.
1: Jọ́sù.
0: Mọ́tò ẹyọ kan ló kù nídìí ẹ̀.
1: Ayérayé o.
0: Ẹ ti ń bá ìṣẹ̀y láti bí ọdún kan báyìí.
1: Jọ́sù.
0: Lẹ́tí ná owó.
1: Jọ́sù.
0: Ọ̀rọ̀ owó kọ́.
1: Ẹ̀rọ.
0: Wọ́n fẹ́ kó o ta ẹyọ kan tó kù nídìí ẹ̀.
1: Kábíyèsí o.
0: Tó o bá ta mọ́tò tó kù yẹn.
1: Yẹ̀sà.
0: Ẹ̀sà.
1: Bàbá mi o.
0: Ọjọ́ bá ta mọ́tò tó kù.
1: Kábíyèsí o.
0: Ilé tán wà báyìí.
1: Yẹ̀sà.
0: Ọmọ àtó ta.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Tó bá ti ta ilé yẹn.
1: Yẹ̀sà.
0: Láàánú òkùnkùn ni o. Tó bá ta ilé yẹn. Àti mọ́tò ẹyọ kan tó kù. Ọmọ ìyá kú.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ṣùgbọ́n tí o bá ti ta ilé yẹn.
1: Yẹ̀sà.
0: Tí o ta mọ́tò yẹn.
1: O ta mọ́tò.
0: Ọlájídé Sínà Yomi.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Lorúkọ mi. Ọkọ̀ tó Jésù.
1: Ó yẹ sà.
0: Láyé pè mí.
1: Ọfà.
0: Bàbá orí òkè. Sí ọ nì.
1: Àrẹ̀mọ̀lẹ́kọ̀.
0: Àrẹ̀mọ̀lẹ́kọ̀. Ìrẹ́ rẹ.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Wọ́n gbé fa iyẹ̀ wá.
1: Ayérayé o.
0: Kó adalẹ́ bì ní.
1: Jọ́sù.
0: Ẹni bá jẹ́ ẹni ẹ̀mí.
1: Ó yẹ sà.
0: Mo máa mọ̀ pé. Ohun ẹ̀mí ni èyí.
1: Kábíyèsí o.
0: Wà wù dàyí náà tì.
1: Jọ́sù.
0: Yàmínú tún dà. Yíná yíná yíná.
1: Adéwáyé
0: o. Wà dẹ̀ lẹ́kẹ̀rú bá.
1: Kábíyèsí o.
0: Mọ́tò wọn ló ẹ̀jì ọba.
1: Ó yẹ sà.
0: Ẹ sà.
1: Bàbá mi o.
0: Ọ̀gá.
1: Yẹ sà.
0: Ọmọ yẹn ò ní kú.
1: Bàbá jẹ sùn.
0: Ọ ẹ sà mí yẹn.
1: Bàbá jẹ sùn.
0: Ọmọ yẹn ò ní kú.
1: Bàbá jẹ sùn.
0: Ilé tó kù yẹn.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Wòlíì wòlíì ni mí. Olúwa ní sọ fún ẹ.
1: Ó yẹ sà.
0: O ní ta.
1: Amen.
0: Oh my God.
1: Ayayayayaya.
0: Àdó ò ní ta.
1: Bẹ́ẹ̀ jẹ sùn.
0: Mọ́tò owó yẹn.
1: Mọ́tò kan tó kù yẹn.
0: Bá ń fi gbé ọmọ yẹn. wa sori oke oko to jesu lo nsoro
1: yes sir
0: to ba di oruko re ni mo da yi o omo to sick yen
1: yes sir
0: omo yen nje ademola
1: ademola
0: ademola egbe ni fun mi to ba di aroso iran re mo ri to clear
1: bless olorun
0: ma idale karuwa
1: yes sir
0: bi mo se n pray lowo
1: yes sir yes sir
0: na gbe file yen wa
1: yoro yo
0: ti ma ti paro si olorun ma gbo temi mo oluwa wi gbe
1: ka bless you
0: o ni ta moto yen
1: o mejo so
0: o do se ti lo wa mo le ti e
1: bless you
0: mo wa lori oke
1: yes sir
0: dojo saturday
1: bless you
0: mo mama wa leni
1: o
0: ase

0: Mi ò rí anybody láti reach out sí mi. Àti pé ẹni tó padà reach out tó sọ pé announcement yẹn ti súnmọ́, ó ti súnmọ́, kò sí notice. Káni ó ti jẹ́ bi 3 or 4 days láti plan ẹ̀. Plan ẹ̀ nítorí pé ó jẹ́ ìpè pàjáwìrì, nítorí pé ó jẹ́ ìpàdé pàjáwìrì. Ìpàdé pàjáwìrì ló dẹ̀ máa ń bí ìyanu pàjáwìrì. Òun ló máa ń bí oore pàjáwìrì. Ohun téèyàn ò expect, ohun téèyàn ò lérò, ohun tó tiẹ̀ retí rárá. Torí irú ìpàdé yẹn mi gan retí rẹ̀. Ó yẹ kí n ti wà ní Èkó. Ó yẹ kí n ti máa ṣe àwọn ìpàdé kan lọ. Àti àwọn venue ta fẹ́ get ní Ìbàdàn àti Àkúrẹ́. Wòlíì Ọlọ́run ń bọ̀ ní Ìbàdàn àti Àkúrẹ́. So a ti ń ṣiṣẹ́ lórí venue Ìbàdàn, a ti ń ṣiṣẹ́ lórí venue Àkúrẹ́, a dẹ̀ ti ń ṣiṣẹ́ lórí venue Ìkírun. Mo gbàdúà bí Olúwa ti mẹ́tẹ̀ mi ẹ̀ wà. O máa rí ìyanu tó retí, ìyanu àìretí tó ro kankan. Ìyanu yẹn máa bọ́lù ẹ̀ lódindi. Ọ̀gá màmá tí ń gbọ́ mi yìí, a tètè rí àwọn ọlọ́kọ̀ yẹn bá ṣe ìpàdé nítorí ìkéde yẹn ti wọlé tán. So nítorí náà màmá dìde máa bọ̀ lórí òkè Sioni Àrèmọ̀lẹ́kún. Bọ̀tá bá wá rí àwọn oníkóropé tó bá gbé èèyàn wá láti roundabout tó gbé yẹn wá sórí òkè kí wọ́n yọjú sí mi. Tí wọ́n bá ti dórí òkè, èmi àti wọn a ní ọ̀rọ̀ láti sọ. Mo gbàdúà àánú máa fọ̀n fún ẹ. Ilé ṣàláwà lórí òkè Sioni Àrèmọ̀lẹ́kún. Dìde báyìí, wọn kì í fi irú ọjọ́ báyìí ṣeré. Ọjọ́ kẹwàá oṣù kẹwàá, àṣẹ kan fẹ́ bọ́lu ayé rẹ sá. Ó máa di òmìnira kúrò nínú gbogbo ogun yìí. Ogun ọjọ́ pípẹ́, ìdí ọjọ́ pípẹ́ yìí, gbogbo ẹ̀ ló máa dìtàn. Mọ́mí ẹ dìde, ẹ má sọ ìgbàgbọ́ nù, ẹ má sọ ìrètí nù. A ní kò tí ì tán fún ẹ. Ìyá má para ẹ, má pokùnso. Dìde máa bọ̀ lórí òkè Sioni Àrèmọ̀lẹ́kún. In the name of Jesus, ìrànlọ́wọ́ máa dé fún ayé ìwọ tó gbọ́ mi yìí. Ago mẹ́wàá gbúdọ̀ lùbọ́ lé màmá. Ago mẹ́wàá àárọ̀ kò gbúdọ̀ lùbẹ́ nílé. Orí òkè Sioni ni kò ti bẹ́ẹ̀. Ọjọ́ kẹwàá oṣù kẹwàá ago mẹ́wàá májẹ̀mú kan fẹ́ sọ̀rọ̀. Ó máa lágbára. A ní 24 hours tí a fẹ́ fi wà níwájú Olúwa. Ṣùgbọ́n a fẹ́ ṣe àwọn iṣẹ́ wòlíì kan kó tó di ago mẹ́wàá. Ìlú ọba ti ń bọ̀, tètè jígbéra máa bọ̀ báyìí báyìí báyìí ní ìlú Lẹ́ṣà. Anywhere tó bá dé sọ pé òun lórí òkè òkòtó Jésù. Wọ́n máa gbé ẹ débẹ̀. Máa bọ̀ máa bọ̀.
1: Torí Olúwa wí pé
2: ayárayá
1: kí n gbàdúà kí n dẹ̀ dá òróró lórí àwọn ènìyàn ní ọjọ́ Sátidé ọjọ́ kẹwàá
2: oṣù
1: kẹwàá. Mo ní kí ló dé? Ikú òpin ọdún o. Wọ́n sí ikú òpin ọdún o. Wọn ò ní gbé kí ọmọ ilé
2: hàn mẹ́jọ sùn.
1: Bó o bá gbé gbogbo nǹkan gbọ́,
2: báyìí sà
1: ìran mi ẹ̀sà
2: máa fi ṣe náà
1: tuntun ẹ̀dà yìí. Àfi tí ìbá sọ Olúwa ló náà mi.
2: Àfi ṣe náà.
1: Olúwa wípé.
2: Ó yẹ sà.
1: Ẹ jọ.
2: Kábíyèsí o.
1: Máa fún wọn mọ́tò.
2: Yẹ sà.
1: Mọ́tò ọ̀fẹ́. La kó wọn wá. Mọ́tò ọ̀fẹ́.
2: Yẹ sà.
1: Ni ó da wọn padà.
2: Kábíyèsí o.
1: Ọ̀gá.
2: Bàbá mi o.
1: Ago.
2: Yẹ sà.
1: Méje àárọ̀.
2: Méje àárọ̀.
1: Láti máa bẹ̀rẹ̀ àdúrà.
2: Ìpàdé ti máa bẹ̀rẹ̀
1: o. Lórí òkè Sioni.
2: Lórí òkè Sioni.
1: Torí wípé.
2: Ó yẹ sà.
1: Tó bá ti di ago mẹ́wàá.
2: Tó bá di ago mẹ́wàá.
1: Ọjọ́ kẹwàá.
2: Ó yẹ sà.
1: Oṣù kẹwàá.
2: Kábíyèsí Ọlọ́run.
1: Ten ten ten.
2: Bẹ́ẹ̀ lè sà.
1: Ibi ọba wà.
2: Ibi ọba ti wà.
1: Òróró gbúdọ̀ ti kan orí ẹ̀. Ọ̀gá má bọ̀. Wọ́n má tò.
2: Ọjọ́ tètè má
1: tò. Àkúrẹ́ ló ti gbọ́ mi.
2: Bẹ́ẹ̀ lè sà.
1: Kí ilé sà.
2: Ibi ọba wà.
1: Ọjọ́ Sátidé.
2: Ọba ti gbọ́ òun
1: náà. Àyá Mánu Kẹ́rù.
2: Kábíyèsí Ọlọ́run.
1: Wọ́n tó wọ́n fẹ́ dá sí.
2: Yẹ sà.
1: Auditorium tó ń kọ́ lọ́wọ́. Tó bá ti dé Lẹ́ṣà.
2: Yẹ sà.
1: Lọ́wọ́ bí ó ti ra cement.
2: Kábíyèsí o.
1: Gbé wá sórí òkè.
2: Má
1: gbé bọ̀ mí.
2: Yẹ sà.
1: Ọ̀gá.
2: Yẹ sà.
1: Dá sí iṣẹ́ yẹn. O máa ní orí ọ̀fẹ́.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Láti wọnú list. Àwọn tí mo fẹ́ rí fún counseling. O máa lágbára gan.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Mo rí ẹsẹ̀ jáde.
2: Orúkọ Jésù.
1: Ikú ọmọ ní wọlé ẹ̀.
2: Mẹ́jọ
1: ẹ̀sùn. Ẹ sọ fọkùnrin yẹn o.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Kó gbé ọmọ yẹn wá o.
2: Ẹ
1: sà.
2: Kábíyèsí o.
1: O ní talé yẹn.
2: Àmì Jésù.
1: O dẹ̀ ní ta mọ́tò yẹn.
2: Àmì Jésù.
1: Ẹ̀yin ará Sangwọta.
2: Sangwọta.
1: Sori ọjọ́ Sunday.
2: Ó yẹ sà.
1: Tó bá mí sí ẹ.
2: Bàbá mi sí ẹ.
1: Tó bá di Sunday yẹn.
2: Di Sunday yẹn sà.
1: Màá tiẹ̀ wá béèrè.
2: Kábíyèsí o.
1: Àwọn bọ́sọ̀ táwọn mẹ́mbà mi ti ń wá.
2: Ó yẹ sà.
1: Láti Sango. Màá béèrè rẹ̀.
2: Ẹ sà.
1: Màá máa gbé mọ́tò síbẹ̀.
2: Ayérayé o.
1: A máa gbé wọn lọ.
2: Alleluia.
1: Go come.
2: Kábíyèsí o.
1: Lọ́fẹ̀.
2: Ó ṣe Jésù.
1: Every Sunday.
2: Every Sunday.
1: Màá sori ọ̀fẹ́ yẹn.
2: Kábíyèsí Ọlọ́run.
1: Fún Sunday mẹ́ta.
2: Ó yẹ sà.
1: Ní ìlú Sangwọta.
2: Ní Sangwọta.
1: So tí gbogbo èrò bá dé.
2: Kábíyèsí o.
1: Ní ọjọ́ Sunday.
2: Ní Sunday.
1: ó ní kálukú a máa sọ bọ́sọ̀ tó ti wá ó máa lágbára gan
2: ẹ̀yin
1: wọlé sàmíọ́ ìrànlọ́wọ́ dá ọjọ́ sunday
2: mau
1: event center
2: ní
1: sango ọ̀tá.

bá fò fẹ̀rẹ̀ ó dorí igi ọsàn tó pọ́n wẹ̀ẹ́ ó lé téńté ó mu ọsàn ó yó kẹ́ kẹ́ kẹ́ àdàbà 88.9 FM àtú.

0: Àdàbáyọ lókè mìíràn. Ó dàbí òṣùwọ̀n. Ẹgbàágbèje ra wọ̀ lè parapọ̀ mọ́lẹ̀ tó sì pa. Adó orí ọ̀kẹ́ ọ̀jọ́ ti yẹkẹyẹ. Àdàbà yí gbéra. Ó gbapọ̀ kíní. Láàrin àwọn akẹgbẹ́ ẹ̀, ó sẹ́, ó nílẹ̀. Amú òtútù àwọn alálára àgbà ń dá. Àdàbà 88.9 FM.
1: Life is good on Adaba FM. For